0: gbogbo aye ba ranti Oluwa ko ni buru faye ohun to mule aye dagun lasoko oni bo ti de ni bibi airanti Olodumare ma gbogbo aye lo ti rabi ogede aye ba ranti Olorun ni iwe ni gbogbo aburu to kunle aye le ma ikiti mo ti ki oba mi Olodumare saraye leti oto ko le mula kai edaji pepe chaka lo daju alaigboran lo ma dari huru bo ba se popolo won o ti gba bode ba ba si daruko ba fa se soro o da keru o ba yan bo ba je pe tolorun oba la nse ni idera oba mi ma nbe bi omi isoro ati damu to kunu aye ibapoora baraye ba roju ba ba jo ko tesu sile enu kaye o da de ni bo ba se pa jo gbimapo ba ba nfofin oba Olodumare se dajo bomode ba royin ibasakaranu gbogbo ibi ti mo kuku ti ki oba mi Olodumare lori ifaran lori awo leke ki se paraye o ti gbo seti won tun fe ma gbo ni tosan toru idi re ni to mu lare waju sakojo re ni sangiliti bo ba nbe lodidi ko lewo e ma gbo o akojo ori ki oba mi Olodumare ni wonyi ki gbogbo eni ti ngbo tele tele o to wa gbo eni to se wipe won o ti gbo ri ki ko wa ma gbo ni tuntun bo sori okun oro bo si je lori lambebe beleje keti o ma gbo koso kan le ma ibi ti mo ti sawojo ninu awewe ateyin wa eni ti ngbo tele lo le yeyeke mo fe ma mu won sagbe ka ara won gbogbo ewi pataki pataki ti mo ki Olodumare si ninu bi mo ba ni ki nsalaye lori won yo gba mi lasiko idi tun ni pe koriki oba Olodumare o jaga ara lete yo dun gbo leti bi eni feran ategusi je ko ni bo ba nko si mi lenu e ma gboriki oba Olodumare to mo ya lori to loyin to ladun to pataki Oluwa mi ka bi esi oba ta gara ki da oba ta re ki mu Oluwa ginse ku re o oba tebi ki pa ti ki sa iroju oba tagbara re ki deku Oluwa mi ka bi esi oba lagbara iwariri oba ti me oba ti nbe oba tara ki ni ti o ni bere ran lowo oba to tayo wahala bi mo ba ranti Olorun iberu ase mi boye ti somo tuntun ohun to fe fi mi se lemi omo to fi nderu ba mi sa oba temi o le mu to le mu mi oba ti n omo to mo mi o to ni dalaya ni tojo terun oba ti n bo ni ti ki jeun oba ti gbogbo wa o le ri soju to je pe kedere lo si n o wa olowo ki lo wa se te fi beru afa ijoba to da wa lo
1: kale o
0: gbagbe Olodumare patapata oba ti je mu ti je gbeju le
1: e ku ojumo
0: pase soro ki ku o to de oba tani kankan o to ri
1: e ku ojo meje si ku ojo meta
0: ah oba ololaju loju lo oba ti je oluwa gangan oba ti pale lai ni salaye oba to be ni
1: ku ati gbade gba
0: eyin oran ti Olorun oba se dani Oluwa oba mi erun je
1: e ku ogboro bi owo aso
0: ti mo ronu dalabenu mo ranti Oluwa iwariri olamu mi oba oke te mu ni bente mi mo pe bente ko
1: Olorun agbe oga yin o
0: tabi mi tojo terun ibi to la Oluwa mi
1: adani waye adani tun
0: ni to ni made be o si rara oba to le wi pe ki odo gborile
1: eleburu ke
0: eya adari huru iran eyan ki le n foluwa mi pe
1: agbe oga ayin o fun anu re
0: bi to Olodumare ko rara
1: fun abo fun iso fun ipamo
0: oba ti je moto moto
1: ori pe iwo nikan ni alagbara
0: ko lo jigi agbalagba oba gegun leja
1: ori pe iwo nikan ni atobiju
0: pari pari oba to dagbadagba to tayo akoko
1: iwo nikan lowo abuko leto
0: owa folagun wa sinu isinmi
1: gbe oga yan
0: oja orun
1: oba sope iseun
0: wa mo wa oba ta kini tutu ta kini gbigbona tutu ko gbona Olorun ile ko
1: emi yo gbe oga Olorun mi emi yo gbe oga Olorun mi emi yo gbe oga Olorun mi ju gbogbo orisa ti nbe laye
0: oke para. bá sọ lọ́rọ̀ ní jẹjẹ ni ọba ti dé gbogbo alá
1: orípẹ́ dára sí wa
0: ọba gbá ti gbá ni mú tẹ̀mí tẹ̀mí ọba ti káni kò bí ọ̀gà
1: ọba ti ń fàánú yanjú ọ̀rọ̀ wa
0: wọ́n sì ń pòyì nílé ara wọn kò ì bá wọn jà tí wọ́n fi ń ké gbà mí gbà
1: ìwọ nìkan lèmi mọ ìwọ nìkan lèmi ọmọ yìí
0: fún àfojú di òde bá
1: ò dára
0: lẹ́rù olúwa mi lẹ̀mú tí ń múni láìlé ní kiri ọ̀yájú lẹni tí wọ́n bá ń kì lájagun mọ́ fìtì máa ṣe.
1: láìgbẹ́bọ láìgbowó láìgbà nǹkan kan àtúntò ń wọnú oṣù kẹwàá lọ.
0: olúwa èmi ò tètè mọ̀ pé dájú.
1: àgbẹ̀ ọ̀gá ọlọ́run àsọpọ̀ ẹ̀ ṣe.
0: olúwa mi ò tí ì bẹ̀rẹ̀ ìdára.
1: orí tí àánú yín tó du olórí ayé wa.
0: darúgbó tomi dán olóògùn rìn dàn ẹjọ máa yan jẹ tó kí n la.
1: ọlọ́run ṣe.
0: ó ọ̀rọ̀ kò jẹ́ kó nínú rẹ ó sùn lọ́gànjọ́ mọ́.
1: jojúmọ́ la mọ èèyàn jojúmọ́ la sì máa gbé ọ̀gá.
0: ọ̀rọ̀ olúwa ò ní í ṣaláì kúkú ṣẹ.
1: torí pé jojúmọ́ ló ń dá sọ̀rọ̀ wa.
0: bí gbogbo igi wọ́ wé bí tànà ò sí la.
1: ṣé lórí àti jẹun lásán ni àbí lórí àti mu.
0: ìjà kó dòru
1: òkú. lórí àti ná àbí lórí àti lù àbí lórí ìdàbùra bí aṣọ.
0: olúwa ni mo mọ̀ lálágbára onímọ̀ tó ká.
1: ó dá wa ó tún kéèyàn tì wá aya ń bẹ lé wa ọkọ ń bẹ lé wa ọmọ ń bẹ lé wa ẹbí ń bẹ lára wa.
0: nílá ló lódùmarè ọba tó tóbi.
1: ọba tí òjá gbúrò kèrè banújẹ́ ọba tí òjá gba lẹ́tọ̀ fún gbà kankan.
0: èèkàn dèdèrè babaláwo.
1: àjáde ìwọlé ọba tí òjò jẹ́ pin tiwa ọlọ́run àfi gbogbo ara wa àfi gbé ọgá pé ẹ ṣé o olùgbàlà tiwa.
0: babaláwo ti ń tanra rẹ̀ lásán-làsàn èwo lẹ wí tán.
1: ara tún fẹ́ yìn bí ò bá ṣe wọ ọlọ́run.
0: ìjẹ́ lọ́jọ́ kọjọ́ ta ni tó ń pera rẹ̀ bẹ́ẹ̀.
1: torí pé ẹ dára sí wa.
0: máa mi ọba tí jẹ́ mọ́ mi mọ́.
1: ìwọ nìkan ni ọlọ́run.
0: èrè tó ni wá tẹ̀mí-tẹ̀mí. olúwo òun.
1: ìwọ nìkan ni alágbára.
0: àti mojú ọlá wo ni.
1: ìwọ nìkan ni atóbi jù.
0: ìwọ. olúwa ọba lálágbára gíga o.
1: gbogbo agbára la fi fún ọ.
0: oṣù bí mo jí.
1: gbogbo ọlá la fi fún ọ gbogbo ògìyìn la fi fún ọ gbogbo ògùn ládàpadà ọdọ rẹ.
0: ibi lọ́pọ̀ ọba.
1: ẹ ṣeun o.
0: ọba tó tóbi.
1: ẹ ṣeun.
0: ìmọ̀ ọba fàṣẹ.
1: ẹ ṣeun. ẹ ṣeun.
0: ṣé ọlọ́run ni nǹkan tó.
1: a sọ wípé ẹ ṣe.
0: a fún mẹ́rin wo bọ́nú. kò lé létí.

0: nǹkan méjì tí a ń kọ́ lórí ètò yìí.
1: Ara rẹ̀ náà mọ̀ ni.
0: Ọlọ́run jẹ́ kó wúlò fún wa.
1: Àmì òun àti gbogbo ìmọ̀ ọlọ́pàá kì í ní
2: fún ọ̀nà ìjà.
0: Àwọn tẹ̀ sí fún nímọ̀ràn náà inú wọn ń dùn torí pé wọ́n ń pè mí padà pé mr olùpọ̀ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe o.
1: Wọ́n ní ká máa dúpẹ́ lọ́wọ́
0: yín
1: wọ́n ní ká máa dúpẹ́
0: o mo sọ lórí ètò yìí
1: wọ́n ní ká máa dúpẹ́ o.
0: Ṣùgbọ́n wọ́n wí pé wọ́n ń padà fún mi lábọ̀ pé
1: o lójútùú
0: mo dúpẹ́
1: ní ògbẹ́ ń bọ́ sí padà
0: ìmọ̀ pé yóò padà rí bí torí ẹ̀tẹ̀lẹ̀ ọkàn mi ti pòrúru pé bóyá bá ṣe báwọn ṣe bà lọ náà nù. Ṣùgbọ́n onímọ̀ tá à ń fún àwọn tẹ́ ń fún àwọn.
1: Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin
0: onímọ̀ wọ́n láwọn dúpẹ́ o
1: wọ́n láwọn dúpẹ́ o
0: wọ́n láwọn kí
1: yóò mọ̀ ní.
2: Kíkún sí ẹ̀kú ma mẹ́kún ṣíjà bẹ̀ta o kíkún ṣíjà.
0: Ṣé ẹyin náà ti wà ń da ọpọlọ jọ ẹyin náà ò ní ká
1: máa bẹ̀rù. Àmì òun ẹni parẹ́ níbẹ̀
0: látúbárẹ́ best studio manager ki o kọnṣẹ rẹ ri
1: aya
0: afẹ
1: ọpọlọ rẹ ni ijọba lagbara olodumọre.
0: God bless you.
1: Ee ṣe yè á sun kí a ṣẹ̀ṣẹ̀ máa máa ja lẹ́bù ẹ̀mẹ́rin á ti sùn bẹ́ẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ máa ja lẹ́bù ni ja lẹ́bù kí tó mórí dúró bọ́kàn tí ẹ̀ jẹ́ pé mo ẹ̀ máa tẹ̀bà wá fún lónìí mo sì gbàgbé kóńgò méjì kí mo fẹ́ tẹ̀ wá fún mímọ mọ bóyá òjò
0: ló rí mi gbà ọmọ ìlú tẹ kóńgò méjì ẹ bá fún.
1: wọn ti ṣe láláṣepọ̀ yẹn lẹ̀ wọn ti ṣe lẹ̀ kóńgò méjì.
0: ọmọ ìlú kò lè jẹ kó ago ló kàn àtàbí kò lè.
1: èrò o a ṣèfù yìí ó kù.
0: ok
1: tọmọ àdàbí ẹ bá kọ lúbọ ẹ bá kọ lọbẹ ọràn tí láti jọ kí ẹ polú rẹ à ń kọ lúbọ kọ lúbọ ẹ bá kọ lọbẹ.
0: Ìrẹ́ ní kò fi sí ọjọ́ yányá ibi ní kò tí wàá lọ́dẹ̀ẹ́.

0: bí yẹn kalẹ̀ tẹ́ rí pé pàtẹ́ gbóná tó ṣe báyìí ayẹyọwọ́ yóò kú yọ.
1: Wọ́n bẹ́ẹ̀ ni sùúrùtù rí ni.
0: Ìran àmọ̀là ní gbóná.
1: Oye o, wọ́n nìyàn á máa yán.
0: Arákùnrin sọ̀rọ̀ mo sì bá bẹ́ẹ̀ náà lóòótọ́. Mo bá bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó wá sọ gan wá rí. Wọ́n ní àwọn wà ní ọ̀dọ́. Táwọn ń gbẹ́jú bọ̀. Láti bí ọmọ ọdún bíi méjìlá, mẹ́tàlá, mẹ́rìnlá, dé mẹ́ẹ̀ẹ́dógún. Ìlà àwọn ti rí ìyá tó bá wọn lọ́mọ pé ìyá yìí burú. Pé láàrin màmá àwọn àti bàbá àwọn. Ìyá àwọn lé gan. Kọ́rọ̀ kan mọ́ ti ìṣẹ̀lẹ̀ inú ilé. Ohun màmá àwọn lẹ́ máa gbọ́. Orí màmá mi lé. Ní olóhùn wá dábàá wọn ní ẹnìkan tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbá àwọn ti kúrò lórí ẹ̀. Wọ́n ní báwọn méjèèjì ṣe ń lo ìgbésí ayé wọn lọ rè
1: wẹ́rẹ́.
0: Wọ́n ní àwọn ní àkọ́bí àwọn sì ní àbúrò mẹ́rin lẹ́yìn. Sọ́ọ̀dì àwọn ní àbúrò mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́rin. Wọ́n ní àwọn a máa ń fojú wò pé bóò ni èyí ṣe máa ń le báyìí. Àwọn máa wo ìyá àwọn pé màmá yìí lè. Wọ́n ní máa lè. Wọ́n ní any slight mistake báyìí.
1: Ariwo ni.
0: Láàrin àwọn táwọn jí ọmọ. Wọ́n ní nínà. Bíi kíkú bíi léèní.
1: Ànàbó lórí.
0: Ni wọ́n na àwọn. Wọ́n ní mi tí bàbá àwọn bá lè sọ̀rọ̀ àbá àwọn ó sọ̀rọ̀ pé nínà tó ná àwọn ọmọ yìí ní ìsìn ọmọ yìí ò ọmọdé
1: ọmọ
0: àbọ̀mọdé wí
1: ọmọ àbọ̀mọdé wí sọ̀rọ̀ ni wàá pè án jókòó abá ń sọ̀rọ̀
0: pé ṣùgbọ́n bí ọmọ àwọn bá ṣe ń ná àwọn yẹn tí bàbá àwọn bá wá ní ó tó àníyàn náà ti tú ẹ. Bàbá àwọn ni wọ́n fàbọ̀lé lórí báwọn.
1: Abẹ́ẹ̀sì máa bọ́kọ rẹ̀ jà.
0: Wọ́n ó lè ṣokùnfà pé níjọ́ náà wọn ò ní dáná.
1: Bó ṣe rí rè ni.
0: Wọ́n ní bí ẹ ṣe lò pèsè ayé wọn nìyẹn. Wọ́n ní kí bàbá àwọn ó tó dálé kọ́. Báwọn ti gbẹ́jú dáadáa. Wọ́n ní ilé méjì ni ẹ ti fún bàbá àwọn ní wípé.
1: Torí ìwà yìnyín ni ó.
0: Láti lágbẹ́jà ìjọ afẹ́rin. Tó wù yín bá ti tán.
1: Ìbá wálé síbòmí.
0: Ẹ dákun ẹ lọ wà ẹ lọ wálé mi.
1: Tó wù yín bá ti tán. Àǹtí ẹ sọ fún ìgbà mi pé ọmọ yẹn fẹ́ lo bẹ̀.
0: Fẹ́ lo lé.
1: Wọ́n fẹ́ lo. Ìgbà wàhálà obìnrin bá ti pọ̀ jù.
0: Wọ́n ní màmá àwọn ò gbàfẹ́ nìkan kan.
1: Wọ́n yìí gbà pọ̀ bẹ́ẹ̀.
0: Wọ́n ní wọn ò gbàfẹ́ nìkan kan.
1: Pọ̀ bẹ́ẹ̀.
0: Wọ́n ní màmá àwọn ò sì ní nǹkan míì ju pé láàárọ̀ wọn bọ́ ṣọ́ọ̀pù alẹ́ wọn dé lọ. Wọ́n ò fẹ́ ní aláfisùn kan dẹ́yìn ládùúgbò tó pé lẹ́gbẹ́jà lọ́rẹ́ rẹ̀
1: oní
0: kòkòrí òsùn rẹ̀ rè é. Wọ́n ní màmá àwọn ò fẹ́ ní. Kí màmá àwọn ṣe ń bá gbèsè ayé wọn lọ àti bàbá àwọn rè é. Wọ́n ní ọ̀wọ́ wípé àwọn ti ẹ̀jàjà parí ìwé mẹ́wàá. Orí màmá mi yẹ. Tí àwọn gbìyànjú káwọn wọlé ìwé gíga. Ìṣe poli ni ìṣe fásitì ni ìṣe.
1: Technical college ni.
0: Táwọn aráàyè bọ̀ báyìí wọ́n ní àwọn fògo fọ́lọ́ ni.
1: Ọkàn rẹ̀ abúlé ni. Àyìn sápò ń lé ni.
0: Wọ́n ní báwọn ṣe rí pé àwọn wọlé ìwé gíga báyìí báyìí táwọn ti wọ poli Ìbàdàn. Làwọn àtọ̀rí àwọn la won ti ile ore awon la won mo de stand ba ti ko school anti fi ogbon anti yago fun mama awon tori ni adugbo ti baba awon gbe awon oju ti n gba won ti egbe pe mo yin na ni o to wa di pe olorun yonda le fun baba awon
2: ori baba mi ye ori mama mi ye
0: o ni ko olorun yonda le fun baba awon si mo ni ni adugbo e ma gbo o ni ni adugbo ta won ba awon kole si ni si se se ko de awon eyan ri mama awon yo mo
1: ama yin tapolin ni
0: sugbon gba ti o fi to bi odun kan odun meji ti da dugbo yen mama awon ti di sakura
1: han ti mo
0: mama awon ti deni ti won igbe mu le
2: mama mi de leda mi jo
0: won de bi pe ni akoko kan awon mole bi baba awon wa ni mama awon jade egboro yo
1: bo ba ti dabi elegun sapana
0: uni ni akoko kan ile mi ran ti ko o ni le ti baba awon ko gangan ti baba awon ko
1: ma ba ke ma ba gbe mi omo riyan ni
0: pe ngba to ni awon mo le bi baba awon ah egbo iya lopoja
1: mo de ko itiri
0: uni ni kan awon to je gbe baba awon so fun pe ah kakwa n pe aladewo bayi ni o gan ni
1: tipẹ
0: awon ti jo lo to ni awon ni
1: keru re data
0: won pada pin baba awon ati ya awon won pada pin won ni ya
1: pe kilode ayan ba mi tan kan fani ni tan ya ko itiri o fe gbe mi re ni ah
0: oni mo se di pe mama awon ko lere won na mo le bi baba awon ilu wa lo ni mama awon won lo je fun mama awon ni pe loko iwọn ba niyan gbona mo laisa mo la
1: o be ni ah o itiri
0: baba itira le are ko o won ni oro mama awon igba ta wa le mi renti ati baba awon ilo mu ki mo le bi o yago fun baba awon die
1: igba yan dabi soko jirojiro
0: sugun gba tun wa ya won ni laarin igba ti ya baba awon be mo gbo igba ti ya baba awon gangan be mo ni ya mo so fun ya won pe fun ma won wi pe tin ba da mu omo olomo ilo da lenu ile ilo yaku
1: ka bi esi olodumo
0: ta won ba da mu omo olomo
1: to fe ma da
0: mo ni ya mo ni ya baba won mo so pe ta won ba da mu omo olomo olorun o yose re nu ile yi mo ni mama to bi baba won o nso wo ni mom ya ba won o si fijo kan laye woju baba won ri pe kini nje won le po ni ya nta won ni ya si ni owo titi ya won nigba ti ya ba won ku owo ti an ba nu le go didi owo ni aba ke boya ya aba ke boya ya ya baba won ni ka ti o ni won ni o ni ya ya so ni ya so kan pe ti n ba da mu omo olomo loku bo se lo nu olaide omo mi olorun o se re to awon o fo ma won fun wahala awon o se da mo omo olomo ri
1: ni fun ro obirin
0: ni iwa lile
1: atoro enu
0: tin atoro enu tin be lowo mo ma won
1: atari atari wo
0: ilo mu kan mo le bi o wa won lawon ara duwo ro na baba alagbeja o wa moro idodo amolebi re okunrin omobirin yo gbemi re
1: agbemi re o oko aforiti lati jo
0: won ni ngba awon molebi wa wa awon wa ti ya iwo arabirin to ti wu na lo tun wa wo yan pepe
1: re ni jawo efin ni wa
0: to ba ti bi joba yi oya
1: keru re
0: ti ejo ko lo na oya ko yo bi ko amobirin o ti ku onu le ti pe ti pe ti pe ti pe ti pe jo lo
1: de la duro laye ti e
0: won ni bi an se pa po re ti ma won fi ku nu ile
1: e so ma gbe yare
0: ma won ku tan nu ile o mama won

0: ba ma pe ah mai mi eyin ni ebe lohun fun wa yi
1: ko ti ri ile kokoko bi eyan fun
0: a riwo a riwo
1: gbogbo gba
0: ko ye ko ri be
1: oro ti o ye ko ta riwo
0: be se nse yi o ku die ka to won la won na la won to wa lo be mama awon gbogbo mo le bi baba awon pe dekun
1: jo nitori olodumare
0: leyin odun meji eje ki mama awon pada awon na ti ri iwa
1: nkan te keko
0: won na be se lonu le na o ka nu ti leko meji won nigba ti won popo le mama awon yare kun le baba awon won ni ko se eyo enikan ninu amolebi mama awon to da soro yi
1: ko ba bebe iraye re lodi
0: won ni won ba won ni won o da si pe ko senti mama awon jo nu ebi awon awon ba molebi baba won so pe je ki ma awon pa si won ni mba mba ipada wonu ile e yo wa fi jamba so ma awon ni eyi tawon si woran na o ti to ge alubata kan e
1: dani o to ge omo lebi
0: ibi en ba ti n wedi mu ti enjo kan ba ti ma ko ba ti aba yin o ba ti aba yin
1: o ba fori sogan na
0: ba gba be lo eni o kun ti e gbe
1: oun lo gbe o
0: inu ile oko e na ni pada ma gbe lo oúnjẹ ọmọ náà ni ó sì padà máa ń jẹ àwọn ò lè lájú àwọn lẹkítà lùbẹ okòwò
1: ẹjẹ
0: ó wà níbi tó wà wọn ní báwọn ṣe wá gba kámúrè pé wẹ your wish is our command àwọn gbà fọlọ́hún wọn yìí mí ẹ máa gbé ibi iṣẹ́ ẹ wà wọn ní jọ tí àwọn lọba máa ń pé tó àwọn lọba máa lè bí ọba àwọn wọn ní àmà sọ bá wọn pé fẹ kàn tẹlẹ mi gò fẹ padà.
1: àbí inú rẹ le gan tẹlẹ.
0: ṣùgbọ́n tí n bá ní mo kọ̀ ọ́ sí ẹni pé bọ́ọ̀lù ọba àwọn bàbá ẹ̀mọ́ ẹ̀bẹ̀ bá yí mo kàn kí n má kàn kọ̀ ọ́ sí ẹni èmi gò wúlẹ̀ fẹ́ padà. wọn lè máa wọn lókè lẹ́yìn pé njó ni màmá àwọn ó rọ̀ ní kò pẹ́ kó jìnnà bí ọdún kẹta sí lọ bí ọdún kí n lọ bí okun ọdún kẹrin sí àmà àwọn ti kú ònú ilé bàbá àwọn ṣe fẹ́yàwó mi rèé bàbá àwọn fẹ́yàwó mi wọ́n nígbà tí bàbá àwọn fẹ́yàwó mi sẹ́yìn àwọn ti parí pólí ọdún mẹ́rin tàwọn ń tàwọn.

0: ba won se nba igbese aye ta won lo re oba won ti wa fe yawo mi yawo mi si ba won wa fe won ni gba ti ba won fe yawo ya ba won pe awon pe mo le da wa o
1: mera le ma dagbe
0: le ma dagbe
1: abi
0: fe yawo mi eyin ni mo si le wi fun ko sin to kemi ati ya yin olohun ti ya won
1: abi
0: ti ya won awon ti efugu fọlọrun awon ti ni simi
1: okan abi okan re bale
0: sugbe ka won to se nkan kan awon gbodo so fun yin won na so fun pe awon na mo pe le ma dagbe e go ahead e ba ti ente fe fe eja won mo eja won wo eh awon o le pe mistake le se gba te fe ya awon
1: abi
0: sugbon te fe fe ina
1: e ma to je so ko ko giro giro
0: fara bale wo iwa teja ni gbodo en ti o fi oke lo wa ohun o ba mi that mi in ba yi gbe o sugbon ko no mo tun lo je yan lile bi mama awon
1: ma to je ye a ma fokun fun yin lorun
0: pele pele to yin lowo o
1: be
0: ba ti ri eja won mo Àwọn àti bàbá àwọn jọ sọ̀rọ̀ wọ́n di pé ọmọ méjì ló ti bí sílé ọkọ̀. Ọkọ̀ tó fẹ́ ṣàìsí ni ńlọmọdé ro tá padà. Àwọn sì rí àwọn sọ wọn pé tó àwọn náà níyàwó ṣùgbọ́n ìyàwó tàwọn òkú.
2: Olùwà mi kò ní ṣàlàyé máṣẹ́.
0: Ìyàwó tàwọn
1: wàhálà rẹ̀ lọ́pọ̀
0: o. Wàhálà rẹ̀ pọ̀ làwọn fi yọyàgò fúnra wọn. Àwọn sì bí ọmọ mẹ́rin o. Agbẹja dọ́là làkàṣẹ́gbè.
2: Kìràkìtà.
0: Ó sì faramọ́ láti fi àwọn.
2: Orí máma mi yẹ.
0: Ẹlẹ́dà ẹ jáfẹ́. Wọ́n ní àwọn àti àbúrò tí wọ́n bí lé àwọn àtàwọn mọ̀lẹ́bí bàbá àwọn làwọn lọ yọjú lé. Nígbà tí wọ́n fẹ́ fẹ́ ọmọbìnrin pé wọ́n sì fẹ́. Béèyàn ṣe fẹ́ bí àwọn òkó súnkàn kankan lọ o ṣùgbọ́n wọ́n so yigi bàbá àwọn àtìyá ẹ̀ wọ́n so parẹ́ wọ́n so yigi wọn fáwọn ẹni. Ìní wọn fi ń jẹ́yàwó nínú ẹ̀dẹ̀ bàbá àwọn.
1: Ó ní fẹ́rẹ́ ń gbé.
0: Mo ṣe di pé wọ́n jọ ń gbére. Wọ́n bímọ àkọ́kọ́. Mo sì bímọ ẹlẹ́ẹ̀kejì. Nàbà fetíko ẹ̀ẹ́dàdúró bá wọn o àgbàǹdé o
1: ẹ mọ̀ pọ̀ nílẹ̀ o
0: kátà o
1: ẹ mọ̀ pọ̀ nílẹ̀ o.
0: Torí kí méjì tọwọ́ ti ẹ̀ tó bí méjèèjì náà ló kó wá fẹ́ àbá wọn. Àwọn olóyún nọ́ọ̀sì ni àwọn ò nípa àwọn ọmọ wọn rí lóòótọ́ iṣẹ́ tí àbá wọn ń ṣe ọlọ́run fa àlùbáríkà ni wọ́n bá sí. Bí ẹ ṣe jọ ń gbé. Ìlú àánú àti ìfẹ́ ọlọ́run ni. Wọ́n nígbà tí bàbá àwọn ọmọ nígbà tí mọ̀mọ́ àwọn ti ẹ̀gbọ́ pé àbá torí àwọn ọmọ bí ọmọ àwọn ṣe gbọ́ torí àwọn ò sọ fún ọmọ àwọn pé bàbá àwọn ti fẹ́yàwó mi. Àwọn ò sọ fún wọn.
1: Etí ọba ń lé etí ọba ló pọ̀ nìyẹn lẹ́jẹ́.
0: Wọ́n nígbà tí ọmọ àwọn pé lọ́pọ̀ tí wọ́n fẹ́ rí ọ. Wọ́n ní àbáyé ti níyàwó mi
1: ilé ẹ̀ka kan ẹ̀dẹ̀ fàyè dá
0: lóṣooṣù kọrùn àwọn jòfò gbọ́ àwọn kọ́ ni ẹ mọ́ débẹ̀ o
1: wọ́n sì máa ń ṣe nù
0: ẹ mọ́ débẹ̀ o
1: láwọn bá jẹ̀sẹ̀ jìyà ni.
0: Ìdájọ́ ilé ẹjọ́ sẹ́gbọ́n tó sọ
1: ọtí ìkẹfẹ 500 meters àbí 1 million ẹ kẹfẹ jìnnà sọ́dọ̀ rẹ̀.
0: 1 million meters
1: bó 1 million meters lọ́dájú wọ́n bá jẹ́ mi dájọ́ ni mo lè pè mí gan 3 million meters. 3 million meters ni wọ́n fi jìnnà sọ́dọ̀ rẹ̀ ṣe lọ́dà bí ilẹ̀ sókè òkun.
0: Ní ṣé ọ àìlúdó lè kú
1: ọlọ́run kẹsẹ̀ mi ládàjọ́ ni ọba yájú má ti ní kọ́ 3 million meters ni wọ́n fi jìnnà sọ́dọ̀ rẹ̀ a bá kẹsẹ̀ rẹ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀.

0: tó ìwo ìwo níyà ọmọ ọdún mẹ́fà
1: ìyẹ̀yẹ̀ ń ti lọ
0: bàbá àwọn sèré
1: lórí ń dàgbà
0: ọmọ tún àwọn wàhálà kan
1: náà ṣáà tún máa gorí òkè kiri ni
0: òun fẹ́ jẹ́ ibi ìsinmi fún àwọn fún bàbá àwọn torí pé ìyájọ́ bá àwọn jẹ
1: lórí òun
0: lórí òun àtàwọn àbúrò òun ẹ mẹ́wọ̀ orí ẹjọ́ lọ fẹ́ aníbìrì rẹ nígbà tó yá wọ́n ní àwọn rí ẹnìkan tó já àfa tán sì gbà fún àwọn wá lọ bá àfa ìpè dẹkùn bọ́n dá sọ̀rọ̀ yìí
1: bọ́rọ̀ ń ṣe rí rèé
0: bọ́n bọ́mọ ìsọ̀rọ̀ wọ́n lẹ́nu ìmọ̀ sí wàhálà o wọ́n abẹ̀rẹ̀ ní ẹ má wọ̀rì wọ́n nínú báwọn ṣe ń yọ ọmọbìnrin lẹ́nu táwọn ṣe ń pò yìí sáwọn ṣe ń ṣe gbogbo ohun táwọn ọmọ táwọn ṣe gbàwọ̀n yẹn lọ yìí wọ́n níbẹ̀ náà ọmọbìnrin ti change shop
1: kábíyèsí olódùn lọ.
0: pé ṣe bẹ́ẹ̀ ń dà mí láàmú.
1: àbí ń gbọ́ bá ọmọ ṣọ́ọ̀bù
0: náà wàhálà. wọ́n ní àwọn bílí pé owó ẹ̀ ò tí ì tán tó fi relocate. à ń sì mọ̀ pé torí àwọn ni ló ṣe lọ. wọ́n náà sì dúró bẹ́ẹ̀ láàrin ọdún kààbọ̀. wọ́n nígbà tí wọ́n bá àwọn padà gbọ́rọ̀ pé wọ́n àwọn sọ pé ọmọ tó mú wa pípa àìgbọ́n ọmọ ti pa wọ́n kí ló dé mo mú un lọ bá mọ̀mọ́ mi n tí mọ̀mọ́ mi wí tí ń wí tí ń wí tí ń
1: jọ náà rẹ o.
0: báwọn abọ́ ẹ̀rìn pé ìwọ òpó mi
1: bí mo wí fún
0: mo mú ayérada mo sọ fún ọ́nà lé
1: àìgbọ́rọ̀ bọ̀rọ̀ nígbà mìíràn.
0: Mami, iná tí màmá yìí fi tẹ̀mí sókú lára
1: mi. ọ̀pọ̀ bẹ́ẹ̀.
0: ọmọ jẹ́ni tó ní ansọ́fà ni. àwọn ìbá ti ná lẹ.
1: olùpò sórí mẹ́rin gan-an nínú yẹn ọmọbìnrin ni ọba tó rọ nìyàn kó fẹ́ mú rí bí àdúrà rẹ ti àgbà á tún la wí fún gègéré gègéré àjọ lọ ní o àjọ lórí òkè ni o ó sì ní mẹ́rin pòun gan-an lọ́mí fi
0: náà tẹ̀ ọ́n. ó ní bó ṣe wá di pé láàrin ọdún kan àbọ̀ wọ́n ní kọ́ra abìnrin ò tó tán lẹ́mí àwọn wọ́n ló pẹ́ ṣùgbọ́n gbò ya àwọn gbẹ̀kú ọ̀la àwọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn pé búlẹ́ẹ̀dì kan sáyẹ wọ́n wọ̀ ọ́dẹ ẹ̀wọ̀n yẹn ti yẹn ti lọ́ ti lọ nìyẹn wọ́n náà ti mú sọ̀rọ̀ wájú wọ́n níbi táwọn náà ní àdúrà kan táwọn máa ń lọ àdúrà yìí ni àwọn tí wàá tún bá ọmọbìnrin mi pàdé. ó jẹ́ ẹni tó níwà tó lẹ́sìn bí ọmọ tó fà wọ́n lẹ̀ à ń sì kọnu sí i. ọmọ mi lè ẹlẹ́dà mi jọ ọmọ máa jẹ kàràkà tí tó jẹ. àwọn jọ ń bèrè àníyàn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́.
2: wọ́n gbọ́ díyún ìlera yìí papọ̀ jù mọ́ wí.
0: nígbà tó dá àárín kan àwọn wa mú lọ bá bá wọn pé bàbá mi èyí tí mo rí rè tí mo tún fẹ́ fẹ́. wọ́n náà bá wọn sọ fún wọn pé tó kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́ o. sọ pé àwọn ti gbọ́ wọ́n láwọn padà sọ nǹkan kan fún màmá wọn títí tí oyún fi wọ̀ ọ́. wọ́n nígbà tí oyún wọ̀ tán tí àwọn jọ ń pé ó yá káwọn mú ọjọ́ táwọn yọjú sílé àwọn ẹni yìí wọ́n ní àwọn tó tọ́ fún màmá wọn pé tó àwọn ti rí ìyàwó táwọn fẹ́ fẹ́ o ṣé kì í sọmọjọ́ ní iná tó ní ẹ má wulẹ̀ wọ́rì ọjọ́ báyìí ẹ̀yin bàbá mi àtàwọn mẹ́ta à ń fẹ́ yọjú síbẹ̀ à ń fẹ́ lọ mú déètì táwọn ó ṣe
1: ìgbéyàwó
0: wájú bọ́tì ní káì ọmọ yín ò ní sílé yá o
1: àmì o lẹ́ni sì yá ọkọ ní ẹni sí bàbá ọkọ ní o àti tèmi náà olódùmarè
0: lọ́wọ́ ọlọ́run ọjọ́ kẹwàá oṣù kẹwàá bá wa dá sí ọlọ́run
1: ọlọ́run
0: náà wà nú àti owó agbára rẹ̀.

0: lórí àánú bá wa ṣe o láàrin jùlọ ni ká lọre ká sì bọre
1: àtọlórí ọfẹ jùlọ
2: rọgbọdìyàn ìlera yìí papọ̀ jù rọrí.
0: So mo ní bó ṣe di pé màmá àwọn ọjọ́ náà lọ àwọn múra àwọn lọ sílé àwọn ọmọbìnrin yìí ó níjọ́ táwọn ń lọ sílé ọmọbìnrin ni bàbá àwọn àti màmá àwọn tó padà
1: fojú kan ara rẹ
0: fojú kan alásìgbà tí wọ́n ti ilé-ẹjọ́ ti pín wọn níyà wọ́n ní màmá àwọn ò fẹ́ kí bàbá àwọn àbúrò màmá àwọn tó tẹ̀lé màmá àwọn wá lórí sóòní kí ọkọ rẹ ní pé kì í sọkọ tòun mọ́ kì í sọkọ tòun àtò ní pàdé ìjọ gbéǹde
1: onínú líle ìkéjì ìgbòsì ọgá lára rí
0: ìjọ gbéǹde ga àtò ní pàdé
1: oní yẹyẹ bóyá nọ́ọ̀tì lọ́kọ́ àwàkó wa wà ń ṣáòtù sọmọ ọmọ bí ẹ̀rọ ti pàdé mi
0: ó ní bó ṣe rí pé àwọn sá lọ wọn ní wò kí àbá àwọn náà o kódà nù mọ́tò ọ̀rẹ́ àwọn làwọn fún màmá àwọn sí ìbá gbé mami wọn nínú mọ́tò tí màmá àwọn wà náà ni màmá àwọn ti sọ fún àwọn pé wọn fẹ́ yà wò ó múlẹ́dọ̀ mi kí ní kankankan gbẹ́dógójì ẹ má wòrí
1: gbogbo lẹ́yìn
0: ẹ má wòrí gbogbo lẹ́yìn ṣùgbọ́n mi ké ni mami ò sọmọdé àwọn onílé ìyàwó wọn ṣàdúrà wọn ní ọdà náà ọlọ́run ṣe ń lọ rárá bá ti ẹni kíni nìṣe ikùn ló ti
1: àdúrà ti gbà
0: ikùn ló ti gà
1: yìí
0: ọlọ́run ṣe yí lọ rárá yín ibẹ̀ náà mo ti mọjọ́ wọ́n mọjọ́ gbólóhùn nǹkan tí ẹ máa wá sọ́yọ́ rẹ̀ ni tí ó dáhùn tó jẹ́ ìbínú àwọn ni pé àwọn èèyàn ìyàwó ó gbà sí ní kò ṣe pé ọmọbìnrin yá àwọn ọmọ ibi tí oṣù ẹ̀dẹ́ dúró ẹ mọ̀jà jẹ́ ó pẹ́ tí
1: àfi àṣẹ gbogbo rẹ̀
0: àfi ṣe wù ẹ̀ tí ó fi kú ọ̀nbẹ́ o ẹ lè máa là ní alọ́ àwọn sáà lọ́kọ́ ẹyìn oníbẹ̀ ni àwọn tí ń fẹsẹ̀ tó máa wọn pé
1: dàkẹ́ má tún gbèsè lédè ta
0: dàkẹ́
1: kò ì tí ì rí.

0: ẹnu pé kí wá gbogbo tí mi sọlù kò sọ
1: àmì
0: ntọ́ wa mú kọ́rọ̀ odori afẹ́fẹ́ ibẹ̀ gan mo wá dé yìí torí pọ́jọ ti ń lọ.
2: ọ̀rọ̀ olúwa mi kò ní ṣe.
0: kó lórí mo kẹlẹ́ mọ̀.
2: ẹ̀rọ ẹ̀jẹ̀ bá wọn.
0: lágẹlúlẹ̀ ń gbọ́ 96.7.
2: kìtìkìtìkìtì.
0: gbàlá ọba muritala adébáyọ àkàndé mbs
1: bàbá mi.
2: kìtìkìtìkìtì.
0: agbálọ́yà agbàsòwò agbàlú.

0: tó ń tẹnu ẹ àwọn náà délé. Ìyá ìyàwó àwọn asòfin pé bá a lágbàjá. Mọ̀mọ́ yín ò rọjú ẹ wo. Tẹ́ni tẹ́ni tàkí sáńtà àṣàkó síbi wọn ó tì sí. Ọlọ́kọ̀ bá wáyé mi náà nu. Mo níbẹ̀ oṣù kìíní kọjá oṣù kejì kọjá oṣù kẹta kọjá ọmọ ń lọ bí oko ọdún kan àwọn ń pin ọmọ àwọn o wọn bá sì sí ní dáwọn ó fún wọn àwọn ń lọ rè fún wọn. Ibi tí wàá láti wá bẹ̀rẹ̀ rèé.
1: Tẹ́rì yẹn lálákọjá òfin o.
0: Mọ̀ yá àfin ṣeun.
1: Ìfẹ́ tẹ́rì yẹn. Ìfẹ́ tẹ́rì yẹn lálákọjá.
0: Wọ́n ní àwọn àtìyàwó àwọn jọjọ́ ẹnìkan tó rọrùn fíjọ fèdí ara àwọn yẹra àwọn.
1: Ilé ẹ̀ oúnjẹ.
0: Bó ṣe di pé àwọn jọ ra lè rèé.
1: Onílé ẹ̀ oúnjẹ rẹpẹtẹ tá a bá ń fẹ́ rà.
0: Kò sí ojúlé méjì àtààbò bẹ̀.
1: Ó yẹ ká mi fẹ́ wọn sára wa.
0: Kì í ṣe pè ní ojúlé méjì àtààbò ti yẹ yín.
1: Yálà kọjá òfin sọ̀mọ́rí.
0: Yàrá méjì pálọ̀ kan.
1: Ẹ mọ̀, ìfẹ́ la kọjá òfin sọ̀mọ́.
0: Wọ́n ní làwọn yọ ọbẹ̀ táwọn ń. Wò pé káwọn ò kórè àwọn tàwọn náà bọ̀ káwọn mọ̀ pẹ̀lẹ́ mi rẹ̀ ti ju bó ṣe yẹ lọ. Ó nígbà táwọn wá fẹ́ kó sínú ilé yẹn. Àwọn báwa ń pẹ́ dádì mi ilé ìsì yanjú o. Àdàfẹ́ mú síbẹ̀ pa. Ó dà oríire àwọn nípa kò bí àwọn. Ó ṣe ju àwọn ṣe nǹkan rẹ̀ gbéyàwó bímọ tó kó inú ilé rẹ̀. Dé ra fẹ́ lọ àwẹ̀ ló súnmọ́ yìí. A lọ máa wẹ̀ ńbẹ ni. Wọ́n fáwọn àáfàá yín kò gbọ́n wọ́n mọ̀ ju méjì sí mẹ́ta lọ o ìṣe nǹkan gbá dúdú o. Wọ́n náà ti wá àwọn sọ bábà àwọn tán àwọn tí ẹni àbá wọn wá ọ̀dà náà wá ṣe ẹran kan ń bọ̀ ránṣẹ́ ọba ti kú ọ̀rọ̀ tí wọ́n kọ́ wá mú ní àyìn ìwọ́n náà bá rẹ̀ jákun àwọn tí wọ́n wá. Wọ́n náà ti wá àwọn tẹ báwọn ti sọ̀rọ̀ táwọn ti jáde báwọn ni wà mọ̀mọ́ rẹ̀ so ti sọ fún
2: ìbẹ́ sọ fún wọn
0: ìrọ̀ sọ fún júwẹ̀ ibẹ̀ fún kò sí wàhálà ó bá fẹ́ kó lè pariwo mẹ́ bí ó sì fẹ́ ìlú mọ̀ wọn náà bá ń ṣe kú ọ̀dọ̀ àbá wọn àwọn sì gbọ́dọ̀ ọmọ àwọn ọlọ́pẹ́tọ́ ẹ̀yìn ọlọ́run ṣe yàrá méjì pálọ̀ kan wọn wọn náà ṣe fi fídíò rẹ̀ hàn wọ́n ní orí fúra pé ìlú ọ̀nà sì rí o lẹ́yìn a sì lọ máa wẹ̀ ńbẹ̀ àódà kínní kankan kan lọ́ọ́ fi báríkà sí mi bó láti á máa bẹ̀ ẹ̀jẹ̀ ń júwe fún yín àti wọ́n mọ́tò báyìí ẹ̀sùn mọ́tò báyìí ẹ̀bá ti gbé báyìí ẹ̀dẹ́bẹ̀ àti débẹ̀ ó ń blọọkì ńdọ̀sí ẹ̀bẹ̀ ìpè bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀gbẹ́ ẹ̀ báyìí ni ọ̀dọ̀ wá wà. Wọ́n ní màmá àwọn wá ń dọ́nà. Àbúrò màmá àwọn ó wá. Ọ̀rẹ́ màmá àwọn wọ́n wá. Àwọn ṣàdúà àwọn ṣe gbá àwọn ṣàwọ nígbà tí ó fi di bí agbó ìrọ̀lẹ́ kálukú ti túká. Tí wàá mú rẹ̀ wá lórí afẹ́fẹ́ gan wá rẹ̀ wá gbọ́. Wọ́n ní kí ni màmá àwọn ọmọ ibi tẹ ilé táwọn gbé.

0: se iyawo awon pata ninu ma awon ti mo lai ti pe osu mefa si mejo ta won ko denu leun ma won wa Oni mama awon sa ma complain ni sa lori iyawo awon dawon wa daran kila won je ki ya awon o mo le gan si ko si wo awon lati so fun ya pe won awon ko ra won ke be so pe kon ke be awon ke be so boyo kan ni pe awon ti ko lo sex and but ko ti se mu yan lo ku die bo papa won lo ni ah
1: so fun abi
0: woni bi ma won se wa de pe won wa do awon yin won kan wa na ni awon wa lafi ayin ni woni woni wo wa ni wa njo kan laye asisi iyawo awon ni won ma wo hey kini kan kan kan hey kini kan hey yo komo yo be hey ko kini kan ko je
1: ogena kere abe na to biju
0: mo lo wa si wa suya wa awon bayi bi baba awon se di pe won le mama awon won lo ko ma awon le e ma gbo o to mo re dada fe niyan o wa lai na ni mama ni yawo awon so fun pe nje ni yago fun o
1: do di pe yeyere agbe mi un
0: bolohun ti iyawo so foko rere oro te n gbe yi oro ojo sunday to koja ile n gbe pe
1: e se ti pe ti pe
0: nje ni yago fun o bayi bi n ba mo ya re kin to fi o ni ba ti fi o arakunrin ni kini ka won se bi toro de duro yi nje ni yago fun o
1: iyawo re ti wi be o
0: bi nba ti mba mo pelu ya to ta e jade re nba kuku fe kan mo fi o
1: nba po ti ni o
0: ara le ru ona
1: oro re o
0: arakunrin ni kini bi to ra won de duro ni kini ka won o se lo loro won ma won awon o le mu mora mo ti wo wahala yi ti po ejo ni loni lola
1: lojojumo je kun apoko je o
0: ah hello.
2: Hello.
3: Baba je la baluko.
0: Akojumo
1: nje bo.
3: Ogbo kan te ma se ma se si lagbara Olorun.
0: Amen. Amen ya jebu.
3: E ni la la ni dam lagbara Olorun.
0: E pe mi leje.
3: E se de ko Jesu ko ni je ti lagbara Olorun.
0: E pe mi leje.
3: Ogbo kan wa lo adaju lori lagbara Olorun. Mo a pe le le di di si lagbara Olorun.
1: Amen.
3: Olodun. Ti ko te ma bi yen ma se. O ma ku nbe.
0: Ah.
3: O ma gbo e ma gbo o se le ko won ma jo ru won ma pada si le se rent gbe yi o ma jo mu fufu bo mi
0: ah
3: o mi ye yi
0: o ye mi
3: mo ke ti e ba ku o gbe la le ma pada le ku o nbe o ke ti ma ko ku ma be ni o re ko so na ti o ni si sa ile ku o le oko e sugbon se oko e ma jo ru won ma pada jo si le se rent won ma pada rent ni ko le bo o le mi
0: la ma wa o
3: o ma se la ko pe mi won ni so ti ya o ko mo pe mi won se oko won se so baba mo pe won se ya wo mi se won ma se se ni yan o ko ba se be ko ni je ko se ya wo yi
1: o da bi ogbon
3: o da mo ogbon be se o
0: e pe mi leyin eto yi o
1: e se ya jebu
2: olupo
0: baba mi
2: ẹ̀dẹ̀rẹ̀ẹ̀dẹ̀ ni àtọ́ tẹ́ ń gbọ́ wa ò lè dá o.
1: àmì o àìsọ̀rọ̀ tí ò lówó ń.
2: ọmọ rẹ ni bọ́wọ́ gbé sókè nké ni ẹ kú ewu ọmọ bàbá àwọn
1: bàbá àwọn
0: bàbá mi ojú òní tì yín.
2: ṣé ẹ rí nǹkan ẹ̀kọ́ dá o ẹnu ilé tó bímọ márùn-ún ní sókèjókè látọ̀ ilé ìjọba dò níbi tí nǹkan pẹ̀lú bí nǹkan bá ti bí fi ẹ̀bá ìtakọ̀ dọ̀ọ̀bù àwọn ẹ̀yin rẹ́díò lè sìn wọ́n báyìí wọ́n tún lè wọ́n ní ìsìnkẹ́ pé àwọn ní wà ń wà báyìí ẹ̀dá kan nítorí ọlọ́run ẹ̀dá àwọ̀kọ ọmọ ogójì ọdún náà ọmọ akẹ́kọ̀ọ́ ọdún ọdún méjì ni ìlú ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ báyìí
1: wọ́n kórìí facebook
2: ọmọ ọmọ wulẹ̀ kò kú o ko gbadura fi ya omo de dem mole ni dule tule ni ya tule tule ni olon lo mama lo fin family family oko ko ba ko ti daji na si ni igba ti pa baba o
0: ah igba ti pa
1: lati gbe mi re
2: eje a ma ran ti family ti won mo ko awa na le yan lolo fi yo baba o lo fi se daada oko wo ni igba je o
0: ko mi ni e se mu dupe o
1: e
0: se
1: won
0: e
1: se o
0: so ti olowo ni lo
2: ele ya karo
0: akoju moju ma yoju ma bu koju ma ibare ko ju ma
1: ko ni
2: ami ka de ni la ni boko
0: o ya
2: very very on ni ya koko e so e
0: mi
2: ni na ni ko ni e
0: mm
2: o ti ti o me
0: ni o fi le le na
1: mm o de jaarin
2: o ko ni meji mm para ya e le ni gogo ni
0: o da e se
1: da e se o
0: Hello. Hello, sir. Baba.
1: Atun ba taye se n ba le asis.
0: Agbo yin dada.
4: Mi o ba so fo mo ye pe ko o ti le no me kan wa ya mi lo. Abi o le paro ya ni.
0: La o se paro.
1: Abi omo na o se paro.
0: Esawo.
4: To ba ti le paro ya. Ti temi ko ri be mi pe iyawo.
0: Won ti
4: fi owo sinu iyawo. Ni iyawo fi lati se iya re. Won ni le inu ye ti ti iya re oba da olugbo.
0: Ben
4: o se aje ko bo rojo iya re fi yawo re
0: pelu ntoju e ti ri ni
1: e ma gbagbe pe ya gan lo fi wa re han
4: ti ya re lo bi ti o ko si
0: ben
4: e lo pon fun mo yo odun
0: ben
4: o lori ti baba de bi ode
0: ben
4: ni wa lo wa si se pa ko yawo re ti o si lo ba fi ya re ti o re
0: Yes, sir.
1: Ashe.
0: Hello. Hello.
2: Hello.
0: Hello, sir.
1: Hello, sir.
2: Emma, Kuto.
0: Ejakolo,
1: Baba.
2: Olara ba ogo to fi si be ko ni fi si le
1: mi olorun ati na baba mi
2: wa ma dun
1: ami
2: olorun
1: ami olorun ati na baba
2: mi lowo olorun olorun ga ogo ada yin lohun
1: ami olorun ami ami ati na
2: oruko temi ni dani olonda latabe kuta
0: baba mi
1: epele sa
2: mama ye akogba tu gba ka ni akogba tu gba ka ni omo okunrin yen o ti mama ti won soro lakoko ogbon ti won le da niyan o kiri okunrin yen ba fe fe yawo ejojo ale o ko lo wa le ti won ma gba ko be gba yan sinu ile yen ke yan ma gbe ni ile yen ile ti won ba de gba ko je ko jina sibe yen
1: dada
2: lati bi ti o ba fe ti jina sibe yen to ba ma ko ile yen ma ko ile yen mo ni to ba wa nbe lara titi iba ton ba ti gba lebi ton be wa on je ki ya e ko mo be o bi be ko ya yen lo ma le obirin e danu nitori pe e wo gbogbo ti ya yen se lati be le o lati bere wa ya yen o yi pada o
1: yi pada be
2: satani nu ina agbori satani ni ya yen wa o o yi pada rara e ri pe okun o yi be ni
0: be ni
1: eyan buburu lati nu iya e ni
2: owo gba bi ti won se gba bi ton se gba o yato bi gbogbo to n gba Olorun ran okunrin yen lowo o.
0: Ami Olorun
2: a dinu.
1: Eyan na mi gbo be. O mi gbo lale.
2: Ezo.
0: Hello.
2: Se me komo ya nku meta. Yo ti da gbogbo e wu ni. Iru e nbe on be legbe Oluwa. Olorun sa yan wa ku e wu.
1: On buru lo niyan bi ataniyan re.
0: Hello.
2: Hello Olupo.
1: Hello sir.
2: Yes,
1: sir. Urko ni, sir.
2: Baba je sa loke o.
1: Oju ni ti baba mi. Oju ni ti o.
2: Baba di gun lati ni lana.
1: Aba o. Epele sa, nkujo meta.
2: Epele sa.
1: Yes, sir.
5: ẹ wò ṣe rí àwọn yorùbá sọ wọn pé wọn ní ẹgbọn ìyàbí ọnà
0: bẹẹni
5: ṣe rí ọrọ ọmọkùnrin yìí sìn ìgbà pé kókó jáde tó fẹ kó lo fún ìyàwó rẹ sí ọlọdì wọn ní ìṣàfihàn tí mo látọjọ tó ti pẹ ni.
0: ó sàn jangelis láì mú oko ẹ.
5: tí ó máa ṣe ìgbésẹ̀ tí ó gbé ìrọ̀ láti ìgbésẹ̀ tí ó gbé ó ní pé ọ̀rọ̀ ti kú ọlọ́rọ̀ ní àṣì báyìí. ẹ jẹ́ kó gbé kéèsì yẹn jẹ́ ẹ lọ sí ilé àwọn ìyá rẹ̀ báyìí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ kọ́ wá mú lẹ́sẹẹsẹ kó sì ní síbi àwọn ilé ìyá rẹ̀ tó ní sìn báyìí tó tẹ̀lé gbó báyìí. alákọ̀ọ́kọ́ alápẹ́pẹ́ ṣe rò fún náà ni ó ṣe rò fún wọn nílé nílé ìbá ìyá rẹ̀ alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí wọn bá kọ́kọ́ fẹ́ náà ìyá àwọn lọ́fẹ̀ẹ́ lé lọ nígbà tó ti dé sí báyìí kí ni ká ṣe bẹ́ẹ̀ wọ́n ti sọ fún pé wọ́n délé ẹyẹ tí yóò yá àtúnyàwó ọ̀tọ̀ kọ́ lẹ̀ nígbà tí yóò ti pé lé bàbá rẹ̀ ni pé bẹ́ẹ̀ lọ́kọ́ rẹ̀ ní sọ́wọ́ ìyá ni kó gbé sáyé rẹ̀ kó ní ìyà sí lẹ́yìn ọ̀nà.
6: ẹṣẹ ìṣe ojú ni ti hàn pẹlẹsà bá dìgún.
7: olúkọ àlẹ ilé
0: ọlọ́ba ń kẹyìn o.
7: bàbá mi ẹ ní sọnù tọmọtọmọ
6: dáyàdáyà àmì ọ̀rọ̀ àti iná ọ̀hún lágbára
7: olódùn tẹ́ntẹ́ náà ló ń bá wa ṣe pẹ̀lú ògo ọlọ́run àánú tẹ́ lérò yóò dì
6: tẹ́
7: lérò yóò dì
6: tẹ́
7: níwájú jọ́nà lẹ́yìn jọ́nà àbúrò ní
6: jẹ́
7: orúkọ tèmi ni kò fóṣì lábọ́lú ilé ìbàdàn ẹ̀yin àgbà náà lẹ́ni sùúrù pípọ̀ jù tèmi pọ̀ jù àbí tí sùúrù ò bá ní tó so ọkọ ló máa síìtì ìyàwó ẹ̀ dáhùn tó bá ní àjẹ gínítà ń lẹ́ sokoto sísá lọ tàbáńsà ibo lójú ẹlẹ́yẹ odò so kò sí kó máa wulẹ̀ sí lélẹ̀ torí ìyà lọ́wọ́ mi ti yẹ yín bẹ́ẹ̀ ó máa síìtì ìyàwó òun ló máa rawọ́ ẹ̀bẹ̀ sí ìyàwó lọ́pọ̀lọpọ̀ mélòó ló kù tí ìyá fẹ́ lò láyé so kó bẹ ìyàwó ẹ̀ ni kó bẹ ìyàwó ẹ̀ kó wà di ìyàwó dẹ̀ fún fàdúrà ìyẹn máa ń gọ̀ torí nǹkan kan ni wọ́n ní ká dọ̀bálẹ̀ farara kò ní ká má ga o òun ni kó rẹ ra ẹlẹ́ pátápátá fún ìyàwó nígbà ìgbà tó ti mọ tí ò fẹ́ kí tí ò bá ti fẹ́ kí ìyàwó yẹn lọ ó bẹ kó ní sùúrù fún lọ́pọ̀lọpọ̀ ni sọ́rọ̀ mi ti yé yín ilé àtọ̀nà gbogbo wa ní dàrú
0: hello.
8: Hello, sir.
0: Hello,
6: yes,
8: ma. Bàbá Ìjẹsà ń kọ́ ọlá o.
6: Èyí mi ìpẹ̀lẹ́ mọ̀.
8: Ẹ kú iṣẹ́ fẹ̀wé
6: ta. Ìpàfẹ́ rẹ̀ mọ̀, ojú mi ti yẹn.
8: Fẹ́rẹ́ ọmọkùnrin ni ó ti ṣe mi ṣéèkì náà. Wọ́n kọ́kọ́ mú ìyá ọmọ bẹ̀.
0: Kò tí yẹ kó mú ìyá ọmọ bẹ̀.
8: Kò yẹ kó mọ bẹ̀. Nígbà tí wọ́n mọ bẹ̀ ní ìdílé bàbá, kó lọ ní bẹ́bẹ̀ àwọn àfáà àbí òní ó ti tọ́ fún ìyáyẹ gan ni kọ́mọ̀dé kí obìnrin yẹn lọ ọmọ tó lọ ti fún kọ́mọ̀dé kí àwọn bàdé àtọ̀nà ìlú àwọn àbúrò ó ti sá fún ìyá kọ̀ọ̀kan ní sọ́dé bẹ́ẹ̀ ni gbogbo wọn ti dènà sí ìyá ohun tó rò fún fẹ́ràn ìyá ìfẹ́ràn ìyá ni ìyá wọn sì kò bá ojú ohun tí nǹkan.
0: ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ
6: ṣe mà.
0: ẹ̀rọ
9: ẹ mọ̀ kó ṣẹ́ àpájọ kọmlẹdì lẹsàmí ni látàwẹ.
0: bàbá mi ń kọ́ o.
9: wọ́n wà èèyàn láti wọ́n nígbà ká tẹ́wọ́n wò wọ́n kó bíjá. ìmọ̀ràn tèmi ni wípé kí arákùnrin yẹn kó ṣífì kúrò níbi ilé yẹn
0: tẹ́mà
9: gẹ́gẹ́ bí mùsàmbàlì bí wọ́n ṣe bílẹ̀ kan sọkọ ọkọ ní kọọtì ọkọ ò ní kọọtì ebi tí ìyá tó ṣe fún bàbá rẹ tó gbì ebi náà ló tó ń ṣe fún ìyàwó
0: yìí
9: kí ni kọọtì ọkọ níbi eléyìí
6: tí
9: wọn sọ wípé ó sọ gbogbo àṣírí fún kí ni orúkọ rẹ ń jẹ
6: ebi ìyá ló fi wà
9: lára rẹ
6: bẹẹni
9: ẹ kọjú ọmọdé kéyìn ò sì gbé ni
0: àmì o ẹ ṣeun
9: ọjọ́ ọmọdé kéyìn ò sì gbé ni ọkọ ni ò débè kankan ni tó ṣe fún bàbá rẹ
0: ló tún fẹ́ sí fọ́mọ
9: rẹ ní bàbá rẹ ló lè fún bàbá fi sọ wípé tó kó jẹ́ kó mọ bẹ ẹni wípé tó kó mọ tó dàbí èmi pé bóyá kò jẹ́ kó mọ nǹkan dáadáa tó ṣe gbọ́n ìyá ló ya kúrà rí àwọn fámìlì ni wọ́n wá sọ wípé kó lọ bá ṣé wọn ò mọ̀ wá tí ọmọ wọn hù láti lẹ̀ àbílẹ̀ àkọ́kọ́ wẹ ọlọrun o ko wa mo se o
0: ami o
9: so si ti kuro ni dile yen pende de kai ko bo se ninu
0: okay sir hello e ka ro sir bo so ke
10: na to yo ni sir ko de
0: o ya
6: ara sir
10: ni sara to mi ti so da pe mo na ti ni pe ba gba ta lo do a lo lo lo
0: iwa ta o ni
6: fata ni fata le
10: mo ti wa ko mo wa se na ara o si te ni awo kale ni ni o gba ti ari wa lai ko ye ba ku mbe
0: ko ye ba ku mbe
10: ko ba wa je ba ko ko fun adura gidi gidi bi ama ba lo bi owo ko mo na te ni
0: ese
10: ti wa se na ara le
6: ese oju ni ti yo ese gan ni ni danu moju ni police station
0: hello
11: yo ku en sa fun ni yo ma wole o church wole e ka ti ni ko dogbo soro ya ni ko ni idi ko sa pe olunwe
0: hello my sister
12: o karo sa
0: kumo o
6: karo ma
12: yes sir e ku pale mo olorun aba wa se
6: ami o olodumare ami
12: yes sir mo ki gbogbo awon logbon lo so ti soro o imo wa o ni joba
0: ami
12: o o ko se mi se so mi se bi personal to lukalu ko toto ni
0: beni
12: bi olorun se da olorun bi bi da o ni ohun da wa fun igbadun titi so to ba da eyan ni to ba da everybody back on up in fact ni ile aye yi go ni koni jo ni aye ile aye ta wa yi koni jo so iwa olukalu ko toto ni ba se da ya ni re bi a se ma dagba kan se ma dogbo ti won ni o se bo se se to lo bo se buru to won lo re ti won
0: bẹ àwọn lọrẹ wa
6: nǹkan tó ní ìwé ní súnmọ
12: tí mo lè sọ fún máyẹ ni wípé nọmba wán kò sí bó ṣe lè wù kó rí tí èèyàn bá ṣe rí ìwọ tó wá fẹ yàn tó bá fẹ mi wàá fẹ mi pẹlú àwọn èèyàn mi kọjúwàjú pé màmá mi burú àbí màmá yẹn burú ìwọ mi ó ti mọ wá wọn nìyẹn ẹ máa kò sí kò sí ṣe bàbá yẹn ò gbé tán fi bímọ mẹ́rin kò sẹ́yìn sẹ́yìn o you should be able to tolerate each other ìwà ìyá nìyẹn ẹ ti mọ̀ wọ́n mọ́ wà wọn ẹ̀yin lẹ máa ra máa fẹ́ wọn lẹ̀ ibo kan máa sọ pé kán máa sọ gbá kán máa sọ àwọn létí ìyàwó yín ẹ̀yin lẹ máa fi wọn pé ó ṣàti mọ̀ yá mi má bínú ìyàwó yín lẹ máa bẹ̀ má bínú má bínú tó bá lọ́ọ̀bù ìyàwó tó lọ́ọ̀ bá lọ́ọ̀bù ọkọ ẹ̀ o nígbà tí ọkọ ẹni kó gbájúmọ fi yá lẹ sí ti wọn ṣé bí wọn kúkú jọ ń gbé ṣe bẹẹ kọkàn tán
0: máa yẹ lọ
12: ọmọ ẹ tiwa ẹ ti mọ pé ìgbẹjọ ọsẹ kan náà máa lọ ọsẹ kan yẹn ọba ló kún okun náà ni ọba ló fa ó fa náà ẹ nígbà tí bá wọn jà ẹ fi yá lẹ sí ti wọn kan máa wá yín wá ẹ lè sọ yá yín nù bọ́lọ̀ ṣe dá olúkálùkù bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn tọ́lọ́wọ̀n bá dáru wọn báwo lẹ ṣe máa rojọ ẹni tí bàbá yẹn bàbá tọkọ ọkọ wọn gangan tó fẹ kì í ṣẹlẹ ìjọ ṣẹlẹ pé wọn bá wọn lè ká ní wọn bá wọn lè gan wá sí bọ́n ṣe jọ máa lura wọn lọ nìyẹn so gbígbé ayé ṣe wà nìyẹn gbígbé ayé ó náà dá olúkálùkù
0: yàrá
12: báwo ló ṣe máa dùn mo jẹ pé èèyàn quiet person nìkan ló kún lé ayé gbọdọ rí bẹẹ bí ìwà olúkálùkù ṣe rí yẹn so ìyàwó yín ni kó lè she should be able to tolerate her with your own pé mo nífẹ̀ẹ́ tí má nífẹ̀ẹ́ ọkọ mi mo ṣe wà yìí ìyá ọkọ mi sẹ́mi tí mi ṣe é fún mi pé àwọn náà níwà kankan lọ́wọ́ bọ́ ìfẹ́ tí mo ní sọ́kọ mi mo ṣì tẹ̀ dórí ìyá wọn ni gbogbo mo ṣì tẹ̀ dórí ìyá wọn mo wá fi sùúrù mo wá fi pa wọn kú so ìfà sí yàrá máa sọ̀rọ̀ gan ọ̀nà yéèyàn àyẹ̀yìn ọmọ ọ̀nà èmi ló ń sọ yẹ ọmọ ọ̀nà ọmọ bí a ṣe so you should be able to tolerate your she should be able to tolerate your mother so ẹ máa dùyánù ẹ lè dùyánù ìyá bó ṣe burú tó láwọn ọrẹ sí wọn.
0: wọ́n ní o àwọn lọ́rẹ̀.
12: she will be industrious. àwọn good side of her ẹja wo side good side of her too ẹni tó quiet náà bí yẹn bí bàbá yẹn náà ṣe quiet òun náà máa ní nǹkan tó fi ń ṣe ìyá ò tó tó ìyá kànjẹ máa ìyá ló pọ̀ jù.
0: bẹ́ẹ̀
12: but anytime tí ìyá bá ti wá ẹsùn mọ̀ pé ó wá ó ń padà lọ jẹ́ lọ ó máa jọ pọ̀ jọ ń gbé nǹkan so ẹ̀yin ni kẹ́ báyàwó yín sọ̀rọ̀ pé ó ṣàtìmọ̀ pé ìyá mi ò ní ilé sọ́nù o kuku le tori e lowo eyin le ma ma pe tu si yawo yin ninu e ni tori e se ma lati tori e ko kuro le toko forward ko to yen o so e se ba yawo yin toro e ma so fun won pe yawo iya mi sha ma ba manage won ma ba manage won se

0: Madame,
1: ẹ̀ṣẹ̀ ma ṣe.
0: Ẹ̀ṣẹ̀ ojú ni ti yín o, sister.
1: Hello.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ ma.
2: Hello.
1: Hello, àgbọ̀ yín o. Ah, o ti lọ o. Ah, mo sì ti ń pè tipẹ́ o.
0: Ìtún apẹ̀rù.
1: Hello. Kí ló ṣe náà yìí? Okay. Hello. Ẹ jẹ́ kí wọ́n gbìyànjú lẹ́ẹ̀kẹsẹ̀ ká wọ́n ti máa ń ṣẹlẹ̀. Hello.
2: Hello.
1: Hello, ma.
0: Hello, ma.
2: Hello, ẹ tú.
0: Yes, ma.
2: Ẹ tú iṣẹ́.
0: Yes, ma.
2: Ẹ tú ètò.
0: Yes, ma.
1: Orúkọ yín
2: ma. Ẹ̀rọ mi gbẹ̀ngà ló pè láti UK.
1: Ok, ma.
0: Ẹ pẹ̀lẹ́ ma.
1: Ẹlẹ́ ma. Ọ̀rọ̀ rẹ o.
2: N kẹ́ rí àwọn. Bẹ́ẹ̀ni, mo gbọ́ gbogbo ẹ̀ látókè délẹ̀. Kẹ́ rí lọ́kì kan tí ìyàwó yẹn ní ni wípé ọmọkùnrin yẹn ò kò gbè lẹ́yìn ìyá ẹ̀. Ìkan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi tó jẹ́ pé pẹ̀lú bí ìyá yẹn ṣe rí náà nìyá ilé ìṣèlú, ṣùgbọ́n ń ṣe lọ́kọ́ gbà ó gbèsè ní ìyá ẹ̀ mi. Ó gbèsè ní ìyá ẹ̀ mi. Ọmọbìnrin yẹn wà mọ tó máa sá sí. Tó ti jẹ́ pé ńṣe ni ọkọ láti lọ gba ilé ní fún ìyàwó níta. Ẹ rẹ̀ mọ̀ pé kò lè jọra wọn mọ́.
1: Bẹ́ẹ̀ni.
2: Bí ìyá ọkọ bá wá kí wọn báyìí, wọ́n ti ṣe ìyàwó ìyàrá ìyá àlejò fún ìyá. Ìyá ní rárá ìyá ìyàrá ìyàwó yẹn gan lòún fẹ́ kàn. Aṣọ tí ọkọ bá ti rà tí ìyá bá ti dé, a ní dandan wọn gbọ́dọ̀ ra ẹgbẹ́ fún ọ náà.
0: Ṣé ẹ rí bẹ́ẹ̀?
2: Mo oríṣiríṣi bẹ́ẹ̀ ló ń ṣe. Ìyàwó yẹn náà bẹ̀rẹ̀ kò náà tún wá ní sùúrù. Bọ́n ṣe ń sọ pé wọ́n understand ara wọn kò understand. Ṣùgbọ́n bọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ ẹni ìsìn kí ìyàwó yẹn kó kàn lọ ní sùúrù kò máa wò ni. Gbogbo bá ṣe ń sọ fún gbà pé ìyá yìí ọjọ́ mélòó ló kù fún. A rí ìṣe ẹ̀ kó kú ṣùgbọ́n ìṣọmọ ọdún kan náà. Pàtó bá ṣe ààrẹ. Kò dẹ̀pẹ́ náà ni nígbà yẹn ni ìyá yẹn ní dementia. Yóò ṣe wá mọ nǹkan kan mọ́. Bí wọ́n bẹ̀ jáde sínú Ọlọ́run lórí. Mi ò tẹ̀ wá mọ nǹkan kan mọ́.
1: Àbí wọ́n ti jẹ̀wù dání.
2: Sùúrù ni kíyàwó yẹn lọ ní. Kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Kó tí ì pìlẹ̀. Kò ní pẹ́ rẹ̀ yá. Ó kàn sì ń ṣe ni. Tó ṣe tó bọ́ lọ́rọ̀ jẹ lọ sí tó máa ń wà níbẹ̀ pé ìgbádùn tó ń gbà lọmọ kan wá máa gbà
0: lọ́wọ́
2: ìṣẹ́ tó wà. Irú yẹn Ọlọ́run ti bá ọkùnrin yẹn ṣe tọkùnrin gan ti mọ̀ wá yẹ. Ìgbà àwọn tọ̀dọ̀ mi ọmọ yẹn ò kò rí ìwà burúkú kankan tí ìyá wọn. Ìyá ó tún wá sí níbẹ̀ wọ́n máa sọ pé àwọn kò mọ bẹ̀ẹ́ sè. Àwọn kò mọ kinní kan mú, kò mọ ara mú, kò mọ gbá ṣe, ó náwó jù, ó ń ṣe gbà lóríṣiríṣi bẹ́yẹn. Lọkọ náà tún gbèlè lẹ́yìnlélé yẹ lẹ́yìn.
1: Nílùú Ẹ̀bùn bẹ́ẹ̀
2: náà. Òun lè lé ìyá òun òun lè ṣe gbà òun lè
1: ṣàlùkò
2: títí.
1: My mother,
2: àwa. Kò pẹ́. Ẹ náà fún wọn ṣe
0: sí ní
2: ìyàwó yẹn ní.
0: Iṣẹ́ ọ̀rọ̀ yẹyẹ ní.
2: Òun náà bẹ́ẹ̀ ti mọ̀ bó ṣe máa tẹ̀lé.
0: Iṣẹ́ ojú ni ti yín o.
2: Iṣẹ́ gan ni
0: ojú ni ti yín o. Ẹyin ayọ̀ lẹ́nu rí o. Ìyá kéré o kó wá lé tọmọtọmọ o.
2: Àbára àgbẹ̀ o.
0: Iṣẹ́ o ojú ni ti iṣẹ́ yẹyẹ mi. Yes,
1: all right. Hello.
3: Hello, apá àgbẹ̀ o.
1: Tó wà rí o.
3: Orúkọ mi ni Akeem Bábí Sàlẹ̀ láti oríta Ṣàlẹ́yìn.
1: Ó yá.
3: Pẹ̀lú ẹ̀mí kà ni mo ń gbìn.
1: Ẹ̀mí kà mọ́ kábíyèsí Olódùmarè.
3: Yọ bá nǹkan jẹ.
1: Ṣé
3: nǹkan kan àti nǹkan kan nìyẹn sì kún? Wọ́n yóò sì kún ẹ̀mí mi.
1: Nǹkan
3: kan àti nǹkan kan kọ́ tó àwọn àgbà lọ. Àdúrà àbẹ ìṣẹ̀ nǹkan á pè. Ọlọ́run ní ìjọba àjọ pé
0: kò wá rí ìjọ. Àmì ìṣe o.
1: Kí gbọ́dọ̀ yàgò o. Nga, my mother. Wọ́n ní ẹ̀mí ká máa gò. Mo ní ìyá kalẹ́gbẹ̀.
4: Ẹ̀sìn ẹ̀ka gbọ́ olúkọ bó ṣe rí ilé ẹ̀gbọ́n mi wí ni mo fẹ́ sọ.
1: Ẹ̀mí ká máa
4: gò. Ẹ̀mí ká
1: máa gò.
0: Ẹ̀mí ká máa gò. Kò sí rọ́ńbẹ́ o.
1: Bẹ́ẹ̀ sì ń bóyá náà sì àná máa 90. Mo gbójú bá wọn nínú ìwà líle
0: ní líle.
1: Débi pé ìyàwó mẹ́ta ni òkè ọmọ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún.

0: láta ti pẹ́.
1: Ẹ jẹ́ ṣe pápápá.
0: Ṣé ẹni tí gbogbo àwọn ènìyàn ń sọ.
1: Ọ̀dọ́ yín ni o. Ẹ wo owó orí káàdì yín, ọ̀dọ́ yín bẹ̀ ni o. Hello.
0: Ami
2: Ọlọ́run. Ami ami ami.
0: Àbá ní Jẹ̀sà.
2: Ojú ni ti ohun
0: èyí mi. Òkè Yàtíjà lọ sọ̀rọ̀ Alájà sọ̀ ní.
1: Ẹlẹ́mà. Ẹlẹ́mà. Ẹ ṣe mà.
0: Ẹkùn jọ mẹ́ta
1: o. Yes ma. Ẹlẹ́mà.
0: Ẹkùn ètò.
1: Yes ma.
0: Ṣé ẹ rí èyí tó wà ń lẹ̀ yìí? Nǹkan kí ẹsẹ̀ ràgó ni.
1: Nǹkan kí ẹsẹ̀ ràgó.
0: Bẹ́ẹ̀ni, ṣé ẹ rí ọmọkùnrin kò kọ́ síbù ó mú kí ìyàwó ẹ̀ mọ̀mọ́ kankan láti ẹnu rẹ̀ ìfẹ́ la pé.
2: Bẹ́ẹ̀ni.
0: Bí o ṣe wà á sọ, ìsọmọ yẹn jẹ́ ti rí.
2: Àbí.
0: Láàrin ìgbà tán ṣe ti rán ọ̀tán sí ìyàwó. Ó tó kọ́mọdé ronú.
2: Bẹ́ẹ̀ni.
0: Àǹdẹ ọmọ yìí ṣeré. Ọmọ tí ò ní ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn rárá ni. Ìgbò nǹkan rí pátá, ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ wà mẹ́kàn tó rí ìfúnlẹ̀. Ìjọ Sunday ṣe ni pé kọ́ ní ìsìnkú padà. Bá wá ní ìsìnkú padà, wọ́n wá bẹ àwọn aláàfáà gidi. Gidi.
1: Wọ́n bẹ̀rẹ̀
0: ní nìkan ni wọ́n ṣe nìkan lọ́kẹ́ tó ní ìsìn fún ayé. Ó rà á níye pátápátá. Ọmọ ìṣẹ̀lẹ̀ mi sọ wa. Wọ́n bá sì dé ìkan láwọn àwọn òsì ń lo ìlú àwọn Àbújá. Tó ti tó mọ́tò dé rẹ̀. Ọba sì ni mọ́tò dé rẹ̀. Nígbà tí àbá òbí lọ. Wọ́n fún àwọn ọmọ yẹn sí
1: ni.
0: Àwọn yòókù bá àwọn yẹn pa sí mi. Àpé ètò kan torí ẹ táìmù ti rọ. Òkú tó là ń fa àròyìn àti àlọ́ sọ̀rọ̀. Àlàjá
2: sọ̀rọ̀
1: ní wọ́n tó lè. Ọlọ́bọ̀n ń bọ ìdágbére ó tó fi
2: hàn.
1: Hello. Hello.
3: Ẹ̀rọ olùpọ̀.
1: Ẹ káàárọ̀.
3: Hello.
1: Hello sa, mo ti sa.
2: Àmì gbọ́ yín.
3: Ẹ káàárọ̀
1: olùpọ̀. Ẹ káàárọ̀ sa, orúkọ yín.
3: Ẹgbẹ́ bàbá ìjọba.
2: Ojú ni ti
3: o. Orúkọ mi Akọ́láwọlé Àkùfẹ́. Akọ́láwọlé Àkùfẹ́ lorúkọ
2: mi. À ń gbọ́ yín, à ń gbọ́ yín sa.
3: Mo fẹ́ dá sí ètò tẹ́ ẹ̀ ṣe.
2: Ó yá sa.
3: Ṣé ẹni tó ní náà ò bá sọ ni pé. Kí bá ọkùnrin yẹn kó kọ́kọ́ lọ sọ fún bàbá rẹ̀ tí ó gbà nímọ̀ràn pé kó sọ fún ìyá rẹ̀. Bóyá ní ǹjẹ́ bàbá rí kó fi sọ bẹ́ẹ̀. Tàbí kó jẹ́ pé ǹjẹ́ bàbá lè ṣe sí ó wà. Kí wọ́n kọ́kọ́ jẹ́ pé ìgbésẹ̀ àkọ́kọ́.
1: Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wà
3: kó jẹ́ bàbá ọmọ gbogbo tó ń ṣẹlẹ̀.
1: Ẹlọ́sà nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wà láì Hello sir.
3: Kí ni bàbá wa ṣe ṣe?
1: Ó ti di sóònú ẹ̀ kú. Torí ọmọ sọ fún bàbá pé ẹ̀yin lè sì ní kí n sọ fún wọn mi ìfẹ́ sọ fún wọn.
3: Tó bá ti wá rí bẹ́ẹ̀ ni. Ó dà gbé ìgbésẹ̀ tí ó wà kàn náà ni ìgbésẹ̀ gbé kí wọ́n lọ wá bò mí. Ó má sọ fún ìyá. Ìdí ni pé gbogbo àwọn tó ń ní kó bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó máa fara dá yẹn wọ́n rí sọ. Ṣùgbọ́n tó yẹ kí wọ́n tún wò ni pé bí nígbà tí ìyá yẹn ò tí ì mọbẹ̀ nígbà tí wọ́n ti ń tọ ọmọ wàhálà yẹn ò sí ọkùnrin yẹn balẹ̀.
2: Ní
3: ìsìn yìí tó di pé bẹ̀yẹ ìgbàgbà tí ìyá bá ti wá lọ́kàn obìnrin yóò máa kó sókè tó ń bá ní ó máa fara dá tó bá lọ di aláìsàn bí nǹkan bá lọ ṣe tó lọ pàdánù ìyàwó ẹ̀ nítorí pé ó fẹ́ mọ fara dá ilé ẹgbẹ́ mọ wá lọ kí ni yóò jẹ́ titi ẹ̀. Tí ò bá ti sẹ́yìn tó lè báyà sọ̀rọ̀ kàrà tí ó fi wá pàdánù ìyàwó ẹ̀ tí wọ́n fi fara ní ìyàwó rẹ̀ kó kúkú lọ wá bò mí kọ́ńtà mọ́ bí ìyàwó ọmọ bẹ̀ ìwọ́ máa gbégbé àlàáfíà mọ́ kó fi lé kọ́ fi lé yẹn kọ́ fi rẹ́ǹt.
1: Ẹ dákun
4: torí ìtọ́ náà olùpọ̀ ẹ̀ràn mi iṣẹ́ nǹkan tí mo fẹ́ jẹ́ yìí o orúkọ tèmi ni kò fún sí látòlóǹde. Mo fàṣìkò rọ gbogbo àwa tá à ń gbọ program especially ẹgbà àwọn tó wà lókè òkun ẹ má jẹ kó olùpọ̀ ẹ̀mí yóò gùn pẹ̀lú ògbọ́n náà ẹ ní jẹṣẹ́ yín lórí ìdùgbò
2: láìsàn
4: ẹ jẹ́ ká celebrate olùpọ̀ ẹ dákun torí ìtọ́ náà pápá jùlọ ìyàwó tá fẹ́ ṣe ní tẹ́ǹtẹ́.
2: Ìrọ̀
1: Hello.
5: Hello. Comrade Ilé Sẹ́mi ni. Ẹ̀mí yìí ò láárọ̀. a de wi pe ka da lodo eyan ka baje lowo are ni iya titi hu ati o da tipe tipe ti baba mo ti gbogbo eyan mo e wa wi pe ki won mo parada ko mo parada nso
1: eh ese
2: ese
1: hello
6: eh mo ma mbale aji la America ni
1: baba
6: ẹyọ ọkùnrin máa ń sọ̀rọ̀ kan tó obìnrin máa ń fojú ọmọ sí bàbá ìlọ́jọ́ alẹ́
1: ẹni àwa ọkùnrin
6: ẹni àwa ọkùnrin
1: lọ́kùbà
6: àtijẹ́tọ́ òrò fún pé ya rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni ọmọ ṣọ́ ara yíò mọ̀ pé wọ́n mẹ́rin tó ya tèmi torí mi
2: ìyá ìgan ló fi wà
1: alájà ń balẹ̀
6: àṣìṣì
1: mo bá yín dúpẹ́ ọdọ̀ ọlọ́run ṣé ẹ̀ ń pẹ́ mọ̀ mí mo mọ̀ yín dáadáa
6: tó bá ní ìyá rẹ̀ ọ̀dá a yóò pè lẹ́ni tí ọ̀dá
1: bẹ́ẹ̀ ni a yóò pè bẹ́ẹ̀ o
6: irú ọkùnrin tí ìyàwó rẹ̀ bímọ mẹ́rin tó tọ́wà ní ojú ọkọ̀ ọmọ rẹ̀ pé ìyá rẹ̀ ọ̀dá
1: ẹ̀gúnlá ẹ̀ṣẹ̀ wo ní ojú òní ti yìí ẹ̀yìn kò fọ́ṣì mo ṣe wo ní pẹ́ ọlọ́run á nífẹ̀ ẹja fi gbogbo sí ọwọ́ ọlọ́run
2: ọlọ́run ni
1: ẹja fi gbogbo sí ọwọ́ ọlọ́run
2: ọba tó máa ń bẹ̀
1: dàgbẹ́rẹ́
2: tí ìdójú tì
1: mo mọ̀ yẹn sókòtò mo mọ̀ yẹn lábújá bí paul bò ń gbé tí àpòló ń bomi láìsí yàn lọ́wọ́ rẹ̀ asán ni olú ayé wọn wà lọ́wọ́ ẹ ṣe mo rúpẹ́ ẹ kúfẹ́ hello is on the line ẹ dáhùn
7: ẹ kú àjìn
1: ó jẹ rí
7: lórúkọ mi ní arówó lòdì sí àpá àti ọlá mi sí kíláàsì wọ
1: ó yà ti lọlé
7: jerry káyọ̀rì fásọlá ti parí ọ̀rọ̀ ó ní ìyá ẹni ni ìyá ẹni
1: bàbá ẹni
7: yóò mọ tìyàwó ẹni
1: yóò mọ tù yóò mọ bẹ́ẹ̀ àgbélébù tí ẹ mú
7: ìyá ti dàgbà ìwé náà ìgbé ìyá ti dàgbà lọ́bà sì ṣe é ṣe ó lè mú ìyàwó lọ́dọ̀ bàbá bàbá náà ló ṣe é ṣe fún ìyàwó
1: ẹṣẹ̀
7: ìyá kọ̀ ẹ ti dàgbà ó sọ ma
1: hello.
8: Adìẹ tí ń kẹyìn jẹ lábẹ́ ààrẹ òlélọ́mọ lẹ́yìn. Ó ṣe rí ni ẹ pé olówí bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun.
2: Ẹ ṣe.

0: adájọ́ kẹni ilé olóyè àdẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíìpù ẹ̀sìn tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: 7 Okay Gajoki Lagilua FM 96.7
1: Asiko tito lati gbadura fun gbogbo abiyama o aba abiyama o fe gori afefe
2: Roni ojo isegu ajegu segu odorun yo gbeje wa ton ma re o eni ti o le fidi igoko o di olorun nigbati eni to lo school si wa se
3: olorun na ni o ma je
2: eni ti o ni le lori bi omo mefa eni to ngbe ti asin wa ma yo kan
3: olorun na ni o ma je
2: eni to mo lowo re pete njiya eni ti o mo lowo de tun gbadun
3: olorun na ni o ma je
2: mo te wa lorun bi o te wa lorun
3: olorun na ni o ma je
2: e ni sa olorun na ni o ma je gbogbo eyan mo baba lobi yemo ni agbeye pariwo go go go go go go
3: yo
2: ta bo si eto ti awon bi amo ti ngbadura fun awon omo won lojojumo woli to ma ngbadura fun awon omo yin lo soro ba so ko keye mo ni baba lobi amo mu nje omo yin oni rugi oyin o eyin abi yemo ejo e sare gbe ta kekere yi iya ka wo bi omo eyo kan sojo o si dani kan to mo ndagba o re re re re o ran lo le wo si tu je o kose ko si kan ti iya yo fe ta tojo me yo le je eyan lojo riri je lojo iri je okere iyapo mama gbe ko si bi ti o fe iyawo de lati fi to omo ka ma puro iya yi droyo olorun ti wa se leyin ko mo yi paris school ori segiji o bere si ni gbe 1.2 million naira lososu salary ri akoko iya loko fu o oke iya ti bale pe ha at last mo je won mo ta to wi ka to fo ti pade oko lori re to lowo to lara omo won ati oko re fe sede won ti seto egbe yawo alarinrin lojuju isele sele omo won ati oko re fe sede won ko sele loju titi iya ba pariwo pe ye ko gbadọ je si yi o wa todo awon woli lo lati mo nkan to fa awon woli wa ran lati ko ti soro odi sinu aye omo na gba to wa nkekere fúnra rẹ ló wá rántí pé lọjọ tí ọmọ yẹn mú bínú ní kékeré nínú ìbínú sọ fún ọmọ yẹn wípé bóyá ló máa jèrè rẹ láyé ọrọ àná tí ìyá sọdọ dídí ó lọ bá ọmọ ọmọ fò sẹlẹ ìgbà tó ń tiraka lórí ọmọ ọrọ yìí ò jẹyọ nígbà tó ń yáwó kiri fún ọmọ yẹn ọrọ yìí ò jẹyọ ìgbà tó ń fi gbèsè rọgbèsè ọrọ yìí ò jẹyọ nígbà tí ọmọ ń lọ lọ ìwé tó ń kọsí ọrọ yìí ò jẹyọ nínú ọrùn nínú òjò nínú làálàá sì gbọ ọrọ yìí ò jẹyọ ọrọ ń lọ dúró de ọjọ alẹ nígbà tí kò sí okun àtágbára fún ìyá láti ṣiṣẹ mọ ọrọ ń lọ dúró de ìgbà tí kò sí ìrètí láti bí ọmọ mi ọrọ ń lọ dúró de ọjọ tí oúnjẹ ọmọ jiná ọrọ ń lọ dúró de ìgbà àkọkọ tó yẹ kó mú aṣọ káyé ọba dúpẹ ọrọ òdì sọ congratulation díẹ kú ìrọjú fún ìyá yìí o màmá ìmọye ọrọ òdì tí wọn náà ti sọ nínú ìbínú sí ọmọ ara rẹ àwọn kan tún pẹ sọ wípé àbí ọ̀tá rẹ fẹ́ ṣe báyìí ó fẹ́ ṣe báyìí ó yẹ lọmọ pọ lè tẹ èsì nítorí èsì fúnra rẹ ń gangan ní bàbá ìtàn òun kan ti retí ọjọ́ tó máa sọ̀rọ̀ òdì sọ́mọ àìsà ó pẹ sọ ń gáàdì mú ìwọ ni wà máa wà nínú ẹ̀mí kó má jẹ́ kí èsì ó lọ ẹ tó bá mọ̀mọ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òdì tó ti di májẹ̀mú tó ti di ogun tí àwọn òkùnkùn wá ń lò gẹ́gẹ́ bí àdàbí tó máa ní àdàbí tí ìbá ṣe ìyá rẹ̀ ló sọ tó máa sọ pé àdàbí tí kì bá ṣe ẹ̀jẹ̀ kẹ́dà ló wà lára àwọn méjèèjì lónìí afẹ́ bí ọlọ́run tó ń fi májẹ̀mú rẹ́ májẹ̀mú búburú nù afẹ́ wọnú májẹ̀mú ẹyọ kaṣẹ́jọ tí ò ní àbàwọ́n tó sì jẹ́ májẹ̀mú pẹ̀lú gẹ́ẹ̀sì ìpàdé ẹ̀rín ní kọ́lá alágbára o yọ bá mi pé gbogbo abiyamọ tó wà nílùú ọ torí aago mẹsàn-án bẹyàn ti kú o màmá tó bá dé ìpàdé abiyamọ wa kankan tó dẹ̀ rí pé bẹ̀ kú kò kú torí pé wọ́n wá wo bàbá alábiyamọ ó kú nítorí àwọn ènìyàn ti mọ pàtàkì bí ọmọ ṣe jẹ́ lọ́jọ́ alẹ́ wọ́n mọ̀ wípé lọ́jọ́ alẹ́ agbára lè má gbé àdúrà bíi tìgbà kan rí wọ́n ti mọ̀ wípé àwọn ọmọ inigi lẹ́yìn ọgbà tí ọwọ́ ọba ti ẹgbẹ́ bá ti ẹsẹ̀ ọ̀sẹ̀ ẹgbẹ́ mọ́ lọ́jọ́ tó bá pẹ́ 150 abiyamọ ìmọ̀jòkó sílẹ̀ lẹ́ni o ìpàdé àtàárọ̀ ikọ̀ yọ ẹnikẹ́ni ilẹ̀ gbogbo ẹni tó ti fìgbà kan sọ̀rọ̀ òdì sọ́mọ rẹ̀ ló máa wà nínú ìpàdé àtàárọ̀ yìí gbogbo pẹpẹ ọ̀rọ̀ òdì tó lóòní jẹ wọn mọ òun la fẹ́ fi àdúrà bàjẹ́ lẹ́ni tí gbogbo ènìyàn máa mú ọba oúnjẹ wá tí máa dé máa bu ètùtù oúnjẹ sínú rẹ̀ màmá oúnjẹ ọmọ wà á rí jẹ o kò ní kọrọ lẹ́nu rẹ o gbogbo ọ̀rọ̀ òdì tó ti sọ sí ọmọ láìmọ̀ kò ní pé oúnjẹ ọmọ lẹ́nu rẹ o kò ní tako ọmọ rẹ lọ́jọ́ ìṣerere rẹ o ẹ̀rí ọmọ rẹ ò ní bá níbojì tọ́gùn bá dé mi ọmọ rẹ ò ní pin kágun kàkú kò ní kágun sọ́ọ̀dì ọmọ rẹ ọ̀rọ̀ òdì kò ní mú ọmọ rẹ mẹ́lẹ̀ ọ̀rọ̀ òdì ò oni de maje mo mo re ru oro de oni duro de mo re loju ale oro de oni gbe wo na sale iya Jacob soro di sina re o pada se oro de oni se si olori o oro di Jacob si menese lo di aye re mu loruko Jesu oro de oni mo male oro di erodu si olorun lo ba ye re ya ye won ni baje oro di to jade ninu binu ikani oni bo jabi sisinu o oro de oni di o oni di omo re oni di aya re oni de se re oni di ola re oni di ojo ale re o ma ran ja yo si otomotomo o ma ran ko ni berele e wo ma ran oni dobu o oro di oni so mo re do ni yeye no tem no si o ma ran ko ni ale mo o ma ran oni je pelebe ninu iya o ye gbo ogo re pada leni o erin lodi bo mo re ma joba nile alaye e pa lo lodi o ma re ma rogolo e ja lodi bo mo re ma ri aye gbe ipe ni aju aparo pa aju mo re oni pa o leke leke lo le fun aye ori ta ko sala mo re o aye oni fi oja oran po emi ati iwa o oni fi pa awon mo wa awon lo mo re o ma da ko ni daran o to ba pe omo re yo gbe ago re o aye oni so mo do ta re alade ti gbe di omo re oni se ru aye ile san bi du joye lo wa ni fokan bale tomo tomo oni bi olohun to mo lori omo re o ire ta je ki iya baba baba baba re ri so ya lo ma se tomo tomo o so tele re ta je ki awon si waju ile yo ri so ya gba aye wa to omo re ma ta sosan ani ba de na di omo re olorun ma de sami eleyi aye omo re ma balance aro ni kan tomo tomo olorun ori je ko omo re o se eni ti ara nkan o ni rogu frustration lori omo re o to ba lowo lowo gbogbo aye ni ba de yo aye ma bo yo anti ma loju kokoro won ni lo togo togo omo re oni je lagala kadele olodi a fi fi la pe rin ojo kan lo ni yo omo re oni te o to fi ope bere lori omo yagba eyi to fi awe bere lowo lowo orun da lohun o eyi to fi adua bere lowo lowo olorun ma jo loju gbogbo gbawe gbawe gbogbo gbadua gbadua lowo lowo lo ko je se ka jo re o gbogbo enu olorun soro awere je te o gba wa rowo bu eyan lose yi o wa jiju ayo lori omo oni weso wo lori omo agbelepo ta ko ri ran omo re o omo re oni je ari ko gbe ibanuje a pada si bi ko ni ka won omo wa o omo wa oni ri akoba ti adaba o a je gaba lori omo ma so agbara nu oru awon omo re lagbara o wa yo ni ka won omo re oni ri ibanuje lori awon omo yen oni sofo lori omo mama o ogun oru oni bori awon omo re wa layo lori awon omo re dale owo yin ma tenu tomo tomo baba ise yin dije anti wa rowo sowo oni fi gbese ro gbese mo o omo re oni gbe ohun to ju lo omo wo ni gbe de elera pelu olorun yo dara fun tomo tomo okuko ni pa mo wa loju o omo re oni foriko yesu olawa kere kere yayi ni omo nde lo oyibo oni ni club ti won tin gbe bolu ni lo oyibo awon oyibo tu sign omo na ko ma ba won gba ball eyin obi ya ma sami omo ti won na sa se yori o
4: olorun mo so pa lori e to o ase ko ni ilu apa o ko to wa bi pe ose na o sa si yori ata si ki won se sign si club si yo ma fi o se sign mo mo gbe o ka tori pe o ba ise o si lori e ajo o ase ko ni ni ile awo fofo to wa
2: bóyá ló ṣẹlẹ̀ rí núràn wọn ṣàìrí yìí lé abiyamọ ọyọ ọjọ ma lọkọlá o pé gbogbo ẹni tó lè pè mọlẹ ní kọlá àgbàdo ẹjà yìí lẹkọọ lọnà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà ẹgbọ́ ìtọ́ni nípa tí ọrẹ tá a máa dá lónìí àtọ̀dọ́ àtàgbàlagbà gbogbo ẹni tó ń gbábi jákèjádò la máa dá ọrẹ ọjọ́ alẹ́ lónìí bẹ́ẹ̀ bá ti fi ránṣẹ́ ni kẹ́ ẹ máa gbàdúrà olúwàjọ jẹ́ kí ọjọ́ alẹ́ mi ó dára má ṣe ń da lórí dádì mọ́mí la máa da lórí àwọn ọmọ yẹn gangan gangan rúpọ̀ olúwàjọ jẹ́ kí ọjọ́ alẹ́ ó sàn àwọn ọmọ mi bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó ẹ̀yìn ẹ̀rí pé ẹ fi ránṣẹ́ ó dẹ̀ ní ìtumọ̀ o ọjọ́ alẹ́ gbogbo wa yóò dára o ọlọ́run bàbá alábìyamọ o
5: ààyè ló wà
2: hálù yá o.
6: Hello, hello, prophet 090-60-57-11-10 lẹ́ẹ̀kan sí 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
2: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹmọ.
0: Lágelo FM, jagaba gbogbo rétíò.

ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 29th of September ọjọ́ Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ̀túnjẹ́ ayin ológun àjọbọ gẹ́gẹ́ bí ṣe wa. Ẹja fi ẹ̀mí ìmoore hàn nítorí ipò dá sí wa. Ìbánirin kí ìyà kò tán gbìngínìkì. Àwo bí àti ẹlẹ̀kẹ̀, àwo má ṣe é gbé. Mẹ̀ná kàbẹ́rú bìlíàdà yágọ́ dẹ̀líàdàdọ́ṣ. Àfẹ́ fi ọpẹ́ fún nítorí ipò dá sí wa. Wo bí òun ní ò fààyè gbà kí ọ̀tá sọ pé tán nídìí àbájọ wa. Àfẹ́ kàlélúyà méje sí ọba àwọn ọba ìyẹn láàárọ̀ yìí. Bàbá jájọ̀ké hallelujah méje 1 2 go.

0: ọlọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ jẹ́jẹ́ ìdí agbájọ leléyìí ti pàdé ojú àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ jẹ́jẹ́ sùn ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ lélẹ̀ láti jọ máa gbàdúrà papọ̀ tó fi dárakẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri ná inú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ìwà ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message yìí sórí whatsapp number yìí 09025202724 wàá ṣe alábàápẹ́ bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ Jésù.
1: Gbogbo àdá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ̀jẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ bíbélì tí Olúwa fún mi. Ìrere ti Jòhánù orí kejì máka ẹsẹ̀ karùn-ún àti ẹsẹ̀ kẹfà. John 2:5-6 Ẹgbọ́n tó sọ ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá ti wí fún yín ẹ ṣe ìkòkò òkúta omi mẹ́fà lé a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀numọ́ àwọn jù ọ̀kọ̀ọ̀kan wọ́n gbà tó ìwọ̀n láńgbódó méjì tàbí mẹ́ta. Olúwa rán mi láàárọ̀ yìí gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Àdúrà tá a gbà láàárọ̀ yìí àmọ́ pé a kò rí ẹ̀ ní olùyípadà heavenly changer. Ẹ kíyèsí ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí gbogbo ẹni tí ó gbọ́ mi ni kó ṣàmí ọlọ́run tí mo mọ̀ èyí tó máa ń sọ olórí burúkú di olóríire ọlọ́run tí mo mọ̀ èyí tí ó máa ń yí àyàn mọ́ padà ẹni tí ayé sọ pé tán fún tí yóò sì sọ di ẹni tí ayé ń wárí fún ẹni tí àwọn èèyàn kẹ́gàn tí yóò sì sọ di ẹni tí a ó máa bọ tí a mọ̀ bọ bí ọlọ́run ẹni tí àwọn ènìyàn sọ pé kò lè dìde tí yóò sì di ẹni tí ayé ń wò lókè. Mo gbàdúà fún ẹnìkan láàárọ̀ yìí bí o bá ṣàmì ọlọ́run yìí yóò yí ayé rẹ padà. Ọlọ́run yìí yóò yí ayé rẹ padà. Ẹ wo bí láàárọ̀ yìí ẹ̀yin ọmọ ọlọ́run kí ló dé tí omi fi gbọdọ̀ di wáìnì. Àkọ́kọ́ bí omi ti dára tó omi kò tó fún ayé rẹ̀ no tí mo túmọ̀ sí ni pé omi lásán kò tó fún ìrìn àjò rẹ̀ omi dára lóòótọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ oyé wa wípé n tó ń pọ̀ jù lára ènìyàn omi ni ṣùgbọ́n wo bí mo láyọ̀ láti sọ fún ọ láàárọ̀ bí ènìyàn yóò bá ṣe bí akọni bí ènìyàn ó bá jẹ́ ẹni ìdìde ó nílò láti mọ àwọn tí mo ń sọ yìí a lè fi omi lásán a lè fi ṣe àlejò fún ọba nítorí omi lásán kò tó ẹ̀sà a lè fomi lásán a lè fi ṣe àsè níbi tí àwọn gbajúmọ̀ gbé jókòó torí omi lásán kò tó ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni mo ń sọ mo bí ọ̀rọ̀ rẹ ni mo ń sọ láàárọ̀ ayé rẹ ni mo ń tọ́ka sí ìrìn àjò rẹ ni mo ń fi omi ṣe àkàwé ẹ ìwọ gangan ni mo ń bá wí ìwọ ni omi tí mo ń sọ nípa rẹ torí o lè mọ bá báyìí lọ àkọ́bí ni ọ́ ṣùgbọ́n omi ni ọ́ kí ló dé tó fi jẹ́ omi torí wípé ó jẹ́ àkọ́bí o le pase bi akodi esa ominio omi koto lati de bi ogo onilo nti won pe ni iranlowo onilo nti won pe ni anu onilo nti won pe ni ojurere onilo nti won pe ni odide eyan o le fa ko bi gbowo bank o dabi omi ni tori omi koto e kiyesi sa eyin kan gbo mi oluwa lo ni so fun o looto obi mo awon omo re won yan won yanju omi ni won nitori omi oto mana inu zadalia bahadaya wobi aimoye awon ti won bimo ti aye nse pe fun won pe o san ki won ma bimo ju papa lagi lo esa omi ni sa omi oto mena kedubia aya belubia daya e kie si la aroi gbogbo eyin te ngbo mi esa o omi fura re gan o le dara re gbe omi nilu agbe bi o ba ti si agbe omi fura re ma danu nitori omi o se kini omi koto oni ti alaboyun ba fe bimo esa bi omo nu e ba wa ti iya e ba ku won a bere lowo eni to ngbe bi wi pe agbe bi o bo lo ti ri ohun ni o wa so fun won pe omi o wa o sugbon agbe lo se kini agbe lo fo esa wo bi ni opolopo igba bi agbe ba de fo omi ma danu enaka barubia kada tori omi koto oluwa ran mi la haro yi eyin kan wa nbi igbe aye omi le ngbe wo bi sa o iwo fura re mo pe ologo ogo yi o farahan o dabi omi ni sa o bibeli so pe ni atete ko se emi oluwa ra baba lori ibu omi nkan ko sele nitori omi o se kini omi koto ese bibeli ti mo wa ka fun yin yen je je mo pe nibi aseni ibi ti won ti dunu nibi ti won ti soro ayo nibi ti won ti dunu esa sadede ni wine tan sugbon bibeli so pe omi nbe nibe koda omi igo mefa ni kini mefa mefa ni number eniyan iyen tumo si pe ti eniyan o ba ri iranlowo o dabi omi ni esa won o le fomi won o le fi salejo won wa lo ba jesu pe jesu sanu wa o ipade yi gomina nbe nbi awon olola nbe nibi won nbe nbi wedding yi sugbon wine ti tan omi lo wa eyin kan wa nbi e ni wine omi le ni oluwa ni ki so fun e laaro omi oto oko lo ni oni iranlowo o da ni ka baru ebe dayaba e wo bi sa ebun lo ni oni ogo oto de ni ebun oto ni ogo esa beyan ba lebun bi o ba ni ogo o da bi eni to lomi ti ko ni wine na ka baru

0: ẹni kún ọ lọwọ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédéé ìdí agbájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ jẹ jésù ṣe bẹ̀rẹ̀ ó ní ọ̀fẹ́ leléyìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi jára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri ná nínú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ni wàá ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message sórí whatsapp number yìí 09025202724 wàá ṣe alábàápín bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ jésù.
1: Ó ti máa sọ fún ọ leléyìí ọ̀sẹ̀ ni ìpàdé Thursday méje Sunday méje àti Friday méje yóò bẹ̀rẹ̀ ìbéèrè láìsí ìdáhùn question without answer olúwarànmi wòbí tó bá jẹ́ pé abẹ́kúta ló ti gbọ́ mi gbáradì fún ọjọ́ Friday tó bá jẹ́ ìbàdàn gbáradì fún ọjọ́ Thursday ó bà bá kú fún agbára mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ fún ìgbà àkọ́kọ́ tí màá darapọ̀ ní chọ́ọ̀chì wa ní ìbàdàn láti ìgbà tí mo ti dé látorí òkè Thursday ni ẹ̀sà ó kú fún agbára ìsì ti Thursday ní ìbàdàn kì í ṣago mẹ́sàn-án o ago mẹ́fà sí ago mẹ́sàn-án ni o téèyàn bá dé láago mẹ́sàn-án kò lè bẹ́nikẹ́ni bẹ̀ yẹn ìsì eléyìí yàtọ̀ méje ni bí olúwa ṣe ní kí n gbálẹ̀ yẹn gbogbo Thursday yìí ni màá fi fún ọ ní omi tí mo gbé bọ́ọ̀lẹ̀ ní orí òkè ẹ̀bẹ̀ kan ni ṣó ṣe é ṣe fún ọ kó o gba omi lọ́wọ́ mi ní ọjọ́ Thursday màá mọ̀ sọ dáadáa ní ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi ní ìlú Abẹ́kúta ìjọ Friday ni ìpàdé yóò bẹ̀rẹ̀ ìpàdé tó kún fún agbára ni ẹ rí pé àánú olúwa ó fẹ́ farahàn nínú iṣẹ́ so ní ọjọ́ Friday ìpàdé tí yóò bẹ̀rẹ̀ ẹ jẹ́ nǹkan pé nọ́mbà yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ join prayer group wa lórí whatsapp torí àwọn èèyàn ti ń bèrè dádì báwo mo ṣe lè máa darapọ̀ ní alalẹ́ níbi àdúrà tẹ́ ẹ̀ gbà fún àwọn èèyàn lórí whatsapp nọ́mbà tó fi lè darapọ̀ lélẹ̀ wàá kàn send message lórí whatsapp pé ẹ add mi sí group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you god bless you

gbàdúrà wọn ò rí ẹnikún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ jẹ́jẹ́ ìdí agbájọ lélẹ́yìí ti pàdé ojú àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ jẹ́jẹ́ sùn ṣe bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ lélẹ́yìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi jára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri mọ́ inú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ni wàá ti máa gbàdúrà pẹ̀lú ogunlógbà àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message sórí whatsapp number yìí 09025202724 wàá ṣe alábàápín bá ṣe ń gbàdúrà àti testimonies ń tẹ̀lé lórúkọ

0: Man, but you must be bad. Don't go just. Oh, yeah, bear was all. Bear to say, I shut you up. Just so you are. Ah, you want Ghana, America, by you. Mo fe bere ti e bayi mo fe bere ti e bayi ama ki to ma fo eni number to fi ma so eri eni yo gbogbo eniyan oni majamu so pe o fe shilekun ayaluore fun awon eniyan meje kan leni ayaluore ti won ba pade ri ni ayaluore ti o sele ri ni ayalu yalu to gboja oye eniyan lo mura leni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to tun fe sori eni ni oluwa ni eni meje akoko to ba koko fi ore eru bo ranse leni o iwe jo an lori karun oni wa jangeli badi basiro mi oni eni to ba koko bo sinu re arun karun to ko ma je yo de kuro nbe oni to ba ka meje wa tu meje ka egbo sa eni meje akoko to ba koko fi ore eru bo ranse oluwa ni o fe se ga ajalu iya ni ojiji kan ajalu ore nla kan iya nu ti o se fenu royin fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo eyan lo ba rubo leni sugba awon meje akoko yen ma de mu kan ti duro lori oro won oh my god egbo ilekun ore shilo in the name of Jesus o gbe eyan o ti fi ore majemu edidi re ranse bo o le se laaro yi o fe sada mewa o fe so re oh my god o de fe se je egbo ati awon to luwa ni to ba le lo 8800 bi edidi fo gbogbo awon won yi laaro yi ojo pe egbo eyan meji akoko yen je fun eni aka number ka wo eni meji akoko na aka number to fi ore rubo re si atore didi ati majemu yen to fe fi sile ko sile UBA UBA ni o oya 10 2 4 24 77 50 80 UBA UBA Bole kan si 10 2 4 24 77 50 80 Christ ati le ata mata se lo ma ba pade be o ni ye awon to gbagbo lati agbara fun lati je omo lorun atun to buruko bi ni egbo won bi to ba gbagbo o ri ogun olorun bi je se ise ninu we joanu ori okekela ni egbo o ni ti re ba gba olorun bo a fi di re mule ni a moto ba da wori re gbo wa de sere e wa wo yoruba gan so pe mo sere ko gbe mi o lowo kan ita ninu ni eyin meje akoko yen eyin lo fi mo pe olorun ni kan lalagbara ati pe leyin olorun olorun ni kan loku mo so bi woli ni kia yanu ko ba ni eyan meje akoko yen ati gbogbo en to ma fi so re rubo leni mo ni le ko amen gbogbo en to ma san ba de mu to ma so re eje to ba so re ma de mu so so ati edidi re yen iyanu ma de in the name of Jesus
1: amen
0: go aka number na le kan si UBA 10 2 4 24 77 50 80 oruko to ma ri nibe Christ ati lele atamata se 10 2 4 24 77 50 80 aka number na ni yen bo se nda si ba ona si ogun re se oro na ah bọlọ n se nbẹ tẹmi nbẹ o di dandan ki wọn na riwo
1: se
0: o di dandan ko onisegun o di dandan ko lẹri kiki to ba ti gbagbọ ni o to ba ti gbagbọ ni o igbagbọ re amu e lara
1: da
0: in the name of Jesus mo ti so mo ni awon meje akoko ti olorun ba le fi si lokan
1: to
0: le fi ore to joju ore ki le leyi ore bibori ijini
1: bibori
0: ijini ore bibori
1: ijini
0: ati bibori agbara kaka gbogbo awon to fi agbara kaka nge aye to fi agbara kaka nge oja to fi agbara kaka nge oja sibe ti o ni tumo e je kan fore igbadura leni wa akoko fi gbadura ka ma ri eyan kan o to gbo mi lera lakoko yi kama ri ayo eyan kan o to gbo mi leni ti oni da ore yin oni majamu so fun mi pe o fe da soro awon yin o di dandan a ma leri lo prepare iru bo to lagbara lo fi ma ti adura re iru bo to lagbara so ti prepare bo se iru bo ti e mo ma ru ka won mo adura to de ma ma da ogun agbara kaka ogun agbara kaka ti ki je ke eyan lo jina ti ki je ke eyan leri ti ki je ke eyan bori ogun lori oro aye mi lori oro aye omo mi lori oro aye aya mi pe ora yi opo oluwa o ya ba ri adua oje olorun ti ri gbadun na to nko o gba gbara kaka ti je ke lo ti ti je ko reyo doji o gba gbara kaka oluwa ba ri oluwa ye mi ba ri o mi se mi ba ri o ya mi ba ri o ya je mi ba ri o ya ta mi ba ri oluwa ba ri oluwa ta nko Jesu oluwa wa lisha bi oluwa lisha bi o to elegbe ile eja yesuma ni la fe nwa ibe lo nbo labekuta leni ni o lisha bi oluwa legbe ile eja yesuma ni la fe nwa but as you watch them and load oko aye to lo waje lisha bi o to elegbe ile eja yesuma ni la fe nwa ni labekuta bayi e lo gbera bayi gbogbo eyin te wa ni aye to ro olorun da igbo ora owo di egba killa imeko e tete gbera aro ini bayi e sile ba mi ah bẹ́ẹ̀ni mo wa tú àṣírí ogun ní ṣàbí ọ tó ọlẹ́gbẹ́ ẹlẹ́ja yẹsùn ní láfẹ́ wa àárọ̀ èyí ni túzé yìí ni o ṣàbí ọ ní ṣàbí ọ tó ọlẹ́gbẹ́ ẹlẹ́ja yẹsùn ní láfẹ́ wa ní abẹ́kúta ọjọ́ wednesday ìjòkó community ọ wọ́ndà sábẹ́bí ó máa ní agbára lẹ́yìn tí a bá ti ń parí bẹ́ẹ̀ gbogbo wọn lọ fún marathon 24 hours olúwo tó wà lọ́nà tó gbèsè gbọ́dọ̀ nílùú ìbàdàn wednesday yeah, I can number it. Consider UBA 10 24 77 50 80 UBA
1: yes sir
0: 10 24 77 50 80 orúkọ tó máa ń bẹ christ artillery atamátàsí àǹfààní kí ló jẹ fún ènìyàn
1: àbí
0: kó wá jèrè ayé kò sí ẹmí ẹni ilé ayé ilé asán òmùlẹ mọfòrò kò sí àmú kankan wá àmú kankan lọ ṣùgbọn tó yẹ ká mú lọ omi ká jèrè ilé ìyẹ nípẹpẹ ní ọrùn àníkú àníkú bá àti ní sọjọ bọlọ in the name of Jesus jẹ fún àwọn méje akoko yẹn kì í sọ láǹfààní láti pè wọlé nínú àwọn tó kọkọ ṣèlúbọ yìí èèyàn méjì àkọkọ nọmba ẹni kò kù bẹẹ wọn tó fẹ sọ ẹrí rẹ torí bí a ṣe gbàdúrà yìí onímọ̀jẹ̀mú làwọn kan ti lẹ́rìí tó wàá pè báyìí wàá sọ ẹrí rẹ so that a lè pamọ́ náà àti pé wàá tún lè ní ẹrí rẹ so nọmba náà ló fi máa sọ ẹrí rẹ wàá send the first message wàá jẹ́ kó loud wàá jẹ́ kó clear wàá jẹ́ kó clear lábẹ́ ọba tó lọ ayé àtọ̀ torí wọ́n bá ti ṣe léyìí ẹ̀rí tuntun máa bẹ̀rẹ̀ kí ni nọ́mbà náà 070 3 5 2 3 1 4 14 1 7 ogun oníjà wa nínú abẹ́ ẹ̀kọ́ máa bọ̀ ní ṣàbí ọ ló ń bọ̀ lọ́la ò ní ṣàbí ọ tó ẹlẹ́gbẹ́ ilé ẹja yẹsùnmá ní láfẹ́ ń wá ibẹ̀ ló ń bọ̀ lábẹ́ kúta àárọ̀ èyí ní tuesday gbéra báyìí kó máa bọ̀ èyí ní tuesday
1: ní
0: kúta tìrìtìrì bọ̀ sọ ní àlíṣì báyìí rẹ̀ lójú mẹ́rọ̀ ọ̀dọ̀ náà fẹ́yẹ́ ní his glory of atamátàsí ogunṣẹ́ jésù olúwa.
2: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: FM 96.7. Ejago.
1: Ẹkú ojú mu ìròyìn àfẹ́mọ́jú ní ọdún sí ti ìgbẹ̀yìn láti ìkànnì ti lágẹnú 96.7 FM òkè gájòkè tààtàkàn mọ́lẹ̀ sínú ilé funfun bá láwọn ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn àdẹkùnlé yusuf lòmíròyìn ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ rivers náà ti pàṣẹ láti fi kélé òfin gbé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì tí wọ́n ti ń kọ́ nípa ètò ọmọ ìṣègùn ilé ìtamọ̀ sí pamọ́ lórí ẹ̀sùn owó kan ilé tó tó bílíọ̀nù 19.30 náírà tó wà fún ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Ẹgbẹ́ òṣèlú NDC Nigerian Democratic Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Plateau òun náà ló jẹ́ pé ètò ìdìbò abẹnú ilé ìtọ́sí láti fi mẹ́ntí òjò olùdíje sí ipò gómìnà òun náà ló ti da awuyewuye sílẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún. Láti ilẹ̀ òkèèrè adájọ́ náà ló ti gbé owó kan tó tó 1,100,000 owó ilẹ̀ òkèèrè pound gẹ́gẹ́ bí owó dọ́là fún ẹnìkan tó fẹ̀sùn ìpànìyàn nípakúpa kan ní orílẹ̀-èdè Rwanda. Lẹ́ka ti eré ìdárayá ọmọbìnrin ẹni ọdún 11 kan òun náà ló ti fi ìtàn balẹ̀ látara bó ti jẹ́ ọmọdé tó kéré jùlọ tí ó dé ipò àgbọ̀jẹ̀ nínú eré ìdíje ti chess ilé ìtamọ̀ sí youngest ever woman grandmaster. Níbà ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ rivers náà ti fẹnu kò sọ̀dọ̀rọ̀ táìsì ti kéde láti lọ rèé fi kélé òfin gbé ọ̀gá àgbà fún fásitì iléèwé gíga níbi tí wọ́n ti ń kọ́ nípa ètò ìmọ̀ ìṣègùn òyìnbó ilé ìtamọ̀ sí pamọ́ tó wà nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mọ̀ wípé àwọn ìgbìmọ̀ olùwádìí ilé ìtàn gbé kalẹ̀ náà ni wọ́n ṣe ìwádìí alágbára látara bí wọ́n ti fi ẹ̀sùn kan ọ̀gá àgbà yanyan ní ilé ẹ̀kọ́ ọ̀hún wípé owó kan eléyìí tó tó 19.30 billion náírà eléyìí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún gbé fún ilé ẹ̀kọ́ náà láti mọ ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ kan òun náà ni wọ́n bà náà gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ fún ìgbìmọ̀ ilé eléyìí tí ń gbọ́ awuyewuye tó ṣuyọ lẹ́ka ti ètò ẹ̀kọ́ níbẹ̀ náà ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣe ìwádìí alágbára lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ọ̀gá àgbà yanyan ní ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sì gbé àbọ̀ ìwádìí ọ̀hún wá níbi tí wọ́n ti ń rọ ilé ìgbìmọ̀ ilé ọ̀hún láti kéde fífi kélé òfin gbé ọ̀gá àgbà fásitì ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé ṣáájú òun náà ti pe ọ̀gá àgbà yanyan fún ilé ẹ̀kọ́ ọ̀hún láti farahàn níwájú ìgbìmọ̀ ilé láti wá mọ̀ ṣe àpatẹnujọ́wọ́ bí ọ̀nà owó ọ̀hún ti ṣe rìn àmọ́ tó jẹ́ pókọ̀ láti yọjú sí iwájú ìgbìmọ̀ ilé ọ̀hún níbẹ̀ náà ló wá mú kí ẹni tí ń ṣe agbẹnusọ fún ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin náà iyun martins wachukwu kó jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde wípé ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún òun náà láti fẹnu kò táìsì ti kéde fífi kélé òfin gbé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún fásitì ilé ẹ̀kọ́ ọ̀hún. Gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano náà ló ti rọ gbogbo àwọn olùdíje sí ipò ààrẹ iyùn lórílẹ̀-èdè láti simẹ̀dọ̀ kán sì dúró de àkókò wọn eléyìí tó jẹ́ ọdún 2031 kó tó di pé wọ́n lè díje láti jẹ́ ẹni tí ó jókòó lórí àpèrè àga gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí yusuf ṣe pé ìpè náà ní ilé ìjọba tó wà ní ìpínlẹ̀ Kano níbẹ̀ náà ló ti ń jẹ́ kó di mímọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ti mọ̀ wípé ipò agbára orílẹ̀-èdè wa nàìjíríà tó ga jùlọ eléyìí ká mọ̀ sí ipò ààrẹ òun náà ni àwọn mọ̀ ń sí láti ibìkan lọ sí ibìkan tó sì jẹ́ pé ṣe náà ni wọ́n máa ń pin láàrin àwọn ẹ̀yà tó wà lórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ pé lásìkò náà ló wà ní apá àríwá orílẹ̀-èdè yìí tó ti apá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ló wá ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ti jẹ ṣáájú òun náà lẹ́nu kọ̀ọ̀kan wọn lo sáà méjì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì wá jẹ́ wípé ààrẹ ti bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ló jẹ́ pé sáà àkọ́kọ́ tiẹ̀ òun náà nílò lọ́wọ́lọ́wọ́ ọgbà bẹ́ẹ̀ ló ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àsìkò tá a wáyé kìí ṣe àsìkò tí ẹnì kó kàn bóde bọ̀ǹbọ̀ láti sọ pé òun fẹ́ díje du ipò ààrẹ látara bó ti mọ̀ wípé ìṣe náà ni agbára òun máa ń pààrọ̀ ọwọ́ tó sì jẹ́ pé ti bẹ́ẹ̀ òun náà nílò láti lo sáà méjì títí ẹ̀ tí ó sì pé pérépéré ọgbà bẹ́ẹ̀ ló ti wá tún ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀ sí ọwọ́ wájú wípé anfani nbe ninu ki awon oloselu ma lo sa meji lo ofisi gege bi ipo ti won ba di mu latara bo ti je pe sa elekeji o na ni mo fi fidi awon se tan ba se mule ti won si ma fi fi akoyo gege bo ti wa ro gbugbu awon toro kan papa julo ni apa ariwa orilede wa Nigeria lati mu suru lati faye gba eni ti o je are orilede wa Nigeria lati sa ere eje re bo ti to ati bo se ye to si ro gbugbu awon ti won fe dije du ipo are ni apa ariwa orilede wa Nigeria lati duro di akoko won iyun odun 2031 egbe oselu ti NDC Nigeria Democratic Congress eka ti ipinle Plateau lohun o na ni awuyewuye ti besile ninu egbe oselu won latara bi awon meji ototo se yo sita bombo wipe awon na ni egbe dibo yan ninu eto dibo abenu egbe ohun lati wa gba iwe idije si ipo gomina iyon ni ipinle na gege be tin se alaga egbe ohun ni ipinle ohun dan o na lo salaye wipe ise na lawon ti se eto dibo abenu ninu egbe oselu ohun ele to si mu ki awon alaga egbe iyon ni joba abile meje kabode tenun awon alaga egbe iyon ni joba abile meta dini ogun to wa ni ipinle ohun gẹ́gẹ́ bí ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé ètò ìdìbò abẹ́nu eléyìí tí wọ́n ṣe na ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ló pèsè alfred dapadamiya eléyìí tó náà ti kọ́kọ́ díje nínú ètò ìdìbò abẹ́nu ẹgbẹ́ òṣèlú ti people's democratic party pdp ìyẹn ò ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà nínú àtẹ̀jáde ti ẹni tí wá ń ṣe akọ̀wé ètò ìpolongo ẹgbẹ́ ọ̀hún ìyẹn ò sọ director fi léde níbẹ̀ ló ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé awuyewuye tó súyọ tí sì ń bẹ́lẹ̀ báyìí látara bí àwọn méjì ti bóde bọ̀m̀bọ̀ wípé àwọn náà lẹ́gbẹ́ dìbò yàn láti lọ rí mọ́ sojú ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ náà òun náà ló mú kí àwọn ó gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ ọ̀hún tí àwọn ó sì kàn sí gbogbo àwọn tọ́rọ̀ kan tó ń ti àwọn tánà ló ń bẹ̀ níbi tí àwọn ó ti mọ ibi tí àwọn ó gbé ọ̀rọ̀ ọ̀hún kà ọ̀gbà bẹ́ẹ̀ ló ti wá yọjú ẹ̀ síta wípé nígbà táwọn bá kàn sáwọn tọ́rọ̀ kan náà làwọn ó sì ń filọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ olùpolongo fún ètò ìdìbò sípò ààrẹ ní báyìí láti ilẹ̀ òkèrè ọkùnrin kan ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn yóò ní orílẹ̀-èdè rwanda tí orúkọ rẹ̀ ń jẹ́ dókítà vincent brown táwọn èèyàn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sí dókítà vincent bajia ẹni ọdún 85 òun náà ní ilé-ẹjọ́ ti ní kalọ̀rì gba onídùúró rẹ̀ pẹ̀lú owó kan eléyìí tó tó 1,100,000 owó ilẹ̀ òkèrè pounds kó tó di pé yóò kúrò ní àhámọ́ tó wà ọ̀nì ẹni ọ̀hún ilé ìtafẹ́sùn kan ipò lọ́wọ́ nínú ìpani nípakúpa tó wáyé ní orílẹ̀-èdè rwanda ní ọdún 1994 gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni ọ̀hún eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ìpani nípakúpa ọ̀hún òun náà ná tún fura sí gẹ́gẹ́ bí adarí tí ó sì ń ṣe kóríyá fún ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún gẹ́gẹ́ bá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni ọ̀hún òun náà ni wọ́n gba onídùúró rẹ̀ tí wọ́n sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé kìí kàn ṣe kan gba onídùúró nìkan àmọ́ tí wọ́n máa mójútó gbogbo ibi tó bá lọ àti ibi tó bá jókòó sí láti lè ba àmọ́ bí ti ṣe ń rìnrìn àjò ayé rẹ̀ bákan náà tún wá ṣàlàyé ọ̀rọ̀ pé ẹni ọ̀hún náà lẹni àkọ́kọ́ eléyìí tí wọ́n kọ́ fi irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ kan ìyún ní orílẹ̀-èdè United Kingdom pé ó ṣekú pààyàn ní ìpakúpa gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé onídàájọ́ ìyún mark lucraft casey òun náà ló fààyè gba gbígba onídùúró rẹ̀ àmọ́ tó jẹ́ wípé àwọn ìlànà àtẹ̀lé tán fi sí ẹ̀yìn rẹ̀ ó gàgàrà ju àwọn ẹjọ́ eléyìí tán ti ń gbọ́ ṣáájú lórí irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ bákan náà ló ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣe nípakúpa ọ̀hún òun náà ló wáyé ní ọdún 1994 tó sì jẹ́ pé bẹ̀rẹ̀ ti ṣekú pa àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ilé kan náà tí wọ́n sì tún ṣekú pa awakọ̀ kan eléyìí tá a mọ̀ sí dẹ́rẹ́bà tó ń ti ìyá tọ ọmọ kékeré kan ní oṣù kẹrin ọdún ìyún ní ọjọ́ kẹfà tó ń ti ọjọ́ kẹtàlá. ní báyìí lẹ́ka ti eré ìdárayá ọmọbìnrin kan ọmọlẹ̀ gẹ̀ẹ́sì tí orúkọ rẹ̀ ń jẹ́ bodhana sivananda òun náà ló ti kọ orúkọ ara rẹ̀ sínú ìwé ìtàn láéláé látara bó ti jẹ́ wípé ọmọ òun fakọyọ tí ó sì mú kó dé ipele ọmọ tó kéré jùlọ eléyìí tí ó gba àmì ẹ̀yẹ àgbọ̀ọ̀jẹ̀ ninu ere ìdíje ti chess eleyi ta mo si women grandmaster iye to ta mo si WGM gẹgẹ bo ti fidi e mule pe omobirin ohun o na lo je omo odun mokanla pere ti o si mu ki o je omo to kere julo eleyi ti o de ipo agboje na gẹgẹ bi ajo to mo ojuto ere idaraya ti chess se fidi e mule pe Sivananda yi o na lo fakoyo to si gba ami eye ohun pati kuro lowo eni ti o ti di mu tele tele iyun to na gba ni odun 2002 leni odun 12 toruko ti enje Katrina Laglon ge kan da bakan na wa fidi e mule wi pe omo to gba nisin tin se eni odun 11 o na lo fakoyo lasuko gba tan kopa ninu ere idije ohun to si mu kokoju gbogbo awon akegbe re kaakiri agbanla aye Sivananda yi o na na fidi e mule wi pe o ti fakoyo to si ti koruko ara re sinu iwe tan latara bo ti je pe o na ni omobirin akoko eleyi to kere julo ninu itan ti o gba irufe ami eye be ati lati gun ipo akaba eleyi to je agboje omobirin eleyi ti o gba irufe ami eye ohun ta mo si British Women Chess Championship to si fakoyo ninu ere idije na èyí ló pín ìròyìn afẹ́mọ́jú wa fún tòrò àmọ́ kùtùtù pé ìmọ̀ ẹlẹ́jọ̀ mú àwọn kópa mẹ́nu bàbá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn afẹ́mọ́jú wa tòrò àmọ́ tí ń gbèsè létí pé ilé-ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ rivers náà ti kéde fífi kélé òfin gbé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ṣègùn òyìnbó ìhùn pámò eléyìí tí wọ́n fẹ̀sùn owó kan tó tó bílíọ̀nù 19 kan tó wà fún owó ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bákan náà mo gbèsè létí pé ẹgbẹ́ òṣèlú ti nigerian democratic congress ndc ẹ̀ka ti ìpínlẹ̀ plateau náà òun náà ni awuyewuye ti súyọ nínú ẹgbẹ́ wọn látara ètò ìdìbò sí ètò ìdìbò abẹ́nú sí láti mọ ẹni tí yóò jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ ọ̀hún láti ilẹ̀ òkèrè mo ti ń jẹ́ kó di mọ̀ pé adájọ́ ti gbé owó kan kalẹ̀ láti pé kí wọ́n fi gba onídùúró ẹnìkan eléyìí tá fẹ̀sùn pànìyàn nípakúpa kan tá sì kéde pé bí wọ́n bá gba onídùúró rẹ̀ wọ́n gbọ́dọ̀ san ₦100,000 owó ilẹ̀ òkèrè pounds. lẹ́ka tí eré ìdárayá mo ti jẹ́ kó dúmọ̀ pé ọmọdébìnrin kan ọmọlẹ̀ gẹ̀ẹ́sì òun náà ni ó ti jẹ́ ọmọ kékeré jùlọ eléyìí tí ó dé ipò àgbọ̀jẹ̀ lóbìnrin eléyìí tá a mọ̀ sí youngest ever woman grandmaster nínú eré ìdíje chess. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyẹn lè kan sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelefm.com bákan ilẹ̀ àpamọ́ wa lórí ìkànnì x wa lagelefm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti facebook lagelefm 96.7 túndé ọ̀làwò lórí òtún ròyìn ti ẹgbọ́ tẹ̀yìn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe chọ́chì adékúnlé yusuf lòníròyìn ẹ kó ojúmọ́lẹ̀ kan sí ẹ̀ṣẹ̀ òun tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì ti lagelefm.

0: ṣètò ìbákọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbápánlá tó sorí ayé ró ìbá bàbá àti ìyè tó sọ lọ́kọ̀ mi wá sáyé ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè ìta tí ń pèdè kémi ó tó máa pèdè ìbá fọ́bà mi tó ní kó mi ò kún máa wó lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ púpọ̀ mi ọ̀sà ó dákẹ́ rọ́ ta ló lè mu sí ọlọ́run mi kò sí o tó rọ́fẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni òjò àti òrùn tó ràn fẹ́ mara yóò ní òsẹ̀yìn rẹ tábá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ ọlọ́run ta ló lè dúró kò sí o torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So, Adékúnlé Yusuf lórúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yìí náà rèé pèdèpèdè ní méláwùjọ àwọn elédè bí a ti ń fi èdè pípé gba èdè lọ́wọ́ elédè jẹ́bi èdè. Ọlọ́run ọba mi ló kó rí bẹ́ẹ̀ mo tún kíyín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúnyè tó wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágelú 96.7 FM òkè gájòkè. Tààtàkàn mọ́lẹ̀ sínú ilé fún Bala Ládùúgbò Fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Abala méjì lètò ẹ máa ń pín sí. Abala lákọ̀ọ́kọ́ níbẹ̀ láti máa ń wúri òwúrọ̀. Torí pé báwa bá ti rí ọjọ́ tuntun báyìí ń ṣe lákọ̀ọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àdẹ́dá ṣẹ̀dáná. Àáfíìn fọlọ́run eléyìí tó mú kójú wo tún rí ọjọ́ tuntun. Lẹ́yìn náà láwa wúri òwúrọ̀ níbi káàtì sọ̀ǹtà fẹ́ fún ọjọ́ náà. Abala ẹlẹ́ẹ̀kejì ó ní abala ọ̀rọ̀ sí tí. Níbẹ̀ láti máa fún wa láwọn ọ̀rọ̀ tá fi máa sòdiwọ̀n ayé wa. Ẹ ti mọ̀ wípé àwọn èèkàn fẹ́ ká lọ nú ayé láì mú kọ́kọ́rọ́ kan dání tá máa fi sòdiwọ̀n ayé wa. Níbẹ̀ láti máa fún wa ní àwọn ọ̀rọ̀ eléyìí tá máa lò tá máa fi sòdiwọ̀n ayé wa gbogbo tá a bá dé. Òun náà ni abala ọ̀rọ̀ sí tí. Abala méjì tètò yìí pín sínú àlùm fáǹfààní ẹ̀yìn tẹ bá ṣe ń darapọ̀ fún gbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Abala méjì ètò ọ̀hún òun náà láti ṣàlàyé. Ó yá láàárọ̀ ẹlọ́rìí máa gbójú wò mí ketekete lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Lágelú FM 96.7. Lágelú FM 96.7 níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí láàárọ̀ yìí. Ẹ láìkí ẹ̀ ẹ ṣí ẹ̀ ẹ dúrọ̀pù kọ́mẹ́ǹtì ẹ̀ jẹ́ ìmọ̀pẹ́ ti dé ìjájọ́ kọ́mọlùpọ̀ bọ́ láàárọ̀ yìí. Ìrọ̀ àjọ ṣe láàárọ̀ yìí tí ó fi dùn tí gbogbo fi kàn sí náà ni. Látòrí Facebook mo ti rí olórí àkànkẹ́ tá wà tá ń wá àwọn náà ti darapọ̀ látọmí àdìo. Adésínà Mansura àwọn náà ti darapọ̀ mọ́ wa àwọn ti dé làárọ̀ yìí. Bákan náà ọmọlára ẹ̀yà kọ́ọ̀mù àwọn náà ti dé wọ́n ti darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí. Ẹ lọ́rọ̀ yìí máa gbójú wò mí ń bẹ̀ ẹ láìkí ẹ o ẹ ṣí ẹ ẹ sì dúrọ̀pù kọ́mẹ́ǹtì tí ìfìmọ̀ pé ti dé làárọ̀ yìí. Mo rí ọlá olúwa olùmédé àwọn náà ń kí wa bẹ́ẹ̀ká bọ́ì àwọn òjò àwọn náà kí wa káàárọ̀ ẹ sì ojú òní ti yín. Ó yá ní báyìí ní pàápàá ẹ já wúri òwúrọ̀ torí ìjọba àkókò àkókò yìí ń sáré gidi gan ni. Òní ìtún ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026. Látún tó rírú ọjọ́ òní ó mọ̀ tó dọdún ti ń bọ̀. Fún díẹ̀ èyí torí pé àwa láǹfààní àti wà láyé adúpẹ́ o lọ́wọ́ àdẹ́dá ṣẹ̀dá. Ọba tó tẹ́rẹ̀ẹ́rẹ́ kárí ayé ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun jíngbín nìkìn àwòwò má ṣe gbé ọba mi tó tóbi ọlá. Kábíyèsí Elédùmarè ògóyẹ ọ̀yí yẹ ọ́ làárọ̀ yọ adá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ. Ìrìn àjò oṣù kẹsẹ̀ yìí bó ṣe mú ewu lọ́wọ́ tó òjò wúwo ẹnikẹ́ni wa gbogbo ògo àti ọlá ni kó máa jẹ́ tiẹ̀. Torí pé ìwọ náà ló ní ògo ìwọ ló ní ọlá ìwọ ló ní ìyìn kò sẹ́ni tó lè bọ́ ọ̀dù. Ìwọ ló ní o torí ẹ̀ la fi dá padà sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí. torí pé a ní àrùn jinlẹ̀ awo bi tá a ti ń bọ̀ awo bi tó mú wa dé awo ìrìn àjò tó mú wa rìn nínú ìrìn àjò ọdún 2026 yìí bẹ̀rẹ̀ láti oṣù kínní títí di oṣù kẹsàn-án gẹ̀rẹ́gẹ̀rẹ́ tá a fẹ́ parí ẹ̀ yìí a mọ̀ wípé èèyàn kan ò lè ṣèyí fún wa bí ò ṣe wọ ìwọ ló fa àánú hàn fún wa ò já rí fọ́ bí àwo ò já dẹni àkọlé bọ̀ ò já dìdàkudà àwọn tí pa kádàrá èèyàn dà sáìda ò já rí kádàrá wa padà sáìda ògóyà ọ́ làárọ̀ yìí o ojúmọ́ ti mọ́ làárọ̀ ọ̀yẹ́ ti là pérégede ọ̀yẹ̀là ọ̀yẹ́ là láàárọ̀ yìí ojú èmi àti rí ọjọ́ tuntun o ọlọ́run ògo ni fokọ rẹ láàárọ̀ yìí o bóyá ní báyìí tá a fẹ́ fún ọjọ́ òní rè ìwọ́jọ́ òní gbọ́ o orí tá a kọ́ ni wípé ọjọ́ dí ọjọ́ ń fọ̀hún òun dí òun fi ìmọ̀ wọ́n hàn ìyẹn ni pé ọjọ́ dí ọjọ́ ń fọ̀hún ọjọ́ òní fọ̀hún rè sínú ayé mi àtàwọn tí ń gbọ́ mi láàárọ̀ yìí ọjọ́ òní yìí fọ̀hún ayọ̀ sínú ayé mi àtàwọn tí ń gbọ́ mi láàárọ̀ yìí inú ìrìn àjọ ọjọ́ òní ibi òní bẹ́mi àti yín gbogbo tá a pè ní ibi ìdààmú ìbànújẹ́ kò ní jẹ́ pé èmi àti ẹ ẹkún ó kẹ́rí ó pọ̀ kò ní jẹ́ pé èmi àti ẹ ó ní bá wọn sunkún kíkorò ní ìyókù ọdún yìí ìrìn àjọ ọjọ́ òní ò ní kàgbákò ó yá fọwọ́ gba orí rẹ mú láàárọ̀ sọ pé orí mi ò orí mi ò orí mi ò orí mi ò ní gbàbọ̀dẹ̀ gbogbo ọ̀nà kọ́nà tán máa ń gbà fi àbọ̀dẹ̀ lórí èèyàn orí mi kọ́ láàárọ̀ yìí orí mi kọ àbọ̀dẹ̀ ikú orí mi kọ àbọ̀dẹ̀ àìsàn orí mi kọ àbọ̀dẹ̀ ìbànújẹ́ orí mi kọ àbọ̀dẹ̀ ọ̀fọ̀ àbọ̀dẹ̀ ojú oorun àbọ̀dẹ̀ ojú àlá àbọ̀dẹ̀ ojú ayé inú ayé ẹ̀mí orí mi kọ́ tá a kọ nípa tèmi ni pé búburú kò ní ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùn karùn kò ní súnmọ́ àgọ́ mi ní ìyókù ọdún yìí nínú ìrìn àjò ọjọ́ òní búburú kò ní ṣubú lù mí àrùn karùn kan ò sì ní súnmọ́ àgọ́ tèmi èmi ò dẹ́rù àrùkà o mi ò sì di tan náwó ìbànújẹ́ lé lórí owó táwọn kan máa ń fẹ́ kún ná táwọn kan máa ń fẹ́ ní gbà wọ́n á ná lórí tèmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́dún yìí mo ti ń láǹfààní àti mo sọ mi máa ṣàmì o torí pé tí mo sọ láàárọ̀ yà ṣẹ́gun bẹ́ẹ̀ àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe láàárọ̀ yìí wọ́n ti darapọ̀ mọ́ mi nílé agbára wọ́n ní tí ń bá ti wí láàárọ̀ yà ṣẹ́gun bẹ́ẹ̀ torí àṣẹ tá a fún náà báyìí ní fíjò yìí tá a fọ́nà tí fi ń ràn yìí ní ká fẹ́mi náà lèmi náà ń lò láàárọ̀ yìí àṣẹ tá a fún mi mò ń lò pé kí n wí kó sì ṣe bẹ́ẹ̀ náà mo wá ń lò láàárọ̀ yìí o pé ìyókù ọdún ò ní banújẹ́ o gbogbo tó ti lélẹ́lẹ́ láti oṣù kínní ọdún yìí tó fi di oṣù kẹsàn-án tọ́wọ́ rí ọ̀tẹ̀ ọwọ́ rí ọ̀tẹ̀ ní ìyókù ọdún yìí láì dààmú láì fòrò irí ọ̀wọ́ rí ayọ̀ ọ̀wọ́ ọkàn ìbànújẹ́ ò ní dọ́dọ̀ rẹ ní ìyókù ọdún yìí wọ́n ò fi rí wọ́ rí ní ìyókù ọdún yìí wọ́n ò fi rí wọ́ ọkàn gbogbo rere tá a ti kọ mọ́ ọ ní ìyókù ọdún yìí yóò jẹ́ tiẹ̀ irí ò ní fọ́ ọ ru àwọn àmì tí tarẹ́ dànù àmì náà ọlọ́run kọ́ parẹ́ lára rẹ̀ àmì tí takore àmì tí ń kọ̀yàn láàánú síyàn irú àmì bẹ́ẹ̀ ọlọ́run kọ́ parẹ́ lára àmì tí kèé jẹ́ kéèyàn tètè wọnú ògo lọ àmì tí ń lólóore jìnà tí ń láàánú jìnà tí ń lé ìrànlọ́wọ́ jìnà lára rẹ̀ ọlọ́run kọ́ parẹ́ ìyókù ọdún yìí ayọ̀ ló fi lò ó ìyókù ọdún yìí ìdùnnú ló fi lò ó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gbèsè ọlọ́run ọ̀sán gbèsè yìí sórí oṣù tá a fẹ́ wọ̀ tá a ń wò lọ́ọ̀kan oṣù òmìnira ni ìwọ náà gba òmìnira lọ́wọ́ gbèsè ọ̀nà tó gbà san ni òye mi ṣùgbọ́n ọlọ́run tí mo mọ̀ àti ń bẹ ní ọ̀run tó lè sun gbogbo inú gbogbo yóò bọ̀ san gbèsè rẹ ìwọ tó ń wojú ọlọ́run fún ayé ọmọ rere ọlẹ́ ayé ó sọ nù rẹ bẹ́ẹ̀ ni ó ṣe rí o àṣẹ́gun bẹ́ẹ̀ wọ́n kí ìwọ náà kó ayé ọmọ tuntun ẹkún ọmọ tuntun ó sọnù ilé rẹ ó fi ẹ̀yìn rẹ gbé ọmọ pa ó fi oúnjẹ àyà rẹ fún ọmọ ọmọ bẹ́ẹ̀ ni ó ṣe rí àpò kan tiẹ̀ náà dà
1: ó
0: kú ọ̀lú ó kú olórúkọ tí ìyá àti bàbá sọ ìwọ náà ó di ìyá ó pè ọ ní ìyá alágbájá ìyá atamẹdò bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ Èdùmarè ẹ̀yìn ilé títí ń dàrú ọlọ́run kan bá ayé tó ìdílé tí ò dúóre ọlọ́run kó ṣàtúnṣe síbẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí láàárọ̀ yìí èmi àti adé ọ̀gángán fúnre torí pé ọ̀gángán ọ̀nà báyìí lálákẹ́ sọ adé ọ̀gángán fúnre ìrè gúúsù ìrè àríwá ìrè ìlà oòrùn ìwọ̀ oòrùn kó máa jẹ́ tèmi àti bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí bàbá rò ó nire nítòsí lọ́nà jíjìn ká máa fi sorí èmi adékunlé ọmọ yìsù ìwọ náà sọ tiẹ̀ láàárọ̀ yìí o bẹ́ẹ̀ bá ti ń rò ó nire nítòsí lọ́nà jíjìn ká máa fi sorí èmi adékunlé ọmọ yìsù bẹ́ẹ̀ ni ó ṣe rí kò yé padà ẹ̀ ń bá takò láàárọ̀ yìí ó ti takò ẹ̀mí ẹ̀ àmì báyìí ni ìdáhùn àdúrà.

0: níbẹ̀ bàbá ògo láti sọ mi lẹ́ẹ̀bàdàn ẹkú gbogbo ògbà ẹkú àtẹ̀jíṣẹ́ ojú òní tì yí o ẹsẹ̀ mo dúpẹ́ mo mà lóore iná òní tánwó yín ojú kì í tiná alẹ́ ojú òní tì yín god bless you aládì kábíù láti jálá ruru ìlú abíjan náà fi ṣe bùgbé báyìí ẹ mọ̀ ṣe kú gbogbo ògbà àsìkò tí ìrántí bàbá jálá ruru ó pé ọdún kejì lé ní ọgbọ̀n tí bàbá ti jáde ní ayé yíyún bàbá jálá ruru lẹ́ẹ̀bàdàn ẹ kú ìrántí wọn o ọmọ rere náà ní ọgbẹ́ yẹn tàwa náà a ṣe èdùmarè látòrí facebook àwọn èèyàn ti ń láǹfààní àti darapọ̀ mọ́ mi bóyá ní pápápá ẹ máa gbórí wọlé síbẹ̀ ìkànnì lágelu 96.7 FM lẹ́ẹ̀bàdàn láwa yìí ẹ láìkẹ ẹ ṣí ẹ ẹ drop comment ẹ jẹ ìmọ̀ pé ẹ ti dé làárọ̀ yìí ẹ sáàtì fún lágelu fm 96.7 lágelu fm 96.7 níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí làárọ̀ yìí ẹ láìkẹ ẹ ṣí ẹ drop comment ẹ jájọ kọ́ máa lùkọ̀ bọ́ bóyá ní báyìí pápápá mo fẹ́ pò lábala mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ sí ti lọ fún tààrọ̀ yìí kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi báyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní ìwà rere lẹ̀sùn ènìyàn ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi bá ọ sọ̀rọ̀ ó ní mo pè ní ìwà rere lẹ̀sùn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a jọ wà nínú ayé ìwà rere nù wọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbogbo tí ń parọ́ máyé sí pé ayé ní sòun ogun òdílé kan ni ìyálé ìyá àwọn ni òkùnkùn sẹ́yìn àìmọ̀ wá wù rẹ̀ àìní ìwà tó dára obìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ ọmọọṣẹ́ sọ̀wànù ó lọ́gàá ò fẹ́ràn àwọn ẹ̀gbọ́n sọ̀wànù ó láwọn àbúrò gbọ́ tòun ìwà rere tẹ́ rí òun lẹ̀sùn ènìyàn ìwọ́ tó ń gbọ́ mi dédé àsìkò yìí láàárọ̀ yìí ọkùnrin ní ọ́ni obìnrin ní ọ́ni ọmọdé tàbí àgbàlagbà kọ́ bí a ti ní ìwà rere torí pé ìwà rere lẹ̀sùn ènìyàn ìwà rere òun náà ni ó lànà fún
1: ọrẹ́gbẹ́ mi
0: ìwà rere náà ni ó gbé ọ lékè
1: ọ̀pọ̀ fún jẹun
0: bẹ́yẹn ti wò kó lẹ́wà tó láyé bí ọba ti níwà rere ìwà rere òun ó ti àìníwà rere òun ó ti ba ẹwà rẹ̀ jẹ́
1: bèrè o
0: torí pé ẹwà kọ́ la fẹ́ jẹ́ o ìwà rere lẹ̀sùn ènìyàn added advantage ó ní ẹwà jẹ́
1: ẹgbẹ́ mi
0: ọkùnrin ní ọni tó rẹwà bí egbin ń ṣe lọ dàbí joseph
1: ràwọn
0: obìnrin ní ọni tó rẹwà bí egbin ṣùgbọ́n tó níwà rere
1: fún ní gbogbo ẹ̀yà
0: mọ́ láyọ̀ láti sọ fún ọ láàárọ̀ yìí pé àìníwà rere ó ti ba ẹwà tó ní jẹ́
1: kò mọ́ mi lọ́wọ́ ọkọ̀ òkú mọ́ mi lórí
0: ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti rò ó pé nípa ti ẹwà ni
1: èmi ò ṣe
0: ọ̀pọ̀lọpọ̀ ti ẹ wò pé nípa mímọ ṣẹ́ẹ́ṣe ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rò pé mímọ èèbó sọ kọjá gere lẹ́nu ẹ̀ nípa mímọ sọ fọ̀nẹ́tíìkì
1: èmi ò
0: ó lòun lè fi rọ́nà lọ
1: ibi
0: ṣùgbọ́n tó ti gbàgbé wípé ìwà gangan làwọn èèyàn fẹ́ rí ìwà làwọn èèyàn fẹ́ lò
1: àròjinlẹ̀ ni mo rò
0: jọ jẹ́ mọ̀ wípé qualifications yẹn le sílẹ̀kùn fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìyẹn ni pé ìwé tó kà in tó lọ study school ó lè sílẹ̀kùn fún ọ
1: ìgbẹ́ mi débi mo
0: ṣùgbọ́n pípẹ̀ rẹ̀ ń bẹ̀ àti lílo pọ̀ òun bó ti tó àti bó ṣe yẹ ìwà ní òjò orí lo
1: ọrùn sọ nígbà
0: bó ṣe jẹ́ wípé ẹwà obìnrin ó lè mú kúrò nílé àwọn òbí tó bí lọ́mọ
1: sọ páwọn títí wọn lọ́rùn sọ
0: pé obìnrin bá ní ẹwà débi tẹ̀yàn ni dé pápápá ẹwà òun ó mọ bí kí àwọn ọkùnrin ó mọ dù ú
1: ibi àánú bá yé
0: torí pé ọjà rẹ̀ ọjà tí ń tàn ni kì í sọjà tó wọ ọkùnrin
1: ẹni mo rò
0: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó wà máa dùn
1: gbogbo ọgbà tí mo ń wọ
0: ṣùgbọ́n nínú àwọn tí wọ́n ń dùn kì í kú sí gbogbo wọn ló kúkú fẹ́ràn rẹ̀ tó fẹ́ fẹ́
1: èèyàn tó wọ mọ́
0: ṣùgbọ́n bá a bá tiẹ̀ rí àwọn tán nífẹ̀ẹ́ àti jókòó tì í àti gbé e lé gẹ́gẹ́ bí aya
1: táwọn bá lé lálá
0: bí ò bá ti níwà ẹwà rẹ̀ ó kàn mú kúrò nílé àwọn òbí rẹ̀ yóò sọ sínú ilé ọkùnrin
1: yóò kọ́gun sílẹ̀
0: ṣùgbọ́n ìwà ọwọ́ rẹ̀ yóò sì tì í bọ́ta padà
1: àìmọye ẹgbẹ́
0: àìmọye èèyàn tí irúfẹ́ nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí nítorí àìníwà. Àìmọye ọkùnrin tóbìnrin ò lè bá gbé nítorí àìníwà. Àìmọye èèyàn tó jọ pé ó ti sọ fún gbogbo ti sọ pé gbogbo àwọn èèyàn ní ọ̀fẹ́ ràn wọ́n. Òun ò tiẹ̀ wá mọ tóun ṣe kò síbi tóun dé wọn èèyàn fẹ́ràn àwọn wọ́n kàn máa ń kórira àwọn ni.
1: Mo ro àròjin.
0: O ò ṣe ro àròjin lẹ̀ láàárọ̀ kó o ro ayé rẹ wò.
1: Bí ayé mi.
0: Kó o lè mọ̀ wípé àìmọ̀ wàá wù rẹ ni àìníwà lọ́fà.
1: Ṣé o.
0: Ìwà rere lẹ̀ sún ènìyàn.
1: Ilẹ̀ ni.
0: Kò síbi tó fẹ́ dé láyé bọ̀ bá ti níwà rere yóò mọ mú ìjákulẹ̀ bọ̀.
1: Àwọn tó ń
0: tọ́. Bó fi lẹ̀ ilẹ̀ tó tẹkọ̀ létí lọ ìlú òkèrè.
1: Kọrí àpẹ.
0: Bó o bá níwà rere ó bójú orílẹ̀-èdè tó lọ rèé sojú jẹ́.
1: Ìgbà kan.
0: Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa báyìí bó ṣe fira wọn sẹ̀ sí ilẹ̀ òkèrè.
1: Ṣé o.
0: Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bójú ẹbí jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ti kó mọ̀mú gàárì sí lọ́wọ́ wípé ó ń ṣe yàwú yàwú.
1: Jogbo tó ga jù.
0: Ẹ rí báyìí bíi pé Frosta lọ̀pọ̀lọpọ̀ èèyàn.
1: Bá.
0: Ìwà rere lẹ̀ sún ènìyàn.
1: Agbára agùn.
0: Bó bá jẹ́ wípé ó níwà rere láti lẹ̀.
1: Lẹ́.
0: Tó níwà rere tó sì jẹ́ ọmọlúàbí ènìyàn.
1: Agùn.
0: Kò ní bójú ẹbí yín jẹ́ bó ṣe bójú ẹbí yín jẹ́. Ìwọ òbí tó ń gbọ́ mi láàárọ̀ oníṣẹ́ sí. Èyí kàn sí kọmọ kan fá ẹnìkan àwọmọjọ dádì ọmọjọ mọ́mì.
1: Òkè tí a.
0: Infact ìbáàjọ sísítà. Àní kó níwà rere ìwà rere lẹ̀ sún ènìyàn. Ìwà rere ní jẹ́ kéèyàn mọ̀ béèyàn ti bọ̀wọ̀ fágbàlagbà.
1: Táyé gbọ̀bọ̀ palọ́.
0: Ìwà rere ní máa ń jẹ́ kéèyàn mọ̀ kéèyàn bọ̀wọ̀ fáwọn adarí ni.
1: Alágbára.
0: Ìwà rere ní máa ń jẹ́ kéèyàn mọ̀ tó tọ́ lásìkò tó yẹ. Ìwà rere ní máa ń jẹ́ kéèyàn mọ̀ nǹkan tó yẹ kéèyàn ṣe láìsí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún.
1: Bá láti pa.
0: Ìwà rere lọ fà gan nínú ìrìn àjò sẹ̀mí ayé.
1: Láṣẹ.
0: Bẹ́ẹ̀yàn bá wà bí ò bá níwà rere yóò rò báyé ń ṣèwọ̀n ni.
1: Ẹlẹ́
0: ni
1: ó jẹ́.
0: Ayé bí sì wọ́n rí tí ẹ rò.
1: Bọ́ tó láǹfààní láti máa ṣe bó.
0: Ìwọ ni kò wo ìwà rẹ̀.
1: Ọlọ́run ó jẹ́.
0: Ìwọ tó ń gbọ́ mi dédé àsìkò yìí láàárọ̀ a tún ti lóore o.
1: Ẹ ńlá sí i.
0: Alóore èmi ti lóore láàárọ̀ yìí mo tún ti sọ tèmi o.
1: Ọmọ Ọlọ́run.
0: Ẹ̀yin tá a rán mi sí ọ mo ti sọ láàárọ̀ yìí. Pé ìwà rere lẹ̀ sún ènìyàn sọ ìwà rẹ bó lo ti ń wù ú sí bó lo ti ń ṣe sí kó tó ní wọn àfẹ́ràn kó tó ní wọn kórìíra rẹ o.
1: Kọ́lọ́sùn tó sọ pé kọ́ lọ jí.
0: Ìwọ obìnrin tó wà nílé ọkọ ìyá ọkọ rẹ wọn àti ẹ̀fẹ́ rí mi rẹ láàtàn. Àwọn àbúrò ọkọ rẹ ò tiẹ̀ gba tiẹ̀. Bẹ́ẹ̀ sì ni ìwọ ọkùnrin tó fẹ́ aya sílé. Ìdílé ìyàwó rí ọgbà tiẹ̀ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ò rí tiẹ̀ rò ó wà lẹ́nìkan tó tiẹ̀ lè wín ní sísá ìdí ọ̀dọ́ tiẹ̀.
1: Mo rí pọ́.
0: Ìwọ ni kò wo ìwà rẹ wò. Bó ti wò ó burú tó bó bá ku apá kan àdán yóò fi rọgí ni.
1: Ó ṣe.
0: Ṣùgbọ́n torí àìníwà rẹ ló jẹ́ kí àdán rẹ ọjà bóńgbà tí ọ̀la pa méjèèjì mọ́.
1: Ó ṣe fún ìrọ.
0: Ẹ wo ẹjẹ́ ń sí ojú òpólẹ̀ torí ìjọba àkókò.
1: Jòyó.
0: Gbọ̀n táwọn ara lè náà fẹ́ contribute sí.
1: Ajé.
0: Ìwà rere lẹ̀ sún ènìyàn o.
1: Ló ń dáàbò bò.
0: 091-2370-8675.
1: Ìbá.
0: 091-2370-8675 tàbí 081-4249-1006. Ẹ̀lọ́ ta ló wà ń bẹ́ẹ̀ ti wọlé o.
2: Ìjọba
0: o.
2: Bàbá àwọn àdúrà rẹ gbọ́ orí mi rí
0: o. Àmì àṣẹ Èdùmarè o.
2: Ìwà rere sún ènìyàn. Ìwà ní gbogbo ní ìwà lọ́ba àwúre. Nílé ọkọ níbi iṣẹ́ níbi ọjà. Ìwà yín nǹkan. Ọbẹ̀ mọ́sọ́wà yóò náà wọ̀ lórí ọkọ. Ọbẹ̀ ìpátá ìwà ní o. Ìwà. Gbà náà ó rí ní ìwé o.
0: Àmì àṣẹ.
2: Ọ̀pọ̀ àgbà. Ọ̀pọ̀ àgbà. Àdùn kò mu tiẹ̀ bẹ́ẹ̀ ni.
0: Kò mu tiẹ̀
2: bẹ́ẹ̀. Níwà tó fẹ́rẹ̀ ó rí ní ìwé.
0: Àmì àṣẹ. Ẹ ṣe ojú òní tì yín. Ẹ lóò ta ló wà ń bẹ̀ yìí. Ẹ mọ̀ kó ojúmọ́ o. Àmì àmì.
3: Orúkọ tèmi ni Ọjí ọmọ West láti United States of Lagos Academy.
0: Ó yẹ dá sí o.
3: Bó ṣe jẹ́ gẹ́lẹ́ náà nìyẹn. Ìwà lọ́ba àwúre. Ẹja tọ́jú iṣẹ́ ọwọ́ wa. Ẹja tọ́jú iṣẹ́ ọwọ́ wa. Olùkaríkù wa. Kàmútù wa ń bẹ̀ mí ti mú tèmi bẹ̀
0: o. Ó dáa ṣeun.
3: Ẹ máa bí tó bọ̀. Ọ̀pọ̀lọ́ inú ìjọba.
0: Ẹ ṣe ojú òní tì yín. Ẹja gbọ́n tí ẹlòmínú bá wa sọ. Ẹ lóò ta ló wà ń bì yín.
3: Yo atọ́kùnrin wa mo máa kí yín ẹkú iṣẹ́ ẹ̀dùn
0: ẹ̀ mọ̀ mọ̀ ṣeun. Ẹ mọ̀ ṣeun ṣàyí jàta kankan kan.
3: Ẹ ṣeun kò ní bá jẹ o.
0: Àmì àṣẹ àmàlẹ́.
3: Ẹ ṣe rí ìwà rere lẹ̀ ṣe èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí bí gbogbo àánú ọ̀dẹ̀ ṣe mọ̀. Kódà bí èèyàn da jù bẹ́ẹ̀ lọ tí ìwà ẹ̀ bá ti mẹ́ ẹ̀ èèyàn ò ní rí dá ibi da tó da yẹn èèyàn ò ní rí. Kódà bó jẹ́ pé bọ́yá láwùjọ ni ṣé o ní ṣókí kódà kíyàn ní ìwà ẹ̀ rí pé nǹkan pè ní ọmọlúàbí. un dogon ni wa ti yan ba wu sa wu jo ni o fun ah omo lu abi lomo yi gege bi oruko ti atokun wa ko ni ba je o
0: ami ase mari esoju ni ti ni ejagbon elomi na feso lati ori facebook mori johnson dinobu ogunse itan on a good morning mori Adisa Daniel Dowu lati Ayegun awon na ki wa pastor Adisa esoju ni ti
1: awon lo daju lori wa o
0: elembe o dayo elo e mo ko juma o
3: owo ni o ko wa kile o la nta lato yo alaafin ni
0: oye dasi o
3: lohun ni josu ni ko ni re
0: ami ase dun
3: e wa lo ba wure so keyan o toju wa re daada to ntori nte ba se na ni o labo oju oni ti o o la nta ni so lato yo alaafin
0: esoju ni ti yin ijagbon pelu mi no so bo teje pe awon kan fi atejise so wo sugbon calling ni o elo ta lo wa nbi
3: elo e saro
0: e mo seun o
3: Yesi bi eso e mani lati mo je.
0: Oye dasi.
3: Awon afori ti won ma ko wa school ninu. Toju ware ore mi.
0: Mm.
3: Won se ko wa lori sirisi. Nigba ta wa na fun wa ndega wa mo pe kiyan ni wa ko poju.
0: Mo
3: se ni wa la ti se ma gbo.
0: Mm.
3: Lo ni da wa la mo.
0: Ami ase.
3: Solo ni ti se pe kiyan ma ko ma gbo pa ki.
0: Mm.
3: Lo ni da wa.
0: Ami ase. E se oju oni ti yin e jagbon tele mi no so. Elo ta lo wa nbi.
3: Baba ni wa la ti wa da yi. Oju ire anu Olodumare ko si nkan ti en le gbe se laye.
0: Mm.
3: Iwa lodun gbogbo mu.
0: Mm.
3: Lai si wa gege bi omo Yoruba aye asan le niyan wa. Olo mo ja wa aye asan.
0: Ami ase Olodumare.
3: E ma gbe to bo.
0: E se oju ni ti yin.
1: Oko to kale sinu eni to je ofo.
0: E wo a ni lafani ti ba ko mo la aro yi.
1: Owo
0: mo so yi mo duro na laaro ikinle ba lanfani ati tun so mi fun yin ni o
1: eni to se
0: e ti mo ti wa so wa ni e di mo sisin tori pe yo pada wulo fun yin ni
1: ko fa igi gba to fa igi ketari
0: o wu ni ka jaran pe lenu amo ofono fun ni oni je laaro yi
1: ura lo si ogun ojo gbogbo awon
0: demi ati yo ba tun pade lori akoto eto yin yo je ni osu tutun happy new month in advance oye lo nkun te fe ba mi so number to ja sodo temi gangan re 090 5674 1364 ogbon le kan si 090 5674 1364 e jajo dupo ka jo komo lupo bo yo si dani ko ni baje la se duma Adekunle Yusuf loruko ti mo lu abi pedepede ina re pedepede ni mi lawojo awon lede nbi ati nfi ede pipe igba ede lowo lede je bi ede Olorun oba mi lo pori be lori tele mi lori gbogbo social media platforms lori TikTok omo lu abi pedepede Facebook Adekunle Yusuf omo lu abi pedepede Instagram omo lu abi pedepede e follow mi be jajo ma ko mo lu po bo
1: lojo yen o
0: titi ojo mejo temi atun yo tun lanfani ati ma pade nko eyin le mo se nkan o laburo ni se odigba kan na
1: ile won

kí ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó ní àǹfààní láti gbọ́ mi ní ọ̀sẹ̀ tuntun yìí ẹgbọ́n ọ̀rọ̀ olúwa lórúkọ jésù àkọ́bí ọmọ rẹ wọn ò ní rú wá sílé gbogbo abiyamọ tó láǹfààní láti sàmí àdúà gbogbo ọmọ tó fi ọwọ́ rẹ tọ́ gbogbo ọmọ tó kójọ láyé lórúkọ jésù àìsàn kò ní dè wọn mọlẹ mo wí lórúkọ ẹni tó ní ayé àti ọrun mọ́mì tó ń sáré kiri nítorí ọmọ bàbá tó ń sáré lọ́sàn àti lóru ẹgbọ́rọ̀ olúwa lẹ́nu mi ẹkún tí màríà sun lórí ọmọ lórúkọ jésù ó déèwọ̀ fẹ́yìn láàárọ̀ ní gbogbo ìrìn àjò ayé tẹ́ ẹ máa lò màríà sunkún lórí ọmọ o lórúkọ jésù ẹ ò ní sunkún lórí ọmọ mọ́mì wo ló ń sàmí àdúà dádì wo ló ń sàmí àdúà mo bẹ́ ẹni tó láyé àti ọ̀run sọ lórúkọ jésù ilẹ̀kùn tó ti tì máwọn ọmọ yín látòní lọ ó yá kó máa ṣí báyìí mo bá ẹlẹ́dàá sọ̀rọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbò mí ní ọ̀sẹ̀ tuntun yìí mo wí lórúkọ olúwa ọmọ ò ní dogun fún ọ mọ́mì ọmọ ò ní dogun fún ọ dádì ọmọ ò ní dogun fún ọ gbogbo agbára tí màá ń sọmọ dogun agbára tí màá ń sọmọ dẹkún agbára tí màá ń sọmọ dìbànújẹ lórí yín agbára yẹn bàjẹ́ lálẹ́ bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apátẹ́rẹ́ àwọn wo là ń pè ní soldier of Christ number one gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number one àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number two gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè inú mọ́ wọ̀ nílùú apátẹ́rẹ́ pé mọ́tò rẹ kó máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apátẹ́rẹ́ orí òkè inú mọ́ wọ̀ ní Lagelu ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní apátẹ́rẹ́ ẹ ti dórí òkè ẹ kà bèrè bàbá ak 47 gbogbo ayé ló ti mọ̀ bẹ́ẹ̀ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí agogo méjìlá ó máa ní agbára lórúkọ jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó gorí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony jésù olúwa wa ọ̀sẹ̀ àwọn àkọ́bí la wà yìí àwọn èèyàn ti ń pè lọ́tún lọ́sì bí wọ́n ṣe dórí òkè inú mọ́ wọ̀ ọ̀sẹ̀ àkọ́bí la wà yìí òru méjì dẹ̀ ni yóò jẹ́ òru àkọ́kọ́ a ó fi ṣe crossover orí òkè inú mọ́ wọ̀ òun la ó ti ṣe òru ẹ̀kejì orí òkè inú mọ́ wọ̀ October 1 ó ní gbogbo èèyàn ó ti pèsè a fẹ́ sí omi àkọ́bí ẹ̀ẹ̀kan lọ́dún ni o gbogbo àkọ́bí ẹgbọ́rọ̀ olúwa ẹ ní sẹ́rú ẹlẹgbẹ́ yín mo gbàdúà màmá àkọ́bí ọmọ rẹ lórúkọ jésù kò ní dẹrú ẹlẹgbẹ́ rẹ Matthew tó sùn tó bá ti rí níbikíbi tí àkọ́bí kan tó bá dìde tó lókìkí tó gbọ́ ẹ jáde kẹ́ ẹ mọ̀ pé bàbá kan tàbí ìyá kan ó wà níbì kan tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti gbàdúà tó ti gbààwẹ̀ òun ló jẹ́ kí àkọ́bí yẹn kò rọwọ́ mú nínú bíbélì wọ́n máa fi méjìlá hàn yín nínú àwọn àkọ́bí tó yẹ wọ́n mọ́kè ṣùgbọ́n tí kádàrá ò gbà ta ló sàmí ẹ̀yin àkọ́bí ẹ súnmọ́ bí mo gbàdúà ikú tí máa ń jẹ́ kí ènìyàn kú ò láyé ṣáájú àwọn òbí ẹ̀ ó yá kò ní fọwọ́ ka ayé yín gbogbo ogun tí máa ń ja èèyàn gẹ́gẹ́ bí àkọ́bí tí kò fi ní rògbòlò ṣé ẹ máa sàmí ogun yẹn ò ní jà yín Matthew tá a bá padà sínú bíbélì àkọ́bí àkọ́kọ́ òní kéènì àti ebẹ́lì méjì náà nìyá wọn àti bàbá wọn bí lálàkọ́kọ́ kán tó wá bí kan sí ìkan tí a bí sí yẹn òun lẹ́lẹ́kẹta tá ń pè ní séètì mo gbàdúà
ẹni sàsètì Matthew akéèni ó ṣe ìrúbọ ìrúbọ wo ló ń ṣe bó ṣe ń ṣèrúbọ fún ọlọ́run wípé kí ọlọ́run ó lè máa ṣe ọ̀rẹ́ tòun ní Genesis chapter 4 ṣùgbọ́n bíbélì wípé Abel náà

rẹ̀ náà ìyẹn náà ṣe rúbọ àwọn méjèèjì ni wọ́n rúbọ o níwájú ọlọ́run ibi wọn ti rúbọ bíbélì wípé ọlọ́run tẹ́wọ́ gbẹ ẹbọ àbúrò kò tẹ́wọ́ gbẹ ẹbọ ẹ̀gbọ́n kéènì wà fajúro pé kí ló dé tọ́lọ́run ò tẹ́wọ́ gbẹ ẹbọ ọ̀hún ẹgbọ́ gbogbo ẹ̀yìn àkọ́bí ogun tí ò jẹ́ kẹsì tẹ́wọ́ gbà níwájú olóore ogun yẹn lana láàárọ̀ o matthew bínú ṣe bí kéènì rèé ó wò ó pé ẹbọ tàbúrò òun ọlọ́run tẹ́wọ́ gbà ṣùgbọ́n ti tòun ọlọ́run ò gbà kí ló ṣe àmọ́ sọ́sà gbèrè ni kò ṣe o sójalè kò ṣe o kí ló wá ṣe àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní nítorí pé iṣu ló fi rúbọ sí ọlọ́run kàkà kó fi ọ̀dọ́ àgùntàn kó fi rúbọ wọ́n ní ọlọ́run kò ní inú dídùn sí ẹbọ tí ò bá ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni àbúrò rẹ̀ fi ṣe rúbọ ìyẹn ní àgùntàn tó ń tọ́ka sí jésù ọ̀dọ́ àgùntàn ọlọ́run ṣùgbọ́n ta ló kọ́ wọn bible school wo òun ni wọ́n lọ tí wọ́n fi mọ̀ pé eléyìí da eléyìí ò da ṣùgbọ́n tá a sáré ni pé ọlọ́run wọ́gi lé ẹ̀bọ kéènì gẹ́gẹ́ bí àkọ́bí mo gbàdúrà ìwọ bí àkọ́bí mo gbàdúrà agbára tó fẹ́ fi làálàá rẹ ṣòfò agbára yẹn lana láàárọ̀ matthew ẹlẹ́ẹ̀kejì nígbà tí ọlọ́run tó lọ sí egypt nínú exodus ní chapter 12 verse 29 matthew inú piangeli ọlọ́run tó fẹ́ bá fara ọjà ta ló lọ bá gbogbo àkọ́bí ó sì ṣe láàrin ọ̀gànjọ́ olúwa pa gbogbo àkọ́bí ní ilẹ̀ egypt àkọ́bí farao matthew tó jókòó lórí ìtẹ́ rẹ̀ àkọ́bí ẹrú tó wà nínú túbú àti àkọ́bí ẹran ọ̀sìn matthew wọ́n pa àkọ́bí ajá wọ́n pa àkọ́bí èèyàn wọ́n pa àkọ́bí ẹranko ìgbín bí àkọ́bí wọ́n pa ìgbín ẹskísà gbogbo ohun tó ní àkọ́bí pátá ó ní ẹ pa àkọ́bí wọn ní egypt matthew tí a bá pa àkọ́bí farao kí ni àkọ́bí ẹrú tún ṣe tí a bá pa àkọ́bí farao kí ni àkọ́bí pẹ́pẹ́yẹ ṣe matthew tí a bá pa àkọ́bí ní egypt kí ló kan àkọ́bí ẹranko ṣùgbọ́n ọlọ́run sọ pé ẹ pa gbogbo àkọ́bí ní egypt gbogbo ẹ̀yìn àkọ́bí ẹ gbé ọwọ́ lé orí yín mo bẹ ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ikú tí máa ń pani lójijì ṣáájú ọjọ́ àwọn òbí rẹ̀ tó máa ń sàmí ó yẹ kó rẹ dànù lórí rẹ èmi ò fi ṣeré gbọ̀dá ọ̀sẹ̀ yìí má lọ sí àwọn àkọ́bí níbi tí gbogbo àwọn àkọ́bí wọn ó ti péjọ táàtì gbàdúrà òru méjì ní sà òru àkọ́kọ́ òní cross over night òru ẹ̀kejì october 1 so 2 tó bá ti di àárọ̀ 2 a máa sí omi àkọ́bí kálukú òbú ọ̀fẹ́ láǹbù o a máa gbé lọlé ta ló sàmí mo gbàdúrà o lórúkọ jésù ọfà ikú òjijì tí máa ń bá àkọ́bí kò ní bà ọ́ láyé bàbá kan gbé ọmọ rẹ̀ wá sí orí òkè kí ló gbé wá ṣe ọmọ rẹ̀ ní warapa bàbá yẹn wá sọ̀rọ̀ ó ní bàbá ẹgbà mi ó ní gbogbo àkọ́bí nínú ilé wa ni máa ń ní warapa ó lóun àkọ́bí òun ní warapa ọmọ àwọn náà tó jẹ́ àkọ́bí ó tún ní warapa gbogbo ẹ̀ ń bá ti jẹ́ àkọ́bí nínú ilé yẹn wọn á gba warapa ẹ̀mí wo ni ọfà wo ni níbo ló ti wá ẹsà mi o gbogbo àkọ́bí ẹgbọ́n rẹ olúwa gbogbo ọfà tí máa yọ àkọ́bí lẹ́nu nínú ilé yín ó yẹ kó lana láàárọ̀ yìí lórúkọ jésù ó yẹ kó lana láàárọ̀ yìí matthew ìgbà tá a wá dórí jacobu àti isọ isọ àti jacobu wọ́n jẹ́ ọmọ tí isaaki bí matthew àkọ́bí olókọ́kọ́ dé o wọ́n bá yarí mọ́ lọ́wọ́ wọ́n ní wo àkọ́bí ìwọ ló ṣàbúrò wọ́n wá pè ní ọmọ kẹhìndẹ́gbẹ̀gbọ́n wọ́n ní táyé tó kọ́kọ́ dé ipa wọn recognize báwo lẹ ṣe change ẹ tí táyé tó fi wá di ẹ̀gbọ́n mọ́kàndínlẹ́gbẹ̀ lọ́wọ́ ó mà ṣe tó wá di àbúrò mọ́kàndínlẹ́gbẹ̀ lọ́wọ́ matthew wọ́n wá lẹ́ni tó kẹ́hìndẹ́ òun ló gbẹ̀gbọ́n tó bá a ṣe máa ń gbàdúrà ọlọ́run abrahamu ọlọ́run isaaki ọlọ́run jacobu olóye ká máa sọ àwa à ń sọ pé ó yẹ kó jẹ́ ọlọ́run abrahamu ọlọ́run isaaki àti ọlọ́run isọ ṣùgbọ́n wọ́n yí padà wọ́n gbé fún jacobu tó jẹ́ last born ẹgbọ́n rẹ olúwa gbogbo ẹ̀yìn àkọ́bí ogun tó ní kó ṣiṣẹ́ kó o má kojọ ogun yẹn lana lọ́sẹ̀ yìí matthew odidi ọ̀sẹ̀ yìí lolúwa ní kí n fi súre fún gbogbo àwọn àkọ́bí odidi ọ̀sẹ̀ yìí láràárọ̀ báyìí tó bá di ọ̀la wọn ó tún tẹ̀síwájú.

0: ẹgbẹ́ lórí àwọn àkọ́bí ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa gbogbo àkọ́bí ayé níbi tó wà ègún orí rẹ ó yá kóre dànà báyìí matthew owó fojú wo káàkiri tó bá ti rí àkọ́bí tó bá ju àwọn àbúrò ẹ lọ kó mọ̀ pé àwọn òbí rẹ ti ṣiṣẹ́ wọ́n ti gbàdúà wọ́n ti gbàwẹ̀ lórí rẹ̀ wọ́n ti rìn lé lórí wọ́n ti gbàwẹ̀ wọ́n ti gorí òkè kó tó di pé àkọ́bí yẹn ó yàn ó yanjú ta ló sàmí o àkọ́bí ọmọ rẹ kò ní dogun mọ́ ọ lọ́wọ́ ó sàmí kò ní dogun mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbí o fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew ìgbà tó wá dé Genesis ní chapter 49 verse 1 àwa ríru bẹ́ẹ̀ni ó ní àkọ́bí jacobu jacobu wá fẹ́ gbàdúrà fún àmọ́ méjìlá ló bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló bá ní ẹgbọ́ tèmi ẹ̀yin ọmọ israeli ó pe ọmọ rẹ̀ ó wípé
1: ohun
0: tí ó bá yín ẹ̀yin ọmọ jacobu ẹ̀yọ kábíbélì israeli rúbẹ́nì ìwọlà kọ́bí agbára mi ìpilẹ̀sẹ̀ ipá mi títayọlá agbára bí omi ó sépè fún rúbẹ́nì mo gbàdúrà lórúkọ jésù ẹ ní dààmú torí ẹ la fi gbé ọ̀sẹ̀ àwọn àkọ́bí kalẹ̀ ọjọ́ wednesday ìsóòru la máa wà ní orí òkè no more war ní apatẹrẹ gbogbo àkọ́bí ọmọ ẹsà ohun méjì lẹ́ máa ṣe number one ẹ mú fọ́tò àkọ́bí yín ẹ kọ nǹkan méjì yìí sí lẹ́yìn ẹ kọ àánú àti ìrànlọ́wọ́ àánú àti ìrànlọ́wọ́ ẹ kọ́ sẹ́yìn rẹ̀ tá a bá wá dé inú àdúrà ẹ kọ nǹkan kan tó jẹ́ ìkẹta sí ẹ̀yìn ìwé yẹn sí ẹ̀yìn fọ́tò yẹn èmi ó ṣàlàyé ẹ̀ fún yín lórí òkè ní mo number two gbogbo àkọ́bí lórí òkè yẹn a jọ jẹun a jọ mu mo ti ní ká lọ ra màálù ńláńlá mẹ́ta àjọ pa àjọ jẹ lọ́dún yìí matthew gbogbo àyìn àkọ́bí oúnjẹ tí a ti gbà lẹ́nu rẹ wọ́n máa rìlíìsì ẹ̀ padà ọjọ́ ayọ̀ rẹ máa dé ẹnìkan bẹ̀rẹ̀ pé bọ́ọ̀lù wọn ṣe dórí òkè orí òkè no more war láti ìwọ road gbọmọ́tò tó ń lọ sí ìgìòkú gbọmọ́tò tó ń lọ sí apatẹrẹ orí òkè no more war ẹnìkan wọn bẹ̀rẹ̀ pé bóò ni programu ní challenge láàárọ̀ thursday october 1 máa kọ́kọ́ gbàdúrà lọ october 1 láàárọ̀ aago méje sí agogo mẹ́sàn-án àbọ̀ tí 9:30 bá ti lù á mú fù àwa tá a wà ní challenge á jọ ìyàn àwọn tí wọ́n ti wà lórí òkè yóò dára fún wa o ojú ò ní tiwa àkọ́bí ọmọ ò ní dogun fún wa o ti ṣe bẹ́ẹ̀ jésù

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá pàdé.
1: Hallelujah. Ọlọ́run gan forúkọ rẹ̀ adúpẹ́ fún àǹfààní àgbàyanu tí a ní ìkànnì ìlú àgbà ọpẹ́ wa ọba yìí bí a ti lọ ṣàǹfà tún gàwá kó gba ògùn jálẹ̀ kí àwọn èèyàn yìí lè ga alábùkún fún púpọ̀ bẹ́ẹ̀ ni kò rí Jésù Kristo Olúwa tó gbà lára. Mo kí wá kú ìmúrasílẹ̀ fún ọdún òmìnira Nàìjíríà. Mo sọ wípé lórúkọ Jésù Kristi òmìnira ti Nàìjíríà ọdún yìí yóò jẹ́ èyí tí ó mú òmìnira tí ó tọ́ wá fún wa. Ẹ̀rí gbé sọ fún wa pé bí ọmọ bá sọ ọdún òmìnira ní tòótọ́ ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ ká mọ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti dángájá tó dàgbà. Bí ọdún Nàìjíríà bá pọ̀ tó báyìí tá a sì ń wà bí ọmọ kékeré ó tún wà pé nǹkankan rọ̀ǹgì níbi kankan. Ẹ̀gbọ́n nǹkan bèrè sọ fún wa àwọn olórí wa àwọn olóṣèlú wa àwọn alákòóso wa nínú ìwé oníwàásù orí kẹwàá yẹn ẹsẹ̀ kẹrìndínlógún. Bí Ègún kò bá ní ja Nàìjíríà mọ̀ tí àwa èèyàn náà gbébẹ̀ náà ò sì ní bọ́ sínú ìgbèkùn mọ́ ó ní ègbé ní fún ọ ìwọ ilẹ̀ ṣùgbọ́sẹ́. Nígbà tí ọba ààrẹ bá ṣe ọmọdé mo gbàdúrà pé gbogbo àwọn ọba wa àwọn alákòóso wa àwọn tó ń pè lọ́ba làwọn tó wà ní ìgbọ́nu ìṣàkóso àti àṣẹ tí àwọn ọmọ aládé rẹ ń jẹun ní kùtùkùtù ìyẹn ni pé wọn ò mọ àkókò wọn ò mọ ìgbà yàtọ̀. Ṣùgbọ́sẹ́ dorí náà bí a ṣe lọ dìbò 2027 a gbọ́dọ̀ yan àwọn ọmọdé sí ipò. A ó gbàdúrà bóun láti ṣe dáwọn àgbàlagbà mọ̀ mò ń bọ̀ láti wá ṣàlàyé yẹn. Ẹsẹ̀ ìkẹtàdínlógún ní ìbùkún ní fún ìwọ ilẹ̀ nígbà tí ọba ààrẹ bá jẹ ọmọ ọlọ́lá ṣẹ̀gbọ́sẹ́ tí àwọn ọmọ aládé rẹ ń jẹun ní àkókò tí ó yẹ fún ìlera tí kìí sì ṣe fún ọtí àmupara ṣẹ̀gbọ́sẹ́. Torí náà arákùnrin àtàlóbìnrin fẹ Jésù Kristì ohun gangan fúnra ara rẹ̀ ó fi hàn fún ọ wípé nípasẹ̀ ẹ̀mí rẹ̀ tó ń bẹ pẹ̀lú wa òun ni Jọ̀hánù sọ fún ọ wípé tóbi lẹni tó ń gbé pẹ̀lú wa ìyẹn pẹ́ tó fi ẹ̀mí rẹ̀ sínú wa ojú ẹni tó ń gbé pẹ̀lú ayé lọ ìyẹn ni pé ó lè dàgbà gẹ́gẹ́ bí Dáfídì ti dàgbà tí Sọ́ọ̀lù sì jẹ́ ọmọdé ìhun ló fà á tí ààyè ipò ọlá fi bọ́ lọ́wọ́ Sọ́ọ̀lù tó fi bọ́ sọ́wọ́ Dáfídì. Ǹjẹ́ ó jẹ́ mọ̀ pé ìwọ náà gẹ́gẹ́ bí ọjọ́ ti Jósẹ́fù nígbà tí ipò ọlá tó bọ́ ààyè ọlá tó bọ́ kù lọ́wọ́ Pọ́tífẹ́rì tó sì bọ̀ sọ́wọ́ Jósẹ́fù bẹ́ẹ̀ náà ni ààyè ń yí ààyè padà ọwọ́ ń yí ọwọ́ padà. Ǹjẹ́ mo gbàdúrà gbogbo àwọn ènìyàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí lórúkọ òní jẹ́ ọmọdé nínú ìpinnu rẹ ẹ̀rí Dáfídì nìkan ṣoṣo òun ló lè bọ́ sí ipò ọlá àti ààfin nínú ìdílé bàbá rẹ̀ àti láàrin àwọn ọmọ ogun Sọ́ọ̀lù tó kó sọ́ọ̀lù àti Sọ́ọ̀lù náà ipò yẹn bọ́ lọ́wọ́ wọn. Torí náà tí òun náà bá fẹ́ jẹ́ ọmọ ọlọ́lá tó fẹ́ jẹ́ àgbàlagbà tó ní ọgbọ́n tó ní òye mo kọ́kọ́ gbọdọ̀ fa ayé rẹ̀ fún Jésù gẹ́gẹ́ bí olúwa tó gbà la torí pé òun ló fún wa ní ẹ̀mí rẹ̀ bí pé àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn tìyẹn Dáfídì ó gbàgbọ́ ni Abraham ó gbàgbọ́ ni wọ́n ṣe dépò tí wọ́n lọ bí àwa náà bá gbàgbọ́ àwa náà rúgọ̀ lọ́tọ́ náà mo fẹ́ gbàdúrà fún wọn tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ yìí tó fẹ́ dé ipò àṣẹ àti agbára bóyá olóṣèlú ni ọ́ tàbí pàápàá àwa ènìyàn nínú ẹ̀mí tó fẹ́ wà lójú kan náà ó ẹgbọ́n nǹkan tí Pọ́ọ̀lù sọ ó ní ǹjẹ́ àròlé náà nígbà tó bá sì wà bí ewé ó ní kò yàtọ̀ sí ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a yan sípò ẹ̀yà kèsára kí ẹ má bàa ṣe ẹrú ẹ má ṣe ẹrú ipò ẹ má ṣe ẹrú owó ẹ má ṣe ẹrú ààyè tẹ bára yín kí ẹ lè jẹ ọmọ ọlọ́lá kí ẹ lè jẹ ọmọ aláṣẹ. Torí náà tí ẹnikẹ́ni bá fẹ́ fààyè rẹ̀ fún Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa tó gbà kó òun pẹ̀lú kó lè jẹ́ ọmọ aládé àti aláṣẹ nítorí pé òun ni aládé àlàáfíà o gbọ́dọ̀ kọ́kọ́ kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kò sì béèrè fún ìwà ẹ̀nìmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Torí náà mo gbàdúrà pé gbogbo ẹ̀yin tó pinnu láti fààyè fún Jésù Kristì gẹ́gẹ́ bí olúwa tó gbà la ẹ̀jẹ̀ Jésù ó pàṣẹ rẹ yóò rẹ̀ mọ́kùrù nínú àṣẹ rẹ bẹ́ẹ̀ni yóò sì rí. Ǹjẹ́ bí a ti múra ní àkókò ọdún òmìnira ní tòótọ́ ní ilé ìjọsìn wa ń wá kájáyé ọlọ́run yóò bá òun náà pàdé ní ọjọ́ Thursday Jésù wa.
0: Náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣiṣẹ́ ẹ̀kún rere rẹ àbí ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email tí ọ̀fẹ́ gbọ́dọ̀ àtàwé dr. WhatsApp 0803587635

0: kama kira wa gudade wo gbogbo bi te ti lanfani lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 fm oke gajoke ilefu fo bala velele ni le ibadan o ya je kama leto royin re daraya neti butoro agba nla aye o le do wa nigeria ni pinle oya ati ni esa kukuni adupe fọlọrun oba anu o ele to so lo layu ati alavia iyan lana akede ti wa dari pada sori eto laro teni eni gaga lojo kokedi logbon iyan ninu osu elekeson odun 2026 o tun wa bo si ojo isegun gbogbo ala ma segun otale a ma segun ota ode a ma segun amoni seni afai moni seni aseni to ba ni daro a ma segun elenini a ma segun alaroka a ma segun onilara gbogbo adawale kaluku wa lo ma yori sire gbogbo apowota la ma ra anu olohun gbe lilo bibo wa oni bi araye nu a o de ni baraye fowo ti ije imu wa olohun oni fi sibi to nira bakan na gbogbo awon to wa ni dubula zapata o le janu le o tabi ko je le iwosan ni olohun oba anu lo ba iwosan amu yin la ada eze ayi bayi le fi dide imi ni gago mo wa lori eto laro teni o dj spider dj spider again re o ga ni mi fida wa ti o ma je gelo fatima gba dada ni bibi ka kiri agba nla aye to di omo olawo lolotu eto ya le swagosi niyan o olawale amza loruko temi di top striker ele to talent gan ba ti wa n gba si labi omo egbalagba bi e ma fe ti ko gege bi omo eko lagbodo yin nbe yen mo ni gbagbo ko ma ba yin la mu gege bi omo ibadan ni o ya goke ka jo goke gege bi omo oke ogun ti waju ohun gbogbo god bless nigeria oluwa gobu ko lede wa naija o ati gbogbo eti to n gbo ikani bo kada se ma je niyan tori ki se eyan olohun oba ni o ya papapa lati be yin asilego eje abere lati nu idije afcon qualifier ele to lanfani lati ma tesiwaju leni iko lede wa nigeria ta ba nso nipa iko super eagles to lede wa nigeria lo tun ma tesiwaju ninu ise iriju won iyan to ba tin di leni lana nilu bizao won se igbaradi o e wa ma gbo ninu ipade oniroyin iyan press conference pre-match conference eleyi to waye olukọ ni ko lede wa nigeria olukọ ni erichel oje odi mimo wipe ohun o ti le fi gbogbo enu so ohun o ti le fi gbogbo owo so ya wipe agbowo waju lede wa nigeria eleyi to mi awon akogan oju olede ti madagascar baba nso ni gba gba bolu alitihad yen iyen George Ileni Kanel oni ko ti daju awon o ti mo boya yo ko pa leni fun idika bi omi gba o ba ba gbarade ro le ana awon o to le so koko awon ayewo ti awon osise leto le ra ba se iyan ni ro le ana ni buba igbarade ni papa sere oni oso pato boya yo lanfa ni ati ko pa leni abi oni ko pa ti gbogbo e lo oni kankan o agba bọlu meta kan na tun be ti o daruko won oni fun idika bi omi ohun o ti le fi gbogbo enu so yi pe o ko pa o ko awon meteta ti je oni e fi yen le masinu masikun awo ti jinle pam pam oni yen o sugba won oni royin sakiyesi yi pe ko to ri pe won tako leti lo si lu biza o ako adams ko ba awon akegbe re gba igbaradi iyan ni ojo keji ti an koju olede madagascar iyan ni igbaradi to wa lojo saturday lẹ́yìn ìgbà tí a ti na Madagascar tán akọ Adams kọ̀ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ láti gbaradì ṣùgbọ́n o ìròyìn tó wá ń tẹ̀ wá lọ́wọ́ nírọ̀lẹ́ àná ni wípé àwọn agbábọ́ọ̀lù mẹ́rẹ̀ẹ̀rìnlélógún náà wọ́n padà gbaradì nírọ̀lẹ́ àná o ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ń bẹ tó ṣeé ṣe kó bẹyìn ajájẹ́ o ìyẹn lẹ́ni nígbà tí ikọ̀ Super Eagles bá ń kojú orílẹ̀-èdè Guinea-Bissau ẹbí mi ẹ pé kíni lẹ́yìn ìpàdé oníròyìn tó wáyé lánàá ní bí aago mẹ́rin àbọ̀ níbo di bí aago mẹ́fà àbọ̀ lánàá ikọ̀ Super Eagles wọ́n bọ́ sí pápá àṣeré September 24 Stadium September 24 National Stadium nílùú Bissau ṣùgbọ́n gbà wọn ò débẹ̀ bínú borí fíìdì ní àti ẹ̀ ti ń gbáradì ní o bí swimming pool ní o kò gbádà yé wọn torí pé wọ́n ní àrọ̀rọ̀dá òjò kẹ́rọ̀ lánàá nílùú Bissau tó sì wáá jẹ́ kí pápá àṣeré ọ̀hún kọ́ padà jinmi wọ́n ló jinmi orí bó ṣe jinmi yẹn náà ní kọ Super Eagles yẹn ti gbáradì ńbẹ̀ gẹ́gẹ́ bí òfin àti ìlànà bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wípé èdè to the match ikọ̀ alátakò àbí ikọ̀ tó bá ti wá tó fẹ́ wá kópa wọ́n gbọ́dọ̀ lo pápá àṣeré tí ó ti kópa ìfigagbága lọ́jọ́ kejì yẹn èdè to the match wọ́n gbọ́dọ̀ lo pápá àṣeré yẹn pẹ̀lú àwọn àsìkò pé ó ní gbèdéke àsìkò bóyá lẹ́sẹ̀ 65 minutes ṣá 65 minutes òun náà ni o fi gbọ́dọ̀ lu pápá àṣeré tó o ti fẹ́ kópa ńjọ́ kejì yẹn láti feel tough yẹn wàá wo bí pápá àṣeré yẹn sì rí ẹ gbaradì lórí rẹ̀ èdè to the match eléyìí ti kọ Super Eagles ṣe lánàá bóyá pápá àṣeré wọn ti ń gbaradì ni o bóyá swimming pool ni o wọn ò lè sọ ìyàtọ̀ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n gbáradì tán olùkọ́ ni ẹrí chẹ́ ni ṣe é fẹ́ gbọ́n kò sí excuse kankan a lè lo ipò tí pápá àṣeré yìí wà gẹ́gẹ́ bí àwáwí ó ní kò sáwáwí kankan tó bá ti di lé ní o torí pé bí pápá àṣeré yìí ṣe rí yìí wọ́n bá yẹ pé bẹ́ẹ̀ náà ló tún padà rí yẹn lẹ́ni torí wọ́n ní ojú ọjọ́ tó ń ṣe bákan bákan bó ṣe ṣe kójú omi ó tún rọ̀ lẹ́ni nílùú Bissau ọwá ni ṣé rí kò sí àwáwí kankan lórí ọ̀rọ̀ pápá àṣeré o kéékùkù ṣe pé ikọ̀ Super Eagles nìkan ní àní ọgbà bọ́ọ̀lù lórí rẹ̀ àtàwọn tí wọ́n nílé àwọn ọjọ́gbà lórí rẹ̀ náà ni ọkàn jẹ́ wípé ẹ mọ̀ pé ni ó nílé a lè fi wí àlejò kò sí bọ́ọ̀lù ẹjọ́ ṣe máa rìn tó bájèjì bá tẹlẹ̀ gìrìgìrì ó ṣeéṣe kọ́kàbùkù ṣùgbọ́n ọmọ onílẹ̀ ó ti mọ ibi tí ọ̀kẹsẹ̀ bọ̀ ó ní ṣùgbọ́n ẹ mọ̀ wo bẹ̀ yẹn o no excuse gbogbo ohun tó bá ti yàtọ̀ sí àmì mẹ́ta àwọn ọ̀fẹ́ settle for draw gan níbi tọ́rọ̀ dé dúró ẹ má gbàgbé pé ikọ̀ Guinea Bissau ló ń lékè ní sọ̀rítà wà báyìí lóòótọ́ àmì mẹ́ta mẹ́ta la jọ ní ṣùgbọ́n àwọn ní goal torí pé 2-0 ni wọ́n na orílẹ̀-èdè Tanzania ó fún ọ ní àǹfààní +2+1 là wá ní torí pé 2-1 lana Madagascar àwa náà la jọ gbẹ́nu léra wa meanwhile ẹnìkan dondo ló kùnú àwa mẹ́ta mẹ́rin ni wá lóòótọ́ ní sọ̀rítà wà ìyẹn group L ṣùgbọ́n ẹnìkẹrin wá ti kọ́lífà ilẹ̀ kò tiẹ̀ tó gbá bọ́ọ̀lù bàbá ń sọ nípa orílẹ̀-èdè tanzania tájọ wà ní sọ̀rí ẹ mọ̀ pé wà lára àwọn orílẹ̀-èdè mẹ́ta tí ó gbàlejò ìdíje AFCON tanzania kenya àti orílẹ̀-èdè uganda àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ó gbàlejò ṣe wá rí bí tanzania ṣe wà nísọ̀rí wa yìí ó ti ṣọ́ọ̀jù yìí pé òun wulẹ̀ ti kọ́lífà yìí gbogbo ohun tí ì bá ṣẹlẹ̀ sí nísọ̀rí kọ̀ọ̀kayé ṣe rí láàrin àwa mẹ́ta láti máa jẹjàgùdù fún ipò kan báyìí meanwhile gbogbo gúrùpù yìí méjì ló máa kọ́lífà yìí bẹ̀ ṣùgbọ́n gúrùpù tí kenya wà gúrùpù tí uganda wà àti gúrùpù tí orílẹ̀-èdè tanzania wà ẹyọ kọ̀ọ̀kan lókù tí ó kọ́lífà yìí bẹ̀ tọ́lá wọn yẹn ti kọ́lífà automatically gẹ́gẹ́ bí host nation bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé nínú àwa mẹ́ta tó kù ẹnìkan ni wọ́n wá báyìí àwa mẹ́tẹ̀ẹ̀ta tó sì wá kù nàìjíríà Guinea Bissau àti Madagascar eléyìí ni ó jẹ́ kí ìdíje yìí ìyẹn líìgì wà yìí kó le gangan kó le kokoko bí eyín afọ ogun torí pé slot kan ló kù fún èèyàn mẹ́ta bó ṣe wá jẹ́ nìyẹn o e wa wo awon mejeji ti o koju leni a ma wo kini osele bi omi bayi waye kini biza o si ma remain ni number 1 len to tumo si pe plus 2 yen na ni o ma je ki won remain ni number 1 sugbo lede Nigeria labi oluko ni Eric Charles o nti jodi mimo wi pe eyin gbogbo n to ba ti ye ni ami meta e ma ki awon ku se o gbogbo n to ba ti ye ni 3 points e gboro ki awon ku se tori n ta won wa wa ami meta ni ko je bo se lohun o je lapa be yen o ya papapa lati be yen asudego ka roju oja bi oda ko si wahala eja la loju oja ka lo pa akade sugba ko to de pa lo eje n gbe yin de be pe cashier hey o ti debita n wi bayi o e mo pe lola lola ode jackpot monthly jackpot yen end of the month jackpot yo mo waye lola mo sunle o hey double decker ni ninu ose ta wa yi double decker ninu ose ta wa yi ituma double decker yen ni wiwe awon eyan o gbe million lo lola to ba tun dojo friday won o tun gbe million lo e mo pe every friday tele ri cashport nbe len to tun ma si gbe million ma gbe million pa to ba tun wa di lola o ma je double decker tori pe monthly jackpot yen ola ni ele ta bi sori itajo nu ominira e mo pe lojo thursday oni ojo kini osu gawa to je ti edegede ti ominira lede Nigeria a pe odun 66 years e bariba lola hey ma gora re o eni ni o ti pile olale bo ba wora re ran to dagunla to wararo to relent oje loni awon eyan meje kan gbope loni ọpẹ ni won egbiyanju tola hey o wa lara won o tin dabi ajo o tojo meta o sugbon loni ti o kan o ofe dagunla to aye oni fire demi sapinle o ma je won o fire re to kan o le ni sapinle gbe igbese ma dagunla iyanju iyanju le dagba o bo ba ti debi ton o ma gbiyanju na ni titi o fi pada debe *347 *1004*2#. *347 *1004*2# ni o gbe ode be. Wa ma gba o. Bo ba ti gbe bo ba ti se code yen. Na ti da message pada fa obo la na tele. Tele lowo kan. Network yen de wa nlo serere nwerere bayi bo ba gora re o. Ko to di bi ago mejo mesan ti o ti de jalu japo. Awon alaye yi oba yi oda da pe an number yi abo ni complain kan to fe complain ni abi won ti pe o lati sanwo fun oto je to ti rowo abi won o ti pe o leyin igba ti mi ti pe o pe oje abi telomi ti pe o po oje awon number to ti le lodge complain leleyi 02013306194 tabi ko chat won lori WhatsApp number o de le pe won WhatsApp call na 09026026314 won pade mi lasi ogbeji o ma bere kase lo mi number to penu eja loju oja ka lo pa akade ba ba toju oja de gbogbo eyin togun pa oyo hey lodun la ojo thursday yo skin back kan kuran yin ya roju oja kade e ko kale
1: baba ibaru ba onisegun ibile ko pe meji jake gado ile ibadan
2: lara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idiri yi ti oba oke se si agbe kale baba ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe ifunpa giga eyo aseju abi komo kunrin o ma muna lo gbari lori ise enu ile airo orun sun dede bi eti ba nwoye abo fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ma rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba ibaruba oba isanra iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gagangan adoju ko people's girl grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo
3: Splash FM Media Academy nibe lawon eniyan ti fi gba bu mi eko itoju isori atamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo mo loabi loabi awa keko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin sakiri atalaye laye
4: eyin temi bawo ni o se wa wa
5: oruko temi ni Rotimi omo ojo mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se se fun wa awon na se fun ra wa
6: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe
7: Baba Tunde Ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi ni nla won mi lo
3: Se ma je niyan o de tin je be no mi ma je ki ebu ti eledumare je ki fun o kuku mo ninu nirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako wa ko ebo se le di ogbon tarigi agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile fufun balao felele ni lo ubadan ni won le ko si o won sori ero ibanisoro
7: 0807112 4000 0807112 4000
3: Splash FM Media Academy ti se igbelaruge fun iwo omo loabi ninu ise igboro safefe safefe
8: Ije ayo ni da omo Iji ni owo afefe to sowo odi Bibeli so nipa won ninu iwe ifun ori keta
9: lo
8: ese ikerin o ni afefe sowo odi ni ese ikeje o ni won fi agbara kaka o gba agbara kaka dopin laye
9: re
8: tiji ba nja yan gbogbo o di agbara kaka ati je ati mu igbese agbana orisirisi ogun iji ma nje wa opin ma de si lo mura adura kan sele kan lodun 24 hours marathon prayer ide ja ojo wedding
9: Yes, sir.
8: On the 30 year, let your go metal city the other Thursday.
9: Yes, sir.
8: Yeah, go metal.
9: Hey,
8: you won't know the lot you walk on. Somebody on the junction.
9: Hey,
8: you can't have my grab on your
9: matter.
8: Yes,
9: sir.
8: Oh, but what?
9: Yes, sir.
8: What did the call let
9: it?
8: What is in your funny?
9: I'm not
8: even be woolly.
9: Hey,
8: listen, I'm sorry, pay. Somebody don't woolly.
9: Yes, sir.
8: You can't lose some to Bawa.
9: Yes,
8: sir. I'm not going to be.
9: Yes, sir.
8: Why are you not going to be?
9: Yes, sir.
8: Why are you not going to be?

0: ní ṣànú ẹ̀dá ṣùgbọ́n olóòrùn máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí ìtàná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jẹ́ ayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Cafe is not just a drink, it's

0: ẹ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ẹ tó gbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ẹ ní tòótọ́.
2: Kájà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
3: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK sọrí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ayé rọrùn.
5: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry. Tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
6: Your Nescafe is not just a drink, it's

0: Oh, non.
1: Oh my god,
2: ati se ni Burkina Faso, ati se ni Guinea Bissau, ati se Tanzania, Nigeria loku.
1: Awa ni o, kan Nigeria ni. Laarin osu mefa na na ti ni apin.
2: Ewo. Olorun di agbon. Ewo eja ki yin ka bo sori edo ki iroyin fun ti aro to ni o tan ni like lu. Ma bi si bi bo mi so. Kisi la yo Akinsola lo ko ti.
1: Oluwa sina alayo ogo ede. So fo ma le so fa le mi. Je ka bo sori edo ki iroyin.
2: E ja bere pelu awon iwe iroyin ojojumo le wa Nigeria Daily Post wa lanfani ati wa so the punch na wa ti le san
1: ye.
2: E ja bere pelu akori akoko o. Won ni egbe oselu AAC Africa Action Congress. Won ti wa orilede wa Nigeria re Bola Ahmed Tinubu lo si waju ile ejo giga ijoba apapo eti nbe lolulu lewa ilu Abuja o wipe ki lo le mu are gbagbe lati je ki setima ko ma dele gege bi are nigbati are o sinde won ma ko iwe ma po ke ma si are nikan ni won ma pe pelejo oh iwo ko isina so fe gbo gbogbo awon eyan ti egbe oselu AAC pelejo
1: oh
2: ekunrere re egbo
1: oya o ninu iwe iroyin Nigerian Tribune ngba to ti lo si bi iroyin to ni se pelu irin ajo eleyi ti are ile Nigeria rin ni kopẹ yi bakan na ni Nigerian Tribune ko iroyin mi o eleyi to jade lati ile ise are orilede Nigeria nibi ti ile ise are ile yi to ti se afomo oro wi pe kokoko larota are Bola Tinubu le o ojojo kankan osogun e nibi to wa awon nkankan ati awon nkankan lo nse idiwo nkankan lo nse idiwo ti are o fi de lasiko ti aye ti are so pe o ma de yen
2: aki wa ni awon ikokon yen
1: e ma kede sopo jina
2: a ma mu awon nkankan yen
1: bi un lo ma tu kale
2: ninu wero yi Daily Post eni kan to ti fi igba kan ri je akowe fujoba apapo orilede wa Nigeria baba ti lawa o ti fi esun kan eni to je oludije o labi ase egbe oselu NDC wipe o nse atileyin fun eni to je aye oludije dupo are labi ase egbe oselu ADC iyun Atiku Abubakar ki lori kini baba ti lawa ri to fi soro ohun sita se be lo bi kankan ninu ro ifuta aro ina leto ti gbegbo
1: are leyi tele ri oloye olusegun obasanjo baba soro wipe se ri ntin mu ki awon eyan ti ori nta nile Nigeria awon eyan ti o rowo hori ki won o tun ma tunbo ma ba ise mule si bi egbe su lojojumo oni koseyin iwa je banu eleyi to ti gbile ni ti buto orilede Nigeria oni yen ni o je ki awon otosi ko ku oni po otosi to e wa je pe kaka be eto nburu si ni o
2: afi suru sa eja tu lo tarata sinu iwe iroyin Daily Post ti nbe ni owo temi o won ni ani ti se sata ilu sokoto o na lo ma ti soro bi pe se mo bi pe baba ni mo je fun gbogbo awon ti won se oselu patapata ko si egbe oselu to won o gbodo yan layo ko si egbe oselu to n gbodo yan ni pasin bi pe ewo e se temi o temi leleyi tori pe kini won ni o gba lejo Peter Obi o tun gba lojo awon ti won se ipologo ebo fun aro ilede wa Nigeria ni won ba be si so pa ba be ju loju kan baba ni pe oro ri be o gbogbo egbe oselu to ba ti wa gbogbo do ki won ka bo ni e mo gbo ninu iroyin fun ta aro yi
1: imi iture titi
2: bo ngba
1: the nation lo ko iroyin ohun o
2: ki lo ko
1: won pe eni to je alakoso ijoba apapo orilede Nigeria fun eka eto abo ajagun feyinti Christopher Musa un lo ti soro sita wi pe o se pataki o ki orilede Nigeria ko se ajosepo to gumo pelu awon akegbe re kaakiri agbaye lojuna ati ri pe won wa gbo dekun fun wahala igbesun mami ati awon eyan ti a ma ji epo ti orilede yi gbe to nti iwa odaran ti awon kan ti nteka lori ero eleyi ti a ma wu pẹ̀lú àwọn onírúurú àwọn ìṣòro ètò ààbò míì tí ń fi orílẹ̀-èdè Nàìjíríà lápè lọ́wọ́lọ́wọ́.
2: Nínú ìwé ìròyìn Daily Post náà ni àkòrí ẹlẹ́ẹ̀tú ti gbé jáde. Kíni tí ìròyìn ọ̀hún tún sọ? Ló ń ṣe lọ́nà yìí láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) wípé àwọn èèyàn kan tí wọ́n jáde nípínlẹ̀ Jigawa, Plateau, Taraba àti ìpínlẹ̀ Zamfara wípé àwọn ti darapọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú APC sínú ẹgbẹ́ òṣèlú ADC. Wọ́n ní wọ́n ṣe ara àwọn o, àwọn ọmọ bíi wọ́n ti wá o, àwọn náà mọ̀ tó ń wá káàkiri. Ẹ̀yin kọ́ yìí nínú ìròyìn fún tààrọ̀ tòní sẹ́ lẹ́ẹ̀tù ti gbé gbọ̀.
1: Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Atiku Abubakar ti sọ di mímọ̀ pé gbagbagba lòun bẹ̀ lẹ́yìn àwọn òṣìṣẹ́ ilẹ̀ yìí tí wọ́n ń béèrè fún ẹ̀kúnwó tó bùyàrì lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ minimum wage ní ilẹ̀ Nàìjíríà. Ó pé ohun tẹ́ ẹ béèrè yìí ẹ̀tọ́ yín gbà lọ́wọ́ ìjọba.
2: Tó ẹjẹ́ tún lọ tààràtà ó di inú ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú bí ẹni tí í ṣe olùdíje lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Peter Obi. Ó ṣe ń fi ọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀yà wípé bí òun bá lè di ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà owó ìrànwọ́ èyí tí wọ́n yọ kúrò nínú epo rọ̀bì ó di dandan kóhun ò dá padà tọ̀dọ̀ tòun. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ gbọ̀ nínú ìròyìn tá a pè ní ẹ̀dọ̀kí fún tààrọ̀ tòun.
1: Kẹ́hìndé ìròyìn tí títí fi ṣíde lẹ́ẹ̀kan òrè ò lójú ìwé kẹfà The Guardian wọ́n pé bí ààrẹ Bọ́lá Tinúbú bí ò ṣe sí nílé nírú àsìkò yìí tí ó gba orílẹ̀-èdè Faransé tó gba bẹ̀ lọ wọ́n pé ní ìsìn Atiku Abubakar bọ́ gbangba wálíà tó pé ní tòun o ó ní ààrẹ tóun ó jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà yóò jẹ́ ààrẹ tó jẹ́ pé ńgbà táwọn ọmọ Nàìjíríà bá ti pe òun báyìí lòun ti máa ṣe present sir present ma níwájú wọn pé mo wá o èmi wà nílé n ò ní jí ààrẹ tí ó mọ̀ọ́mọ̀ fi ẹ̀yìn gbégbá mọ́lẹ̀ tí ó gba oko bòmíì lọ tí ó fi ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀ láì lólórí bẹ́ẹ̀ ni pé ẹgbẹ́ òṣèlú AAC tó jẹ́ ti Sowore àwọn mórí lélé ẹjọ́ lórí pé ààrẹ kò sí nílé.
2: Tó wọ́n ní ní ìpínlẹ̀ Rivers ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti buwọ́ lu o wípé àwọn náà fara mọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lọ́dọ̀ tàwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìdínú wo ìròyìn Nigerian Tribune tó jáde fún tòní ẹ mọ̀ gbọ́ ní sísẹ̀ntẹ̀lé.
1: Ilé aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò ní wọ́n mọ̀ gbé ìgbésẹ̀ kan tí ń bẹ lójú ìwé karùn-ún The Guardian wọ́n pé wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ̀ tú àwọn àtúpalẹ̀ òfin orílẹ̀-èdè Nàìjíríà sí ọ̀kanòjọ̀kan àwọn èdè eléyìí ti ń bẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kó lè jẹ́ wípé àlàyé ọ̀hún yóò yé tó lórí tẹlẹ̀mù bó ti yẹ o.
2: Ká tó lọ sókè lọ́hùn-ún àkòrí tẹ́lẹ̀ ìgbéjáde ó ṣe pàtàkì ká lè gbọ́ o. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ìjọba wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò wípé àwọn ṣe ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta oníkìlọ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o. Tó bá jẹ́ pé ipò tí ọ̀rọ̀ epo rọ̀bì tó tún wà náà ló sì wá o tí jálá epo kan tó tún mú ó tún wà lókè kékeré tíjọba àpapọ̀ lẹ́dẹ̀ wa Nàìjíríà wà nǹkan kan ṣe sí nígbà tí ó bá fi di ẹjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 ìjọba ó rí fíìmù.
1: Kódà kó tó di pa lójú ọjà títí díá méyì o ìlera lọ́rọ̀ ni ọmọ wí pàápàá gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá ń hùwà yìí àwọn ọ̀mọ̀ràn tí mo yún gbìn nínú ìkarahun ètò ìlera nílẹ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ síta o wọ́n ní èyí ni ìdí o tí ò fi yẹ kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa se ẹyin àti ìrẹsì papọ̀ lẹ́ẹ̀kan náà.
2: Bola se se. Ka mo gbe ka ro yo ko le ya.
1: to ba jagun merin lo mo jide o fi
2: tori eyin
1: yo jagun meta
2: ati se pe o nkan ti se wanu.

0: òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń fẹ̀mí ìmoore hàn sí gbogbo ọ̀dọ́ àtàwọn tọrọ ọ̀dọ́ kan nípínlẹ̀ yìí fún yíyàn tẹ̀yìn ẹgbẹ́ APC láàyò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi hàn lásìkò tí gbákejì olùdíje dupò gómìnà APC nínú ìbò 2027 honorable Adesanji Michael Adedeji ṣàbẹ̀wò sí Barapa òkè ògùn kíní àti kejì Ìbàdàn City Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ àti Ìbàdàn Outer City fún ìfikùnlukùn ohun ìfarakínra pẹ̀lú àwọn ọ̀dọ́ akẹgbẹ́ ó fọwọ́ sọ̀yà fún gbogbo ọ̀dọ́ pé ìṣàkóso senator Sarafadeen Abiodun Ali ti pín yamọ ètò tí yóò fọ́ dọ́láàyè ṣe ìgbélárugẹ àti ìrónilágbára tó dáńtọ́ fún wọn bí wọ́n bá fìbò gbé wọlé lóṣù kejì ọdún 2027 ó wá ṣe pàtàkì kí gbogbo ọ̀dọ́ àtàwọn olólùfẹ́ wọn kọ́wọ́ ti àfojúsùn Ọ̀yọ́ lé téńté Ọ̀yọ́ ahead tí Ali àti Adédèjì ní fún ìpínlẹ̀ yìí lẹ́yìn tọ́yọ́ gòkè àgbà ní Nàìjíríà dìbò fún gbogbo olùdíje ẹgbẹ́ APC dìbò fún ìgbéga Nàìjíríà APC progress ikú ọ̀dọ́ APC ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kéde.
1: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent, orúkọ tó ń gbé lókà àyà àwọn èèyàn ayò mọ̀lẹ́bí níbi tẹ́ ti máa rajà lójú kan lówó tí ò fani lápòyà àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ ní supermarket wa ajẹ́njẹ tó jẹ ni Brent bread bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde snacks donuts àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjẹpọnu ńlá ló ń jẹ tí ẹ bá jẹ ní tree Brent bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen àwọn ọmọdé ò kí ń fi ice cream Brent ṣeré Brent Ruby ice cream bẹ́ẹ̀ ni popcorn wa àti shawama oh yes ní Glam Arcade wa. A ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà. Brent ìjáde ẹlẹ́ni yàsí Brent tí wọ́n náà gbádùn ayé pẹ̀lú péréte. Brent wà ní Dogo Bus Stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Odife Road Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́ opposite Amlodo FM Moniya Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olomi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn kan ìbánidọ́rẹ̀ẹ́ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091-600-00535. Brent, stay healthy, stay happy.
2: Your Nescafe is not just a drink, it's

0: Oloye Adegboyega Taofeek Adegoke under ADC for the next Oyo State Governor.
1: Ojo waju pe o pelu West Midlands Open University on to le je leyin wa la oni pe kun eto igbani wole nlo lowo lowo boyo sese pari lewe grammar abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management big se nipa fojusun re lori eko ati se pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yitaye nwari fun lawujo
2: ilera loro
3: karao jigbegbe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin se igbalode ti won tin sayewo lodo won to tu asiri bi tai sufficie bu ba lara eda lo mu alara pe online mo nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje paja paja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju ti wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online mo nisan mesan ni number 1 lodge street beside amazing grace school okeado ibadan 0813-885-5308 0813-885-5308 bo ban se obi ojojo alara pe online mo nisan mesan ni o kan si
4: Felicia,
5: come on, boy, we got a shit.
4: Destiny Fulfillment Summit 2026.
5: I am going to run a Julia birthday, 1st October. They don't wear your tin, they don't wear your ball. They need the last city gospel grace ministry. I'm going to be unstoppable destiny. I am a tuition, I do. You want a mambo. What about your lot of that? A tuition, I do. Oh, your life is so I do. Finish that, you know, you know, like you go, the only song. They make sure to my master, check one lot on your master in charge of profit. Oh, you're there. Elijah, get on your lot. By the breast in your mouth for the fowl out of society, but the pastor in a follow shop. No, my son, let's see if you look over where you are. But I didn't know this woman shall ship there on your birthday. Past October 2026, not our woman, you would have somewhere. Then we got the last city gospel press ministry, M.A. Alinea, at Denver Street, Meridian Pastor of Apataipano. Destiny Fulfillment Summit 2026. Check out your man, Lua, and you will look over more fowl.
6: Baby, you want Jerry?
7: Be balagbalagba to hewu to reru to fopa lowo ko to wuro sin mi isu omo ni o ti dinan furu won je lojo ale be idunu si lo nje agba the kingdom of god gospel ministry international ta gbe kale si fatuma village up iwo ibadan expressway ibadan lo sa gbe kale adu alagbara fun gbogbo abiyama to fe idunu je won omo lojo ale to n fe ko ma re orogolo laye ta pe akuri re ni my children must manifest their glory awon omo mi gbodo rogo won lo akanse tuesdays meta ototo ni o ma waye three special tuesdays september 22nd september 29 ati october 6 22nd, 29th September and 6th October 2026. Ọ̀rọ̀ ọmọ ò ṣe dágun lásì. Ọmọ tó bí fàdúrà náà lọ́wọ́. Ìní mọ́kẹ́ ti dasiwaju dolo kìkì dolo ọmọ lẹ́bí. Ẹ̀yin òbí o. Ẹgbẹ́ra ńlẹ̀ ní Tuesdays mẹ́tẹ̀ẹ̀ta. Ọkọ̀ fẹ́sì wà ní MRS filling station. Tẹ́jákò Academy. Ọlọ́run ẹ̀sán filling station. Ìyànà church Mbàdàn. Àti ní Tasca filling station. Olodo Ìbàdàn. Aago mẹ́sàn-án àárọ̀ ni ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kọ̀ọ̀kan o. Máa lọ tààrà sí Fatima Village off Iwo Ìbàdàn Expressway. Prophet Ezekiel Talawu Lolúwa ń lò níbẹ̀. Mẹ́sẹ̀ tẹbẹ̀. Àwọn ọmọ rẹ̀ gbọ́dọ̀ rógolo. Olúwa mọ jẹ́ gbé gbàtọ́rọ̀ agbẹ́ lọ́wọ́ ọmọ ọlọ́mọ.
8: Lágílíwọ̀ FM 96.7.
9: Ẹ̀dọ̀ kí ni.
10: Ẹ jẹ́ kí yí káàbọ̀ padà sórí ẹ̀dọ̀ kí ìròyìn ó gbéra tán náà ni o. Ajá White gbéra náà ni ò bá lẹ́jọ́ nú. Ẹ lè wò wá ketekete níkànnì ìbánidọ́rẹ̀ Facebook ti Lágílú tẹ́ bá ti tẹ̀ sójú ẹ̀. Bó ṣe ń lọ́nù kulù gbọ́n sáfẹ́fẹ́ fún ti àárọ̀ tò ní lẹ́mọ̀ láǹfààní láti mọ rí ní kété. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ ní pápá. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú Africa Action Congress AAC wọ́n ti mórí lé iwájú ilé ẹjọ́ o. ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí olúlu lẹ́wà ìlú Abuja náà ni wọ́n mórí lé o ta ni wọ́n sì pè lẹ́jọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu òun náà wọ́n pè lẹ́jọ́ o wọ́n ní ààrẹ kùnà láti gbé agbára lé igbákejì rẹ̀ lọ́wọ́ láti máa ṣe ètò ìṣèjọba lọ ìyún kashim shettima láti ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún 2026 tí ààrẹ ti lọ sílẹ̀ europe o nínú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún tí wọ́n mú lọ tààràtà tí wọ́n kọ déètì ọjọ́ kejìdínní ọgbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 tí wọ́n fi sí òun náà ni ẹni tí í ṣe olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ òfin fún ẹgbẹ́ òṣèlú aac inihebe efiong òun náà ló kọ́ o wípé kẹ́ ẹ́ máa ṣe ààrẹ nìkan òun náà ni wọ́n fún ní ìwé o pé ẹ wà á darapọ̀ mọ́ wa níwájú ilé ẹjọ́ láti gbọ́ ohun tá a wí kẹ́yìn náà sì fèsì padà wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gba ìwé tí wọ́n fi síwájú tó lété ń bọ̀ síbẹ̀ wọ́n ní adájọ́ àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà látìf ágbẹ̀mí wọ́n ní ìwé náà lọ sí ọ̀dọ̀ wọn wọ́n jẹ́ ẹnì kejì ìwé tún lọ sí ọ̀dọ̀ ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà godswill akpabio wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ni ẹni tí ṣe alága fún ilé-ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ wa nàìjíríà abbas tajudeen àwọn kẹrin tí wọ́n tẹ́wọ́ gba ìwé òun náà ni ilé-ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa nàìjíríà àti ilé-ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ yìí wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ fún bí ọ̀sẹ̀ mẹ́ta gbáko eléyìí tí wọ́n sọ wípé ìsinmi olójú ọjọ́ fún ààrẹ òun náà ni ààrẹ ṣe ó sì yẹ kí ààrẹ ti padà dé lọ́jọ́ kọkànléní ogún oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí wọ́n ní ìrètí ni wọ́n ń retí pé ààrẹ ó padà sórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní bí ààrẹ tún ṣe sọ pé àwọn tún fi kún ìrìn àjò àwọn nu o àwọn ò lè padà bẹ́gbẹ́ òṣèlú aac ní ṣe ni nínú ìwé òfin ilẹ̀ wa nàìjíríà tó sì tẹ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kínní àti ìkejì lọ́wọ́ tí wọ́n kà tí wọ́n rí bóòlù ààrẹ ó ṣe wá sọ pé òun ò dé nǹkan kan tí ò ní dé àti ẹ̀ wá sọ wípé bí wọ́n ṣe dé òun kò ká àwọn àmọ́ nígbà tí ààrẹ ń lọ tí wọ́n ti mọ̀ pé wọ́n fi kún ọjọ́ ìrìn àjò wọn ni wọn ò ní tètè dé ó yẹ wọ́n gbé agbára fún igbákejì wọn ni kashim shettima ipé kó máa bá ètò ìṣèjọba lọ ẹgbẹ́ òṣèlú aac òun náà ni wọ́n wá ń sọ pé ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ti kùnà o pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé òun ó yẹ kí wọ́n lè sọ fún ilé-ìgbìmọ̀ asòfin ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin gbọ́dọ̀ gbọ́ sí ẹni tí ṣe alága fún ilé-ìgbìmọ̀ asojúṣòfin ilẹ̀ wa nàìjíríà wọ́n gbọ́dọ̀ mọ̀ sí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin kínní àti ìkejì wọ́n gbọ́dọ̀ mọ̀ sí wọ́n sì wá pa ẹni tí ṣe igbákejì ààrẹ wa nàìjíríà láṣẹ pé gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ ó yẹ lọ rèé jókòó sórí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kẹ́ ẹ mọ́ tukọ̀ lù ú pẹ̀lú ìwé òfin ilẹ̀ wa nàìjíríà ọdún 1999 àti àtúnṣe rẹ̀ lórí ètò ìṣèjọba àwarawa eléyìí tá à ń bá lọ lórílẹ̀-èdè yìí ewa láà ti ṣe tí ààrẹ kùnà láti ṣe bẹ́ẹ̀ wọ́n ní bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o náà ṣe mórílé ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pé ọjọ́ mọ́kànlélógún péré ní ìwé òfin ilẹ̀ wa nàìjíríà buwọ́lù pé ààrẹ fi gbọ́dọ̀ kúrò pẹ̀lú ìsinmi olójú ọjọ́ olójú ọdún wípé ẹ lọ rèé ṣe ìrìn àjò kẹ́sì padà wá lójú ẹsẹ̀ sórílẹ̀-èdè yìí ṣùgbọ́n gbò ti jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lè kọ̀wé látọ̀hún kí wọ́n fi lé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn tí wọ́n jẹ́ alákòóso orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ kì í ṣe pé ààrẹ ó wà pè pé ẹ gbọ́ o ọjọ́ mọ́kànlélógún tí mo lò ti pé o àmọ́ ọjọ́ mọ́kànlélógún ò ní láǹfààní láti padà wá sí orílẹ̀-èdè nàìjíríà o mo sì fẹ́ lo ọjọ́ díẹ̀ di sí i wọ́n ní kò yẹ kí ààrẹ ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ṣe mórílé ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí olúlu lẹ́wà ìlú Abuja o wípé gbogbo àwọn tọ́rọ̀ kàn tó yẹ kí wọ́n gbàwé tí wọ́n tẹ́wọ́ gbàwé táwọn náà sì so ohunkóhun tí wọ́n fọ́ lẹ́rán tí wọ́n sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ ṣàlàyé fún wa kí ni tá a lè sọ pé dé gan tó fi jẹ́ wípé ààrẹ lọ bẹ́ẹ̀ ẹ sì sọ pé ààrẹ bẹ́ẹ̀ ṣe lọ nkọ̀dá ẹ wá fọ́ lẹ́rán ẹ̀ ń wo ààrẹ ẹ wò ohun tó bá wá gbà lájọ fún o níwájú ilé-ẹjọ́ torí ló ẹjọ́ wà gbé ìwé ọ̀hún kalẹ̀ ìwé òfin ilé wa ti ọdún 1999 ti àti tí àtúnṣe bá wọ́n wàá ṣàlàyé rẹ̀ fún ẹnì kankan pẹ́nu ìwé báyìí ẹ sì mọ̀ pé kò lè mọ̀ ní section nú gbogbo section òun náà ni ẹgbẹ́ òṣèlú aac ni wọ́n kà sí gbogbo wọn létí wọ́n sì mọ̀ ìwé ti lọ o wọ́n sì ti pe àwọn tí wọ́n fẹ́ pè lẹ́jọ́ kí wọ́n láǹfààní láti yọ síwájú ilé-ẹjọ́ òun náà ló kù.
9: Kẹ́hìndé ìdòwú àti àlàbà ìròyìn eléyìí tí o mẹ́nuba yìí òní ń bẹ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune àti The Guardian ti ń bẹ ní ọwọ́ iwájú mi báyìí ngo si sare se ni lana ti ako meji ile ise are orilede Nigeria on lo ti bosita sa for moro wi pe are Bola Tinubu eleyi ti opolopo awon eyan garun pe ipo wo lo wa bo ni ara re se ri kini ipo ilera re niru asiko yi won pe kokoko oni ara ota are Bola Tinubu le o pe ojojo kan osogun e be ni won si nse lalaye wi pe jijade ti are orilede Nigeria jade kuo ni orilede Nigeria enu semi eleyi ti ofin ile Nigeria damo on lo mo lo ki kuku se pe oriboro lo bayo onanuga eni to je oludamoran pataki sare ile yi lori eto iroyin ati ato on lo fi oro un lede ni inu atejare kan to fi lede loju opo ikansire ni x to je ti e gangan ni ojo aiku sunday nibi ti o tin se ni alaye wi pe pelu pe are o si nle in tun se awon ise eleyi to je ojuse re gege bi are Nigeria ni ibi to wa to si je pe ise oduro nilu Abuja won pe be ni are loleto o lati rin iru re ajo be labe ofin ni ododun o wa se lalaye o pe fun awon eyan ti won ku okan won soke pe kini sele si are o pe are ojojo kankan osogun e o ara re ya kokoko bayi o ni arota re le se mo pe aki ba okunrun eye lori ite won pe are tun sise o nibi to wa be lo si je pe iru asiko ta wa yi o aye ti lu jara won are o nilo lati wa nilu Abuja ko to di pe yo sise ti ara ilu gbele lowo lati igba ti an ti yan sipo lodun 2023 wa yo ni oju iwe kefa the guardian iroyin kan wa wa nbe eleyi ti ojeyo lori bi are le Nigeria bo se rin ajo to si je wi pe ko tete pada sile yi to ti wa di oro eleyi ti awon omo egbe oselu alatako ti won lo nibi ipolongo ibo eleyi ti ko awon se ni imura sile fun eto idibo apapo 2027 pelu bo se je pe okan pataki ninu won egbe oselu African Democratic Congress ADC ati oludije dupo are re to nti igbimo ipolongo ibo fun ti oludije dupo are won ni won ti bere si jeje o fun awon omo orilede Nigeria pe se ri igbakeje are le Nigeria tele ri to tun je oludije dupo are awon Atiku Abubakar un lo je wi pe koni se are eleyi to je pe yo ma wa lokere yo ma pe ohun tun ko ase le Nigeria won pe rara gbogbo igba ti omo orilede Nigeria ba ti fe ri are won o na ni won mo ri o ninu le ni Nigeria o ni are tawon eyan o si mo pe ni pe e wa o baba e ba wa se yi ti o si je pe kan mo kia o na ni omo yanju e bi en ba fi yan ohun si ipo koda oro yi o na lo je yo pelu bi o se je pe ile ise are le Nigeria awon ti soro pe nkan kan o se are kokoko larota re le sugbon to je pe bi en se nso yi bi fa bi fo o na ni egbe oselu African Action Congress AAC o la won na to ti gba ile ejo giga ti ilu Abuja lo lori oro ohun pe ki won tu nti o fe so nipa irin ajo are eleyi to rin ise are rin logun to ona abawon aye kan be ninu irin ajo are ohun bakana ni ko ipolongo ibo are ADC ne wa fi da omo Nigeria loju pe se ra ti ku Abubakar bi igba te eyan wa ni kilasi ni yara akeko ti olukọ si npe oku omo tin be nbe berebe to je wi pe gbogbo won mo se mo wa sa present sa present ma ni Atiku o se mo se o ni waju gbogbo omo Nigeria bi en ba fi dibo fun to si di are ni ojo kokan din ni ogbon osu karun odun 2027 Atiku o ni je ni ti o wa mo fi eyin gbegba mo le ni bi ise ati ojuse ti awon omo Nigeria ti an yan si ori Atiku o ni mo wa unavailable yo ma wa available ni lodo omo gbogbo omo orilede Nigeria iroyin yen gungan ebi kan mu kekere nbe eyin na le ka si waju Nigerian Tribune ati Guardian lo ko mejeji just be
10: oludije labe ase egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi o na lo ma ti seleri pelu fifo wa idani loju oro re soya ni pe bi ohun ba tin dori apere di are lolede wa Nigeria leyin eto idibo ti o waye lodun 2027 e gbagbe yen ohun ti awon kokoko yo ni owo iranwo eleyi ti won yo ku oni owo epo robi owo da para loju ese ni oni se wa ri e ti wa mo o nkan ti o tu sele ko to di pe eyan ti e kokko yoyun na iwa ibaje ati iwa ajebanu lowo kokko gba wole na tori lai ba se be bi eni tu so owo si gba tu be na ni o tu se ri ojo aje monday eyun lana lo lanfani ati yojo oro esita lasiko to lo tarata si odo emi ati sokoto to ti gbe keji re ti won fe dide dupo lodun 2027 eyin kwankwaso won ni gbogbo won patapata ni won ko wori ati awon agbagba to fi ma dari ninu egbo oselu ohun o nigba to lanfani ati ma soro to gbe roro gere si lanu o di soro kan gbogi eleyi to nbo orilede nigeria fira lowo lowo bayi o na ni iwa ibaje to nti iwa ajebanu ori ni tibuto ro gbogbo ile ise ijoba patapata o na ni gbogbo e si soro si o pelu omo orilede wa nigeria ori ti iwa ibaje to nti ajebanu to ba ti kuro ninu oro oro ti buse se ri owo oro wa ohun owo da pada lodo tohun o bo ba tin de ori apere enikeni to ba wa lanfani lati fe so bi pe iwa ibaje lo n fe da bora gege bi aso o to hun tora re je ni toro hun oni fu enikeni laye lati je ki iwa ibaje ko wonu re o ko wo bogo re tabi jo wo mudumudu egun ara re won la hun oni gba o won ni o soro yi pelu idaniloju wi pe bo hun se je oludije labi ase egbe oselu NGC for odun 2027 ori ewo e gbagbe eyan orilede wa Nigeria won ti gban ko si enikeni ti o wa duro sapo dijibo ti o mo pe kini kan he kini kan 2 kini kan 3 kini kan 4 to je pe iwe meni pere ni be lowo re ti o ti kayala ti o pe 200 won ni ko si n to jo ni bi eto iribo to nbo lona ki kaluko lo re fi okan won bale didun lo so so tori awon ipenija to nkojo orilede wa Nigeria o na lo kokko di ohun logun se mo pe eto ora je orilede yi eleyi to dagun debi to de yi iwa ibaje to sodro si orilede yi o na lo fa kini ohun si wa ninu eto isejoba warawa lorilede wa Nigeria ta wa yo en to ti fi gba kan ri je gomina fun ipinle Anambra hun ro se lalaye ni pe awon nkan kan to le ninu eto ara orilede wa Nigeria yo de te ba le dibo fohun oni bakan na atunse yo ba ere eto abo lorilede yo oni bakan na ni oro eto ako eko yo gba agbara otun ati awon eka je ka to ku nigba ti won ni ke eni to se igba keji re ti won fe je dupo are ni bi eto dibo to nbo lona lodun 2027 rabi kwakwaso ko na lanfani lati soro won ohun na se lalaye o ipe ati leyin gbogbo awon eyan ti nbe nbe ohun na ni won reti o fun eto dibo to nbo lona lodun 2027 won ni gidigba digba ni egbe oselu Nigeria Democratic Congress lo duro tawon eyan si nwo won bi pe egbe oselu ohun o duro ta pelu ipo ti o gbogbo wa lorilede Nigeria yi ma ba ti debe ewo e gbagbe yen ko ni si n tojo mo iwa ibaje kankan mo bi ti wu ko mo
9: ninu iwe iroyin Daily Post oni iroyin yi wa amo ngba ti n ba ti oju oja de ni won mu nipa oro to jade latenu igba keje are ile yi tele ri Atiku Abubakar to je oludije egbe oselu ADC lori oro ti awon osise ti won fi lede gege bi ibere won
11: se sakoso ijoba ipinle abi orilede je mo oro nipa itosona aseyori idaabobo fun ojo iwaju awon eniyan ipinle tabi orilede be isejoba ipinle oyo ki isoro enu o gbogbon o ni lo imo pelu opopolopo iriri ati imoran sile
12: be ni barrister Sarafadin Abiodun Ali ati igbakeji re honorable Adesoji Adedeji ni won ni gbogbo amuye yi kati bi isanoki eso okun iriri won bere lati ijoba abile de ijoba ipinle lati ile ise ijoba de asofin agba orilede iriri won yo soro bi won ba de ipo gomina ipinle oyo
11: Mr. Sarafa Abiodun Ali ato ofisi ogun han omolu abi eniyan oloye to loye isejoba oloye to ni ranjidi itesiwaju ipinle oyo lo je logun o ti ni mura sile fun idagbasoke ati alaafia awon eyan re ojo ti pe yo sise ire fun ipinle oyo to dara julo to ba depo gomina
12: eje ka dibo wa fun barrister Sarafadin Abiodun Ali gede abi gomina ipinle oyo egbe onigbale legbe wa
13: APC
14: BSA
13: asiwaju rere iran tutun iriri isejoba ife ilu
15: Odun kan ti kabiyesi Olubadan ti ile Ibadan His Imperial Majesty Oba Senator Rashid Adewolu Akanmu Lodoja Arusa wa gori apere baba nla baba won re
16: Adoro baba Olubadan Akan
14: tọ́mire bá ń jó ká bá wọn jókòó tí ìbúrú bá láyọ̀ bá ń yọ̀ ká bá wọn yọ̀kòó tí ìléèwọ̀ ìdíre tí aláàjì wàsíù bá mi délé ọlọ́jẹ́ ní atẹ́rẹ́ àròlé atẹ́rẹ́ wà àti gbogbo ẹbí atẹ́rẹ́ níta amáyà ní tilé toko bí kí olúbàdàn tilẹ̀ ìbàdàn kú oríire àjọ̀dún ọdún kínní lórí àpèrè láàrin ọdún kan péré ìdàgbàsókè wọ̀lú ìbàdàn ẹyẹ ń ké bí ẹyẹ ekú ń ké bí ekú ọba tọ́ba sígbà oyin bí ṣe é rínú bákan náà ni wọ́n ń kí kábíyèsí olúbàdàn kú ayẹyẹ àjọ̀dún orí kádún kejìlélọ́gọ́rin lókè èèpẹ̀ kádé ọpẹ́ lórí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ jẹgbẹ̀nìlẹ̀kẹ́ ọpẹ́ lọ́rùn kírù kẹ̀rẹ̀ ọpọ̀ di yẹn wọn láàfin àkànmú o ṣé bẹ́ẹ̀ yẹn lọ́mọ olúkú aláìlú ọmọ alẹ́ tẹ́ ń tẹ́jọba lóde èpo fẹlẹ́lẹ́ ni mo jóye ti mà dẹ̀ ẹ sọ̀pọ̀ ọdún láyé o olùkéde aláàjì wàsíù bá délé ọlọ́jẹ̀dẹ́ atẹ́rẹ́ àròlé atẹ́rẹ́ wa hàn fún gbogbo ẹbí.
16: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́wàá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000 08071124000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kò lè ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún ọ̀nà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ ra lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ 091-706-0593 tàbí 091-650-3950-6 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ọlọ́run àwọn apostẹ́lì.
2: Ọlọ́run bàbá Lọlá. Ọlọ́run bàbá Lọlá. Gbéra lẹ̀kọ́ díje.
1: Ọlọ́run Ibrahimu, Isaki àti Jakobu. Ọlọ́run àwọn bàbá wa ṣe ṣiṣẹ́ ìyanu bíi tàtijọ́. Bẹ́ẹ̀ni ìwọ náà wá ní ìrírí Ọlọ́run bíi tìgbani. Ní gbogbo ọjọ́ Wednesday tó kẹ́yìn oṣù nínú ìjọ CAC Jehovah's God Ministries. Orí òkè Olúwa Dámilárin Olúwo Ńlábaṣọ̀rú Ìbàdàn tó jàkórí. Ọlọ́run àwọn apostẹ́lì. Aago mẹ́jọ àbọ̀ àárọ̀ ní náà tó ti máa jò. Níbi tí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n foríbalẹ̀ fún Baálì yóò ti máa pẹ̀lú Pastor Timilayin Oyekola. Ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n mọ fi ìfàmì òróró yàn já ìdè tú ìdè ogun lọ́gbọ̀n àwọn ènìyàn. Tí ẹ̀rí ó sì máa tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. Ní gbogbo ọjọ́ Wednesday tó gbẹ̀yìn oṣù ni ó máa bọ̀ tilétilé rẹ̀. Kò wá bọ́ Ọlọ́run àwọn bàbá wa pàdé ní CAC Jehovah's God.

0: ngba ba ra eni na laro eni
1: iambe ko ma ti opa
0: o kiyin lo ko imu kiyin lo bi
1: ma ton sakiri
0: kiyin lo mode mu kiyin lagbalagba oni sowo oni sowo
1: ise ma ma ya o
0: ojo segun le ni ka segun iku ka segun aisun ka segun arina ka segun arilo ka segun arije ni to laye to lorun koran wa lowo ka segun erin mu odun pari lo ogbo eda ni sare aleri nkan ato ani to ka si modun ba pari be ohun ti se nbe loke ota so gbe ogbo ni sowo ti o rin ajo e lo layo e bo layo ogbo ni sowo ti o da foja bo wa lagbeda orasu ko ta wa yi awon iyan wa kan na nbenta
1: ise loku
0: eni won pa lara ni won wa ti wa gba ko ni sowo kesara opo awon agent to lohun represent awon company kan si other company won ti po ngboro eri pe wa dun gbogbo daju company ti ba njuwe fun yin e wo so looto ni so address
1: bi alela
0: phone number wo lele pe te le fi ko yin opo awon osise ti won pera won ni representative awon ile ise kankan elemomo elomi ti retire elemomo won ti delomi duro gba yo tun yoju sodo yin yo so fun yin pe ile ise yen na lohun si represent sibe e gbianju e wona ke si background checking ke to ko egbe legbe ide gbengbe ayo ba ti o danu e to ko wo ke to gbogbo n te n ko bo lati january ke to ko lelomi lowo elomi o lo gba owo ni bank elomi o dodo awon microfinance bank kidi ni pe ofe rajo odun ofe tajo odun elomi o lo gba owo lọ́wọ́ àwọn cooperative rẹ̀ ọ̀fẹ́ tajà ọdún ọ̀fẹ́ rajà ọdún oníbàtà ń bẹnu wọn aláṣọ ń bẹnu wọn ọ̀pọ̀lọ́ fẹ́ kí ṣọ́ọ̀bù ó kún kò ń lè rọ́jà ta àwọn oníkan mú ń kọ́ ẹlẹ́rìn dòdò náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń ta perfume tí wọ́n ń ta wristwatch àwọn tí wọ́n ń ta aago àwọn tí wọ́n ń ta nǹkan lónú ilé wọ́n gbàgbọ́ pé tọ́dún bá ti ń parí lọ ọ̀pọ̀lọ́ fẹ́ change ọ̀pọ̀ nǹkan ti ń bẹ́nu ilé rẹ̀ ọ̀pọ̀ àwọn tí ń ta furniture tí ń se furniture works àwọn náà wò pé ẹ léyọ change àga ẹ dákun ẹ bá ń raṣọ àga o ẹni ẹ fẹ́ kówó fún yẹn ẹsẹ̀ mọ̀ lámọ̀ dájú ọ̀rẹ́ a máa gbé ọ̀rẹ́ ní àkàrà bá téèyàn bá sọ́ra àbúrò a máa gbé àbúrò ní àkàrà bá téèyàn bá sọ́ra ọ̀pọ̀ àwọn tí ń ta ń jẹ ti ń ta rẹsẹ̀ ti ń tẹ̀wà àfọ̀ insecurity ẹ lè lóore ọ̀fẹ́ àti lọ sókè ọ̀ya lóòótọ́ ẹnìkẹ́ni kẹ́ ẹ fowó ránṣẹ́ ayé tìlú kárabí àjẹrẹ ó ní ẹ má wọrí ọjà yan tẹ̀yìn lọ́wọ́ ẹ̀yin náà bá pàkítí mọ́lẹ̀ lẹ fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lẹ báyìí sọwọ́ sápá bẹ̀ nọ́mbà tọ́wá ní ẹ fowó sọwọ́ ọ̀hún lẹ bá gbìyànjú nọ́mbà nọ́mbà ọba lọ́mọ ẹlòmí ò tún wá gbowó lọ́wọ́ àwọn èèyàn méjì nínú ọjà ṣé ẹ ti gbọ́ ọjà tí mo sọ fún yín un tá a láà fẹ́ jọra ṣe ẹ rà mọ́ ni mo fẹ́ rà kí aládé ẹ ṣáṣe a máa yọ yín lẹ́nu ọjà yín òun pẹ́ tí a bá ti lè send owó sí ọmọ wọn máa bá wa send ẹ ni ìlú wa lẹni mú wa ẹ̀yẹn mú 3 million wá ẹ̀yẹn mú 4 million wá ẹ̀yẹn mú 5 million wá ẹ̀yẹn mú 10 million wá bẹ́ẹ̀ bá ṣe fowó lẹ̀ sí lẹ́sẹ̀ kò yẹ yín. ọpọlọ jẹ pé international trade ní ṣe wọn tiẹ sọ nípa ẹyin tẹ n ṣe international trade lẹnu ọjọ mẹta ẹ ọpọ nkan tó jẹ bí ìlànà àtẹlé níjọba àpapọ̀ ti gbé kalẹ̀ fún gbogbo ẹyin tẹ n ṣe international trade ọpọ wa ni ọwà mọ ọlọwọ àfàdọ jẹ pé ọlọmọ ti wá fọjà sọwọ sókèrè àti wá rówó gbà wá di kọ
1: lọládé adìyẹ o
0: kódà owó ẹlòmíì ti dé sórílẹ̀-èdè nàìjíríà access of that money lòdì
1: lórí rédíò
0: lókè yín bẹ́ẹ̀ ṣe láǹfààní àti wọlé sórí ètò emefèje pira salau tofik taofik abiodun oyelade ọládélé sunday mú ìwà ayé àbèjẹ lẹ́gbùsí aláṣírí ahmed kejì akéade ẹ wá máa pín o lágbéyàwó láàárọ̀ yóò ṣe gbogbo wa láǹfààní. Lọ́sọ̀kùnrin láǹfààní yóò ṣobìnrin láǹfààní oníṣẹ́ owó orí ti ẹ̀rù torí ọdún ti ń ó ti dé àkókò yìí àwọn èèyàn wa kà máa fẹ́ pa wá lára n ó ti gẹ̀gùn bí n ó ṣe pa wá lára n ó mọ̀ ní nìbàdà ọlọ́run nìkan ni kọ́ la gbogbo wa adédèjì adédèjì good morning how are you and welcome on board apálára náà lè tó iṣẹ́ lẹwà ọmọlúàbí ìkànnì lágelú ni wọ́n ń pè bí 96.7 fm òkè gájòkè ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ ní ìbàdàn.
1: olúwa mi àfẹ ọmọ ṣàdán.
0: ọ̀rọ̀ bí ìsìtì ni ó jẹ́ fún tààrọ̀ yìí.
1: ohun mi àfa.
0: bàbá jóníṣòwò tó jóníṣòwò yín rédíò òkè kan má pariwo.
1: wọn ọlọ́run mi.
0: ẹ̀yin tẹ́ wá ń bẹ pẹ̀lú mi lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ẹ máa pín o.
1: èyíkéyìí kọ́ lè jẹ́ nílé.
0: ẹ̀yin ọba nílò information yẹn ó lè ṣe lómìnira láǹfààní. kíkọ́ nkan mọ̀ n ti dé.
1: ara tí o dá bẹ̀ ọlọ́run.
0: ẹ àwọn èèyàn wá rí o.
1: ẹlẹ́sìn jẹ́ dandan.
0: ọ̀nà tó ń kálukú ń gbà á rí kúkúṣì ajé ògógó níṣọ̀ ọ̀làgbàrà.
1: ẹ jẹ́ kó fa ẹlẹ́sìn jẹ́ dandan lọ́wọ́.
0: bákan náà ẹ kìlọ̀ fáwọn obìnrin wa o.
1: torí ẹni tó ní kòrò máa pa wọn.
0: àwọn obìnrin wa nílà kọjá àwọn àkàsọ fẹ́ni kankan ni.
1: máa pa wọn o.
0: a dè bẹ́ẹ̀ náà láàárọ̀
1: yìí. ó ti dàbí lójú ebi.
0: ebi ni ó pòlu wa ẹ o. sísá sísá ò sísá wà lórun àjọ máa jẹ wà ní bògì ẹ̀sùn mọ́ bí. dọ́lí p dọ́là pọ̀ nìyẹn dandara akin akin yẹmi ló kọ́ tèmi jẹ́.
1: sísá sísá ò sísá wà lórun o.
0: Alhaji Muniru Muniru Dean Adego Graf Gómìnà àpapọ̀ fún gbogbo ẹgbẹ́ Afridara nípínlẹ̀ Ọ̀yọ́.
1: Ìṣòwò ewé ìsẹ̀yìn.
0: À ń tún ní kọ́dínétọ̀.
1: Oníkẹ́ wá gbàlábà.
0: Rókọ̀. Lọ
1: sí àṣà lórí mi ẹ̀sìnkéré.
0: Èmi ò ṣe ní committee of friends.
1: Aṣíkì lórí.
0: Rokoff Traders and Workers Association of Oyo State.
1: Ìkàlẹ̀ èrò mú.
0: ní mo bó ń dúpẹ́ lọ gbogbo ẹ̀yìn ọkùnrin gbogbo ẹ̀yìn
1: obìnrin
0: gbogbo ẹ̀yìn ọmọdé gbogbo ẹ̀yìn àgbàlagbà gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò ẹ̀yìn tẹ́ ẹ ṣùgbọ́n àrùn ẹ̀yìn tẹ́ ẹ dúró tì wọ́n ẹ̀yìn tẹ́ ẹ wà pẹ̀lú òun. níbi ayẹyẹ bíi wíwá day 2026 èyí tá a ṣe lọ lọ́jọ́ sátidé.

0: ọjà lórí òkè. Ẹ tún lè pe number yìí 081-0818-2422. Ẹ wá ra shop ń tẹ̀ ní Dere Otamodi Market Shopping Complex Iwo Road. Kájọ máa tàtà jèrè ńbẹ̀.
1: Akudede wo yìí o, èmi náà ni ọmọ yìí ọmọ bọlọ́jà Prince Taiwo Jọláyẹmí láti ilé-iṣẹ́ Golden Bridge Realty and Investment Limited tí a ní Tèmídìrí Ultramodern Market Shopping Complex tó wà ní Wema Bank ní Ìwòrò ní ìlú Ìbàdàn. A ti ń pariwo Tèmídìrí Ultramodern Market. Kí ló ultra nínú rẹ̀? Kí ló modern nínú ẹ̀? Àti tó complex ńbẹ̀, òmùrò fẹ́ ṣàlàyé fún yín báyìí o. Àkọ́kọ́ ni wípé àwọn nǹkan amáyédẹrùn wo ló wà nínú Tèmídìrí Ultramodern Market. Mo sọ ní ìgbà kan wípé ṣọ́ọ̀bù tó yẹ pé àwọn tó wà lókè òkun tó wà ní diaspora tí wọ́n á ń kówó lé lórí. So tán bá wá ń kówó lé lórí, kí ni àwọn nǹkan amáyédẹrùn tó wà nínú Tèmídìrí Ultramodern Market Shopping Complex tó wà ní Wema Bus Stop ní Iwo Road ní ìlú Ìbàdàn? Àkọ́kọ́ ni wípé ètò ààbò tó péye tó gbópọn ó ṣe kíni, ó wà ní Tèmídìrí Ultramodern Market. Kò sígbà tẹ wọlú Tèmídìrí ẹ lè sọ wípé nǹkan báyìí ló ṣe wọ́n jà mí lóde ni wọ́n ṣe nǹkan báyìí. 24 hour security service ló wà ń bẹ̀. Tó bá dẹ̀ di alẹ́

wọlé gbogbo wọn ti fi ṣọ́ọ̀bù wọn ti fi di gbogbo ẹ̀ ọlọ́run ní ṣe ọjà wa lófò ọlọ́run ní ṣẹ̀mí wa lófò yẹn la fi pè ní ultra modern market shopping complex now omi ń dà yẹyẹ ni iná ìgbàlódé wà 500 kVA transformer méjì ni wọ́n ní tèmi díire ultra modern market ní iná òun lọ iná òun sẹ́jú iná ìjọba wà 24/7 ètò ààbò ó ṣe kí ni ó péye

ni níbi tá wa yìí náà ní Nàìjíríà káàkiri Nàìjíríà ẹ wá bá wa dùn pọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè wá sí náà ni 08108182422 08108182422 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè fún yín yẹn òun náà lè fi bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ fi send

0: lọ́wọ́ yìí ó kú kó kó àjọ rẹ̀ báyìí ó kó àjọ tiẹ̀ náà báyìí yes *347*1004*2# ni *347*1004*2# *347*1004*2# ló máa gbé ẹ débẹ̀ mọ́pọ̀ ọ̀gbọ́ o mọ́ wá gbọ́ pé sọ ìmọ̀bọ́yọ̀ mọ̀ pé lọ́la yìí mílíọ̀nù ó tún gbé mílíọ̀nù pàlẹ́ tọ́rọ̀ la gangan ni ọ̀la yẹn gangan ó ní ti àyájọ́ ti òmìnira independent ọ̀tún la gangan lòmìnira àbí ó ní October 1st ṣùgbọ́n làlá àyíkòtò ti independent passport independent day passport independent day passport ọ̀la ọgbọ̀njọ́ oṣù ta wà ilà àyíkòtò dóò ọ̀tún la ní October 1st ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tó wà ńlẹ̀ ọ̀la láyíkòtò yẹn bá àrìyàn sì rí nìyẹn ju gbogbo ẹlẹ́já bẹ̀rẹ̀ láàárọ̀ yìí orí 50,000 naira láti bẹ̀rẹ̀ látòrí 50,000 á tún bọ́ sórí 50,000 látòrí 50,000 á bọ́ sórí 100,000 látòrí 100,000 á tún bọ́ sí orí 100,000 naira míì lórí 100,000 naira míì yẹn lágbàdo orí 150,000 naira àtòrí 150 yẹn láti bọ́ sórí 200,000 naira 200,000 naira tá a bá fòfẹ̀rẹ̀ báyìí a kàn pajú ẹ̀ dé láàárọ̀ yìí sí 250,000 naira ni ọba lẹ́jọ́ kankan nu ṣùgbọ́n lọ́la 1,000,000 lápájú ẹ̀ dé sí o 500,000 náà wà ń bẹ̀ o owó kòbìtà bí orúkọ títí onítọ̀lá yẹn owó kòbìtà ṣùgbọ́n lẹ́nìí a bẹ̀rẹ̀ látòrí 50,000 naira méjì ni a bọ̀ sórí 100,000 naira méjì ni a bọ̀ sórí 150,000 ẹ̀yọ̀kan ó di márùn àbí a bọ̀ sórí 200,000 naira ó di mẹ́fà bẹ́yẹn a wà pàjú ẹ̀dẹ́ sórí 250k ó di mẹ́rin kí wọ́n sọ pé èèyàn méje náà ni tó bá sì sínú a bẹ̀rẹ̀ báyìí lórí 50,000 ṣùgbọ́n mo ní àwọn àlejò nílé agbára tí wọ́n jẹ àwọn tí wọ́n jẹ ní ọjọ́ Friday àwọn láǹfààní àti wà ní agbára pẹ̀lú mi mami wa àti dadi wa ni wọ́n jẹ ní ọjọ́ Friday tọ́ dadi wa orúkọ yín
1: orúkọ mi ni Abiodun Agbaje Domingo Bed nínú garage
0: ok ẹ̀yin ni Domingo àbí tí mo pè yín dẹ́ ní ẹ ti máa gbọ́ káṣẹ ẹ̀ ti pẹ́ rẹ̀ ti ń gbìyànjú láì pẹ́ lẹ́ ti jẹrí
1: mo ti jẹ ẹlẹ́kọ̀ọ́ ríṣà
0: èlé rẹ jẹ́ ń gbà yẹn
1: 25,000
0: lẹ́jẹ́ ìgbà wo lẹjẹ
1: ó ti pẹ́ tó bí oṣù mẹ́ta lẹ́sà
0: dẹ̀ ti jẹ́ bíbọ́kẹ́ tó jẹ 25 yẹn ẹ̀jẹ̀ rí náà tẹ́lẹ̀
1: ẹ̀kàlágbé
0: ṣùgbọ́n lọ́jọ́ Friday a pè yín èlú lẹjẹ
1: ó jẹ 500,000
0: naira bó lọ ṣe fi ìgbà tí ẹrí kọ́ yẹn
1: kódà ayọ̀ mi kún inú mi dùn mo dúpẹ́ lọ ọlọ́run gan pé ọlọ́run máa ń gbọ́
0: àdúrà ó bọ́ sásìkò owó ń bọ́ sí àsìkò àwọn nǹkan kan tẹ́ ẹ fi ṣe yóò tún ràn yín lọ́wọ́ bíi bísínẹ́ẹ̀sì díẹ̀ òkú bí ó ti máa ní ọmọ ọ̀dà àbáyé náà ìyẹn náà dàbí yẹn náà tó ti wọlé.
1: Mo ti pa fóònù.
0: Ẹ ti pa fóònù ẹ̀ mọ́ wọ̀rẹ́ bó ṣe dáàánú gbé ẹ bá ìtàn padà yóò ti wọlé torí àwọn tí wọ́n kẹ́ ẹ wá fún interview yẹn ló ń dìlé ẹ bẹ́ẹ̀ sì wáyé ní sí o ti clear abẹ́yẹn tọ́ mọ́mí wa ẹ̀ka àrọ̀ mà
2: ẹ̀ka àrọ̀ sà
0: àkójú wọn wà
2: ẹ̀
0: orúkọ yín wà
2: Adeniran Felicia.
0: Okay ma. Adubo le ti wa yi ma.
2: Apete ni.
0: Ah, apete o na jinde o.
2: Ja ile apete.
0: Okay. Yeah. Hey. Mo pe yin pe mo duro de yin abi ni mo tin duro abi mo le wa.
2: Awa na n sare fun lati lo ba awon eniyan. Be temi mo n delay daddy mo ma fe gbo program yin.
0: Iya
2: pa julo oyin.
0: Iya, thanks so much.
2: Very entertaining. Mi o di share radio lo ma joko ti.
0: Iya, thanks so much.
2: Mo de yi si lage lu yen ni.
0: Okay.
2: Mo daddy ti gbe bag ja lo won mo fe kiri la go
0: pari program e kin to wa lo.
2: So be the last person. Mo ba pa le ro bo pe kida di je ka ma lo. So mo
0: ti eyan ma gbe ko ni gbe.
2: Ah, emi o momo emi ro pe ti pari.
0: Eh, last one ati pe last one, Emma. Ati pe last one. Last one to ma je 1 million naira.
2: Ki daddy ja ma lo.
0: So program ti pari. Eh.
2: E tu wa so pe e tin duro de wa bi nkan pe.
0: Eh, emi kan vi wine ni.
2: La fi si. Mo ni ko ki daddy pa phone ko ju si bag
0: ko lo.
2: Pe wa tun fin delay wa ni.
0: Okay.
2: Wa ta tu wa de di moto te tun pe. Ah, se ti pa phone ni ka se lo npe. Ah ah. Gbẹ̀yìn mo adúró pé káàṣì ẹ̀ bá
0: wọ́n ti parí
2: wọ́n
0: ti pe last number sẹ́rí last number tá a pè yẹn kò gbé a tún padà pẹ̀lú mi lẹ́yìn yẹn òun náà tún gbé.
2: Ẹni tẹ́tí kọ́ pè tí ò gbé yẹn
0: ìyàwó
2: à ń bá dárò là ń sọ pé
0: ah wọ́n mi
2: lọ wọ́n dẹ̀ ń ta kínní yẹn dáadáa wọ́n dẹ̀ ń jẹ òpin yẹn a rò pé òun ò jẹ ní
0: kí kò sì ní mọ̀ pé òun ti jẹ
2: o
0: ìyá atu elomi ta tun pe na o tun gbe eleke ta ta wa se lo mu number ti mi wo eyin ti wo pe won ti pari pe
2: eyin ti pari bo so fun daddy money o tun do so o tun di 12
0: igba ti mo wa so pe e tun je 1 million e mo gba ebi an ti pe 1 million tele tori pe olohun ko pe eyin ni e je ni o le gbe ti je ri tele abi ilo le je ri ma
2: 50,000
0: that's only one te je ri na tele tele okay but kini daddy wa pada wi ngba ti akon ti pe ngba te nlo bi te nlo
2: fi mireni na ni
0: yeah
2: to lo ba fi bi se e wa se so ojo ti mo wa so fo pe mo je 50,000 e wa ni ah pe kini yen de le ri le o kini kan
0: okay ah ngba ti je 50,000 o ri na ni so igba ta je 1 million mo gbo ti mo mi ni e mo pariwo
2: awon alariwo wa nle awon to pariwo to so mo bi to
0: awon mo congratulations ma your wole your wole so that's a question kan kan ju pe idi ta fi ma so pe ka awon tan je owo nla wa ni pe ko le han sawun eyan wi pe o merit ni o ki se gbogbo ya ni owo oju saju kan wa nbe abi enikan wa nbe ta mo ti so emi kan ti mo wa ndi oro igan oro ole kan mi lenu lẹyin bi n ba yi draw ni isin eko ni awon tin se system temi ba kan ti click draw eko won o ti yi won kan send di number to jade si emi number le mi o pe emi ko ni temi kan ni kin ka click pe okay a fe se draw number 2 pin ti ba ti click e awon yi ni number yo kan pop up lori system bi pe number to jade re emi o kan pe
2: eyan ti ti ri clearly eyan ti mo je
0: eyan ri clearly so ko ni tabi lock ni ko si abi oju saju kan
2: take serious o se se physio ton ni le fi mi fe tarara lojo yin
0: okay
2: ti re mi mo se physio ton pe kin kan se kin simi die ka ma lo le wa so pe o le jewo lo ma je le ni o
0: to si ndagun layi
2: to si nwo yi o
0: okay
2: omo phone mi mo ba
0: gentan te
2: so emi kan ma fe gbo program mo ma fe gbo ohun yin yen
0: thanks so much
2: o orisirisi nkan to ma je yo ah ike pe yo ni moy moy ike pe bi ko ni mo guro owo ko ni mo ku o o gbo awon kan be lo ma interest mo fi ba joko mi
0: thanks so much ma thanks so much ma so mommy we ti fi e ma je ada yin
2: duro
0: so o ti e ti ara ma bo se je niyan e ri pe daddy eyin na ti free ati free ati free beyin ẹ rí i pé on merit ni kò sí ojúsàájú kankan káṣẹ ọmọ ẹnìkankan ọba àṣìṣì àwọn mi ìbáwọn àṣìṣì wọn mi bí mariam ọba àṣìṣì àwọn mi on merit ni kò káṣẹ ọmọ ẹnìkankan rí Boba ati re nto je to tu je tele o je oju ese na lo tun pada je tele na immediately ko si nto kan ka se ko meni kankan ri eja be lori 50,000 naira be yen 080 lele yi o pari pelu 9454 o pari pelu 9454
3: try again later.
0: Ah. Ma fi busy se mi lo laaro yi o. E dakun o. Busy busy yen mi fe gbo. All right. Oni busy na ni. Oya ja se mi. A pada sori e ja se lekeji yen. 070 leleyi 6314 ta ba ti sele ya wa pada sori en to busy yen sugbon to ba e busy da ba pada de ani gbon kankan ani gbon kankan ati fun ni anfani.
4: Hello sir.
0: E karo.
4: Ah, e karo sir.
0: Oruko yin ma ati adugbo te wa yin ma.
4: Eni Olorun mo.
0: Eni Olorun mo adugbo wo.
4: Eni Olorun mo.
0: Adugbo.
4: Ati agaloke. Area Olakunle loruko yi.
0: Okay, oda. Igba le din try cash.
4: Ah, e wo mo ti kan gba pa lanu mo stock. Aro yi, mo sha ronu ni pe ah, ateke nta. Mo sha gba si. E wo mo fe sugun ni gun wa.
0: Iya.
4: Mo program lo, mo npo program ni lo wa ni
0: sa. Iya. Se ti jeri sa? Iya. Congratulations. Eh, yet ya ko 50,000 naira wo kan.
4: Ah, bẹ ni. Ma wa tele ti ni mo gba si lojojumo
0: na. O ma pe yi. Customer care ma pe yi. Wa bere account details yi. Wo se je ni yen. All right. Pada sori owo ti bi yen. 080 akoko yen 9454. To busy yen ya pada sori e. Okay.
5: Hello, sir.
0: Aku ojumo sa o.
5: E ka ro sa o.
0: Oruko yin atadupo te wa isa.
5: Oruko mi ni Semi o, Faru bi o si.
0: Amo gba ba ni so wi pe Semi wa Adetunji ibani a. A fa Semi wa Adetunji gbogbo oja aba. Ore e mo telo. Okay. Eyin radio nla bi epa. E mo kan e si kan mi meji.
5: Yes baba.
0: A ti pe yin tele o le busy.
5: Mo fe si oko ti ni sa, mo fe gbe oko ti ni sa.
0: Eh. Bo n to so fun ani pe busy busy.
5: Ah, iro mo gbe oko ti ni baba.
0: Ki lo kan yin wa n so ngba ta ta ku lori re.
5: Bebe se ku o ye gun le Olorun jori mi ta ko mi ro sa nu mi. Ka se lo pe mi yan jori mi ta ko ni Olorun ba sa nu mi.
0: Mo le se mo gbe ka se lo pe yin.
5: Ah, mo
0: ngbo program lowo
5: ni
0: sa. Ngbo program lowo. Sugbe wa gbo ti mo la n pada bo sori e.
5: Be ni be mo am be lo ngbo Olorun ji kin ni je pada o.
0: Igba o le tin play cash.
5: Ana ni mo bere. Aro ana ni mo bere.
0: Aro ana. Be ti o ko play.
5: Be ni sa, be ni sa.
0: E tun wa play la aro yi.
5: Be ni sa, be ni sa.
0: Be tin gbo ti pe.
5: Ah, ti pe ti pe mo ma so ti ma pe ma play ma play ma play ma play ni mo ko pe kin be lana.
0: Congratulations, 50,000 naira ma wole won ma pe yin.
5: Alhamdulillah, alhamdulillah, alhamdulillah.
0: Ma pe yin laipe yi, ma pe yin laipe. Ma bere account details yin.
5: Esun
0: ko pe size. Mo se je nu. Iyen ti lo. E ja lo sori 100,000 naira. Star 347 star 1004 star 2 hash ni o. Star 347 star 1004 star 2 hash ni o gbe yin de be. E ja lo sori 100,000 naira. E ja lo sori 100,000 naira. 100,000 naira 090 3866. Ah, e pa radio yi abi e ku nbe.
5: E pe karo.
0: A ku ojumo sa.
5: E sa karo e ku ju wa.
0: Oruko atadugo te wa isa.
5: Oruko mi ni Alhaji Wakil baba tole lati la lupa.
0: Ah, Alhaji Wakil Babatunde Babs. Igba o le ti.
5: Ọlọ́wà dori ni buru.
0: Amisa. Iga we let him try cash. Eja lo sori 100,000 naira mi 091 lo bere ile 1660 another 100k 1660 taloni
6: Hello
0: Eka Roma o
6: Hello
0: Eka Roma Network. Bantumpe. Network in here. Boya dubo uwa. Lija dubo uwa. Network. Nove babi network. ₦100,000. Wọ́n fẹ́ gba bi network 1660.
6: Hello.
0: Ẹ káàárọ̀ ma o. Ṣé mọ́mí ológi ni ẹ?
6: Ṣá?
0: Mọ́mí ológi.
6: Ara ọ̀ mọ́mí ológi kọ́ o.
0: A fún mi nọ́mbà ni torí mo wá mo wọ́n sọ pé kí n pè pé yá wọ́n máa ní ògì.
6: Rárá,
0: kí lẹ̀yìn ta?
6: Ẹrù ọmọ. Bẹ́ẹ̀ni ta.
0: Ṣé ṣọ́ọ̀pù lẹ́wà ni?
6: Bẹ́ẹ̀ni, mo fẹ́ lọ ṣọ́ọ̀pù
0: ọ̀sẹ̀. Ìyá. Ẹ mọ káṣí ẹ̀.
6: Bẹ́ẹ̀ni ta.
0: Ẹ máa ń play.
6: Bẹ́ẹ̀ni.
0: Bí o lẹ play last?
6: Òun náà láṣẹ láti plantas fún ọ wá nípa wọn sọ̀rọ̀ lónìí.
0: Last week ilẹ̀ gbọ́n parẹ̀.
6: Bẹ́ẹ̀ni,
0: ready to be late. Ok. Gbọ́ rí tẹ́lẹ̀ first time ma gbọ́ last week náà lẹ̀ gbọ́n parẹ̀.
6: Bẹ́ẹ̀ni ta.
0: And which area is that?
6: Iwo Seven.
0: Ma?
6: Seven up
0: ti Academy abi?
6: Bẹ́ẹ̀ni ta.
0: Ẹ̀sọ̀ gangan yìí pé wọ́n wá ní káwọn try ẹ̀ lẹ́nu sẹ́yìn kọlẹ̀ try ẹ̀ ẹ̀yìn kọlẹ̀ play.
6: Mọ́mì mi ló ní fóònù, wọ́n tẹ̀ lọ ṣọ́ọ̀ṣì
0: ní sùn. Ok, wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì ní tiwọn.
6: Bẹ́ẹ̀ni ta.
0: Ok, ọ̀dà. Akérèdé wọn àmú fóònù wọn lọ ni.
6: Wọ́n gbàgbé fóònù wọn ni, èmi bá wọ̀ pé wọ́n pe
0: èèyàn kúkú bá wọ̀ pé Ọlọ́run ló ní ẹ pick ẹ. Mọ́mí jẹ káṣí ẹ ni o.
6: Ọlọ́run ṣe o.
0: Ọlọ́run ló ní ẹ pick ẹ o. Bí wọ́n ṣe gbàgbé rẹ̀ yẹn. Mí wà bóyá tí wọ́n bá wà ní ṣọ́ọ̀ṣì gan o lè máa ríǹgì gan ká mọ́ mọ̀.
6: Bọ́ ni mọ̀.
0: So definitely Ọlọ́run ló ní ká mọ̀ wulẹ̀ mu kú òǹlé. Torí tí wọ́n bá mu lọ wọn ò ní mọ̀ tá a bá pè wọ́n. Tá a bá rẹ̀ ti pè bí ẹ̀ẹ̀mejì tí wọn ò gbé á delete ẹ ni. Ṣùgbọ́n God's ogun wọ́n gbàgbé ẹ lé Ọlọ́run sì ní kẹ́yìn ó gbé. So lédè kúkúrú ₦100,000 ni wọ́n jẹ. ₦100,000 ni wọ́n jẹ. So ẹ mú fóònù wọn dání torí pé customer care máa padà pé wọ́n á bèrè account details o. Ẹ gbọ́. So bó ṣe jẹ́ nìyẹn. Kí lorúkọ ti yín mà?
6: Esther
0: Olajumoke. Esther Olajumoke. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ kí mọ́mí o. Congratulations. Ẹja lọ sórí ₦150,000. Ẹja lọ sórí ₦150,000. 091 lélẹ́yìí 5377. Ó sì kú méjì, ó kú 200, ó kú 250. Má fọ̀. 150k talónìí. Talónìí ₦150,000 yìí. Talónìí. E karo ma.
7: Yes,
0: sir. E karo.
7: Yes, sir, e karo.
0: O jari. Mo wanta.
7: Nchani bo.
0: Nita lodo ima.
7: Lodo wa.
0: Eyin le ni kin to ba ti di after ten pe kin you do see and mommy to dey coin
7: mo ba le pese
0: ah ko se mommy tun de ni yen ni
7: je bubu le ni ten pe won
0: ah temi wa n bado oh se e mo cash e ah ti ko ti e ti ko ti e ah je bubu ti ko ti e
7: no.
0: Hello ma, ema binu. Ah, e ti sare court e ni.
7: Mo ti fe wrong number le pe.
0: Omo ki to lo mo wa ni pe se mo cash e.
7: Beni sir, beni sir.
0: Eh, cash e lo fun mi number bo gba te ti ni wrong number ni yen. Mo kan.
7: Ah, mo gba te o ni mommy tun de.
0: E ma wori mo wrong number na ni e ma wori mo. Wrong number. Wrong number ni.
7: Mo se wrong number sa o.
0: Ah ah.
7: Eh ile ni mommy tun de emi o ke nse mommy tun de je gbogbo ni mo wa.
0: Ah. A je pe yin ko mo fe pe nu o.
7: Le be pe o.
0: Eyin mo tun fe pe. Ada oruko yin at oruko yin ma oruko yin ma.
7: Musa.
0: Ma?
7: Tawa.
0: Musa.
7: Musa.
0: Okay. Igba o le tin e ti so pe je gbogbo le wa. E ti so pe pe je. Igba o le tin try cash e.
7: Ah, o ti se die o.
0: Emi lo le ti je ri ma.
7: Ba?
0: Emi lo le ti je ri ma.
7: Abara sa mi je ri o.
0: Sugbe sa n try pe yo sa boju enjo kan.
7: Inshallah,
0: oda, e de ti ni le ni.
7: Alhamdulillah.
0: So, 150,000 naira le je.
7: Allahu Akbar.
0: Allahu Akbar.
7: Allahu Akbar.
0: Allahu Akbar.
7: Alhamdulillah.
0: Alhamdulillah. So, congratulations. Won ma pe yi o, customer care ma pe yi o. Se ti gbo. Won ma beere awon details kokan lowo yin so ke fun won so ni ma fi mo bowo yin se na backup ti bo se je ni e congratulations e ja lo sori 200,000 naira 200k 200k gbenga ore mi o ti de gbenga o yato ba mi to tojo tuesday gbenga ti de 200,000 naira ta lo ni 080 leleyi 5171 5171 5171 that is 5171 200k ta lo ni hey hello
8: hello
0: e ka ro sa
8: e ka
0: ro sa
8: e ka ro sa
0: yes mo ti wa nbe lataro mo de npe number yin ko ti e lo
8: ah mo sorry mo fi le mo won ya
0: okay mo ni mo ti wa nbe yen ni mo de reti yin
8: e je ka lo so
0: ah Dadi Ahmed kon yen ni
8: Dadi am Dadi Ahmed
0: kon ah ta wa ni bo nba soro isa Ibanyi ma, Ibanyi sa.
8: Amelo la chupa gibo te le mba soro.
0: Ah. Adubo ole wa isa?
8: Ashipa, ashipa.
0: Bo la sipa wa yena o.
8: Ashipa wa lono a yegu.
0: Okay, lono a yegu ole yo.
8: Ofwa kalwa ye.
0: Okay, ah. Kasye lo, man kan kasye lo fumi na ma.
8: Mo cash di endeli
0: se yin ni ni
8: emi ni mo tin ta ti pe
0: ah ah run number mo pe o e ma binu
8: run number ko emi le pe
0: e so igba o le tin play cash e sa
8: ah o de ti push me pa ba yin
0: se sa ti jeri
8: mi o jeri o
0: jeri
9: oni ko o ko da mi ko fi efun mi
0: reluctantly
9: gan o te
0: reluctantly
9: yes
0: be we ka kan ma fi se bi ka kan fi se owo
9: o to ni ko agbalagba ni 80 years
0: iya
9: ko fi se owo na ni
0: ara daddy congratulations ere owo yen ojo to 200,000 naira leje sir
9: hallelujah
0: hallelujah hallelujah hallelujah so won wa pe yin laipe sir won pe ri candidate yin sir yeah we say yin sir congratulations sir yes sir the last one 250,000 naira ogbeni aregbe ibadan oh sorry okay 50,000 naira 080 lo bere 3719 lo pari e 250k 080 lo bere 3719 lo pari re yes ibi awilade yi
10: hello
0: e karo
10: e karo
0: ako ojumo sa o
10: ojumo ni o
0: oruko yin atadugbo te wa yi
10: won ko kire fe
0: mo fe deliver nkan fun yin ni o Mr. Kim lati Bode ona fun mi ni number yin pe ki wa deliver olokada le mi
10: okay
0: bo ki loruko ki loruko sa
10: Mansuru wala di pupo
0: ah Mansuru ni kan wa ko sara n ti won gbe fun mi o won fun la di pupo
10: sa
0: ẹ ma pe ẹ ma pa lanfani ati tu o won ma rap e ni bo oruko Mansuru ni bo number to wa nbe ni mo pe
10: number mi na number to wa nbe na ni
0: mada ko si wala
10: yo
0: jo re ku la ko ra bi ku ko
10: si
0: okay en jan lowo ni
10: ah mo ga lo e ma so ro yin mo je bayi lowo yin
0: okay se office lewa ni abile
10: ile na ni office mi
0: okay eje ma bo area wo ni yes sir
10: oun la ya kan fe oun la ya kan fe along amuloku
0: o das e ma ma nka se kan bayi na
10: ma ma ma
0: e ma ibo le ngbe
10: ah ojo na na bi bayi ni o emi o yin dani yan mo za mo ko jo na bi bayi ni
0: ma nka se yen e ma bi e bo e ma pon na be yen lo ngbe
10: bẹ́ẹ̀ni
0: ọwọ́ ayé ẹ mọ̀ dáadáa
11: DJ YK
0: ẹ mọ̀ káṣẹ̀ dáadáa
10: bẹ́ẹ̀ni
0: ọ̀nà ọ̀dọ̀ yín bẹ̀ẹ́ ló ń gbé
10: bẹ́ẹ̀ni
0: tẹ bá rí ẹ dámọ̀
10: kéré ọ̀yá ọ̀rọ̀ orí ìjẹ́pọ̀ tó dé mi náà mọ̀
0: ni
10: orí ìjẹ́pọ̀ tó dé mi náà mọ̀ ni lórí èmi tí mo máa ń sọ rẹ̀ náà
0: egun
10: ló mọ̀ká ni mí o
0: really presenter
10: ilumaka ni mi o
0: presenter
10: ra ilumaka ni mi o
0: na mo ba yin presenter si leyin
10: be ni mechanic le mi
0: mechanic ni
10: ko si mechanic de de no ti passe lati inu garage kan
0: garage
10: kan
0: really
10: da o fi awe
0: ki lo oruko ti an mo yin si
10: ah anago ni anago
0: anago aba anago olu loyo
11: es anago si mo
10: anago mechanic
0: okay anago kilo je mi gbeyin lanago
11: ogorogo
10: ah mokola ni mokola
0: okay eko gidi
10: eh moko gidi e ba yo pe eyan sayeri
0: sayeri okay bi sayeri nle se ko o da be sugbe ele ma bobo cash eyan ri
10: na ko je ani ma mo se
0: okay trailer ni nwa o lati gan ni lagelu lati npe yin se play cash
10: o di be ni ra
0: bo ele tun ma cash e na ri iwo la be gbagbo iwo la be gbagbo nbe ra gbogbo be na ni be na ni igba ele tin play cash e
10: mi ba re ni je mi e ta le ni mo e ta le ni
0: ẹsẹsẹ talẹni ti yin ni
10: ọlọmọ ẹ talẹni ni
0: bẹẹ ti máa ń gbọ ti pẹ
10: mo ti máa ń gbọ dáadáa
0: kí ló mú yín play lẹni.
10: àwọn ọmọ mi wọ́n gba fóònù lọ́wọ́ mi wọ́n lẹ̀ ta
0: ọmọ yín lọ́kàn
10: bá
0: wọ́n yọ
10: wọ́n lẹ̀ ta
0: won yo wo la county yin eta
10: be ni
0: melo won ta
10: o pa kan fun yawo mi o ta kan fun emi na
0: oke o ma yin lokan gba fun lo ta be yin reji
10: be ni
0: nda o si wahala eya foreman lowo tori 250,000 naira le je
10: I thank God you.
0: So eyan san yari
10: yes sir
0: mo ma pe yin o customer care ma pe yin
12: anybody o money
0: mechanic o sati e ti ma na bi o ni e se bi attack ko mo suru si o na ni

0: 50,000.
1: Lórí ètò gbẹ̀ngà báyìí. Ẹ tún èèyàn méjì kan tún jẹ 50,000 naira.
0: Kọ́ wa jẹ 25,000.
1: Mọ wa wúrẹ́ ràn o.
0: Yorùbá ni kí ló dé dé fi láti pè ní ìsìn. Ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ wa ń yẹn wá lẹ́nu fún káàṣì láti bí ọdún bíi mélòó kan.
1: Ntọ́dún ọdún ń pariwo káàdì kú ní ìdí owó.
0: Ìbàdí wa ń pariwo káàṣì ẹ̀ wọ̀n jẹ́ àṣù.
1: Wọ́n ní ìdí owó.
0: Ẹ̀ṣẹ̀ pé káàṣì ní ìfùtẹ́ lẹ̀ ni.
1: Ẹ ìgbàgbọ́ wọn o. Mo tó pé bóyá mọ́ wọn ń gbọ́ pé ní ǹjẹ́ wọ́n ń jẹ wọ́n ń sọ pé àwọn jẹ àbí bò wá ní. O ti àjẹ ó sẹ̀sẹ̀ hànsẹ́ báyìí.
0: Ẹ̀yọ́ ti pé kẹ́ máa ta káàṣì ẹ̀ ní
1: ìsìn. Kò sì jẹnu. So Gbẹ̀ngà tún gbé yín débẹ̀ bá àwọn èèyàn mẹ́ta kan ó tún fi wọ́n tún tọwọ́ fàbẹ́nu lórí ètò Gbẹ̀ngà báyìí. Èmi àti yín dago méjìlá lọ́sàn-án nìkan ní Splash 107.5 lórí ètò ta lọ́ta. Títí ìgbà yẹn ẹ máa kó Gbẹ̀ngà ó yàtọ̀ jẹ ẹ kú kalẹ̀.
2: Nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án bó o bá kẹ́ fẹ́ àìlera bí i àìróorunsùn ara títa ṣáàgùn kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlè ìgbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ́ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wọ̀ báìbáì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 08138855308 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Jìyà mi kó ní mọ̀ mi tò ní mọ́ ní mílíkì púpọ̀ nínú.
4: Àti tèmi náà.
5: Abiyamọ tó dára jùlọ ó kárí àmọ́ ṣá jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
6: Èmi máa kọ́ iṣẹ́ ọwọ́ golden mortary ìwọ̀nì bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀ láti gbà wo. Ẹ̀yin lè ra golden mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden mortary jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
7: Glory Prince.
8: Fẹ́tọ̀ ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
9: Glory Print, put your message on display.
1: Agitundi ọ̀rẹ́ mi afinjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ́ sòwò sọ́ọ̀tì. Bí ti bò ìdí ni pé dílà rẹ ò ní ju mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà àti nàìjíríà uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọn ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọ̀jì kò ń padà rà lọ́wọ́ rẹ skrabu àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀lé ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kú lé láràárọ̀ lọ́jọ́kọ tọkọ rẹ ní lọ́sọ̀tò kò sí tó burú mbẹ̀ kì í ṣe wọ́n nìkan ló wà mbẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ mbẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa. Bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
10: Ẹ̀mí àwọn wọ̀nyí. Ẹ̀mí àwọn wọ̀nyí yóò tún ní ìràgbára nínú ìrìnàjò àwìn àtàkùn.

0: wọn ní àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò ni mo ṣe yàn ṣe.
1: Báànú pákéjì ni ó fẹ́.
0: Ǹjẹ́ ń tọ́jú ọkọ yín bí ǹjẹ́ ń tọ́jú ìyàwó yín?
1: Èmi gan fúnra mi máa.
0: Kì í ṣe ní ti towó.
1: Nú mo rí gbà.
0: Ǹjẹ́ mẹ́ǹtẹ́ẹ̀ ni ẹ̀. Ìdí téèyàn fi ń sáfíìsì ọkọ̀ ni pé ẹ fẹ́ jẹ́ kó wakọ̀ kókó wẹnu gúnlẹ̀. Ẹ fẹ́ jẹ́ kó parí iṣẹ́.
1: Débi ọwọ́ ẹ ń sọ náà ọjọ́
0: náà. Bẹ́ẹ̀ lẹ́sẹ̀ mọ chẹ́ẹ̀jì ọ́ìlì ẹ mọ gbogbo ẹ̀ pé ọ́ìlì ti dì mo fẹ́ chẹ́ǹjì ẹ.
1: Ìdí ìtúkẹ́rẹ́ níbi tá a tún gbọ́dọ̀.
0: Yóò dẹ̀ mélòó tó chẹ́ǹjì ọ́ìlì ìyàwó ẹ̀. Yóò dẹ̀ mélòó tó chẹ́ǹjì ọ́ìlì ọkọ rẹ̀. Ó dẹ̀ mélòó tó chẹ́ẹ̀kì sọ́kàtọ̀bà ọkọ rẹ̀. Ṣé mélòó tó chẹ́ẹ̀kì wí balansi ọkọ rẹ̀.
1: Ibi ò ní pẹ́ lójijì, ayé láyé. Àti nǹkan gbà kó agbọmọ ìmọ̀ ni.
0: Gíá ọ̀ ilé.

0: ìyàwó ẹlòmíì dé láti ibi iṣẹ́ ó sùn ti bàtà ni yẹ́ẹ̀tì náà ojúṣe ìyàwó rẹ̀ ohun tó yẹ ó ṣe fún gẹ́gẹ́ bí ojúṣe ìyàwó sọ́kọ ṣe ń kọ́ǹplẹ́ǹ pé ò ní ṣe ni ǹjẹ́ o pítì ẹ̀bí ǹjẹ́ o ohun tó lè ṣẹlẹ̀ ọlọ́run ní jẹ́ àríyẹ kan díjú náà ká ní ìyàwó oyin tẹ́ ẹ rò pé gbogbo ìgbà yín ń ṣiṣẹ́ yóò lọ ọjà yóò dé yóò ṣe gbogbo ẹ̀ ká tiẹ̀ ní pé ó wa kọ̀ gúnlẹ̀ pé ara rẹ̀ ò yá admit ẹ̀ sọ́spítù gbogbo ohun tó ń ṣe fún yín ẹ kàn wò ṣé ẹ lè ṣe tí ò ní affect yín gbogbo bùkátà tó ń gbé gbogbo stress ẹ mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ kàn máa ronú káti ẹ̀ níyàwó yín ò sí nítòsí àbí bóyá ó ń bẹ́ ibi tó yẹ kí wọ́n ti gba fóònù ọwọ́ ẹ̀ wọ́n ti fún lábẹ́rẹ́ pé ẹjọ́ sàmọ́ sùn ẹjọ́ ó ní ìdí rest àbí àìsàn tó ń ṣe kò lè dìde lórí bẹ́ẹ̀dì ẹ kàn wò ṣe ẹ lè ṣe gbogbo ohun tí ń ṣe gbogbo ohun tí ń bá yín ṣe àwọn ọmọ yín tí ń bá yín tọ́jú ẹ dákun ṣe ẹ lè ṣe bí ṣé kò ní affect yín ẹ kàn wò ṣe lè jí láago márùn kẹ lọ tọ́jú àwọn ọmọ ṣe lè gbóúnjẹ léná bẹ́ẹ̀ ṣe ń wo oúnjẹ tí ń bẹ lórí ní ẹ tún wo àwọn ọmọ ẹ ń para fún wọn ẹ̀yin bẹ lórí bẹ́ẹ̀dì ti yín o ṣe lè dìde lásìkò tí ń dìde ó ṣe ń wọṣọ fáwọn ọmọ ló ń wo oúnjẹ ló ń tún pèpè àwọn flags wọn gbogbo oúnjẹ wọn tó tún bá wọn ṣe sẹ́yìn lè ṣe ó tún ṣe tán ó tún gbé wọn lọ sí ẹ̀rọ yá gbé wọn lọ skool bí àwọn ọmọ tiẹ̀ dúró dè yín ni ẹ drop wọn skool ẹjọ́ ṣé ẹ lè ṣe kẹ kúrò bí iṣẹ́ yín láago mẹ́rin kẹ lọ gbọ́ wọn ní skool kẹtù wá dé tán kẹ bẹ̀rẹ̀ sí mọ̀ ṣàṣàmẹ́ẹ̀tì àwọn ọmọ kẹ tún mọ̀ fẹsẹ̀ kan mọ̀ dáná tún mọ̀ faṣọ wọn kẹ mọ̀ ṣe gbogbo ẹ̀ káwọn ọmọ mọ̀ dàbí kan rú kẹ tún mọ̀ túṣe ẹ wá délé kẹ wá rí pé lé má féfé àbílẹ̀ ò tiẹ̀ ọmọ wá tún wá dàrú gan ni kò rí iṣẹ́ lẹ́ba ẹ rí tó ń plè lúdò èyí kan dé ti yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń wo fíìmù pé nínú fíìmù tọkọyàwó bá dé gbogbo lé ó tó gbogbo ẹ̀ ó ṣe nígínígín bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ kí lé yín ó rí ǹjẹ́ ẹ lè ṣeun tí ìyàwó yín ń ṣe ká tiẹ̀ níyàwó yín ò sí àráǹdì dókítà mọ̀-mọ̀ arrest yẹn àbí ń bẹ lórí àkẹ́tì àìsàn tọ́ ẹ pé ẹ lè ṣe ẹ kọ̀ǹtínú ìwà dáadáa tẹ́ ẹ ṣe káàkiri ẹ kọ̀ǹtínú àti máa ṣe ìṣekò kàn mí
1: ọmọ má pa mí ni wọ́n sọ
0: ṣùgbọ́n tẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ bá délé ẹ wá ọ̀nà láti lè họ́ ìní gírísì gbogbo àwọn máṣíìnì ìyàwó yín
1: èmi ọlọ́run
0: ẹ sì lè họ́ ìlì ẹ̀rí ẹ gbà wọ́n mọ̀ràn iṣẹ́ tẹ bá mọ̀ pé ó lè pèmí wọn iṣẹ́ tẹ bá mọ̀ pé ó lè affect wọn ẹ ràn wọ́n lọ́wọ́ àbí ẹjẹ́ ń rìdíù sí ẹ ẹ bá tiẹ̀ wá rìdíù sí ẹ ẹ ẹ̀pù wọn láti lè lọ sí hospital ẹjẹ́ lọ ṣe chẹ́ẹ̀kì bóyá bá ń fọ́ wọn lásán ẹ mọ̀ mọ̀ pé iṣẹ́ wàhálà ló ṣe yá lọ sùn díẹ̀ èló náà fi lọ sí hospital
1: àwọn tó ní àtúmọ̀ bí ẹ torí ọlá wà lára rẹ̀
0: bí wọ́n bá gbé kinní oògùn ìfúnpá wọnú ọjà bóyá gbogbo àwọn tí ń bẹnu ọjà ó yẹ mọ̀ bóyá máa wo ìfúnpá yín wò lọ́fẹ̀ẹ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ń rìn living dead lọ̀pọ̀lọpọ̀ ìfúnpá ti ga bí nǹkan míì ti ga bí òkè mọ́kọ́lá gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ àárín náà nì ó ti rẹ̀ mí díẹ̀ òye ń kọ́ mi mo kàn fẹ́ jókòó díẹ̀ ni ẹlòmíì ẹ̀jẹ̀ ti kúrò lára ẹ̀ tíntín ló kù bẹ́ẹ̀ náà yóò mọ̀ ṣiṣẹ́ ni ẹ gbọ́ pé ẹlòmíì kò sí ní tó ṣe ó bá wa ṣeré láàárọ̀ dáadáa o a ó lọ sùn kò sí ní tó ṣe ó kàn sùn ló kàn jí wọ́n jí tì ṣùgbọ́n bó bá ti mọ tí ń ṣe yóò mọ̀ bí ó ṣe maintain ẹ̀ ẹlòmíì bẹ kò yóò mọ mu gàrí mọ kò yóò mọ jẹba mọ kò yóò mọ jẹ carbohydrate mọ ṣùgbọ́n kò mọ̀ ẹ sì sọ fún ẹjọ́ ráyè ni kò sẹ́ni tí ó sọ fún kò rẹ́ni tí ó encourage ẹ ẹlòmíì bẹ kò sí ni wọ́n ní ó mọ mu omi kó rí pé ó mu omi lítà mẹ́rin mẹ́rin lójoojúmọ́ ẹlòmíì kò mọ ẹ mọ tí àgọ́ ara yín ó kù sí ohun tó yẹ kó kò bó yín ó bọ̀ kò bó lòun lè bọ ìgbà abẹ́rẹ́ lóòkù yẹ́ẹ̀tì náà ìyàwó yín ò ṣe dáadáa ni ìwọ ìyàwó jẹ́ ẹ̀ pò ẹ̀ jẹ́ sọ fún pátọkọ rẹ̀ ọkọ rẹ̀ transformer rẹ̀ ni òwúlò kò wúlò àbí gbogbo ìgbà tí ń bá ń wọlé ariwo ni gbogbo ìgbà tí ń bá ń wọlé ó pẹ́ ta o ó fọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ ìwọ ló lé ọkọ rẹ̀ bọ́ ta o. nigbati ore wa odana olorun ba ma ja junje ota wa airi bi ku lo la fin lo sorun apa ade opolopo okun e mo pe ta osko suiti awon tin benta pp dini o le bobirin kankan soro nta o gbodo ni nkan se pelu wo tabi ko proof e pe o si ni change de lowo tori pe oko yin wa idunu nta ewo nte ku awon okunrin si e ba lo so hospital ni si e lo so hospital ni ni ni section awon tan di pelu heart ati kidney e lo be lo bere wo awon tin benbe population to po ju nbe okunrin ni pelu gbogbo imukumu nkan tan mu kaakiri
1: moro aroji
0: be ni okunrin ti o ba fun yan ni nkan laye ta wa yi lojo ara re yo se se mi gan ko ba mi lako o gbowo lowo mi wa gbowo mo lo le bi o wa mo bu lo le ba be si re ikun jogede kun re din ni gbogbo imukumu tan mu college kan wa active daada lomi o po gbogbo epo ah ore mi mo tun ti ni update mi nkan to sele leleyi omo yen gba ni omo ikire ba buruko o boju we yin ojo kan ko ojo ko lo lo luwere o ja e wo bi te sun won si kale munu le dun fun won ni kale je kinu won o dun ni kale ra aya ti joko pe lo ko yin kejo soro kejo gba mo po baba be lowo ko yin igba melo lo ti e ti lo so hospital last ati lo check ara n to kan yin ni pe saamu wa saamu wa be si ri opolopo owo toko yin fi le bi se fowo le tan koto koto na ni e fi lokan balẹ ni bo n le je ko fi ma lo ta ko fi ma pe awon susi awon beki kaakiri awon ti sin benta lele ada faster ni ko si n to kan won awon ti benta bi nkan kan ba soko yin n ba n be lori aketi aisan won o bi won da won o le de egbe bed e hospital eyin na nikan le wa nbe nilu na ko nkan pe bo ba buru tan iwon nikan ni oku je n foko oko re bale opolopo okunrin ni isin won yin fe won ti e le ba yin o di conversation fun bi iseju meji iseju meta meta na ni won gbe conversation won lo communication tan fe ni tinu won ba fe dun awon amunudun inu mi dun meta na wa won bi le ra yin si atoko ati yawo to ba waya bi nkan kan ba soko re bi raye sise ni isin oko re lo si bi ise yin gbe jaki yin gbe moto soke yin wa be moto yin goke nlo le ti encourage oko re o ba wo ri Facebook n ti o soko re lanfani o le copy ko paste e soko re pe nkan bayi ni awon eso kan be awon fruit kan be pe po ye koko re to ma mo awon fruit kan be ti won ni ma n fo kidney ti ma n fo liver o ti e so pe a di lose tun bo ko lo n fun mi lagbara e mo fe gbe arabirin kan wa ti o wa so fun yin awon fruit o de pe o fi n sise se ni awon eso to ye ma se boya kete e ma fi blender yin ke ma fi blend e ni abi boya e si lo ma ra lodo re kete e ma mu opolopo wa ah mo ba se mu fruit ah mo ba se mu awon eso to ye ti e tun mu die be mo enu enu yin o se mu fruit enu yin se ja pelebe oko re to mo po roju ko ti e po ko de ko fun baba dadi ni e gba o de mi o ya sa kokko mi le na o si un to kan pa life we se life we se o ni affect e later oju ara re iwo o ti ni biro o ti ni bi to nsi gbogbo gbese to je si o nsi gbogbo gbese se bi emi to ba gun ni sanya ojo ojo de mi lo to help oko re to ti e mo pe dadi wa o ya emu le oya eti eyin su eyin funpa yin wo e center ti n be ladugbo yin won yi gbowo fun ifunpa won yi gbowo fun test e lo be na e asalaye n tin se yin fun e jan se test fun ifunke ti ifunpa e bere lati bi ifunpa o si n to kan yin pelu eyin keji yin ojo ara yin ti bi bo ba n be lowo re ara ita ni nu fun kekere ti n na fun yin n toko yin na fun yin ti o ba si n be se ni se ko ni affect yin ojo ara re o n duro de kan so pe ayawo mi o try ko ko le ko wa appreciative rara ijoba ye wa lori be ni o fi kan ele to n se die to n se n je wa appreciate toko re na e fe mo cast course emi mo se be mi mo se bayi bo na se bayen o se ojuse re ni ojuse re ni ti o ba se mo so mu ni ti boye o maintain ni e maintain ni ara yin eyin atoko ati yawo e wa n to je pe e fi pe fun ra yin obirin mi ni isin oko re ti foro emi e to je pe bo ba je onje bokan eyin o ba bale be eyan ba je onje onje o le wonu te wa mi mo bọlọ nse se ibo lo nje mo nlo na enu na la si fo nje si sugba a ri po nje yen o wonu nje yen o ni debi to ye o de tori pe okan eyan o bale tori po kan o bale tori be lo nje o fi wonu bokan eyan ba bale o nje o wonu daada okan ti o bale lo nje o fi wonu e si wo n ti sele ni isin ka lo kan bale ni to ba ya ni isin opolopo awon obirin tin benta awon iyawo yin Continuosa. To ri pe ngba te be ni ba dana tan ounje o ati appetite o ni si mo. Ni me sa lo jesa. To ba si wa de nti o munu edun oko ni. So iwo to o munu yawo re dun. To ba wa mu kole. Je o le se nti o se. Iwo to o munu oko re dun. Oko re ba denu kole. Our responsibilities tin se nje o le se bi kama bere wo te mo so fun ko gbo tin ba so fun tinu re ni mo nse iso atenu mo na kole kole juna lele tin ba tenu mo oro iso yi lo ba mi gboso yi sa ba mi gboso yi sa ba mi gboso yi kole juna boko re ni bo ba so fun bo ba so fun e me lo lo ti e so fun yawo re pe wa ja lo so hospital ya wa lo wo status ye te ka lo wo bi tara re ku si e me lo iwo gan oga oga de o de me lo to ti e gbere lo so hospital to lo check are to ba tin be lowo re ni so ti mo bi to se ti ma won to pe ti ma won susi awon sweet 16 awon ile daddy ti ma won to pe won ya na bo ba tin be lowo re ba tin gbajo bayi ko ti e to gbajo ni o ti mo awon designer to fe ra o ti mo wigi to ro ti mo aso egbe joda to ra mura si e je kuro lori e tori pe to nbe ta fe se loni je gba ipe bi merin pere lori e ka won tawon yo so lori e hello
2: e ka ro zan
0: e ka ro
2: olawale lo so zan lati oluyo ni
0: to ya mo gbo yin baba mi papapa
2: mo n polowo yen fun awon tips te fun alaare eri emi ri temi mo nbe lara nkan ti mo de ma n se e daruko e laaro ori e o munu mi dun seri ti ma n lo bi ise ma dele ti wa ni pe ise infact mo ti mo iru en ti mo fe she is not a dirty type but eni ti mo dadu ba de lati bi ise ti mi ma ti ni pe palo dirty yara bed is not made toilet is dirty ko sunu nle ko to di ara àti ṣe one or two things ó máa ń bá mi lẹ́nu ẹ̀ ni bọ́ ó máa ń dùn mí pé tí má ṣe ogbó ẹ̀ tán kò kí ń mọ̀ fún mi bọ́ I don't let that one to affect me I kept on doing it now this is my fifth year now that I'm married I kept on doing bí o tiẹ̀ sọ thank you bí o tiẹ̀ mọ̀ fún mi I kept on doing because mi ò fẹ́ kó run out at a young age she's still young so mi ò fẹ́ emi nkan to fi kọ mi ni so o tun ran mi lọrun gba ti ma ṣe n gbe normal thing ni but ẹjẹ ti awọn ṣe fun ti awọn rọlọwọ naa ti o fi mọ fun yan but mi sàwọn pe I'm just doing it for the
0: fun ara yin le n ṣe fun ki n ṣe awọn baba n ṣe awọn ṣe lọ ẹ mọ ṣe lọ ọga mi ara yin le n ṣe fun hello.
3: Hello sir.
0: Yes ma nene.
3: Remeto sa ẹ kaaro sa.
0: Yes ma.
3: Ẹ sa. Èmi náà ti mú tèmi o ọkùnrin ó wúlò fún mi o ọtí ẹ̀ṣẹ̀ kọ́kọ́ fún mi láàrọ̀ tí mímú dùn gan.
0: Ẹ ṣeun.
3: Ọba mi ṣe ẹbí tí ó náà wà ní ọjọ́ ìṣẹ́gun
0: gbọ́rọ̀. Ẹ ṣeun. Ẹyìn ó ń pariwo. Hello.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ma.
4: Ẹ yọ ìyọ ni o.
0: Ẹ ṣeun màmá mi.
4: Àbí ní ìgbà tó ń kọ mi látọ̀yọ̀.
0: Yes ma.
4: Ẹ ṣeun. Ẹ torí pé ogbó wa yìí àwa ti dòkun dáadáa àwọn ọkọ tiẹ̀ máa rẹ́ẹ̀mí jẹ́ ń tèmi ni torí ọkọ mi lè bínú ọdún mẹ́wàá alẹ́ ìdí ìfẹ́ ẹ̀sẹ̀ àmọ́ gbogbo àwọn ìyàwó ọmọ tá a rí oríṣiríṣi ni wọ́n nígbà tọkọ ti ẹtún wí ó ní jẹ kí n náà kólẹ fún ọ ni ọkọ rẹ ní bá wíwo gbogbo ẹ náà ni ẹ mọ bá wa fi ṣèṣì sí fún wa ọlọrun ó jẹ wọn gbọ ọlọrun ó jẹ káwọn ọkọ náà gbà ẹ ṣe o ẹ ṣe rẹ kù sí ẹ ṣe.
0: Ẹ dákun ojú òpó ti ilẹ̀ òkèèrè ẹ wo dáadáa lọ́dọ̀ yìí ló parí pẹ̀lú 1006 ìfilẹ̀ mọ́ pèsè ìfilẹ̀ fáwọn ti ń bẹ nílẹ̀ òkèèrè. Ẹ mọ̀mọ́ dúró de kí ìyàwó yín ó máa bẹ̀yìn tàbí kọ́kọ́ yín ó máa dẹ̀ ó máa kí yín pé thank you. Ẹ mọ̀mọ́ tó bá ṣe fún tó bá kí yín omori yín yá ni bí ò bá kí yín ẹ rí pé ara yín lè ṣe fún. Hello.
5: Hello, Bọ́dà Gbẹ̀ngà, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ ma. Yes, ma'am.
5: Ìjọ Thursday, tẹ̀tí lọ́kọ́ gbá wà ní mọ́ràn bẹ́ẹ̀. Mo ti gbúrọ̀ kan tó mú kí n gbélé láàárọ̀. Ìjọ Thursday, wọ́n máa ń gbọ̀. Alẹ́, mo ti sọ fún pípẹ́ ọgbọ́n tó bára gbẹ̀ngà ń sọ. Orí mi náà wà lórí ẹ̀gbọ́n fún mi. Inú ò mọ thank you. Gbogbo ń tẹ́ sọ ni mi máa ń ṣe fún un bí mo bá wẹ́ni tó bá ṣòfò papọ̀ tó rè mélòó lọ́sọ tó ti tẹ̀ bá ní ibẹ̀.
0: Ẹ ṣeun. Mo
5: n kò rí péyàn rẹ̀ bá àdóríkodò rẹ̀ bá àdóríkodò. Kí ló wọn mọ láìda? Nígbà tí mo ń sọ̀rọ̀ tó ṣe tẹ́sí sọ gbọ́dọ̀ bára gbẹ̀ngà ń sọ ní ìsìn. Kí ló wọn mọ láìda?
0: Ẹ ṣeun.
5: Mi yóò ní dàrú omi.
0: Àmì ọlọ́run. Ẹ ṣeun, ẹ ṣeun. Bàbá mi Dr. Adesokan Ṣọ́ìràn. Bàbá dádídádì ẹ ṣe mo rí yín. Inú mi a máa dùn bí n bá rí àwọn bàbá mi. Àwọn bàbá tó rí mí. Mo bá ń gbóhùn mi lórí rédíò mo mọ̀ pé mo mú yín proud ni. Bẹ́ẹ̀ni bá rí bàbá mi kábíyèsí Amídò Ajíbádé inú mi a máa dùn pé mo mú yín yan gan ni. Ẹ ṣeun bàbá. Hello.
6: Ẹ kúkú soríire. Ẹ soríire.
0: Po.
6: O soríire. Ẹ kú ètò.
0: Yes, sir.
6: Kódà ìyẹn tó mú wá láàrin yìí kódà tí máa ní kọ̀ọ̀kan bẹ̀ wà láìrọ̀ ọmọ pa. Torí ó di jẹrin lénìí tí àwọn ọmọ kan sọ fún mi pé èmi ti ẹ fẹ́ yẹ ìfúnpá mi wò. Èmi ti ẹ fẹ́ wò bóyá mo ní ẹyìn apatẹ́mu ní nígbà tí èpè nǹkan kan ṣe mí ní international problem. Èyí tó ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ìjẹ́ kí wọ́n lọ yẹ ara wọn wò ni pé wọ́n máa ń wo pé bọ́yá owó kẹni wọ́n gbà ní ọwọ́ àwọn. Nǹkan tó ń ṣe àwọn ọmọ Nàìjíríà nu ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ sí kódà èmígbẹ́sẹ̀wò mi kí ìfojúba ọ̀sìtù rí kí ìfojúba ọ̀sìtù rí. Wàláì.
0: Ẹ dúpẹ́ wàláì ṣé ẹ lọ kíyàn lọ ọ̀sìtù ni.
6: Nǹkan tí mo lè no kì í ṣe pé bóyá pé mo lè lọ kíyàn
0: bọ̀
6: pé
0: ti lọ
6: pé
0: gbogbo ọmọ gánà. Wọ́n ti pe popo náà arákùnrin àwọn ọdún. 0912370 8675. Káàṣì ẹ̀ ń lọ lọ́wọ́ o. Ẹ máa lọ ọbẹ̀ *347*1004*2# N50,000 méjì ní fáwọn èèyàn kọ̀ọ̀kan. N25,000 sì ń bẹ ọ̀hún ní pẹ́ mú.
2: Hello.
0: Hello,
2: sir. Ẹ káàárọ̀ sa o.
0: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ ṣàkó ètò.
0: Yes, ma.
2: Ẹ máa mọ̀ ọ́ ṣe o.
0: Àmì ọ̀nà.
2: Ìfàgbọ́n wí sí ọkọ mi ń gbọ́ prógrámù ìgbẹ́ ṣe ń sọ̀rọ̀ báyìí. Ó ní mo ṣẹ̀ ní bébí kékeré kan ni just 5 months.
0: Ọ̀nà
2: ò bá wọn. Ó lè máa ń sọ̀rọ̀ fún wọn pé mi ò lè ṣe gbogbo ní máa ma yẹ ẹgbẹ ọkọ mi tí ò bá ti wù ú ṣe báyìí mo kàn máa sọ̀rọ̀ sátẹ́gùn òbí kò ní ṣe fún mi. Ìmọ̀ràn ṣe gbà kán mú àdẹ́rà ṣe ìmọ̀ràn ìfẹ́ oníwọ̀nà tó tẹ̀ ṣe ẹ̀kan ṣe ń létí mọ̀ pé owó sáfẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ sẹ́ni bá dẹ̀ ní wọ́n sọ thank you o thank you èmi akàn ṣe tó tún mọ̀ pé mo ṣe fún gbogbo wa ní gbogbo la ti máa gbádùn ẹ̀ lágbàlú ẹ̀ máa mọ̀ ṣe o wọ́n máa jẹ́ kán gbọ́ o.
0: Hello.
7: Hello.
0: Yes, sir.
7: Hello, ọba àwọn ọmọ yìí lọ́wọ́. Hello, ọba ọmọ Túnlé àti Ọ̀nà yìí sí o. Ẹ̀rí ọ̀rọ̀ kẹsàn-án lónìí. Ọba mi èmi fúnra mi. Ṣọ́ka mo ti sọ̀rọ̀. Èmi ládọ́ òkè. Ẹ̀rí láti ìgbà tí wọ́n ti bí mi. Mo ti gbé ọmọ sísí yìí ẹ̀ sí o. Mi ò wá lè sọ́ngbà kí èmi mi ò lọ sí mi ò lọ bí sí mi ò sí nǹkan kan rí. ọkàn di ọ̀ndì tí rí oṣù kejì gbogbo ẹ̀kọ́ ni mo ti ń ṣiṣẹ́ ìbàdàn mọ́ wa wá gbọ́wọ́ láàárọ̀ kùtùkùtù mo kírun ǹjẹ́ kí n lọ múra láti lọ bí mọ́tò mi mo ṣe ṣubú lulẹ̀ nu mo ṣe ní sí òkè apá kan ẹsẹ̀ kan ìgbà wọn bá ń yẹ pp ni mo wọn ní bíi méjì láìsí 250-200 bẹ́ẹ̀ mọ̀ pé tó bá jẹ́ pé mo ti ń yọ ohun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ilé ò ní ṣe mọ́
0: ṣùgbọ́n
7: mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àánú ọlọ́run mo rí gbà mo ti wà pa mo fi wá ó pè
0: tí ẹ
7: fún wa rí ìyàwó mi náà wọn mọ pé ọmọ sọ pé yìí ló ẹyin ló ẹyin ló ọmọ lè gbẹdí àti ọ̀páyìn gbẹdí àti ọ̀páyìn mo ní ọlọ ṣútù kọ lọ ṣútù kọ lọ nígbà ya mo á fọ́ọ̀sì ẹ lọ ṣútù nígbà tó ya ẹsẹ wọn rí pé igun ẹyin rẹ kí ní 40 lẹ́yìn oògùn lásán ni wọn kọ wẹ́ǹdì fún lẹ́yìn gbogbo tẹ́sítì tá a ṣe àti tẹ́sítì jẹ́ àti ẹ́sẹ̀ àti ẹ́sẹ̀ tó yà ohun nǹkan kan nígbà tí oṣù méjì ẹyin rẹ ti wà pa
0: ẹ ṣe ń bàbá ẹ ṣe ń gan sa. Alhaji Ajibola Oloyo gbogbo New York City orí yẹn dúró rí wọn ní báwọn kí pòpò gbogbo mọ́ gánà o ṣe rí ẹ̀yin obìnrin ẹ ní excuse àti sọ pé ẹ mo sọ fún kò gbọ́ ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa nígbà tá a bá tètè san school fees ọmọ bẹ́ẹ̀ ṣe ń rán wa létí gbogbo ìgbà bẹ́ẹ̀ bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkùnrin mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fi gbogbo body language ẹ fi máa sọ bẹ́ẹ̀ bá ní kọ́kọ́ yín ó lọ ọbẹ̀ bí ò bá lọ náà ẹ fi tipẹ́ ìgbà tó bá pẹ́tẹ́ ti ń sọ yóò lọ kò sí pé ẹ mo bá sọ̀rọ̀ kò gbọ́ ni mo sọ fagídí rẹ̀ pọ̀ òun ló lára rẹ̀ òun yóò affect yín. Yà bẹ jù. Yes ma. Yes ma.
8: Ẹmi gangan kọ́nà sọ ọ́ bẹ̀mí náà wì. Kọ́nà sọ àánú wa.
0: Ami.
8: Àmì sẹ́ ayinla bá fẹ́ ayinla gbèsè lọ.
0: Ami
8: sẹ́ ilẹ̀
0: ìdìbò.
8: Ẹ̀yin tó ní ìgbà sọ̀tí mọ̀ ní tìmọ̀ ìgbìmọ̀ ìyẹn fún mi.
0: Ẹ dákun.
8: Àwọn ọjọ́ kiri káàkiri.
0: Ọ̀rọ̀
8: ní New York ọ̀dọ̀sẹ̀ ní Mọ́sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àwọn ọmọ sànù wa. Àwọn obìnrin náà náà yẹ ọmọ ọmọ sùkú. Ẹ̀yin ọpin ẹ̀mọ́ ìfọ̀ ohun pẹ̀lú àlẹ́ yá ẹ̀bá lè ṣe ni. Àjọ fọwọ́ rẹ̀ lọ́wọ́ fi mọ́. Ẹ̀yin obìnrin náà wàhálà ọmọ ẹ̀rọ ọ̀lọ́pọ̀ lọ́rùn o. Ẹ̀yin náà yẹn wọ́n lápò yín o. Ọkùnrin tó gbogbo ẹ̀yìn lọ́gbọ́n máa ṣe o.
0: Do your best and leave the rest to me. Rẹ̀ bá kó bùkátà lọ́kọ yín láyàtàn tó bá kó bùkátà lé tí kíní rẹ̀ tí ata bá sápa lórí àbí tí ọ̀ẹ́lì bá lọ pọ̀ jù nínú ẹ́ńjìn tó bá wakọ̀ gúnlẹ̀ ẹ̀ dákun kí lè rẹ̀ yín. Ìjọ kan bẹ mo ti ẹ̀ béèrè ni èmi béèrè bí ọkọ bá ti di pé ó ti bímọ tẹ́ ẹ ti bímọ fọkọ yín gbogbo nákìn tẹ máa ń nà mọ́kọ pé ẹ kìíní kan ojúṣe rẹ ni ìwọ ló san school fees ìwọ ló ẹjọ nígbà téèyàn tá a ṣègbéyàwó nígbà tá a ṣègbéyàwó gbọ́ná kọ́ sí ń bẹ̀ pé ó yá o díútì ọkùnrin ni ò láti máa san owó ní ẹ̀kọ́ ọmọ o díútì ọkùnrin ni ò láti máa ra yunifọ́ọ̀mù fọ́mọ o ẹni mò ń ṣe kìtébù àbí ìbọná kọ sí ń bẹ̀ pé ojúṣe ni tó fi wá di pé ẹ wàá mọ wa gbogbo ẹ lọkùnrin lọrun ojúṣe ẹni ṣàṣojúṣe ẹ bàbá tí ò bá ṣe kìí ṣe bàbá gidi ìbọná kọ sí ṣùgbọ́n tí understanding bá wà ohun tá àmọ̀ láàmọ̀ gbogbo alámọ̀ pé ẹni tí ń sin gba òlówó lọ́wọ́ ẹni tí bá sì ń bẹ níhòhò kò lè kọwọ́ bọ àpò bọ́kọ náà bá rí pé agbára ìyàwó mi ò ka ojúṣe mi ni láti san bó bá san í fi ń ràn wá lọ́wọ́ ni àwọn ìlú tó jẹ́ ìlú lókèrè àjọpin ni kì í ṣe pé bóyá torí pé bàbá rẹ̀ wá san kinní kan bíìlì kan ojúṣe ọkọ láti sanwó ilé wọ́n nílé làárò àárò ká tó sọ wọn lóko kò sí constitution kó lè sọ pé ó yá o bàbá ni ó máa san school fees ọmọ o nígbà tí wọ́n fẹ́ ra yín ohun tán sọ ni pé tọ́jú ìyàwó rẹ̀ handover ẹ̀ fún ẹ tọ́jú ìyàwó ni responsibility ọkọ gangan ìyàwó ni responsibility àwọn ọmọ àwa méjèèjì la ní kì í ṣe tìyàwó kì í sì ṣe tọkọ àwa méjèèjì ṣùgbọ́n ìyàwó gangan bí ìyàwó ṣe gbádùn bára ìyàwó ṣe balẹ̀ ojúṣe ọkọ kí mọ tọ́jú ìyàwó òun lọkọ wọn hand over fún ni torí bẹ́ẹ̀ ló ṣe sọ orúkọ dádì ẹ̀nù tó sọ kúrò tó minus ẹ̀ tó àdí tiẹ̀ mọ́ ṣùgbọ́n tó yẹ kó kò bó wa ó bọ̀ kò bọ́ ṣáàfimílẹ̀ tọ́jú ọmọ ẹni kó tọ́jú ojúṣe tiẹ̀ ni mọ́ tọ́jú tèmi àti mí ìsìn ẹ̀ ọlọ́run ò ní já mí ìsìn ẹ̀ ṣùgbọ́n tí mò ń sọ ni pé ẹ tọ́jú ara yín ọkùnrin tó bá sì ní lọ́wọ́ tí ò ṣe fáwọn ọmọ àtìyàwó ó bá ń bẹ̀ lọ́jọ́ iwájú ìyàwó tó ní lọ́wọ́ náà tó hó díẹ̀ àwọn àgbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ ìyá rẹ̀ ló fi style sọ pé yẹ bá mi kówó síbẹ̀ ẹ jẹ́ kó wà lọ́wọ́ yín owó tó yẹ kó fi help ọkọ ti dà fáwọn family rẹ̀ nífẹ̀ẹ́ kọ́kọ́ mi ó mọ̀ tó bá mọ̀ kò ní lè ṣojúṣe rẹ̀ kí ló ojúṣe rẹ̀ tó help ọkọ rẹ̀ ìwọ náà ó bá ń bẹ̀. Hello.
9: Hello. Oyatọ.
0: Atakankan.
9: Kò mà ní bàjẹ́ ọ̀gá wa.
0: Ami.
9: Ẹ wo ẹ gbogbo ẹ náà lélẹ̀yìn ẹ̀kọ́ náà ni rédíò bí àṣàyà àbíjẹ lẹ́gùn sí. Ẹ wo orúkọ bọ̀dá wa tọ́pìn yẹn nísìn wípé àwọn òṣàyẹ̀wò àwọn ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ tẹ́ bá ń gbọ́ living testimony àti tìyàwó wọn tó ilé ìjẹ́kọ̀ fún àwa tá à ń gbọ́ èmi gan fún ara mi kì ń ṣe fúnpá èmi ò ṣe fúnpá báyìí nísìn kí n fi wo bí mo ṣe wà sí kò ní bàjẹ́ o ànídàmú ẹkú ètò.
0: ẹ ṣeun ẹ̀wọ̀ jẹ́ mọ́kà ṣe ẹ̀yọkàn yìí ₦25,000 kó wá ku ₦50,000 méjì ẹ̀jẹ̀ mú ilé iná kẹ́yìn ikú kẹ́lẹ̀ mọ́ pé ká ṣe lọ àfi lọ tajà. ẹ̀jẹ̀ mọ́kà ṣe ẹ̀yí ṣe ní bẹ́ńlé ṣá ṣe ń bẹ́ńlé ẹni tó ní ká ṣe ẹ̀yí jẹ́ wò bóyá bẹ́ńlé àbí nẹ́tíwọ́ọ̀kì ló fẹ́ ṣe ní nǹkan ni nẹ́tíwọ́ọ̀kì ni ó jẹ́ pílẹ̀ lẹ́ẹ̀kan sí ìwọ tí nọ́mbà rẹ̀ bá parí pẹ̀lú 698 ó dàbí nẹ́tíwọ́ọ̀kì ìmọ̀ tó ṣe fún nẹ́tíwọ́ọ̀kì ó tiẹ̀ ti dá báhùn jẹ́ gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí ìta padà ni ó yá kó ṣèkì fóònù àbí kó gun orí òkè lọ ọ̀ tó bá ní nọ́mbà yìí ó ti lọ òkè ọkọ oríire. Hello.
10: Hello.
0: Ẹ káàárọ̀ o.
10: Ẹ káàárọ̀.
0: Ìpè ayọ̀ mo pè yín mò ń pè yín láti Lágelú FM Ìbàdàn ṣé ẹ play káàṣì ẹ.
10: Bẹ́ẹ̀ ni mo play káàṣì ẹ.
0: Ṣé ẹ ti gba káàṣì ẹ rí.
10: Mi ò tí gbà rí o.
0: Ẹ̀ ń dúró pé wọ́n pè yín lọ́jọ́ kan.
10: Àmúdúró bẹ́ẹ̀ ni sá.
0: Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Kápẹ́ntà ni yín àbí?
10: Kápẹ́ntà ni mi bẹ́ẹ̀ ni sá.
0: Ó fẹ́ wá ni mo kàn pé bí wọ́n pé kápẹ́ntà ni yín. Ó yá ìgbà wo lẹ ti ń play rẹ̀.
10: Ó ti pẹ́ mo ti ń play o.
0: Ó da ní ìsìn báyìí ẹ ti jẹ ₦25,000 báyìí fún káàṣì ẹ. So wọ́n pè yín bẹ́ẹ̀ ṣe gbowó yìí kò wá tí ì tán síbẹ̀ ẹ mọ́ play o ọ̀la gangan gbẹngbẹndúkẹ̀ owó ń bẹ ọ̀nà ti ṣíbà iṣẹ́ ti gbọ́ báhùn. Ẹ ṣeun ojú òní tíyìn ẹ ṣeun ó yẹ ẹja lọ tajà ó sì kú ₦50,000 méjì tẹ́gbà lọ mọ́ play káàṣì ẹ *347*1004*2# ó lè jẹ́ wọn.
11: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ ìjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ àti mu ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ Wednesday on the 30th yìí láti aago mẹ́ta ọ̀sán títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá ní olúwo junction kíkẹ́ ọ̀kadà máa gbẹ bọ̀ ní àtàmọ́ta
12: sí
11: bọ́ ọ bá wá ó di dandan kó lẹ́rìí wàá sì ní àǹfààní láti rí bíi wòlíì èmi sì máa ń sọ wípé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló sàn tó bá wá ẹ̀mọ́ náà máa gbẹnu mi fún àṣírí ogun rẹ wàhálà ànúgbà orúkọ mi ni wòlíì àjínlórí àtàmọ́ta sí.
13: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mọ́yè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn, tàbí number 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
12: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
14: Yay!
12: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
14: But when did you add milk?
12: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
15: So delicious, mommy!
16: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
17: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5:00 PM 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
18: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀, gbogbo àyè ló gbà ọ́. Polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn.
19: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì.
20: Your Nescafe is not just a drink, it's

0: 7. E kaabo pada latujo oja. Lage lule wayi eto to ni se pelu idile. Mo ta fi so ina tori pe eleyi ba ba se o ni affect idile. O to yen fi mo jeun. O to yen ki bi aye yin ko fi wa okay. E mo ja fi mo wa isan. Eja kuro lori eleyi. Eja bo sabala ro asiri. Bakan na ka se ku meji 50,000 meji. O le je wo. *347*1004*2#. *09123708675. Eja so asiri. Kini ka asiri tin be lokan re. Be lodo re to fe so sita nkan won ni be lokan e to ra aya ti so nkan won lo wa to je pe bo ba ti ran ti ba aya an la pe ah won yi nkan se ni ta ma fe so fun o fe so fe ni keni o fe je keni keni mo tori be ni se be lokan re to dake sugbon mo pe se to fe gbe o mo ki boya to ba so ran yi awon eyan bu o fẹjẹ káwọn èèyàn bu ọ lórí ètò ẹkùnṣẹ́ tí ó bu ọ torípò oníkálukú wa làwa náà ní tiwa lára tí ẹni pé sọ ohun tó ṣẹlẹ̀ jẹ́ káwọn èèyàn kan bá ẹ dá sí ẹni tí ó bá bọ́ ọ dá sí wọ́n fẹ́ bọ́ ọ dá sí wọ́n fẹ́ fún ọ nímọ̀ràn lórí ọ̀nà tó ò lè gbégbà ṣùgbọ́n jẹ́ kó jẹ́ nǹkan tó ò lè sọ síta kì í ṣe nǹkan tó lè sọ síta ohun tó bá lè sọ síta kó yẹ pé etí méjì mẹ́ta ti gbọ́ ti kúrò ní nǹkan àṣírí nù ṣùgbọ́n ohun tó fi sí kù tó wẹ̀ ń tó sọ fún tó rò pé o jẹ́ kí n dákẹ́ járe mi kò ṣe é sọ ọ̀tá ohun tó pè ní nǹkan àṣírí nù ibi la sì dúró dè yìí tá a fẹ́ gbọ́ a sì ń bí láti dá ẹnikẹ́ni lẹ́bi ṣùgbọ́n sọ ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbà nínú ọ̀rọ̀ ojú òpó tẹ́ fi pè wá ní lẹ́yìn 09123708675 bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà ẹ̀ láìfù làwà lórí rédíò ní ọjà sí ṣùgbọ́n pé bóyá ní ìsìn báyìí ẹ̀ ń gbọ́ rédíò lọ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ rédíò àwọn èèyàn pọ̀ bí tẹ́ ẹ ti ń gbọ́ ẹ sì ní nǹkan àṣírí tẹ́ ẹ fẹ́ sọ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pè táwọn èèyàn ní mọ̀ pé yín ni ẹ jẹ́ fún yín nọ́mbà yìí ẹ kọ́lẹ̀ àbí ẹ táìpù ẹ̀ lẹ̀ WhatsApp number direct number tèmi gangan lè lórí WhatsApp òun ni 08038484675 ẹ mọ̀ pé ní ìsìn mẹ́sẹ̀jì nìkan tẹ bá ní nǹkan àṣírí tẹ fẹ́ sọ ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi ẹ bá sẹ́ndì ẹ sí mi lórí WhatsApp tàbí kẹ́ sẹ́ndì voice note àjọsọ 08038484675 jẹ́ wá nọ́mbà tí mo fún yín ẹ̀nú àbíòsí ẹ̀ bí mo ṣe fún yín nọ́mbà ohun tí mo sọ fún yín ni ẹ pè fún ẹ má máa pè fún nǹkan tí ò yẹ kẹ́ ẹ pè fún bí ẹ bá ní àṣẹ̀ẹ̀sì sí àti máa pè mí lórí WhatsApp lóòótọ́ tanitani mí bí ò bá sẹ́yìn kò sí mi ṣùgbọ́n tẹ bá ní àṣẹ̀ẹ̀sì fún ẹ̀mọ́ ìjẹ́ àbíòsí ẹ̀ tẹ bá ti àbíòsí ẹ̀ kàn rí pé ẹ̀ rí dp mi mọ́ ni bẹ́ẹ̀ bá ti rí dp mi mọ́ kí lè rẹ̀ pọ́ sẹ́lẹ̀ mi ẹ̀ ti jẹ́ blocking mi ṣùgbọ́n ẹ̀ ní tètè jẹ́ blocking ẹ̀ bá ti send message bí n bá ti down ẹ̀ ti mọ̀ pé kò sí ohun tí mo fẹ́ mo mọ̀ mọ̀ tí n bá kà á rí kí mo ti kà á ṣùgbọ́n bí n bá ti down kò sí ohun tí mo fẹ́ fi fèsì ni tẹmọ tó a máa pọn mi nífun pé ẹyàn àrídìní ti rọ ẹ reply ẹyàn àṣekìlì kan ẹ sí tẹgbọ ẹ dákunmu fún yín láǹfààní náà direct number mi ni ọmọ ìyá àfẹ́kọ́ ní ògbé adéọ̀sùn kọ́ tí wọ́n gan tó wọlé rù so direct number mi ni whatsapp ni ẹ fi pè mí ẹ má gbé bùkátà wá kò kárí ànúwàlá ṣùgbọ́n ní ìsìn bá a ṣe ń bẹ́ ń sìn à ń bẹ lórí rédíò ẹ pè fún ọ̀rọ̀ àṣírí kí ni nǹkan àṣírí tẹ fẹ́ pè fún 09123708675 0765.
1: Hello?
0: Hey. Emo flash here. 0972 370 8665 ojojumo na pari ojojumo le ngbo ku ni polowo oja. Hello.
2: Hello ka
0: soro asiri le fe so ma
2: dadu mo fe kan mi ni
0: so ba oya mo gbe ki le wi
2: problem ba bi mo so orin o gbe je pe omo ye ko take responsibility ko mo bo mo se nlo school ko te fe yi lati ikita omo ye lo ni se se
0: ebi mo funra yin
2: be nu bi mo kan fun
0: okay
2: o de mo leyin lati ba tun fi bi mo yin ni aso to ma ra pomo ke ba bi omo yin ko lo mo yin ge now o mo bo ye se jade pa ma di su mo bo se wo secondary school mi ti wa ge so fun be lo yo ma ko si ni lati ti mo ku ti a wo bi meji se heta si ni
0: okay
2: so na be se pe ko so wo fun ni.
0: Okay ma.
2: That is been we fit go we could be at the community.
0: Okay ma. Yes ma. Mama cherry ntin ba so bayi ki se ntin e le se tori pe die mo mo e gbere ntin e le se lowo mi ni abi e bere lowo awon mo Nigeria sugbon lowo mo Nigeria ki se
2: lowo mo Nigeria mo ti
0: be eh ki se nta fe da si lele ki se nkan asiri lele sugbon temi ba bere lowo yin boya e mo nkan to ye ke se omo te bi se omo e la ko bi abi
2: Kile,
0: on lo mele kerin e tumo si leyin omo yi o laburo leyin
2: o
0: ni meji leyin
2: yawo mi ti
0: be iro ani omo ti gangan omo te yi o ni last born yin nigba te fi oko ile se e tun lo odo okunrin mi
2: ala ila isa
0: odo enikan ni
2: mo ti koko bi meta saju tele
0: mo mo mi fe lo beun so ni isin bayi igba teyin ko lodo arakunrin se ijale fi kuro ni abi ekan kuro voluntarily
2: seri won fun mi message bi pe kin kuro nbe pe tin ba kuro nbe kuma se won ko dide kede wo ta ni loji
0: adupe lowo olohun ki se pe boya arakunrin lo fi owo eko ru ni bota
2: rara sir rara
0: to leyin igba te kuro nbe arakunrin be yin pe ke pada wa ni e wa abi
2: so o fe kin wa bo mi ri so ni igba mo ti lo de ibi ni mo ti pa owo le
0: o ye mi
2: le yo wo ina ibi ni ma de si
0: mo mo mo mo o di bi ti mo nlo e o ti cut iya to ibi ti mo fi n bere opolopo ta ni pe bi n ba nlo si ti n ba nlo si Iwo Road ti n ba pe olokada pe mo nlo si Iwo Road to si gbe mi pe mo nlo Iwo Road bi n ba de soka bi n ba ni nlo mo mi ko drop mi owo oboro odun mo gbodo fun e to mi lati fun lowo oboro sugbon ta ni pe mo de soka ni taya re baje ti o si ni bi o si taya mi o ni fun lowo kankan so o ni motose lo loyo ka ni pe eni na lo kweru yin bota o gbodo mo soju se fun yin sugbon abi mama wo anu yin se mi o bo ba lanfani ati gbo bukata o ye ko gbo o ye ko gbo hello
3: hello
0: hello
3: hello
0: ẹtì mọ ṣọrọ àṣírí lè fẹ sọ ma hello ma mo ń gbọ yín màmá
4: ọrọ àṣírí ni bàbá mi ẹ káàárọ sà
0: mo ń gbọ yín mà ó yẹ jẹ ń gbọ.
4: Ẹnìkan ni mo bá ṣiṣẹ́ ní láṣìá tó àgbàlagbà yẹn nìyí ìgbà tí mo wá bá ṣiṣẹ́ yẹn òun ló máa fún mi ní owó oṣù ó jẹ fún mi mo jẹ gba kámú mo ṣàlè bí oṣù mẹjọ ní ọ̀dọ̀ ẹ̀ nígbà yẹn tó ń gbà tó bá di december last year mo wá kúrò nbẹ mo sọ mi gbàgbé ìfúnpẹ́ mi ò wá mọ́ ohun tó ṣe bó ṣe ń lò mí lò kúrò yẹn kò tẹ́ mi lọ́rùn mo wá rí pé mo kúrò nbẹ yẹn mo wá wá skul ọ̀dọ̀ mi ọmọ ẹ̀ ń wá skul wa ṣùgbọ́n níṣẹ́ ló sọ pé mo jí òun ní nǹkan tí ò dẹ̀ di ní nǹkan kan èmi dẹ̀ ti mọ̀ pé ọlọ́run orí nù mi so
1: nkan ti mo fe kan pe o wa go ka kiri ipe emi gohun ni nkan kini kan to se pe o te wa ba mi ko no mi emi je ti gbogbo kan ba yen o ti gbo ko lokan itori oro yi won le mi ko school so nkan kan wa sele ni eni jo meta yi ni aro Monday o se ta fulo kan omo mi shalai so awon school yen awon ti todo mi nile mo wa lo ki won laaro ipo ti pe naide na wa nsalaye pe abi ya ti mo ba ja yen ni lo ma si se mun to ba jo ohun ni o ku Olorun mi mo nipa oro re mi o de roju ore fun nikankan ati ja ori kaluku ti so fe bu ko mi o fe mi bo yi ni
5: mama eku atemola tomo yin sugbon te so ko si nta fe ko si nta le da si ni pa nte so yin ko un to ba pa mo ojo olorun tuma
1: bene
5: ka siri sugbon eku atemola tomo yin eku atemola yes ma oga mi Tony Tonero this is baba agbalagba hello
6: Ejiredi oyin lole
5: soro ase ile fe so sa
6: le nkan
5: ejiredi oyin lole edi oyin eji lole patapata
6: en ti mo fe bere ka
5: soro asiri ni baba mi edi oyin pariwo
6: ka ti ko nbe
5: nbe ya sa
6: ti ni mi ni pe ti en mu foto eyan ko ka ko wa ti ti abe asoro ko wa ko awon so le lori male
5: ba ibere te bere un edo ti n pariwo ni o je ni raye je emi mo te lati bi o mi o mo itumo n te so mi amusa mo pe n te mi mo ti en ba fi foto eyan ba fi sinu bibeli e ma mu lo so awon ori oke won fi n gbadura ni bi en ba mu foto eyan ko fi sinu alquran won fi n gbadura ni ba mu foto eyan to fi sinu aso o possible ko je gbadura na ni o mo nkankan pa e ni mo nkankan pa e n kilo bi
7: anti protect to fe ku dot tabi ku mi mo
5: eh boyo bye bye in laminate e ko si n temi mo abi boya awon adosun si mo adosun se mo
7: emi o mo nkan kan pa
5: amo ya fi mo gbe
8: hello sir
5: so ran se le fe so
8: ayo ase ni e ku to sir
5: yes mo gbo yin
8: e jo mo fe se gba mi mark
5: se nkan asiri ni
8: o pade arakunrin kan
5: e ba n soro soke mama
8: ni odun die seyin mo pàdé arákùnrin kan èmi àti ẹ sì wàá jọ ní àṣepọ̀ so ọmọ tó wà lọ́wọ́ mi nígbà yẹn a wá máa sọ wípé ọmọ yìí ọmọ òun ni o títí tí ọmọ yẹn ká fi dàgbà tó fi tó máa rì ọmọ òun ni but ẹni yẹn ti láìsí ṣe díẹ̀ náà ní ìsìn o ṣùgbọ́n ẹrí ọkàn yẹn wá ń dà mí láàmú torí ọmọ yẹn ọmọbìnrin ni kò wá rọkọ fẹ láti gbà yẹn ó wá rò pé kíni kí n ṣe.
5: Màmá tí n bá gbọ́ yín dáadáa ẹ̀yin àtàrákùnrin kan ẹjọ́ pàdé ẹwájọ́ lájọṣepọ̀ ó ti pẹ́ gan-an á tó bí ọdún mélòó.
8: a ti
5: over 30 years so nígbà yẹn ṣé ẹ ti ìgbà yẹn ẹ lọ́kọ̀ ń gbà yẹn.
8: bẹ́ẹ̀ni
5: ilé ọkọ lẹwà ń gbà yẹn ìgbà ọkọ yẹn ò mọ̀ ó ti yé mi mélòó lẹ́yìn àtàrákùnrin náà lájọṣepọ̀.
8: a tó bí méjì sí mẹ́ta
5: ọjọ́ ti pẹ́ lè márùn ti mọ́ so yóò tó bí méjì sí mẹ́ta tẹ́ lè kà ṣùgbọ́n méjì sí mẹ́ta yẹn lásìkò ìgbà tí arákùnrin yẹn ń ba yín lájọṣepọ̀ during that time ọkọ yín náà ń bẹ nílé.
8: bẹ́ẹ̀ni
5: so yóò túmọ̀ sí pé arákùnrin yẹn lè ba yín lájọṣepọ̀ lónìí kọ́kọ́ yín náà ṣe tiẹ̀ lọ́la tàbí lọ́tùnla.
8: rárá kì í ṣe àdúgbò kan náà ni wọ́n wà nígbà tí pé ọkọ tó wà ní kì í gbélé ọkàndé lọ ó kì í ṣe pé kò ní gbélé náà ó kéde sọ pé àwọn ń lọ bí kékeré kan ìyàwó mi ṣó wọrí bí wọrí o ṣe gbọ́ ojú bá ti bèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tòsí ni lọ́kọ́ sọ pé onídàádúró ni mọ́ wọrí o ṣó ogun ìlú á fi òun lásìkò ìgbà yẹn.
5: Màmá mo understand yín nǹkan tí mo sọ ni pé last cycle ìgbà tẹ́ fi lóyún yẹn ẹ̀yin gan ẹ mọ̀ bóyá ọkọ yín ló lóyún ni àbí máa yẹn ló lóyún àbẹ́mọ̀ kí máa yẹn ló ní.
8: ẹ ní ẹ ní ẹ mà
5: nkan ti mo mi na niyan pe bi ma yen baba yin lajosepo ko yin na le sabale lori mo mi pe awon mejeji tori to ba ye pe igba to ko yin o sumo yin le ni loyun e mo paraku yen lo loyun okay ma so ni isin igba te wa bi mo yen araku yen ma so pe ohun lo mo
9: hello hello sir
5: yes ma
9: obirin
5: ni okay so e wa ro boya tori pe egbo mo ba fosun ni ofi lori oko
9: e mo wa e kan to wa sele ni e ma ko se ni to bi ni e do ni gbogbo gba sa ma da mi ni je pe boya tori be mo se ni bi sa ko si
5: o da e ti lo pray si sa
9: yes
5: se ti e bere si o da mo ti gbo e je nlo taja ti madela toju oja awon awon eyan gba yin mun le lori Shanti bomo ma. Kile wi?
9: Boli mi lo bere.
5: All right. Ma. Okay, ma. Okay, ma lo bere. Yeah. Ya no taja. Your Nescafe is not just a drink. It's

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Lọ́rọ̀ bàbá ńlá kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
3: Ìlera lọ̀rọ̀.
4: Àlàáfíà tayọ.
5: Tọ́gàs. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Tọ́gàs Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpò ìlògùn lọ́nà ìgbàlódé tó pè yẹ́dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Tọ́gàs tó ti báwọn òdì ṣiṣẹ́ fákọ̀jẹ̀dì àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Tọ́gàs Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọ̀jẹ̀dì ń dà láàmú. Tọ́gàs Herbal Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ló ti yín. Tọ́gàs Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tọ́gàs Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lò lóǹtẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Tọ́gàs. Tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa nílé iṣẹ́ Tọ́gàs Multidynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ pè wá nílé iṣẹ́ Tọ́gàs sórí 090-3294-9024. Nílé iṣẹ́ Tọ́gàs ló ní ànífàṣàn lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
6: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá akéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
7: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa ta ní wìtì.
8: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, n ó máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
9: Ó pé o.
8: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
7: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
8: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
10: Ìyá mi, ó mà dùn gan ni.
11: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
12: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
13: Golden Mon tọ gbogbo èèyàn dín wúrà.
14: Ẹni wá sí lè sọ pẹ̀sẹ̀ tó.
15: Àwọn mi lè sọ pẹ̀sẹ̀.
16: Country people, the Ember Motor dem don finally land o. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning

0: Bàbá Ìbàrùbá.
1: Ọba Ìsára.
0: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lù kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífá ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrégbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 080 3388 1008 tàbí 070 18 21 1111. Bàbá Ìbàrùbá ọba Ìsara àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
2: Ládùlúwà FM 96.7.
3: Ẹjẹ́ sáré mú káàṣì ẹlẹ́ẹ̀kejì. Mo sọ fún pé 50,000 naira méjì la fẹ́ mú ẹjẹ́ mẹ́yàn kan ìkíni tó lẹ́yàn kan ẹ̀yìn yòókù náà tètè máa lọ́bẹ̀. Ẹja ìtànà tó ń tàn káwọn tó ní káàṣì yìí ṣe ń bẹ́ẹ̀ ni ṣe ń bẹ́ẹ̀ rárá dádó kò sáàyè. No time to check time. Hello.
4: Hello.
3: Ẹ lọ́ra mà. Ẹ káàárọ̀. Ṣé ẹ wà màmá? Ẹ kújọ́ mẹ́ta. Gbẹ̀ngà lorúkọ mi, mò ń pè yín láti Lágelú FM. Mo sì pè yín torí káàṣì ẹ ni.
4: Okay,
3: sir. Ṣé ti pè yín rí báyìí fún káàṣì ẹ? Ìgbà wo lẹ ti ń pè káàṣì ẹ?
4: Mo fẹ́ bẹ̀rẹ̀ náà kò tí ì ju ọjọ́ bíi méjì lọ.
3: Ọjọ́ bíi méjì lẹ wá jẹ 50,000 naira báyìí ṣe mọ̀. So congratulations. So 50,000 naira. So wọ́n máa pè yín.
4: Ẹ ṣeun.
3: Ó kẹyọ ẹnìkan báyìí. Ṣé ẹ ti rí báyìí. Ẹ̀yin tí ẹ ti ń plé ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ plé mọ́. Ẹ fààyè lẹ̀ fáwọn tó ẹ̀ṣẹ̀ ń plé rẹ̀. Ẹ̀yin lẹ mọ́ o. Ó ku 50,000 naira ẹyọ kan báyìí. Fún ti káàṣì ẹ mọ́ lọ bẹ̀. *347*1004*2#. Ṣé rí ó ní nǹkan kan tí mo fẹ́ fà jáde lórí ọ̀rọ̀ màmá tó pè lẹ́ẹ̀kan yìí. Mò ń bọ̀. Kẹ tó bá wọn dá sí ó ní nǹkan kan tí mo fẹ́ fà jáde níbẹ̀. Mo fẹ́ pe màmá yìí padà kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn torí pé bí ò bá nídìí obìnrin ìjẹ́kúmọ́lú káwọn ọmọ fẹ̀tẹ̀ sílẹ̀ wọn palàpálàpá. Fẹ́ obìnrin màmá yóò gbé kọ́ọ̀lù. Hello màmá. Kó tó di pé àwọn èèyàn bá yín dá sí mo fẹ́ béèrè ìbéèrè ni màmá. Ọmọ yín yìí ẹ mọ̀ dárúkọ ẹ o. Iṣẹ́ wo ní ṣe?
5: Àgbà tó ti jáde sùn
3: kò ríṣẹ́ náà. Mi ò fẹ́ jẹ́ mi ẹ má explain. Ṣé ó láìkí ṣé ó máa ń múra dáadáa bí?
5: Ó máa múra dáadáa náà.
3: Irú àwọn ọ̀rẹ́ wo ni ń kó?
5: Kókó náà kò wá lọ́rẹ̀ẹ́ o.
3: Kò lọ́rẹ̀ẹ́?
5: Orí ní kéèsì ni ó wà kò lọ́rẹ̀ẹ́.
3: Ṣé ilé ọ̀dọ̀ yín ní ń gbé? Àbò ń dágbé?
5: Ilé ọ̀dọ̀ mi ló ń gbé. Ó kọ́kọ́ ń dágbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó wá di pé ó ń ronú tó ń rò tó ń sick. Ni kó wá sọ́dọ̀ mi.
3: Ẹ̀dá mo ti gbọ́ yín. Ẹ̀dá mi ò fẹ́ lọ jù bẹ́ẹ̀ lọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ti ń bẹ ní ìsìn tán bá ní wọn ò lórí ọkọ fúnra wọn ni wọn ò fi lè lórí ọkọ. Torí obìnrin tó jẹ́ pé bádìsì gangan ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti kúrò ń bá dírá. Ọmọ kékeré tó jẹ́ pé kò tí ì wọ 25 years tẹ́nu ẹ ti fẹ̀ tí ti ń wo fóònù tí tọ́ bá ta gan ó tó ra.

0: kan ta si kan ti single parent ni mo wu won ni jiji odo aye won kan da duro nitori on to ye koko bo wo bo ku bo awon na fe wa oke won fe lowo lowo sugbon won fe gba legit awon to ba tu wa n gba legit inu won o ma fe wa baba laanu ti o help won destiny helper na ma npe ko ti si bo je fe destiny helper thief boyfriend o ma woran mo wa legbe odo re baba kan tun pe o chief kan pe honorable kan pe o hide the number kan mo wa legbe odo re phone number n pe o pick e legbe odo mi o wa fe je kin duro nti mo nsele nu won si le won le won o le risk rara won je mo lo ni hello hello
1: hello
0: yes sir
1: keje bu ni e ba nwa keje bu te ba nwa mo fa lo mo je ti o gbe mi ni keje bu ni e ba nwa
0: bi olomo meji bi olomo meta e pari e
1: bi olomo re
0: agbere agbere nbe lemi yin agbere nbe lokan yin te kori eje ada sin ti ya iso iya kan na ti won send message si wa lori WhatsApp ni pe ijo wedding awon gangan ti awon fe oko awon gba ta awon dile lojo wedding ni oko awon so fa awon gba to la han re awon wa ri pe awon meji lo ni awon kan be loke kan be nsale e lati gba yin awon le so fe ni keni emu si ma awon oro yin be lokan awon awon ti mari ti se die ba sugba o n be lokan awon pe iwo olohun awon wa ni kin ka awon fe bere pe se in mo nsele daada abi odo awon nikan lawon ti ri ka awon le mo ta awon se sugba eleyi ranjo thursday laajo yanju e sugba mo ro pe o ni nkan kan se pelu health tori ko si nkan kan ti o le ni leya
2: 09123708675
0: 0912370865
2: Hello? Hello?
0: Yes, sir.
2: Yes, sir. Yes, sir. Eri okan lo nda obirin yan ba mi. Se nlo ni.
0: Yes baba.
2: Se ba ti baba yan ni mi, ai lo ye ri ri e ta ma nsi sere pe awon mo ni lele yan. Se ti baba yan lo ni omo ni. Ko ti je ti jo. Ni ni ti so nle tabi te ko wa ti mo mo.
0: Ko mo si n to ka awon okunrin mi pelu ki mo bi mota mi bi mota.
2: Eri okan to wo ba lo sere gbe mi temi e. Eri okan yan mi da la mi adua ni ko
0: awon ni happy
2: adua ni ko ti oro omo yen ti
0: yes sir yes sir
2: en ton ti ri e pe ni e o wo pe ko to ba ri olo ma je ka ma ma mu bo adua ni
0: e seun baba mi hello
3: hello karo
0: yes sir
3: e ko to
0: yes sir
3: Aduma ogun gagara lati sokan.
0: Yes sir.
3: Ebe mi ju aba yen so. O ko fun adua na re lati pe ko mo re bara na pati. Hello sir.
0: Mo gbo yin.
3: Ebe ma soro kan ebe kan be lo mi be la. O be ti o ba ti fo da kan se ko le mo to le ni. Jo ju gbe ti wa ye ti wa ye na. To ba ye ko mo je baba ti so. Ko wa family re kan ko lo da pada fun o ja adua fun.
0: Ah, ni age ni 33 years.
3: Ah, mo ti rọmọ 50 years ri. Won ni yaran ti yari oba ti ku ko ti ku lo ma le.
0: Allahu Akbar.
3: Oru wa ti ya ja ti ku la ku lo ma le wa ya meje nton.
0: So emi bayi mi o ti isu obo ma le mi na bi mi so ma le bayi.
3: Ah, e ma je te je o ti yo oba ti ku. Olorun ni pa ya re o.
0: Ami ya la, ami ya la.
3: Ilo le jara yo da.
0: E seun, e seun.
3: Yeah.
0: So ade osun mi o sure gan o ti isu o ni so pe o ma le ni abi o so ma le.
4: Level kan lajo wa.
0: Level kan lajo wa.
4: Yes, 1-1 ni.
0: O ti de ko si wahala mi diyan. Mi o diyan. Ba won kan wa te ko le fi ogun iyan won gbari. Na na. Na na. Hello?
5: Hello, ekwe.
0: Yes, sir.
5: Oku ni baje fun ye, e kuku toriri
0: ta ba lo. Magana.
5: Lori mo. Tori mo se ma n tenu mo o so yi
0: popo
5: o so yi
0: oya mo n gbo yin
5: teri ọ̀rọ̀lẹ́gbẹ́ ti sọ yẹn jẹ́ obìnrin tí ọba ti tí sóbìnrin bá ti wà sọba ti lójú kòkò jẹ́ tó wà lọ́dọ̀ ọkùnrin tó tún wo ẹlòmíì ibi tọ́rọ̀ wọn máa ń yọrí sí ìjà.
0: condition ló jẹ́ kí wọ́n sọ nǹkan tó ṣẹlẹ̀ kí ni ọ̀nà àbáyọ ní kẹjẹ́ ká bá ọ̀ká wà.
5: ọ̀nà àbáyọ tẹ́mi mọ̀ ní ìsìn ni pé sẹ́rí ẹ̀gbọ́n tó sọ ní ìsìn ó dá ọ̀rọ̀ lọ sọ mo kẹ́ ń ṣàdúrà fún ibi tó mọ wà pé yóò ṣe rí ó dá kó lọ ẹ̀rí ọkàn tí ń gba obìnrin yẹn lọ́wọ́ báyìí àwọn fámìlì ọkọ yẹn kó mú ọmọ yẹn lọ.
0: tí kì bá ṣàwọn ló wà lọmọ ńkọ o lè má jáwọn ló lọmọ ẹja kúrò lórí ẹ títí kòmìnà ti dé jẹ́ ń ká ṣe ẹlẹ́ẹ̀kejì ₦50,000 ẹlẹ́ẹ̀kejì káwọn tó ní ₦50,000 ẹlẹ́ẹ̀kejì nọ́mbà ìparí pẹ̀lú 48. Hello yes sir ẹ káàárọ̀ yes sir ẹ má bínú mo jí yín lójú oorun ni o ẹ má bínú ẹjọ ẹ jẹ́ kí n kọ́ ti ẹ má sùn padà ẹ má bínú torí tọlọ́run mo ń pè yín fún ti káàṣì ẹ ni mi mọ̀ pé ojú oorun lẹwà abẹ́ play káàṣì ẹ
4: láàárọ̀
0: ẹ má bínú ẹ lọ sùn padà sà mi fẹ́ disturb yín káàṣì ẹ gan ni fẹ́ bẹ̀
4: ẹ má jẹ sùn
0: ó dáa ṣé ẹ ti gba káàṣì ẹ rí
4: mo ti taari mo kàn sinmi díẹ̀ ńgbà kan mo dẹ̀ tún wò pé yẹn tún bí ẹ lé mi járe.
0: ó dáa mo kí n kó oríire ₦50,000 ti jẹ́ báyìí mo ń wò pé àbí ṣé nọ́mbà yín ni ṣáṣẹ́ play káàṣì ẹ lónìí ṣá.
4: mo play lẹ́nu.
0: mélòó lẹ play.
4: mo play kan ní àárọ̀ bíi.
0: ó dáa mo kí n kó oríire.
4: mo play kan náà again.
0: mo kí n kó oríire. ó dáa bàtà. wọ́n pè yín. ẹ̀yin ara ilé ẹja máa ń lọ báyìí ìpàdé mi àti ó di lórí ètò lọ́làlá aago kan pẹ̀lú Fọlákẹ́mi 90 ṣùgbọ́n lọ́jọ́ Thursday ni ìpàdé mi lálẹ́ lọ́jọ́ Thursday láago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí àkọ́dún ti bá mi tó mi Gbẹ̀ngà Ọláyíwọlá lórúkọ tèmi lórúkọ àwọn ikọ̀ mi tájọ ṣètò papọ̀ fún
6: tó. Olúmú ìwá Adéyẹyìn Adéọ̀sán Olúwa Káyọ̀dé
0: pẹ̀lú bàtà rẹ tó ń dún kókó kàì ẹ wò ó ti pàṣẹ
7: ó
0: ti ṣe àjọ
7: títí ó ti mọ̀ wípé irin ẹsẹ̀ pọ̀ béèyàn bá ti wá rìn tó dé pé stage kan gbé lọ́dọ̀ ṣúbẹ́kà ó ti dàtọ̀ wọ́n tẹ́ sí ní tó bá wá kan kiri sí wọ́n àgbàṣọ mọ́ iṣẹ́ òní wá ṣe kó àṣúrù.
0: pàtìmí olùrùbàtà
7: rẹ nǹkan ti ṣe bẹ́ẹ̀ bí nǹkan bá ti ṣe èèyàn ni wọ́n wọ kọ́ńtù báwùn ẹni páàmù ni páàmù ló wọ̀
8: ṣàlùbàtà
7: tí ó bá ti wá rìnrìn tí ó bá gbọ́ tí bàtà báyìí lè jẹ́ kan kú bà mọ́yàn lọ́wọ́ èyí àgbẹ̀ lọ sọ́dọ̀ àwọn tí ó tún ṣe pé ẹ̀dá pẹ́ bá mi rìbọ́ àti kí wọ́n pé.
0: pàtìmí ìyàtọ̀ ń bẹ láàrin ṣù àti zú.
7: rárá o sọ dáadáa o ìyàtọ̀ wà láàrin ṣù àti bàtà bàtà ló wú èyí kò wọ ọkọ ṣù.
0: ó dàbọ̀ mo fàyè láwọ̀ tó.

0: Olo eyin apostle o ni e ma binu gbe nge o yato ni so oro kan si mi leti bo se wa nso ni Desmond do si waju mi o ni owo ti mo fe fun da mo ni se mo
1: da ni ni
0: mo ni se mo promise e lowo ni ti ma te ma promise e lowo se iru e ni ma wa promise pe
1: bi an promise okun
0: bi pe mo nfi sibi lo bo re bo mi sokun ni
1: promise okun ni
0: o ba temi iwo oga patapata emi omo se legbe oga
1: oga ni lage lu ati ni
0: Dennis Bashi
1: mejeji
0: oga meji le ko soso inu gbogbo bi ohun ni ko oga meji
1: meji
0: oga meji lo wa fun o wa lo That's what you wash you. New vision, what about that?
1: Tell
0: your basil, you consume new vision, Lenny. Ha! Oh my God. No, no, I said, no, what?
1: I'm you.
0: I'd be more than a city. His cop one, he won alone. But I'm not a ficonu. Boy, I saw where we go at all. If you want to fish, what's it? Get for a ride. No, no, no, no,
1: no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
1: no, no, no, no, no, no, no,
0: no, no, no,
1: no, no, no,
0: no, no,
1: no, no, no, no, no,
0: abi suru o olorun lo ye apostle tin gboro ro kiri iwo lo ni ko teri wa ko be buha
1: koko bi ba ori re na
0: abi o fi be ori oga re
1: bi to ba ti ba gbede wa kesi
0: abi o koko gbe lo sori gbe nge o yato
1: koko bi ba wu
0: ko fi ba ori gbe nge o yato
1: ibi to ba gbe oga
0: ibi o ba gbo gede
1: a ṣa wa pe
0: pe to ibi o ba dere o ogo ti o eto tele tele
1: a wa le dola po ti be mi bo
0: ah dola po anati wule wa lori dola po le ah
1: ti o gbe
0: ki o gbe
1: to wa lo fi ba yo le po si ni jo fi ba
0: lati saturday agbara
1: ko mo je wa
0: titi wo olorun awon baba wa gbogbo gbe wo to roro le lo Koto japa babo ni koko ti fun ni anointing nbo ya lori pe ah e mo fa anointing ji mi lorun ogbe ni
1: wa ya pa mo le yi se de wo
0: ogbe ni ba ya leyin prophet ibi o ba la rede lo
1: ide lo wa yi ibi to ba rede lo di ibi lo wa yi ni
0: babo ni baba tin logun aye pe mo de ko gogun aye ja
1: ibi to ba rede lo wa
0: Eja bere.
1: Ati ko rode.
0: Guru gbe iroyin la pe ikoni lage lore 96.7 FM. Oke to gadu ke lo gege be se mo ni se wa. Te iroyin ta pe ni guru gbe ni iroyin agboseru. A tun ti ko de na nu biba.
1: Biba.
0: Ke lanfani lati gbo. Mo wa so fun wa pe eja mo se jeje o. Ninu gbogbo ta ba tin ba ara wa. Jeje lu gba o. Ma ba yan ja. Mo lo ri jale. Bola mo lo re ko port ni port leyin kun ni tan fo lowo mo sani daran iwon ba nti olorun ba fun o je ko te olorun ite olorun ni baba iwa to ba ti ni te olorun ni mo amuse ti mo se mo kiyi kabo lekan si lagelu 96.7 oke gajoke na pe bi ta wa yo titi la yo akinsola loruko ti ni
1: oke gajoke na la wa nile fufun bala oni felele nilu ti badan e mo pe ti e ba ti gbo won mejeji bayi ti ago mejila to ba ti ro gango e ti mo pe a ti ka won royin gudugbe ile to de pe ko le jan ba kan to si je pe ki se pe a fi mo nderu bayi sugbon to je pe a fi nisan bere pa kan ni ati wa ko de bayi tori pe awon we royin ti guardian ogun iwodo do mi punch na n den bibi e lo won be
0: daily post won la fa ti na ti wa nbi we royin punch na wa lowo ti mi na muso
1: e ti mo pa awon akori la ko mo fun yin ko to ni pe a fun yin gan ni ketepe gan ni sansan sugbon saju mi bu martini salao omo ba lo kan ti mi e ku kale
0: o fi ma ti o sha
1: e ku kale
0: ah martini o fe ka won eyan mo pe ah eruku
1: where are you guiding?
0: Oh, sorry.
1: Koye mi ma.
0: Ibo ni o ko le yo.
1: Koye mi.
0: Ko le yo. iwo to npa yan popopopopo to so senu to so senu to so won senu pepepe ise
1: Rioni se oro last week la to ti
0: mo na si si lowo mo na si si lowo
1: yes okay so asiri
0: eh eh ah eh
1: that's your tell me I get in law
0: o ti lo
1: oro la mo
0: o ti mero ni
1: kino mu I just want to put tonic in here si o
0: eh eh
1: mo ro ko toni o
0: se ke wa so toni se agbalagbo mo paro
1: ara okay kiro so ta ewo ni papo
0: o ti so pe o se
1: ah ewo ni pop
0: Ah, I want to be okay, okay. To about tell us in duty, okay. What, Moderi? No, but someone will WhatsApp. We should say it is a point what he has to be doing.
1: Oh,
0: thank
1: you. You be.
0: Mommy, so you go away. She you go away.
1: You want to be listening to
0: me? Me, mama. Yeah, who? She go see this center.
1: Go see this center. I want to do be at la professor.
0: La professor. La professor. All right. Okay.
1: Hmm.
0: Agbon kankan ja. Ah, December 4.
1: Eh.
0: Mo ti so fe everybody.
1: Bo agbon.
0: Emi gan na duro de everybody yin ni. Tori gba tem ba lo leni mo ma gbo e pin kan. Oju yin o bo. Eyin e ma wo film yen bo.
1: Ah, agbon kankan.
0: Ah, won e de. Mami o ti de. O ti ri won.
1: O ti ri won. Eyin la professor gan.
0: La professor wa ro.
1: O kan ma paro di bo sowo.
0: O ti bo lowo. End. Do I go on the one or the Thursday? Lo tu bazi.
1: La bouvezo. Aki yo.
0: Hey, ni no well on Daily Post. Eja bere ni pa pa pa.
1: Oya. Lo
0: awon akori ti eyan gbe eja gbera o. Hey. Popo nu awon nkan kan temi mo nri. Ti mo si ma lanfani lati ma so. Ta si fi ibo. O ni pe ishop to ba fe gba tabi bi to ba fe gbe container si. To ba ri pe waya ina o gba be koja mo gbe si o. Oh my God. Ma gbesi o. Isele bi wo na ba lanfani lati wo lori ero ayolujara atakun agbaye. Nigbati waya na ja le awon shop nlo. Rerere. Ni pele Ondo idanre lo ti sele.
1: Abe shop ni won ko ale na ni won.
0: Abe na.
1: Ni won
0: ko shop si. Waya na si ni. Waya na lo wa nbe. Life wire. So wa pe mo nte ti piti piti piti bayi ni.
1: So mo kun.
0: Bo se gbe lori awon waya awon shop yi awon odun meje meje lo ba ni ko se ni to le sumo nu shop tori e koko gbogbo n ton tole boya fan ni boya radio kini o gbogbo nkan sana chirire chirire
1: bi o mu na ni
0: gbogbo e san sana chirire chiri ko se ni to le sumo be afigba ti awon ni le ise monomono ti won to le lo pa ina ki le shop ki la asafe bo soju titi a fe wa loju titi lati taja ti se ijoba ti ijoba ba so fun yi pe ku oni abe waya tabi e ku loju opopona ibi to lagbara eh
1: o lewo
0: somo re lo wa nbe se yawo ijoba lo wa nbe iwo ni atawon molebi re e je gbo ke se pe ijoba n ti le laleju wala yin ti e po ju je be na si ni ya ti na taja ri nu oja mo se mo se nu
1: ti da ba ipele akwa yibon o na lo je pe royin eleyi to je pe owo mi ba to se pe akuri re na la nfun foto so tun ni won le se olopa na ni won ti te arakunrin kan ni afurasi eni ogoji odun won po ko re ni ibon etse won ni won ka pelu awon ayederu oti ogogoro o na won ba lowo re won lo
0: ti
1: o gofa ni o nta ni ayederu lo n
0: pon
1: wa
0: n pon ayederu
1: mu awon lebeli odi lebel yo mo le mo yo mo mu gong yo mo le mo iwo le fembe
0: se
1: bi ada ko le fun yo lo mu wa yo le lebel mo yo fun wa iwo le tun fe yo lo nu le yo lo
0: le le mo
1: o lebel ti wa ni
0: o ti wa nle oni sticker ni yen lo se
1: yo kan le yo se
0: yo kan si yo kan le mo yo ni ru ite fe ni iko ku ida kuda lo deda sinu re eh beyan ba le mu mu ku mu na ntoju e ba ri ko mu na
1: ma lo ni won se pe o tu kan le mu te kan fi joge kalukulu mo to fi mu
0: to afi suru sa won ni olopa saji oloye kan o re o eti o ti dagbere fun aye epo digboshe latari ise to yan layo eti won da won ko duro lopopona ni egbeda ni ipinle eko bi oko se gbare
1: ikile ti abia ona lo tun je pe iroyin leyin ti o tun gbe mi lo bayi won ni arakunrin kan re ti won kefin ati ore re won ni mo ba ori awon eyan to tobi meji ni ọgbọ̀n agbárí àwọn èèyàn ló ká lọ́wọ́ rẹ̀ kì í ṣagbárí ẹran agbárí àwọn èèyàn ni wọ́n ká lọ́wọ́ rẹ̀ ohun tó bá àwọn ẹ̀yà kọ̀ọ̀kan
0: ilé tó ní
1: tàwọn obìnrin àwọn tiwájú ti
0: gẹ̀gbẹ̀
1: gbogbo ẹ̀nà tọ́tọ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Abia ẹ̀ mọ̀ gbọ́ lọ́sàn tó yìí wọ́n kú mẹ́ gbọ́ lọ́sàn tó ní.
0: Bẹ́ẹ̀ yàn bá láǹfààní àti wo ẹ̀rọ ayélujára Martini ìwọ́kọ̀ yìí ó rí àwọn èèyàn tí wọ́n máa ń lọ síbi tí wọ́n ti máa ń ṣe fàájì kúlọ̀bù ni wọ́n máa ń pè
1: wọ́n
0: bá jókòó wájú ta wọ́n bá jókòó sórí mọ́tò gbogbo wọn jókòó tira wọn bẹ̀rẹ̀ sí ní bára wọn sọ̀rọ̀ wọ́n ṣe fàájì ni wọ́n ṣe fàájì ìwòwò wọn pọ̀ bí àwọn kan ṣe dúró nìyẹn tábàlà kejì àfi po
1: orí ogun ọ̀bọ̀ ó dì mú
0: báyìí àfi po ó kàn gba gbogbo ìtò ń tẹ fọ́ọ̀nù lọ́wọ́ ló lọ gidi ó gba gbogbo ẹ̀ wọ́n ní kan lára àwọn tí wọ́n digunjalè tí wọ́n lọ rè kú wọ́n lè rè bá àwọn èèyàn wọ́n ní kan lára àwọn ọwọ́ ti tẹ̀.
1: Amúrin tí kò fàṣíṣà lórí ọkọ̀.
0: Gbọ́n lórí ọkọ̀ lábúlé ẹ̀gbà nípínlẹ̀ Èkó.
1: Ọwọ́ ti tẹ̀.
0: Ọ wọ́n ní kan wọ́n ti mú kan òun ní àlàǹfààní láti sọ ibi tí àwọn tó kù.
1: Báwọn tó kù wà ó ti dà bá. Alele báyìí ìpínlẹ̀ ti Èkó ọ̀nà ló jẹ́ pé ìròyìn eléyìí tí wọ́n ní iná wọn rárá rèé eléyìí tí ó fọwọ́ ba iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè ọ̀yìn iléeṣẹ́ ọwọ́ ọ̀nà ó bà á tó jẹ́ pé òbítíbitì mílíọ̀nù ọ̀nà ló jẹ́ pé àwọn dúkìá ọwọ́ ọ̀nà ọ̀hún tí ó bà kọ́tọ́ ń dàkúnjọ kó mọ̀ sànú wa
0: ni. Nínú ìwé ìròyìn Punch àkòrí kan tún jáde ń bẹ̀ o wọ́n ní ọkùnrin kan obìnrin kan rèé ní ìpínlẹ̀ Bauchi ẹni ọdún 33 ìyáálé ilé ni wọ́n ní ó sì mú ìyáálé rẹ̀ ó sì mú ọmọ odó wọ́n ń jà ní ó sì ṣòfò lórí.
1: Ọmọ odó.
0: Ọmọ odó.
1: Ìlú ìpínlẹ̀ wọn.
0: Ìpínlẹ̀ Bauchi ni.
1: Ẹ mọ̀ gbọ́.
0: Irú ìjàwo náà ni ẹ lè mọ ìjà.
1: Àbí kí
0: la
1: fẹ́ sọ
0: báyìí. Tó wàá wò wípé bóyá ìyáálé rẹ ọwọ́ rẹ dùn ọ́ ọwọ́ rẹ dùn ọ́ ó ti nà ọ́ ó ti fẹ́ẹ̀ náà pa. Ló wá sẹ́lẹ̀ rẹ ẹlòmíì ò lọ gbé spinal ẹlòmíì oríṣiríṣi ẹlòmíì mọ̀ ń gbé láti fi jà. Tọ́mọ kékeré bá ti ń sáré wọnú ilé lọ tí ń lọ rè mú nǹkan tàbí lọ rè yọgi pé àti ẹfẹ ẹjẹ tètè mọ sọ fún. Bó bá ilé bá dàgbà bóun àtìyàwó rẹ̀ bá jà gan lásán yóò lọ mú nǹkan pé àní n ó ń tì ọ́ lọ́sẹ̀ ni ń tì ọ́ fún bá ti rí bẹ́ẹ̀. Nǹkan ti ń ṣerú ọmọ bá nù.
1: Ìpínlẹ̀ ti Edo òun náà ló jẹ́ pé àjọ ilé ìtò ń gbógun sí gbígbé àti lílo oògùn olóró òun náà ni wọ́n tún ṣàlàyé báyìí pé ọwọ́ wọn ti tẹ àwọn èèyàn kan ilé ìtò jẹ́ pé wọ́n ní ọgbà ilé tí àwọn ti ń gbin ugbó náà ni wọ́n ń gbìn níbẹ̀ wọ́n ní wọn ò gbin iṣu bẹ́ẹ̀ ni wọn ò gbin ọ̀gẹ̀dẹ̀ wọn ni igbó náà wọ́n gbìn lọ bíi rẹ̀rẹ̀ wọ́n ní àwọn éka náà fi gbin igbó ọ̀hún wọ́n ní àgbáríjọpọ̀ àwọn oògùn olóró ilé tí wọ́n kẹ́ fi ń bẹ̀ náà ni ó tó bí 1000 ó lé ní 300 kìlógíráàmù ilé tí wọ́n ti pè sílẹ̀ tí wọ́n ti dì báṣí báṣí
0: wọ́n dì í
1: wọ́n ti dì í báṣí báṣí sílẹ̀ ńbẹ̀ tọ́lá máa pín ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tòlí
0: o. Nínú ìwé ìròyìn Daily Post náà mo tún ti gbé rí àkórí èyí o wọ́n ní àwọn agbébọn wọ́n wọ ibi tí wọ́n ti ń wakùsà nípínlẹ̀ Plateau obìnrin méjì ìyẹn ìyàlọ́mọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣekú pa ńbẹ̀ mẹ́ta ni wọ́n ṣekú pa wọ́n ní àwọn tó kù wọ́n wọ́n fara pa yẹn yẹn yẹn àfi kọ́lọ́run gbà wá o lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ alágbára yìí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀mí èèyàn ò tiẹ̀ wá ju àwọn èèyàn lójúmọ́ ó fẹ́rẹ̀ jàbẹ́ ni pé wọ́n fi bóyá ṣé ká sọ pé ẹ fi ń ṣe afẹ́ ni àbí kí ni ká pè é ó ṣàyẹ kí kéèyàn lè ní ọkàn pé ẹnìkejì mi rèé ó yẹ kí n ṣe ká fún un kò sẹ́rí ọkàn mọ́ ni ẹ̀rí ọkàn ti tán àfi sùúrù
1: o àmì ìdákùnjọ kó sànú wa ni àmì àti àmì
0: kó sànú wa sí ni.
1: Ìpínlẹ̀ ti Benue náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó jẹ́ pé ìwé ìròyìn ti Daily Post náà ni ó kọ́ ọ́ síta wọn ni pé látàrí òjò àròdá kan eléyìí tó rọ̀ lánàá ti sọjọ́ ajé Monday wọn ni òjò ọ̀hún náà ló jẹ́ pé ẹkún rẹ̀ náà ló fọwọ́ ba àwọn ilé kan tó sì jẹ́ pé ó bo ilé ọ̀hún mọ́lẹ̀ wọn ni àwọn tó ń gbé ilé ọhún ṣe ni wọn ń wá ọ̀nà àti jáde síta nígbà tí omi ti bu ilé mọ́ ti di báànù ilé wọn máa ń tọ́jú
0: wíńdò
1: bọ́ sínú omi
0: sínú omi bóun ó ṣe wá jáde báyìí ọlọ́run ó gbà wá o ẹ̀ẹ́dì á lọ sí òkè lọ́hùn-ún lọ́dọ̀ ọ̀gá àwọn ọmọ líle àwọn tó wà ní gan ti ń mú pé dọ́lápọ̀ kí lóde tó jẹ́ tí a máa nu àwọn ọmọ líle mìíràn ó ti rọ ọmọ kò jẹ́ntù ọmọ tó bá ti jẹ́ pé ó ti ra nǹkan fún wọn ní ìní ìsinmi gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wá ní ilé ó ti mọ̀ kò jẹ́ntù.
1: Ọmọ tó bá ti sọ pé ọmọ kò jẹ́ntù
0: gan-an yìí ní ẹ̀sẹ̀ mọ́ ni.

0: wa wo emi olohun loju ise o ma foro re se lanu loruko Jesu
1: lagelu apata maja pato jamakuta lagelu fm akaba faratile faratile agun balu po makamuso lagelu fm kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo roja to nta imule gugun ni so won yan secret midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni boro afa iba won do wo ko lai ro burukawo ma doubt e lagelu fm 67 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi awon jo le se to npo safefe to mo ja se ko lo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara lagelu fm 67 iki wala hi ya lubarika oluwo ja nbe ki ro pe kan
2: agidun bi ore mi afuju dila to boye lati gba to ti bere se dila re yi adua kan pere mojo kino si ladua won ni pe ko lo mo josu sorti
3: bi ti bo
2: idi ni pe dila re oni ju moto meji pere lo to kun bo ka ati Nigerian UC to gbe ka gele lori pe o fe ta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh o lo mo ji kun pada ara lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso to ni tan wa lori yo le nbadan nibi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ila nantele to ba fe mo ku le lara aro lo joko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale Akitunde ko si nti o sokan re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so bed office pelu ila nantele ni di lokso to na ni moto ti won ti won ta to je tutu ati tokunbo ti we re pepepele to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada bi o fo number won ko pe won 08169328487 lekan si 08169328487
4: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ẹni àwọn àlọ́ ọ̀nà làákò ìbọn lọ sí ń bọ̀ tọ́ fòrà dání.
6: Padà lẹ́sẹ̀lú la ti ń bọ̀ o. Bá a kú ṣe máa lọ náà nu wọn fún aláìsàn àgbòlò mẹ́rin.
5: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfin Kadégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé òun wọn fi ìbò gbé wọlé lọ́dún 2027. Rẹ̀ ní òdì títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ìdí wọn mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní í gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yìn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yà ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfin Adégòkè SCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ máa pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
7: Lagelu FM 96.7
1: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
8: Tó ẹ já kí yín káàbọ̀ padà ìkọ́ni Lagelu rèé 96.7 FM òkè gájókè òun náà ni ẹ ti láǹfààní láti máa bọ̀ wá lórí ìtàpè ní Gúdúgbẹ̀ àfi kí Ọlọ́run ọba kó dà kún kó máa gbà wá o. Abiola Yaliyani ní èmi sọ wípé bàtà òun ni ní òfìsọ̀ wọ̀ kìí ṣe sùn. Sù tún ní kínní sí ọmọ kọmla sù kọmla sù máa ń roko ká kó. Kọmla sù ni irú ẹ̀ ló wà igi wọn kàn mọ́ ẹ àlòtú ó tún sí ẹsẹ̀ bàtà sókè pé ká tún wò ó ní.
9: Kan ti se ni.
8: Tí Tinuba Bini Vision to iba yo bata lese to jamo yan mu Olorun ba gbe ni wole ni imu imu re le gborun mo je wo control re ankun mata gidi do wa mata gidi wo ni di owo
3: ni di owo ni di owo iba ta ni ti mo na ni mata ba jinje ibe na ti mo pe nka o ti wo na
8: o ti wo e ja bere ni papa iroyin yi lo gbomi je loju opopolopo awon eyan yen ni idore nipele ondo ko lo ran ba ko dakun ko ma fi iso re so wa
3: mi o
8: ka wa na si mo so ra wa e je agboran eyin olutaja e je agboran ti joba ba so pe nkan kan o da e je ka wa na mo pe kini yo da won ni awon omodun meje meji ohun na ni won dagbere fun aye pe o di gbose awon mejeji wa ninu shobu ya won ni idore nipele ondo oni waya ina to gba abe iso ti ya won ti ya won tin taja koja sadede ni waya ijabo pa lo ba jabo le ori shop be si ni awon container ni onirin onirin bayi ti won gbe le si egbegbe titi gota nikan lo da won laarin pelu oju opopona iyen ibi shop wa omo akoko ni oloyede ayo Clinton Okeola ni mo ikeji nibi ti awon mejeji ti joko sinu shop iya won sadede ni waya ija tina tina won ni bi gbogbo kini se bere si ni se pa pa pa pa pa pa pa pa pa bi awon mo se ni pe ka won ta won pe awon agbalagbo ko dide awon mo sa lo o wa do olomo oromo e iya oni le fa omo baba oni le fa omo nigba ti sele ba sele kaluku odu ara re ni won ni ngba ti won fi boju wa yi won ti ri pe awon mejeji o le jade mo ninu so ko won won ni ki won jade ninu be be ni ibi ibi ti won gbese le irin lo wa nbe bi awon mejeji se subunu be ni no down lara won papapapapa gbogbo eni kenu to ba lanfani lati wo fonran pelu awon bi awon eyan se lanfani ati mo ya to si fi sita eru ikuni abiamo ha anu abi amo seyan lori awon omo mejeji ti won lori ofe lati le jade ninu bi ti sele won ni ni won ba ke si awon ajo pano pano ati awon ajo amunowa lo sare lo nibi ti agbara ina yi wa lati lori pa ko to di pe kini lo le be si ni ile epo kun tun jina sibi ti sele ti legbe shop una ni awon ile epo wa agbon so fun le se olopa nipele ondo ti mo abayomi to salaye fun ko niro ilu ni ise iwadi ti bere lori igbese ti won o gbe pelu awon eyan tin taja nibi ti waya ina to gba be iso won ko ja o won ni o lewu pupo lati le je ki eyan mo ta oja nibi ti waya ina ba gba koja nigbati agbenu so won to lanfani lati ma soro pelu awon molebi awon ti sele sele lo n fi oro lati ma re won leju nikun ati loju nipe ki olorun ba ko daabo bo awon molebi yi o ko si je ki won ni anfani ati fi ara gba isoro ati adanu to de ba won lasiko yi tori beyan ba dori awon nibi ti sele alagbara ti sele lojo na o n to mi yo sokun ekun abadi ko ni debe ni kokun ma
3: ami ati ami ami ase ikile ti yakwa ibon na lo je pe royin leyi to je pe we royin ti punch o na ni won ko royin o si ta to se ko ti gidi be foto san to ni eyin ohun e mo ogun te mi o e so nkan mu ri pe lakoko ta wa yi
8: e mo e so ramu
3: e so ramu tori imu ku mu po nta
8: to po o kaluku nroro kuro ni o tori owo
3: owo
8: wo ni
3: odun si fe pari bayi awon eyan wa le owo owo abadi owo lojiji na ni awon eyan wa o na lo dia fun arakunrin kan ri eni ogoji odun ni oni o ko re na ni ogun it itself o na won ni le se olopa na ni won mu sikun oni ni agbegbe ti e cut e pene o na ni owo ti ba bo lo se sele oni intent na lo wa lati abule ti ibauku lohun ni joba bile ti ibi ona ibom o na ni won ni o ti wa o ndidi agu kan o ko da seju die ni ojo kerin din ni ogban osu kesan odun ta wa yi na lo je pe awon olopa na ni won se ise won ge bi ise ti won si ndawun eyan duro lati ye oko mo wo lati ye okada wo ki lo nbe lapo yin ile ti a mo si stop and search oni be ni je pe won ti ke fi arakunrin ohun en to soro ngangan di mimo fun awon niroyin ona ni eni ti se alukoro ile ise olopa ti ipinle awon ti se DSP Eton John na ni o salaye oro ohun sita won ni ngba ti won ke fin re njeba abile ti Etsen Idom ona ni bi awon oja awon lo oni no ba ni kilo nbe nu oko lo ni awon oja ta awon be lo ta ni oni le ja wu oja te fe lo ta oni be la awon kan ti ke fin pe ah awon oja wo dede ti e tun ti gbe won le yi ona sa nse ayewo re oni won ba won label lorisirisi ile to do pe won fi owo te ni oni nibe na ti ni ah ewo leleyi oloko ti ohun na ni pointers special dry gin na ni oko ti ohun ba ni kan so ngeje o pe ohun ona ti je ona ti mu na ni o so ohun de bi bi o oni carton oni bi merin ni ni ogun na ni o benu carton kokan ohun atan se isiro re na lo te po to bi ogofa na ni o nbe lowo re to fe lo ja fun awon kan ka won ko si mo ta fun awon eyan kan si mo pon kan si mo mu oni nibe na ni won ti lo si ile ise olopa ti won si mu lo be ohun won gba ise lati lo ye ile re wo won pe ni search warrant nigba ti won dele re ile ti obank ona ni won ri pe awon eroja ti o fi n pese awon kan ohun won ba nle re ba si ba si ewo leleyi pe ton ba ti po ile mo ile eleyi won jo simi owo tun po eleyi mo eleyi ni o fun ni eleyi kon to wa to ronu ke kon to mo pon fun awon eyan ani nigba ti won se ayewo re na ri pe kini aye de re o le ba kidiri o gbe edan foro ni yo mo yo die die ye o bo saki bayi
8: yo mo lepo
3: oni no ba tari re lo si ago olopa oni ebank o tin be lago olopa bayi o ibi ti won tin fi oro to ti fi n wa lenu eja sora mu eja sora mu omu
8: o je pe gbogbo to ba ti ri to konu ke
3: eja sora mu
8: ni wo na ba se ewo leleyi na so pe te ba ti mo eleyi ara yin o ti giriri parara puru ni wo na ba nowo si
3: ara ko nkan mo e ko wa pade mi Sunday ma si se kan o ma ni ojo te fi wa mo lori phone ni
8: ki lo se tori
3: phone ba ni kan lo phone kini kan lo ke 700 naira o ma da ko ki phone mo ni 700 di o di e fo ri ngba ti ori un fe
8: to fe blow
3: elu pastor mo ni o se ti mi se doctor mo ti ko si
8: le ajade kokoko lo kekere
3: to se nwo toju yin la mi
8: o ti mu mu ku
3: mu o ti mu mu ku mu
8: nti o ye ko mu sopo lo o ti mu o ti ba nkan pade nu re eni da pe e ba to je lataro gan ila lo je ko si nkan kan
3: se ko ba nkan pade
8: ba nkan kan omu omu o je momo to je mo o je mo to mu
3: sora mu
8: sora mu o to ile ise olopa e ka ti ipinle eko lowo siku won ti te nikan to je eni odun 29 okunrin ni won ni o ni o se pelu isele alagbara kan to sele o ni bi faji kan ele ti won pe ni Ghost and Spirit Lounge ni Ekoro Road iyen ni abule egba ni pele Eko gege bi foran awuran bo se tan kaakiri gbogbo agbaye tawon eyan se lanfani lati ba wo wi pe o wu lowo ninu awon eyan ti won sise laabi ni ojo 26 osu kesan odun 2026 ojo Saturday abameta lo bo si ni dede ago 5 ni daji kutuai awon eyan ohun nigba ti won ti se faji ninu ile gege bi moromoro ti awon eyan ti awon to ni ile ibi ti awon eyan tin gba faji ti won fi si iwaju ta egbe otun osi bo ti se alaye re ta ona awon eyan na si lanfani lati ri lori ero aye lujara won ni gbogbo awon eyan yi won ti se faji na pe ko ti tasiko lati lo ile ko ma ba ko sowo awon ojo taruku ba wa lori moto re elomi do gogogo mi do legbe mi do waju lati be si bara won soro pe awon ba oni kujo meta ogbeni to ba ti di next week ma tu wa si ba yo kini ye mu da ni o taruku ba bere si ni ba ara won soro we he we ti ki se mo lo le nu o ba bere si bara won so saide ni won ri moto kan lo kan na o kan duro ni si bi moto se duro bayi eni kan jade ninu moto won fura eni wa o wa segbe awon ti bi un o tun yipo owo ti keji jade ninu moto bayi o shadow ka ka pa to ba je sikito ani pra pra pra emi o mo fi bo mo du
3: e ka to faya
8: ni ti kini idun lako o ba ko to ba awon wa si ti gbo ti nkan dun pa e ro da fe ya darun owo ti keji yen ikeji e to kokon gba nta yen to ri bayi o kan lo waju oko ta won yan joko si ni so mo pe golu ni e gbe sorun to gbe sorun pa gbe panpa wa won de ti mo de o ti wu o ti pe pe ah panpa e ni o le mu lo ile wa gba lowo e no ma aye iwo na mo mo ro o gbe panpa sorun omo oba won mo se sumo ni pa to ja bayi ori phone pa pa pa táwọn tó kù ti lọ ọkọ̀ sáré ni sínú mọ́tò ẹ̀sìn ìfìyẹn ni bí wọ́n ṣe lọ lò wọ́n ní láìmọ̀ ìpé tí ọ̀pọ̀ wọ́n ti jọ wà níbẹ̀ látàlẹ́ tí kálukú ti jọ ń ṣe fàájì tí wọ́n sì ti ń wo ohun tó máa ṣe àwọn tó fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n ní àlàyé yẹn gan tó wọ aṣọ yẹ́lò yẹn gan ti mọ̀ pé àrí lágbájá yìí náà eléyìí ti wà bíbá yìí tipẹ́tipẹ́ wọ́n ní wọ́n ṣe trace àlàyé lọ nìyẹn wọ́n yà ti gba àlàyé mu ìwọ kọ́ yìí o si bẹẹ ibi ló wà o si bẹẹ wọn mọ se wọn se mu nìyẹn o pé wọn ló máa ṣàlàyé ẹ bá ń gbọ ẹ ṣàlàyé bí gbogbo rẹ ti ṣe ń lọ nígbà tó láǹfààní láti máa sọrọ ẹni tí ṣe alámòjó fún iléeṣẹ ọlọpàá nípínlẹ èkó fatai tijani ó ṣàlàyé pé ọjọ ajé monday òun náà ni ọwọ́ tẹ ọ̀kan lára àwọn èèyàn ọ̀hún tí ó gẹ́ bíi afurasí o eléyìí tí wọ́n sọ wípé ó já gbogbo pàǹpà yẹn ó já gbà ó já lọ́wọ́ ẹni tó fi sí ọwọ́ ó já lọ́wọ́ ẹni tó fi sọ́rùn tí wọ́n fi sá lọ níjọ́ náà wọ́n ní gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí kò sì sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ṣe rí yáà mú àwọn tó kù rẹ̀ yóò mú jáde torí pé mọ̀rànmọ̀ràn tí àwọn tó ní ibi tó ti ń ṣe fàájì tí wọ́n gbé síbẹ̀ ìyẹn cctv camera láti máa wo gbogbo bí nǹkan ṣe ń lọ ó tú àṣírí rẹ̀ fún pé ọ̀gbẹ́ni ò wà ń bẹ́ẹ̀ aṣọ tó wọ̀ gangan níjọ́ yẹn aṣọ yẹn rèé a mú ẹ dáadáa ògbọ́n má ti wọ́n gbà má tí ò ṣà ìwọ gan wo dúró síbẹ̀ tó dúró lẹ́gbẹ̀ẹ́ báyìí wọ́n ní bọ́jà ṣe sọ pé ìwọ jókòó síbẹ̀ wàá máa ṣàlàyé bí gbogbo rẹ̀ bá ṣe ń lọ.
3: gáràjì bo ni ká lọ gbà báyìí tọ́wọ́ ti parí.
8: fún ta ni.
3: gáràjì bo ni
8: ká lọ gbà ọwọ́ sá ti tẹ̀.
3: gáràjì bo ni ká lọ gbà tó bá tó yẹ wàá kọ́ gbogbo gáràjì tẹ́ wàá kọ́ nínú ohun yìí wàá kọ́ gbogbo yẹ́ẹ̀ṣì máa yé ló ṣẹlẹ̀.
8: sẹ́bí wọn náà wo fi ogbo ni.
3: ẹ mọ̀ wo àgbọ̀n nǹkan tó ń sọ.
8: ẹ wọn náà orí bí ogbe ṣe ń tẹ̀lé àwọn tó ṣe ń lọ ni.
3: ogbọ̀n nǹkan tó ń sọ. wọ́n ní wọ́n lo ohun ìní ìsìn tó ń wọ́n ṣẹ̀ máa ń yé mi.
8: ọlọ́ọ̀bá
3: wọ́n ṣẹ̀ ń yé mi ni.
8: ọlọ́ọ̀ lẹ ṣingọ́ọ̀mù mojú o. ọlọ́ọ̀ lọ ṣingọ́ọ̀mù mojú o. owó orí ìgbà tí owó orí ìgbà tó gbé sókè bá tó ṣe pààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpààpàà ìpínlẹ̀
3: ìpínlẹ̀ ti o ti yé mi bẹ́ẹ̀ ìpínlẹ̀ ti abia o yé mi o ti yé mi bẹ́ẹ̀
8: o ti yé báyìí
3: ìpínlẹ̀ ti abia o náà ló jẹ́ pé ìròyìn eléyìí tó gbé mi lọ tó jẹ́ pé ìwé ìròyìn ti vangard o náà ni wọ́n kọ ìròyìn ọ̀hún
8: síta
3: wọ́n ní pé ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ṣàlàyé pé iléeṣẹ́ ọlọ́pàá àmọ́ ti mú àwọn èèyàn méjì kan tó jẹ́ ní afurasí wọ́n ní inú igbó kan tí wọ́n pè ní osuochi o náà ni wọ́n ní wọ́n ti kẹ́ẹ́fì wọn tí wọ́n sì mú wọn kí ni wọ́n mú wọn fún wọn ní iléeṣẹ́ ọlọ́pàá parapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ẹ̀ka eléyìí tó rí sí dídènà jíjìnigbé ní ìpínlẹ̀ ọ̀hún àti iléeṣẹ́ ọlọ́pàá tó tún rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà wọ́n parapọ̀ ni wọ́n ní wọ́n lọ sínú igbó ọ̀hún wọ́n ní nígbà tí wọ́n débẹ̀ náà ni wọ́n rí wọn kẹ́ẹ́fì àwọn eegun èèyàn agbárí èèyàn eléyìí tó lọ bí rẹ̀rẹ̀ ẹni tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta òun náà ni ẹni tó jẹ́ alūkkoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe dsp moren chinaka òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn òní nígbà tí àwọn òṣìṣẹ́ àwọn débẹ̀ òun náà ló jẹ́ pé wọ́n kẹ́fẹ́ àwọn kan tí àwọn ń ṣiṣẹ́ lọ nígbà tí àwọn ṣiṣẹ́ náà gbà làwọn ń ṣiṣẹ́ lọ ń tiwọn tiwọn tiẹ̀ wo bí èèyàn tiwọn iṣẹ́ wo náà ń ṣe òun ni wọ́n ń sa àwọn agbárí egun agbárí èèyàn wọ́n ń sà lọ́tọ̀ wọ́n ń sa eegun bíi ìbàdí wọ́n ń sà lọ́tọ̀ kí leléyìí wọn níbi àwọn ti gbaya wọn nígbà tí wọn gbaya wọn òun náà ni wọn rí pé àwọn kan nu wọn fẹsẹ̀ fẹ òun ni wọn gbìyànjú láti pé wọn mú wọn òun ṣùgbọ́n àwọn kan nu wọn wọn dúbẹ̀ wòrò òun ṣùgbọ́n àwọn méjì tí wọn mú wọn mú wọn mọ́lẹ̀ tí wọn sì dè wọn ní áńkọ̀ọ̀fù lọ́wọ́ òun ni wọn kó mọ́mù gàrí sí wọn lọ́wọ́ òun nígbà tí wọn á tú agbègbè ọ̀hún nínú igbó ọ̀hún tí wọn pè ní osuochi náà ni wọn rí pé wọn rí àwọn agbárí àwọn èèyàn eléyìí tó ti gbẹ àtàwọn tútù eléyìí tó yẹ pé lápapọ̀ rẹ̀ nígbà tí wọ́n kà á wọn ló tó bíi méjìdínlọ́gbọ̀n níye òun nígbà tó yá àwọn tún rí àwọn ẹ̀yà ara àwọn èèyàn kan eléyìí tó jẹ́ pé ọlọ́run.
8: Kò sẹ́rí ọkàn mọ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan
3: ẹ̀rí
8: ọkàn ti
3: kú
8: kò sẹ́rí ọkàn mọ́ bó ṣe ń ṣe tó wúlò.
3: Torí owó
8: torí owó torí pé àwọn owó ìran ni.
3: Wọ́n nígbà tí wọ́n rí oríṣiríṣi ni àwọn náà wò pé ibí yìí ó ti di gbọ́ àìwọ̀ àwọn aṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ẹni tó ti jẹ́ kọmíṣánná ọlọ́pàá òun náà fẹnu sí i ọ̀rẹ́ ti kọjá alūkkoro nìkan ó ti di ọ̀rọ̀ kọmíṣánná ẹni tí í ṣe cp winfred afolabi náà ni ó ṣàlàyé pé pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òun náà ni àwọn fi tọpasẹ̀ àwọn oníṣẹ́ láabi ọ̀hún lọ sínú igbó ó ti wá ń sọ báyìí pé kò sí ibùba fún wọn ní ìpínlẹ̀ ti abia ò láwọn tó wá sá lọ òun pé alọ́ tí wọn àbọ̀ ń tà wọn torí kò síbi tó fẹ́ sá lọ báyìí tó ju ọlọ́run tó wó nítorí pé àwọn ò mú wọn ṣíkó báyìí ni pé gbogbo ìwà ọ̀daràn ìwà ìjínigbé làwọn rí pé àwọn ṣetán láti wa ọwọ́ ẹ̀bùlẹ̀ ní ìpínlẹ̀
8: Ẹ̀jẹ̀ lọ sókè lọ́hùn-ún ká lọ rèwo tó wà ń bẹ́ ṣeun ẹ̀kú kalẹ̀.

0: ìdìbò fún àjàdí ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Glory Prince.
2: Betway ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubé, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
3: Glory Print, put your message on display.
4: Lágẹ̀lú apata mọ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM, àkàbà faratilẹ̀ faratilẹ̀. Agun Bado Opo Makamuso Lagelu FM Kakaki Ile Ise Agbohun Safefe tin Farere Idunnu fun gbogbo oloja to nta Imule Ogungun Niso Wonyanwonya Sekere tin Midunbe Owo fun gbogbo en to loye to damu sibe yin na ngbo sibe en rise re ni gboro afa ibawon do wopo la ero burukawo
5: owo ni kan lo le se o
4: ma doubt eh Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbagi oko won ti gba yera bata nle yi lawujo le se to ngbo safefe to maja se ko lo oja to ta gbera nle dara po ko ja wa gbara Lagelu FM 97 iki wala yi alubarika oluwa ja nbe ki ran pe kai
6: Ìjì ayé ò ní dá ọmọ ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká ogun agbára káká dópin láyé rẹ̀ tíjì bá ń jàyàn gbogbo ẹ̀ ó di agbára káká àti jẹ àti mu ìgbèsè àgbàna oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá òpin máa dé sí lọ múra àdúrà àkànṣe lẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer ìdè já ọjọ́ wednesday on the 30th year lati ago meta o si di ojo thursday ni ago meta o iwo road lo ti wo ko ruwo to ba di oruwo junction bi ko kada ma gbebo ni atamata
7: si
6: bo ba wa o di dodo ko leri wa si ni anfani lati ri bi woli emi si ma so wi pe to ba dodo woli iwo ko lo so to ba wa e menu ma gbenu mi fun asiri ogun re wa ra anuba o ko mi

0: Eja ma ki wa kaabo pada. Ikoni la gelu 96.7 FM. Okay, gadi okay. No ni won pe bi ti awa ni.
1: Gela wa.
0: Toto di pe a lo se konko mi o se kokora re la fi se ka to wo si odo eyin ti e n gbo wa ke ina lanfani ati pe kelu. Awon iroyin ta gbe kale fun ti osan toni. Won ni ile ise olopa eka ti ipinle Bauchi ni owo siku won ti te yawo ile kan eni odun meta le ni ogun. Awawu Haruna ni uruko re. Oni o seku pa iyale re Jamila Adamu iyen lasiko ti awon mejeji n bara won fa lakadi nile won to wa ni Tafawa Bila Balewa Housing Estate ni pinle Bauchi agbonso ile ise olopa fun ipinle ohun SP Nafi Habib to salaye fun iko niroyin lojo ati munti mo se lalaye pe ni dede ago merin koja iseju marun ni ojo keta din ni ogbon osu kesan odun 2026 na ni won ku wahala pelu ipe de ile ise olopa si division tin be ni Bauchi laarin awon mejeji ti won ni won bara won ja yi o agbonso ile ise olopa salaye wi pe awawu o na ni awon ohun ati Jamila ni won jo mara won fa wahala won ni sadede o na ni awawu lo lo rin mu omo odo ile ti won fi won gunyan won lo ba so pe ah loni o ri film won ni ere ni awon ti won wa nbe pe pe film ile ti won mo wo ere ori itage na ni won pe afi bo se mu omo odo yi pe lo la won Jamila Adamu lo la won ni ori won ni bi o se dagbere fun aye pe o ni gbo se mu ni won ba gbe odi ile iwosan won ni gba won de ile iwosan won ni won so ni pe kele to debi ohun na ni emi ti kuro ni ara re ni awon dokita onisegun ibo ni won so be na ba ni pe won gbe okutu ara re ki won gbe si ibi igboku pamo si wọ́n mọ̀ se gbé sí ibi ìgbókùpamọ́ sínú fún àyẹ̀wò torí pé wọ́n ní wọ́n sì ṣe àyẹ̀wò lórí báwo ni kinní ọ̀hún bó ṣe jẹ́ ojú ẹsẹ̀ náà ni wọ́n sì ti mú Awawu Haruna eléyìí tí ó fi ọmọ odó tó fi kún Jamila Adamu tó fi fọ́ ní iwájú rí kó tó di pé ìlú mú di lọlẹ̀ wọ́n ní gbogbo ọ̀nà náà ni wọ́n gbà láti rí i pé wàhálà yìí kò fẹná sójú ju bó ti ṣe lọ yẹ lọ wọn ní ṣùgbọ́n èṣù tí ó ṣiṣẹ́ láàrin àwọn méjèèjì ò gbà fún un láti lè jẹ́ kí wọ́n rí wàhálà òun bomi paná rẹ̀ kó tó wá di pé kinní ọ̀hún ó di lọ́lọ́ ràn lọ́wọ́ o alámòjútó ilé iṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Bauchi san ni ọmọ olórí Aliyu òun náà ni oní ló pa á láṣẹ pé ẹ̀sùn ọ̀hún kí wọ́n máa gbé lọ sí ẹ̀ka ìtẹlẹ̀múyẹ́ ilé iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún fún àti tẹ̀síwájú lórí iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n gùn lé lójú ọ̀nà àti rí i pé wọ́n mọ ohun tó ṣokùnfà ẹni gan tó fi wà bẹ́ẹ̀ ṣé kìí ṣe pé bóyá yẹ́lò ti tan rẹ́ẹ̀dì kó ti pa àwọn méjèèjì wọ́n ti kọlura wọn ìyẹn nǹkan kan ti ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀ torí èèyàn ò lè wà kówó ọmọlẹ̀ akéjì rẹ̀ ṣoṣooṣù nítorí pé wọ́n ń jà kó sì lọ lè gbé ọmọ odó kó ní tó kànnù láti fi fọ́ ẹnì kejì rẹ̀ lórí iṣẹ́ ọlọ́run mọ̀ lágbára gan mà ní tó fi jigirigbẹ̀ ní ọ̀sán tòní gbogbo ohun tá a bá ń ṣe ẹ ṣáàjẹ́ ká máa fura ìbínú ò gbọ́dọ̀ pọ̀ jù nínú nǹkan tó bá ń ṣe ìrìn kìlọ̀ fún ìbínú rẹ o lè wù pọ̀.
2: ìpínlẹ̀ ti Edo òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí náà ló jẹ́ pé ìwé ìròyìn punch náà ni wọ́n tún kó ròyìn ẹ̀hún jọ tó jẹ́ pé ó sì ti di gbọdọ̀gbẹ̀ fún tọ̀sán ti tòní o òun ni àjọ eléyìí tó ń gbógun ti gbígbé àti gbogbo ogun olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà ndla parapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun ilé wa òun náà ni wọ́n ní wọ́n ti yabo ibùba kan àti inú oko kan eléyìí tó jẹ́ pé ohun tí wọ́n ń gbé ń bẹ̀ náà ni àwọn ogun olóró bíi gbó àti àwọn nǹkan míì eléyìí tó jẹ́ pé ó lè dá ríru gẹ́gẹ́ bí àjọ ọ̀hún bí ó ṣe ṣàlàyé wọ́n ní ní ìjọba àbílẹ̀ ti gúúsù ti essen òun náà ló jẹ́ pé wọ́n ti kẹ́fin igbó ọ̀hún wọ́n ní pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí àjọ ọ̀hún tí wọ́n gùn lé wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta láti ní tó jẹ́ ọ̀gá àgbà fún ti àjọ ọ̀hún ti ìpínlẹ̀ ti Edo ẹni tí ṣe Michel Ofoyeju òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún òun ní ọjọ́ kẹtàlélógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí náà ni àwọn lọ sí ibi igbó ọ̀hún tó jẹ́ pé

0: ìjọba àwọn báyìí igbó náà ni wọ́n gbìn lọ́bi rẹ̀rẹ̀ ò ní àwọn láǹfààní láti gba àwọn igbó eléyìí tó jẹ́ pé ó tó bí márùn lé ní àádọ́rùn-ún ó tó bí kilogram òun láwọn tó gba àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ eléyìí tó jẹ́ pé àwọn tiẹ̀ ti dì ò ní bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn kan tún bẹ̀rẹ̀ pé wọ́n ń bẹ lórí ebè ò ní àwọn sì gbìyànjú láti bà wọ́n jẹ́ torí pé táwọn bá bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ebè ọ̀hún ó ló lọ bí rẹ́rẹ́ o wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ò ní tó fà á náà ni pé òṣì àti ìṣẹ́ àti kíkó ẹgbẹ́kẹ́gbẹ́ òun náà ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn ilé tí ó jẹ́ pé ọwọ́ àwọn bà náà ló sún wọn débi iṣẹ́ ilé tí wọ́n ń ṣe arákùnrin kan bẹ tó jẹ́ pé wọ́n ní ẹni ọdún mẹ́tàléníogójì ní ẹjẹ́ ẹgúdà àti nàǹso òkóẹdà náà ni wọ́n ní wọ́n bá nínú igbó ọ̀hún ọ̀làwọn tó jọ ń ṣiṣẹ́ ọ̀hún ọ̀làwọn kan wà tẹ́lẹ̀ pé wọ́n ti sá lọ ò ní ní báyìí ó láwọn ò ní fi àyè sílẹ̀ fún irúfẹ́ ìwà báyìí láti máa gbogbo sí i ní ìpínlẹ̀ ti ẹ̀dó.
1: Tó ẹ̀jẹ̀ atara ṣàṣà lọ sí òkè lọ́hùn-ún 0912370-8675 náà ni ojú òpó ti FAP tàbí ká lo +234-81424-91006 láti fi bá wa dá sí
0: i. Ẹjọ̀rún tá
1: bá kà ní ẹ̀dá sí ò ẹ̀dá kù. Ẹ má gbé
2: wáyé àmì
1: kankan o. Ẹ ṣeun.
2: Ẹ kó ìtọ́ lọ́wọ́ kẹyin lágbára lọ́wọ́ ẹ̀ ní iṣẹ́.
1: Àmì o.
2: Èyí tí orúkọ tèmi ni káàdì tí gbogbo ẹ mọ̀ sí pòpò gbogbo mọ́ gánná. Èyí tí mo fẹ́ sọ́nbẹ̀ ní sí ni pé kí àwọn tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ wọn ń bóni oúnjẹ ń bóni Nàìjíríà yìí lọ́ba ìwọ̀ ọlọ́run. Ẹ dákun ẹgẹ́ kí wọ́n fojú wọn fi lẹ́ni kí wọ́n mọ̀ pé ẹni bá ṣeun tẹ́nìkì ò ṣe rí ó di dẹ̀dẹ̀ kójú lóru tẹ́nìkì ò rí ni o. Láì sorí màálù láì ṣe tàparò ẹ wà ń kojọ kẹga ń bẹ́lẹ̀ ẹgbẹ́ kẹga ṣe káfíńtà ń bẹ́lẹ̀ ẹlòmíì ọ̀tẹ̀ kò ní ṣe ṣe pàtó àforí èèyàn lásìkò tá a wá yìí arákẹta mi bí mo wà kí mo sì rọ àwọn ọmọ nàìjíríà kí wọ́n sì dákun nípa ti yìí tí fọ mọ́ ọmọ odó mọ́ yẹn lórí ẹja pé ẹja máa nẹ sùúrù sí i ẹja máa nẹ sùúrù sí i kò sí ohun tá a mú ẹ kò sí ohun tá a mú lọ nígbà bá tó kú wá ara wa tàtọ́ fi ń para wa kò dáná ara kẹ n ta mi ni.
1: ó dà ẹja fẹ́ lómìnà ayé ẹ ṣeun ẹ ṣe ẹja lómìnà ọ̀dà sí i. alo.
3: yóò dára fún yín. ẹ mọ̀ ọ́n máa ṣe ìgbẹ́lówó wà ló ń sọ̀rọ̀. àwọn tí wọ́n wá lọ kó orí èèyàn jọ orí ọlọ́run tí ìsorí adìẹ tí ìsorí màálù tí ìsorí tọ́kì ilé ẹ̀ níwò ní ń gbénu wọn ayé ọ̀mọ̀ ní í ṣe wá ẹ dákun torí ọlọ́run. Ẹgbẹ́ ká ṣọ́ra kò dáa báyìí èdè òní dìwà o bí ìṣègbà máa kó wọn wọ́n kó wọn lọ bí wọ́n ti tì hàn mọ́lẹ̀ ṣé wọ́n wá lè gbádùn ayé wọn ṣé wọ́n lè gbádùn owó tá a kó lọ́wọ́ gan oríwa ò ní dàrú o oríwa ò ní dàrú o lórúkọ Jésù gbẹ́lò wà ló ń sọ̀rọ̀ ẹ ṣé.
1: ẹja pẹlú gbẹlú mi náà láyé pẹlú o.
4: Ní àwọn ọmọ ẹ̀sìn.
1: Ẹ dààmú.
4: Ọmọ ọba ẹ̀kọ́ ètò ìṣirò yìí kan. Ẹ̀rí kọ́ lágbára. Ìyàwó mọ̀ yàlẹ́ lọ́dọ́ lórí. Òṣèlú fún ọmọ wàá jẹun. Ọwọ́ àlọ́ rẹ̀ fẹ́ yàrá rẹ̀. Ó di ẹ̀wọ́n lórí jìnnà. Ìkíní ni ìkíní náà ní jàlẹ́ o. Ẹ̀rù náà ní jàlẹ́ ọ̀pọ̀ náà ní jẹ́ ọ̀lẹ́wọ̀ láàlẹ́ o. Ó gbúdí ẹ̀ káàkó. Ọ ẹ bá pààyàn ọpọ náà ni
1: ọpọ ètò ẹ ṣe.
0: ló bá pààyàn ọpọ
1: náà. ó di dandan òfin tó wà lẹ́ẹ̀ ni.
5: ẹ ló ma ẹ ló sà ìyàwó ni ẹ ní bàjẹ́ kú sẹ́ẹ̀lù àti ní ọmọba saheed atahankan láti tàgbà kẹrànyàn ẹ̀rí kó dàbí nǹkan wọ́n wá di sórí wọ́n di sọ́ọ́dì orí ìmọ̀ọ́lù orí èèyàn ẹ dákun ibola ẹjọ orí mélòó gan ni wọn kó jọ nílùú ìyìnbó tọrọ wọn fi ń rí bó ṣe ń rí o ẹ èèmọ báwọn èèyàn wá ṣe ń ṣe báyìí o ọlọ́wọ́ kò wá yọ ń bẹ o ẹ kú ètò.
1: ẹ ṣe ẹlọ ẹjẹ àgbà ìpè ọkùnrin sí ká tó dìbò. hallo.
5: ìyàwó ilé adára fún yín.
1: àmì ò àtẹyìn náà.
5: ẹni sì ròyìn ká o.
1: àmì ò.
5: kàyéfì tún ni tòní pẹ̀lú orí ó la ń lọ lórílẹ̀‐èdè yìí kọ́ ló ń gbà wá ṣá wa máa sọ pé orí èèyàn ló máa mú wa ká fi dèèyàn ni àbí ká fi là láyé ọlọ́run ó gbà kó so ẹ kúṣẹ́.
1: tó o kò wá débi tí a rí mọ fún ti ọ̀sán tòní lórí ìròyìn tá a pè ní gudugbẹ̀ tí ẹ bá gbádùn ẹ̀jẹ̀ ká tó pàdé lóòrọ̀ ọ̀la lórí ẹ̀dọ̀ kiri ìlàgò mẹ́jọ sí mẹ́sàn-án ó tún di ìlàgò méjì lọ.

0: yo.
1: E kaabo si ori eso se dada la bayin ode odun bi oruko mi ni Oluwa niye Thomas Idowo mo ni alejo pataki ti won se ni ohun pataki lati so fun wa loni alejo wa e daruko yi fa won ara le
2: mo ki ni le loko lodo ati leyin ode Tayo popo sisin on loruko te bi nje esun popo
1: e kaabo alejo wa ki wa lo gbe yin wa sori eto loni
2: e se atokun kin to so n to gbe mi wa si ori eto loni mo fe ki mo gbe si to n gbe mi patapata ki won mu bairo won ati iwe ti won fi ko sile tabi ton mo ro bani soro won ki won ko number isile
3: 08116443801 be kan si 08116443801
2: ni bayi n to gbe mi wa si ori eto re gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ló ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ nìkan dẹ̀ ń wọ́n sí gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwọn náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó tó gbé mi wá sí orí ètò náà nìyí thousands of people are graduating every year they don't have job many are jobless some people even have job but they can't feed their family with the job they have a lot of people things are turning upside down in our country every time what are we doing what do you want to use to assist the government for everything we blame our government I want every head that is hearing me everybody that is hearing me I want you to write this number down
3: 08116443801 there can see 08116443801
2: ọpọlọpọ gan níṣẹ lọwọ tó jẹ pé iṣẹ wọn ò tó wọn jẹ ọpọlọpọ náà ló sì tún níṣẹ lọwọ tíṣẹ rẹ tó jẹ ṣùgbọn tó ń gbèrò láti tẹsíwájú láti sún síwájú sí i àtẹni tó níṣẹ lọwọ àtẹni tó níṣẹ lọwọ ni àǹfààní yìí ló wà fún bẹẹ ni kí ni àǹfààní tí mo sọrọ nípa rẹ this is an opportunity we are bringing it to you at your doorstep just grab it once you lose this opportunity you may never gain it again that is the reason why you need to seize this opportunity it is free gbogbo tí tó ń bọ̀ mi pátá ẹ̀yin ẹ̀mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn text your name and your location to the number
3: 08116443801 bẹ́ẹ̀kan sí 08116443801
2: text your name and your location to the number orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá lára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni a fún yín ní nọ́mbà àti ticket tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ̀mọ́wó wá ẹyìn rẹ ni wọ́n gba bí wọ́n ṣe ń sọ náà nu àní ẹ̀mọ́wó wá o ohun tí ò bá sì ti náà yín lówó kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ẹyẹ kan wá kẹ wá fi ti ara yín gbọ́ we are going to train you how you can gather money in this company own your life enterprises limited and you have chance to speak with our boss ambassador Ayodele mo sì gbàdúrà wípé gbogbo ẹ̀yin tí ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù ẹ ṣe ìdìtẹ̀ fúnra lórí ètò náà ni.
1: ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí nọ́mbà ń fẹ́ kẹ́ tó máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé ẹ tún bá wa pè lẹ́ẹ̀kan sí.
3: 08116443801 lẹ́ẹ̀kan sí 08116443801

0: 96.7 FM. Tu geek, gato geek. Ẹ káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkan ni Lagelu FM 96.7.
1: Olómi ìjọ wa ò jẹ́ ká jọ máa gbádùn.
0: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
2: Àgbà kí n wà lọ́jà.
0: Níbi gan-an, lẹ́lẹ́dùnmarí sọ ọgbọ́n, ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kúrò kalẹ̀.

0: àwọn èèyàn ti ba wọ́n ti ba bí àṣà wa bí ṣe ń lọ wọ́n ti bàjẹ́
1: lọ́nà wo
0: ọ̀ràn ti pé béèyàn bá ń ṣe ìkómọ àbí èèyàn ń sọ̀kú àgbà àbí ọmọ kan ó kọ́sẹ́ tán lọ gba ìyọ̀ǹda lọ ṣàṣeyọrí lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ni abápa fẹ́ ṣe ìnáwó tá a sì pé gbogbo èrò kì í kàn sí pé ẹ kàn máa ṣe ìnáwó sẹ́lẹ́ńsẹ́ ará àdúgbò wa ní mọ̀ pé ẹ ń ṣe ìnáwó ó yọ báwọn èèyàn ò ti ẹ̀ rí nǹkan kan fi ẹnu gan a ti pe àwọn dj ojúlówó dj
1: nígbà yẹn
0: kò yọ ọ̀rọ̀ tí mò ń sọ àwọn bàbá làbù ní òye
1: ní
0: sógbó yé ó gbé
1: látàyè tipẹ́tipẹ́
0: tó ṣe bùkalẹ̀ báyìí ó to speaker àwọn báyìí nǹkan kan wá ní microphone ti wọn
1: lọ́tọ̀
0: irú àwọn òde yẹn ẹ̀ nílò mc torí pé ẹni tó kó orin wá tó kó orin iṣẹ́
1: wá
0: òun náà lẹ mc ọjọ́ yẹn
1: ok tí ó bá sọ pé
0: irú bí dayo kú
1: jọ ìyá bọ́lájí ló ń jó yẹn
0: bó ṣe wọlé tó bá ti gbẹnu sí microphone
1: kó
0: lá dayo kú jọ rẹ ni ó lọ lẹ̀ díẹ̀ fún
1: kó fi sọ̀rọ̀
0: ìyá sukura ò ní ọlọ́mọ ló dé yẹn o
1: ok
0: òun ló ń jóbọ̀ ẹ̀ máa wọlé máraba eyín fún jowó eyín mẹ́rin
1: máa nìṣó o ti wọ́ gán mọ kíní ìṣe èmi ò bọ̀ dín kan tó fi mú un mọ́ṣẹ́
0: ijó dijó ìyá ọlọ́mọ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ báyìí ẹjọ́ ẹ jẹ́ ká sún sẹ́yìn lójú agbo
1: máa wọlé máraba
0: gbọ́dọ̀ ọ̀gá eléré oyè o gbọ́dọ̀ gbé o
1: ṣé wàá túmọ̀ sọ̀rọ̀ yẹn náà síbẹ̀
0: olùkọ́ ló ní àǹfààní láti lọ sọ bí nǹkan bá ṣe ń lọ níbẹ̀ yẹn ẹjọ́ ẹ̀yin tẹ́ ń jẹ lápá bí ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ àdúà ẹ rántí kẹ́ri wípé ẹ̀ ti ọwọ́ àtàbọ̀jù ó ti ṣẹlẹ̀ rí lóde kan
1: o tún máa tún sọ tó ṣẹlẹ̀
0: a tún sọ tó ṣẹlẹ̀ lóde yẹn
1: ókè náà
0: àbí òye yín
1: ẹ
0: bá gbàgbé wípé johanu náà ni o òun gangan kò yọ ní kọmọ jáde lónìí
1: kàìkàìkàìkàì yẹ bàbá ọlọ́mọ
0: johanu tó ti di bàbá john paul báyìí lónìí
1: ok ọmọ tuntun orúkọ tí ọmọ tuntun gbà
0: o
1: yé mi wà bá ṣàlàyé tá yé mi ni
0: lẹ́yìn tá a bá ti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe ìtọ́ ìgbà yẹn gangan níjọ́ wá díjọ́ bàbá ọlọ́mọ àti ìyá ọlọ́mọ fún ìgbà àkọ́kọ́ wọ́n á gbé john paul gan jáde john paul ó jò lónìí ẹ̀ẹ́dínà ló wà àwọn bẹ́ẹ̀ bá ti ń fi owó mọ́ rí fún john paul
1: ẹ máa rántí àwa
0: náà torí
1: wọ́n kàn
0: wá gbogbo agbo jẹ́
1: ní torí pé ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ni pé gbogbo ẹ̀ ti yàtọ̀
0: ó ti ń wà
1: kí wá nìkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe ń rí báyìí
0: nígbà yẹn torútorú ni
1: ó
0: mọ̀ gbọ́ tí onísà stúdíò yẹn
1: tó mọ̀ dún lalalala ìyá ọlọ́mọ gan ti lè lọ sùn gbà mí
0: wọ́n wá pé ẹ fún wa lórin kọ́lìntì tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde
1: wọ́n á gà ṣámọ́ ni
0: ẹ ṣáájú oyóyò sí
1: ókè
0: ijó oyóyò nìyá ọlọ́mọ fẹ́ jó
1: ọmọkùnrin gan o ti kó o
0: kéne
1: tó o mọ gbogbo tó o yá nìṣó nìṣó mo ń gbádùn ẹ
0: tó o bá ṣayé lásìkò tí ẹ bá wà ṣayé náà kí n bò wọ́n àgbà
1: ìpínlẹ̀ bọ́dà mi
0: àbí kó jẹ́ pé okun wọn ti wọ̀ kójókò okun wọn ti wọ̀
1: tọ́lẹ́ pé
0: bátìrì olórí ẹkùn ai
1: ẹ
0: rà sí inú rédíò ó sì níye wákàtí tẹ́ fi lè gbọ́yìn
1: kò yọ kò ní
0: jẹ́ kó kírú nǹkan tí mò ń sọ yẹn
1: kò yé mi
0: kò yọ
1: tó
0: rárá wà á gbòòrò tí a ń wò dàgbà láàrín ìlú àbí ọyọ oríṣiríṣi ìnáwó ni ṣé bàdàn lọ dàgbà sí ni àbílẹ̀ fẹ̀ àbọ̀ǹdò ni òní máa rí ìnáwó àfi kí òpin ọ̀sẹ̀ òmọ́dé àfi kí òpin ọ̀sẹ̀ òmọ́dé
1: wọ́n ti ẹ̀kọ́ sọ wọ́n ní ẹ ọdún bìkan wọ́n ní ọjọ́ jimo àti ọjọ́ sátidé àti ọjọ́ sunday wọ́n ní ọdún wọn ní nìbàdàn
0: kẹ́ni jẹ́
1: ọdún wọn ní nífẹ̀
0: o ti dàrú
1: o lè dàrú láìla ọlọ́run lè gbé dà kí ló wá ṣẹlẹ̀ tó wá sọ pé wọ́n ti yí gbogbo ẹ̀ padà
0: èmi ọmọ ohun tí mo rí ti ń ká ńlá tí wọn ò rí ohun gangan ni pé bí nǹkan ṣe ń lọ lásìkò yìí kò jọ ti gbà yẹn kò má wà láàmọ́
1: báwo ni nǹkan ṣe ń lọ lásìkò yìí kó o ṣàlàyé kó o jáde
0: ẹ ṣe ròde tẹ́wàá pé lílọ òde tẹ́ ẹ lọ gbogbo ẹ̀ kàn lọ́wọ́ rọ́wọ́ lọ́wọ́ ṣẹlẹ́ńṣẹ́ kò sí pé ẹnìkan wà ń bẹ̀
2: to do tori pa aye da won ma joko si aye oto ni awon ti o to irin seun won ti bere laaro kutukutu won ti koko to won ma fa waya kiri bayi to ba ti je pe party ale alale de ba wa nbe ori ti won ma fa waya gilobu kiri gbogbo ara kini te ta so
1: ko tori pe ti le ba ti su
2: ina yin o
1: gilobu ni o tan eh eh o se je ye mi
2: party te ba ti bere lataaro igba won ba nkan je o te ba be se eko mo nigba na ninu ko se isu ni daji ninu ko se iresi ni daji tabi ewa awon elewa wa mo ra bread lo si ibe laaro kutu
1: lati fi lo ko mo le
2: yes abi o ewa god of waste ninu ni kini to ba di owo osan koyo ni won wa se eh obe to o duro re ti won fi amala
1: gbelegbe
2: ko nle ti yan ba ti yo
1: yo yo
2: to ba tu wa di ale lale won ma se awon je kan ti oko mo
1: ha
2: ogbo egbo wa o egbo ta le fi se party
1: lale na
2: lale lawon yo jeun bi kilele kini je pe kini ori aga
1: o si tun le je jolo
2: to ba ti an gbo ah awon ju anarun jo ti yan ba fi orin paso si
1: ewo lo wa dun oni ni gbogbo oro ibayi
2: n to dun mi ni pe won pale asa yen mo won pa asa yen
1: o mo n to sele awon kan na ni o kan dede ji ni won ro wu pe ewo la je ku onje
2: a je ku
1: abimo ago merin la so mo wo ko to won pe ti tele o ta ko ti merin kan la that dey lati bo to e
2: be
1: e ti
2: la
1: be e yi dey ti la ready wa lati le yin se pe e ri lo bi kankan mo ba se pe be le joko si di jo keji awon kan na ni o kan dede joko lati wo wipe e je ka wo apo wa o e je ki a bo la se le se ta fi ni te ba se le se na ni wipe a fe so mo ile oko ṣugbọn ago merin o la fi so mo loruko si o tabi la fi suna mo si o e mo bo to ba si wa dago merin to ni kaluku ba si wa de bayi ehn won wa sese bere bi won si se so mo loko bo wa je pa won alafa na ni kankan won fo mo loko to mo onikaluku o si mo gba tekewe ke mo lo le
2: tekewe kini
1: ke yo
2: mo se na wo kan mo le dese duro je se kan le
1: se
2: na wo niyan
1: o n to se ri pe iwo na o ya ja bere bayi
2: eh
1: ja fo bale ati joye
2: mo ti hang butu
1: lai lai iwo to fe mu nkan to fe mu pada wa nkan kan tan tin se tele tele
2: ah, kini yen di ma do
1: to de ma te lorun o wa fe mu pada wa ngba
2: ta
1: se mo
2: o de awon generator kan to je
1: pe odore ni won ti kokko bere
2: ti won ba sana si ni fe lele nbi generator e te ba fukun de mole ti awon bo eyin akon ko wa ni gbogbo elere ti a ma lo te ba de mole wa la o le je leye le le ti lo mu generator e pada
1: tori la kokko okun ti won kokko fi wire ti won fi si die o gogan
2: o ah gbogbo awon gan
1: ko si seri yo awon jo wa
2: ba bere ba ko gogo gege gege gege e kan to ba ti gbo pe pe pe pe pe pe pe pe pe pe irin bere niyan
1: o mo n to sele
2: awon lori blue bayi bani ki to bi e le pe ko mo odun mewa o gbe
1: nkan to fe ko sele yi je ko bere latodo ti e so ti ye o like e mo wa de je gi awon eyan mo
2: ko da to n to
1: wa wa bere latodo ti wa sama
2: la lati le
1: dakun nigba to nso yi tori eyin ti pe laye kolo wa ko je ko je ko je ka jo lo le ipe
2: ai ti de bi kan ti a
1: ah niwa to mo
2: ba won awo lowo lo gba
1: niwa to mo gbogbo rutan yi e ti pe
2: eh awa awa
1: eyi te mi wa fe so nbe ni
2: no
1: ni igba na se elo ni apo iresi igba na
2: se nigba yen
1: elo ni ile esu nigba na
2: nigba yen
1: elo ni egbo te fe je lale
2: elo ni titi disin elo na lagbado
1: mo si beni
2: elo kongo e
1: beni
2: eh
1: beni
2: elo ni won ta
1: elo lo se
2: e ya baba mi mo pe eh igba se yin o mo pe aye baje o ni igba ti won ba ta kongo iyo kan kongo iyo elo won ta kongo iyo ni se eyan mo elo ni eh won pe bi won ba ta kongo elo kò èdè bẹ́ẹ̀ wọ́n ní jọ wọ́n bá ta kóńgò ìyọ̀ kan ní ẹgbẹ̀rún méjì èyàn mọ̀ pààyè ti bàjẹ́ kò èdè bẹ́ẹ̀ ọlọ́run sì nìjọ́ dé bẹ́ẹ̀
1: àkóńgò ìyọ̀ kan
2: ní ẹgbẹ̀rún méjì àkóńgò ìyọ̀ kan ní ìsìn ọ̀gbọ́dọ̀ tó ẹgbẹ̀rún kan
1: ṣé wọ́n wà á ọlọ́run kó ṣàánú wa tó bá jẹ́ pé àwọn baba ńlá baba wa àtàwọn ìyá ńlá ìyá wa tó bá jẹ́ pé wọ́n lè jí wọn ni ibi ti won ti sun si ni si kan bere lowo won kan salaye fun pe loni eyin ra Congo yo kan nigba na ta wa wa so fun won iye ti a wa ra ni si se oro pe won ni ke won sare lo sun pada ni pe ah olohun wa pelu iye ma moju to ra yin o
2: fun kini
1: ah ma ta re je ibi ti nkan lo iko olohun o sa nu wa lori lede Nigeria ni ko ba wa da si
2: nti wo ma
1: ni pe ni joja kile ko kuro nbi nkan to le se to mo fi lo ara aye
2: ka mo ka pa nti ati se seyin yen ti ben kare ma wo
1: e ona mo so pe ko je ko be latodo ti e se ko
2: ma fi eja sori kini nigba yen eran orisi bi meta ni mo wa nbe o ni eran
1: koda
2: eran gidi to je ara eran won wa fi tinu eran si won wa fi pon mo se gbe won tun wa fe ja si an kan ni isin gbogbo nawo pa la olomo mo je arogun pa la pa la en na wa le gba nlu yo
1: o ti da
2: pa la won akaba ni o gbe han yin o ti e mo ya re e ba ti gba mu bayi ni orun wu
1: so fa fe gbo en to ba wa gbe pa la en to ba gbe pa la sori ounje bayi
2: o ni je le ri tu lo deun te fi gbe de
1: en to ale to ba wa gbe pa la so ounje ori ounje e gbe fun
2: bayi ni nisin na
1: ah ah iwo mo pa won kan gan won tun mamalize
2: mama
1: wo pe iwo ba si ri ade to
2: eh
1: bad mercy matala pe lowo re pe awon po mo wo ni won pe ni po ma jade laya o ni awon eyan kan ti o je pe po mo ni won mo ta
2: fi po mo se nawo po mo ni kan life errors ti legbe
1: joja kile tori
2: o lo se nsoro bayi
1: o lo mo se
2: o ni buru fun ale
1: ilaye ami o da ejo
2: ko ani
1: ejo ko sile yin enu araye na lebo eni ti o ba pamolu e so pe ko pamolu
2: eyin obimo
1: bo lo je gbese to bi pamolu e tun rojo
2: eyin le baye ije
1: o ti da
2: be eyan ba bimo ogbodo peran ko teje ile
1: o ti da
2: abi oyo
1: o da
2: ko ta eje ran sile
1: o ti da
2: e ti ba gugu eje aye o peran nde mimo kilode kilode
1: okunrin fe han
2: e gan be seri as i ti se e wa pe lule bo ni awon alale o se ni binu
1: olohun ni je ki
2: mi ma wa awon baba bi an gba na ba e ti so eran mata
1: se won mo wi pe eran ti won so mata e polopo eran yi apolopo eran yi lo je pe won sin fun rara won ni nigba na bi won o si sin o se mu lori iso ti won tin ta ki se sin
2: kilo mu ko se eran loja mo
1: o wa
2: eh e wa mu kini e wa lo ebu
1: o ngba ti
2: o ebu eja loja
1: nigba ti ogun fe kan ti o mo lo bi 60,000 egberun lona 50 ko abi 60 wa 60 60,000 le yo kan to si je pe belebele bayi na ni se pe boya eran kan ta ri re lo wa la
2: ani ke yan ta je bi o si fi mi kun ebi o fe ja ti ndi
1: ah
2: eh
1: to gbogbo eyin eyan wa awa kiyin o ni bi te si lanfani ati ma gbo wa e ka bo sori eto ki la ri gbo ikanni lagelu najisi
2: o da se le si mele ka pa ye le be
1: ko gun fe ba wu
2: oje
1: to gun fe ba wu oje won ta ngba to ba fi mu bi egberun meta gangan lowo o ri ti won le bo gbe sori am o didi ko o gun fe yen na ni lebe lebe kan to yo ti em le ran dada lawon bi to ba tata je mo
2: on ti rita
1: elegberun meta si bi merin e se o se un te fe ran wa
2: ko ma de koro ta lo fule
1: ngba to ba ya mo so pa be keni eyan kan re lo fe ranyan le mo yi ba
2: emi o ki se itan
1: itan kini itan ko
2: a yin ten ta ja daju o
1: e fan
2: eh
1: iwo try e to ba te to fe wa ti ni bi egberun mewa ni se emi ati a je
2: ha si won fi sowo sile yami
1: mo ti
2: mo to so na ni yawo one like o to 3000 o si reran 3000 lo di di eran abo eran ti o je pe ko ma ko bere si ma bi ni bo ba ti wo be eh eran to gbo kan
1: je a lo abi so wa si
2: 3000 ra
1: e wo ogun fe wo mo ko o ja je yemi ogun fe wo mo ko ri je
2: o si
1: o de he se
2: o do ko ti bayi ti
1: se be ri pe
2: ti won po ti o fofun sata
1: se be ri pomu rasi se be ri pomu
2: link lage yo ninu
1: se be ri pomu rasi
2: se
1: be ri pomu rasi aka se e ba tun legbo to ba tun ro dada e se ti ri kan ti mo so
2: ti tera se wa to ni tumo si
1: akin fola shadi ajala loruko temi emi la beke
2: o ja mi le bi
1: lati kan ni lagelu 96.7 fm oke gajoke ori eto kilari gbo la wa o aki gbogbo awon olojo bi patapata pe eku odun eku yi to lagbara lowo Olorun oba oju yin o ma rodun Aki Michael Olatubosun oga ti anu la professor oni lojo bi won loruko Oluwa e ma tesi waju lagbara lowo Olorun be na la tuki Esther gine kene eh o na sojo bi loni ati gbogbo awon lojo bi kaakiri agbaye eh se tori e loni kan mo ogbe ni ki o
2: Esther ku mo package toni aki we pe oku ori ojo bi oni
1: e se wo na sa ri pe ko tete soro so won pe mi mo kokon bere
2: happy birthday
1: o ye je ka lo soju oja abi bo ni oko bi alani
2: e ya lo joja iya ko wo pe iya wa fun mi oni oni na tun ni
1: gaga lojo oni na tun ni gangan a ri yin pe o lagbara lowo Olorun oba
2: la se ni Oluwa sina alayo ogo ede on fo ma le so fa nuko temi nje alani re ekun oko abeke eje a loju oja na ka mo ise je nbe ni kete ta ba pada de la toju igba yen le mo nkan ta fe ri gbo lori eto ki la ri gbo losun ni eku kale
3: kala le ka kọle ti wa dirorun gba fun gbogbo eni to n fe le fọkan balẹ lati mu ki ala won wa si imose anfani e ti wa suyo bayi ni Dream Gardens phase 1 to wa nijaye moniya nbadan to fi mo irede city ido ibadan eduwo repete lori awon ile wa 250 square meter 1.8 million naira le mara lati gbe tan lekan to ba de je 500 square meter 3.5 million naira niyan o iyen ni Dream Gardens phase 1 nijaye moniya amo ni irede city 1.7 million naira ni plot kan bayi e sira odide eka kan ni 6 million naira gbogbo document yo ti wa nle keri kera ni o abe gbo edinwo yi lo lowo lowo bayi ni le se Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo Ring Road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and in Radio City Ibo Ibadan your dream will come true
4: Olorun nikan ni sanu eda sugbon Olorun ma ran oluranlowo si yan lati jise ka se ni idan tun wa kuku yi lati jise se iranlowo fun gugu eniyan ilei titi su titi re ni gakankan ki ayo ati ibukun le ni ba opolopo eniyan iyen ninu osu enba yi ka se ke ti mo bi eni mo wo ti tan si ma po gugu eniyan o tun ma gbe lo si ipele to ga ju
5: dele o emi de be o
4: Otu yahu eje ki jaye City Independence Day Cashport. Awon onibori 66 ni yo ma je lose kokan. Gbogbo ojo Friday ni double winning cashport. Ni be ni cash ti so opo eniyan di millionaire tutun. Eyi ki se akoko se iru e. Inje lo ro be iwo gan lo kan lati di millionaire wa. September 30 ni special independence cashport. Ni tori na ma se fi akoko re sofo. Lori Splash FM *347*1004*1#. Lori Ladinu FM *347*1004*2#. O si tun le sabewo suju opo website pelu www.cashier.ng. Eni odun mejidilogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni board rufun telu cashier. Cashier ninu osu enba yi akoko re lati jawe olubori niyi. So ti cashier. Mu ti cashier. Cashier.
3: Togas, Togas, Togas. O tojo di eseyin ti mo tin gbo nipa ile ise Togas Multi Dynamic Concepts. Ile ise to sara oto. Nipa kafe ti wete gbopo ilogun lona igbalode to pe eyan de nko sara si won. Ile ise Togas to ti gba won tin sise fako jeji ati ogun tin fo kedere mo toni toni jade bayi. Bene, awon ogun tin jade lati ile ise Togas Multi Dynamic Concepts. Ka si ara ewo gbogbo won ta ko jeji nda laani. Togas aba powder ni bere fun. Bo si je kedere le tin. Togas liquid ni ke bere fun. Togas liquid ni o ba fo kedere yin mo toni toni be si ni gbogbo ogun wa ni Nafdac ti ni won te gbogbo e te wa fe mo ba wa duwo po ile ise Togas te fe mo ku ogun wa ni opo ko yoku abeyin te fe mo ra le yoyo tori wi pe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise Togas Multi Dynamic Concept fun Akala Express Blanford Bus Stop nilu Ibadan tabi ke mo pe wa ni ile ise Togas sori 090-3294-9024 ile ise Togas lo ni ani fasan lugba gbogbo ti si oye agbara egbogi bile ka
6: Your future is calling, and at Westmill. Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels. There's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or Number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Sisi gbagada gbagada gbagada ilelekun ile sa gbofinro lojo kojo gbagada gbagada ni lekun ile ewosan nigba ku gba awa ti so kokoro yara akede ipolowo oja sonu ni lagelu fm ni badan gbagada ni lekun wa si ile gbogbo aye lo gba o polowo oja ko sekede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele n badan
8: oro re ojo wa si ma ta ni wete wete
9: Lagelu FM 96.7
10: Eka abo sori eto ki la rigbo nikan ni Lagelu FM 96.7
11: Olomi jowa o je ka jo ma gbadun
10: ki la rigbo eto ton tole tolu ton tu awujo le ise
12: agba ki wa loja ori ramo titi wa
10: ni bi gan le le dumare so ogbon ima ti oye kale si e ku kale

0: nani omo yen omo yen de se wa tele ka kiri o de le ma mi gbe mi o fe ko wa si bi gas yin na o eh lata o lo tin tele ka kiri wa de ba mi gbe
1: o so ti mo ba gbe ki mi re tun se ara ke so na o ki lo tun mo se ti mi ba gbe
0: ko so mo si kankan sugbon ti mo kan so ni pe so mo ibi yo n disturb mi mi de fe ko wa si bi o de tin tele na to pariwo daddy daddy wa gbe na o
1: o ye ko ma ni mi o abi fe o ko ye ko yin mi kan sa laarin gbogbo ko ni o bi ni wa pe ni go to e go e go in fact wa ni mo gbo mi tan su tan su abi no o o fe so mi pe o mo pe riri ti mo ro mo yen gan ba nje la lo je fun yes. Nko banu je ni na. So mo elo anu sare unna mami. Mo ri pe unna mami o fa so na do mi. Si wa ma gbe mo na ki lo tumo si ke en ma gbe banu je jo.
0: Olorun Olorun ni je ke mi ri banu je o. Olorun ni je ke mi ri banu je o.
1: Abi ke so na ye fun mi ni di ti.
0: Olorun ni je ke mi ri banu je nte mi o. Emi gbaladura ni Olorun ni je ke mi ri banu je o.
1: Ke.
0: Ah, kini nkan ba mi je to
1: wa. So ibi tomo yen o kin fi se omo ba. Kini leyin ti mo ti fi fara da gbogbo nkan to sele. Eh?
0: So fe gbo, a ri iru eleri eru la fi nda boro loro. Pe ah iru nkan bayi ko wa sele ri. Ah, iru eleri wa sele ri wa. Ko da mi o ti e gbo ri ko da mi o ti riri se la nfi nderu bo eni to loro gan bi wi pe bi pe keni to loro ko kuro laye ko kuro laye ko lo ko gborun lo
1: o
0: lo
1: so mi lapere meji ilu e to ti ni lu bi kan tele
0: so fe gbo ko si nkan ta gbo ri ko de si nkan ta riri na abi o wa ni nkan to sele ta wa riru e ri lo ti to gege bi iyawo le mo sasise iwo na lo de fa ngba yen
1: emi ni mo mu e lo sibi to ti lo sasise
0: mi fe ka ma soro yi mo o
1: no agbo iru asiko yi mo fe ko so mo fe ko so oni mo o se asise iru asise won na se dire
0: mo sasise pelu omo yen ka so pe mo sasise pelu oyun e pelu en to fun mi loyun e iwo na de mo bi gbogbo oro se je ngba yin
1: en to fun e loyun e nigba to wa nle jade e bi gẹ́gẹ́ bí ọ̀dọ́mọbìnrin
0: ṣé kí n tún wá ṣàwà máa rojọ́ rojọ́
1: àbí ọ̀nà mo fẹ́ kọ̀rọ̀ yẹn bóyá bí mo ṣe ń fi blame mi process ẹ̀ ó wrong ni mo tún fẹ́ tún wá kí n tún rí process
0: ẹ̀ ká sọ pé mo ṣe àṣìṣe
1: nígbà tó wà ní abẹ́ ẹ̀.
0: Iwọ gan mọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó wá di pé oyún yẹn gan ṣẹlẹ̀ ó ti ní iye ó ti nígbà tó jẹ́ tó fi jẹ́ pé o kùnà láwọn ojúṣe ẹ̀ láti ṣe tó ti fail.
1: Mi ò ra oúnjẹ sínú ilé
0: yìí. Níbi ní gbogbo applications ẹ̀ tó yẹ kó o ṣe. Ìwọ náà ṣá mọ̀ ṣá pé fault ẹ̀ wà ń bẹ̀.
1: Lọ́nà wo ná.
0: Ṣé ká ṣẹ̀ṣẹ̀ tún máa tútù
1: jáde? Ẹ jẹ́ kí n ní òye nǹkan tó ń sọ. Àṣìṣe mi jẹ́ kó yé mi.
0: Ó da ìwọ tó jẹ́ pé ní gbogbo ọjọ́ ayé iṣẹ́ ṣáá náà ni kò sí pé kéèyàn láyè láti ẹ̀ sí máa sọ pé ó da mo ti ẹ̀ fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀ gan pé ó da nǹkan kan wà tó ń bọ́dà mi ò mo wá fẹ́ bọ́kọ mi sọ òkò ò sí bẹ́ẹ̀ ò sí bẹ́ẹ̀ lóòótọ́ ló lè máa fáwọn ọmọ ẹ lóúnjẹ ló lè máa fún wa náà lóúnjẹ ṣe ń sọ bẹ́ẹ̀ torí pé kò da kéèyàn máa borí ọlọ́run mọ́ra.
1: Owó tí mo rí mi iṣẹ́ yẹn mo fi mo ń dáná.
0: O lè má dáná ṣùgbọ́n ìgbéyàwó kọjá abẹ yẹn torí pé máa yẹn torí pé èmi àti ẹ̀jọ́ máa ń sọ̀rọ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ gbà tó o bá ti sílé àjọ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ mi olófa tí gbogbo ẹ̀ fi yí bora wọn bẹ́ẹ̀ yẹn tó fi wádìí wípé bóyá àtẹ̀wájọ́ ń ṣe pé kínní.
1: Ojú mi kan bọ̀ sójú ẹ̀ ni ló máa ń di èmi lọ́jọ́ náà.
0: Ojú ẹ̀ ò bọ̀ sójú ẹ̀ ọkọ mi
1: tó bá tiẹ̀ wá jẹ́ pé ojú mi
0: ló bọ̀ sójú ẹ̀ ọjọ́
1: kìíní ìkejì kẹta.
0: Bá ló sọ fún ẹ pọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta.
1: Ìgbà tí mo ń bí ẹ ń gbà yan máa sọ fún mi pé ẹ ra tó ìmẹ̀rin àbí kó tán ni pọ́n di nǹkan tó dáa ti bọ́ǹdù ìbànújẹ́ yẹn fi wọnú.
0: Ọlọ́run má jẹ́ kí èmi rí ìbànújẹ́ o èmi tèmi o láyé mi mi rí ìbànújẹ́ o nígbà tọ́lọ́run ti ṣàánú mi Ọlọrun o je ki n bo yin ku ti mo de so fun na to de so pe be ni ko si wala pe ohun a gbomo ti mo de salaye ona so won pe to ba je pobirin mi ni o ma gbogbon to ma da to fun ma je pe ma do mo ba po mo sun ni
1: eh ogba te mi
0: o
1: wa go nko
0: ka wa dupele o
1: o mo gba ti nko de mi ati espoir po last
0: be ni o mo looto o mo looto sugbon ka dupe lowo obirin ti o do mo po
1: o se nkan niyan bo se nkan ti o ba mu ni
0: so fe gbon ka koko dupe lowo obirin ti o do mo po tabi obirin ti o lo da wa lasile iru nisin bayi e olo ma je kari ko se dada looto o meyan ba ku alaye ma saye o sugbon gba mi na wa to ye pe ise akoko daru na iwo na won gbogbo bo se ma ririn ajo eyen lo ti wa ko omo da sile fun mi to ye pe mi nikan na ma ma lo ma ma bo se olorun e kori kari ko se dada to ba je pe eyan wa pinu ko da ah oko mi ala ni o ah ko gboro moro yi o ko gboro

0: bẹ́ẹ̀ yìí la fi ń tu gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Jọ̀wọ́ ẹ dúró lọ́jàre.
2: Kí ló ṣẹlẹ̀?
1: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: Ní tòótọ́,
1: ká ṣáà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí?
0: Ká ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
2: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
1: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
0: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, bẹ́ẹ̀ ìgbé ayé rọrùn.
5: Lọ̀rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú, èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó àtirò. Ẹ jẹ́ ká jọ gbọ́.
6: Bàbá Ìbàrùbá.
7: Ọba Ìsára.
6: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀, àgbàlagbà ìṣègùn tó mojú léjà, ewé àti egun àti ntá fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni, kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹsẹ̀ ó máa ròyàn, ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣẹyọ́ àṣejù báyé èèyàn bá ń lú kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì, ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì, wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí apọ̀ ẹwà. Jara rẹ̀ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nìkan kan ṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ sọ tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 0803381008 tàbí 0701821111. Bàbá Ìbàrùbá ọba Ìsára, àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
8: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́. Gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá akéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sílẹ̀, gbogbo àyè ló gbà ọ́. Polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
9: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa ta ní wìtì wìtì.
10: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá ń sọ lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀ kẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá òun, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 64 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wí pé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágélú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibod ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
11: Lágélú FM 96.7.
5: ẹ̀ka àbọ̀ sórí ètò kìlárígbọ́ nìkànnì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7.
3: olómi jọwọ́ o jẹ́ ká jọ máa gbádùn.
5: kìlárígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
11: àgbà kì í wà lọ́jà.
5: Níbi gan-an lẹ́lẹ́dùnmarè sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹ̀kú kalẹ̀.

ọlọ́run kò ṣàánú ẹni o. ṣé rí àwọn nǹkan kan wà tí ò yẹ kéèyàn máa dọ́nà bẹ̀ rárá? ẹnu aráyé náà lẹ́bọ̀, aráyé náà la sọ pé pẹ̀lú nǹkan tọ́kọ ẹ̀ ń ṣe yìí àbí pẹ̀lú nǹkan tíyàwó ẹ̀ ń ṣe yìí kí ni ìwọ gan náà gan wà wá rìn kwẹsẹ̀ ẹni nígbà tó bá tún dojú mú tán. aráyé náà la sọ pé kí ló dé tó wá lọ ṣe bẹ́ẹ̀. àbẹ̀kẹ́ kí ló bá débẹ̀? kódà mo kábàámọ̀ ìrìn àjò tí mo yìn o. ká tẹ̀ wá sọ pé ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ ká gbọ́bẹ sẹ́gbẹ̀ ká mọ bá ṣe fẹ́ tọ́jú ọwọ́ ọmọ tó ń ṣẹ̀jẹ̀ báyìí. nígbà tó ọmọkùnrin àlàní yìí tó dúró gẹ́gẹ́ bí ẹni tó bòmí láṣìírí tó olóòfẹ́ sọ fún gbogbo ayé tó olóòfẹ́ lé mi jáde torí àwọn ọmọ torí kò sẹ́ni tá máa bá bẹ́ẹ̀ tọ́jú wọn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dẹ̀ gbàyè pé kí n tọ́jú ọmọ yìí tó wá ní tó mọ bá ti pé ọdún kan kí n dọ́mọ padà sí ibi tọ́mọ ti wá ìwọ lè máa fojú rọmọ bẹ́ẹ̀ yẹn nínú ilé ẹ̀. èkán gbà mí báwo ni mo ṣe fẹ́ ṣe lè báyìí àbíkẹ́ báwo ló ṣe fẹ́ ṣayé ẹ̀ báyìí báwo mo ṣe lè fọmọ yẹn lẹ̀ ọmọ kékeré ta ni mo fẹ́ gbé fún ọmọkùnrin náà lélẹ́yìí tó jẹ́ bàbá ọmọ yìí ó ń fúnra rẹ̀ níyàwó ilé tiẹ̀ tí wọ́n ń gbègbè sí ayé tiwọn náà tí wọ́n ẹjọ́ ṣé máa kàn déédéé gbọ́mọ lọ bẹ̀ ni ṣé ọmọ kékeré ọmọ tó ti dá mi mọ̀ ọmọ tó jẹ́ pé lójoojúmọ́ ọ̀dọ̀ mi náà ló máa wá tó máa báwọn ẹgbẹ́ ẹ̀ ṣeré mi ò máa lè gbọ́mọ eléyìí lẹ́ o kò mọ̀ sí nǹkan tẹ́mi máa lè ṣe mi ò máa lè gbọ́mọ eléyìí lẹ́ ọmọ eléyìí máa ti kéré jù fún mi láti gbé sílẹ̀ o ọmọ eléyìí kéré jù fún mi láti gbé sílẹ̀ o torí kò tiẹ̀ yé mi mọ́.

0: Abeke
1: wọn ni
0: ba so
1: mo fẹ ko mo daju mo pe iru awọn joko ba yo ke wo pe na re ati lati gba tin kan to sele ti sele ṣugbọn kan ti mo ri daju mo pe mo se ni pe mo je ki asere wa ko ho sita
0: ṣe mo dupe aṣiri tẹyin naa ni tu
1: ijoko ti mo wa pele ni o ṣe ara ọtọ tori pe yoruba gbagbọ pe adehun adehun maa n jẹ emi ati ẹ ni wọn ti gba tọrọ yìí ti ṣẹlẹ lẹyìn to ṣàlàyé fún mi bí nìyẹn ṣe rìn àti bó ti ṣe rí tí mo sì gbà pé mi ò ní lé ẹkọ nílé mi ò dẹ ní pariwo ẹ fún ẹdá ẹnìkan pé irú ìṣẹlẹ bá ìṣẹlẹ.
0: Mo dúpẹ́ ọṣẹ ọkọ rẹ.
1: Mo sì dúró ti gbogbo ìlérí tí mo ṣe fún ẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Títí dọ̀ni.
0: Bẹ́ẹ̀ni ní tilẹ̀ tán lọ́hùn-ún.
1: Ẹnìkankan nínú ẹbí ara àtọ̀rẹ́ mi ni mo mọ̀ wípé mi kọ́ ni mo bí ọmọ yẹn. Tọ́ báwo dáadáa. Mo rí dájú wípé on the 26th ọdún tó kọjá ni oṣù kẹsàn-án yìí ló bí ọmọ yẹn. Àmì ẹ̀kọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Inú mi wá dùn pé ó pé ọdún kan ọmọ yẹn níjọmọ tí ó tètè fẹsẹ̀ lélẹ̀ ìrìn ti dá lẹ́sẹ̀ ó ti ń ṣe àtàtà ní
0: kókó.
1: Ó ti gba ọmọ nínú ẹ̀ ó sì ti jára nù ní tí mo fẹ́ rán ẹ létí tí mo fi pè ẹ́ ní àdéhùn èmi àti ẹ àdéhùn tó ṣe fún mi àdéhùn tó ṣe yẹn náà ni pé ní kété tọ́mọ bá ti pọ́dún kan tó gbọ́ mú nínú ẹ̀ ó ń dá padà sọ́dọ̀ bàbá ẹ̀ mo wá dúró láti ilé ìjẹta yẹn mo rí wípé o ò tiẹ̀ gbégbèsè kankan o ò tiẹ̀ ṣe bí ẹni pé mo fẹ́ mú àdéhùn tó ṣe fún mi ṣe ìdí tí mo fi wá wò ó pé tọ̀ bí òkè kò bá lọ bá mọ̀ ọ́mọ̀ ẹ̀jẹ̀ mọ̀ ọ́mọ̀ náà gbéra kó lọ kó tọ òkè lọ ni mo fi wá rìn ní rìn yẹn pé tọ̀ kémi náà ò kúkú kí n pẹ́ ọ kò sábúrú náà ẹ bóyá ò gbàgbé ni kémi rán ọ létí kí n sì lè mọ ohun tó ń ṣe lọ́wọ́ gan-an báyìí lórí ọ̀rọ̀ tó fi wá jẹ́ pé lẹ́yìn ọjọ́ kẹta tí kẹrin ń bọ̀ o ò tí ì gbé gbèsè kankan lórí ọ̀rọ̀ ìdí tí wọ́n fi pè ẹ́ nìyẹn.
0: Mo dúpẹ́ o ṣe gan-an ojú mi tì ẹ̀ mo mọ̀ pé o ràn mí lọ́wọ́ láti bo nǹkan tó wà nílẹ̀ yìí lóòótọ́ mo ṣàṣìṣe láti gba ọkùnrin ní láyé mi lẹ́yìn ìwà lànà mo ṣàṣìṣe gbogbo ẹ̀ lóòótọ́ ló dẹ̀ dóyún gbà tó dẹ̀ dóyún gbogbo ẹ̀ ló mọ̀ lóòótọ́ mo jẹ́wọ́ ara mi fún ẹ mo dẹ̀ wá wò pé pẹ̀lú ìrìn àjò wa àti àwọn ọmọ tó jẹ́ ẹ̀gbọ́n mi yìí tó wà nílé pé báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú iṣẹ́ oní kárọra fi mọ bẹẹ mo dẹ gbà lóòótọ́ mo sáré sọ ní ìyá ara mi bó ṣe fẹ́ láti bòun láṣìírí wípé tọmọ bá ti pọ́dún kan máa dá padà fún ẹni tó ní àmọ́ kìí ṣe pé mi náà fẹ́ sọ̀rọ̀ ó tiẹ̀ ní ìmọ̀ pé ó máa yá báyìí pé òun kan tiẹ̀ ń fọkàn sí ni kò ń ṣe pé bóyá ọmọ náà ti pé ọdún kan àbọ̀ báyìí kò ń ṣe pé ó ti pọ́dún méjì báyìí ó ṣẹ̀ṣẹ̀ pọ́dún kan lọ́jọ́ wo ó dẹ̀ ti wáyà sáré pè mí ṣé ibo tí ẹ.
1: Àbẹ̀kẹ́ kí làdéhùn wa.
0: Lóòótọ́ àdéhùn wa ni pé màá dọ́mọ padà ṣùgbọ́n.
1: Nígbà wo nígbà tó bá pẹ́ ọjọ́ orí wo.
0: Bẹ́ẹ̀ni mo sọ pé.
1: Àdéhùn tó ṣe fún mi tomijé.
0: Bẹ́ẹ̀ni.
1: Lọ́jọ́ wo.
0: Jẹ́ kí
1: n sọ pé ó gbé ìgbésẹ̀.
0: Jẹ́ kí n sọ̀rọ̀ àlàníjo.
1: Oh my God.
0: Mo ma se bayi o ti try fun mi tele eh no to ni mo so be fun sugbon bayi omo yi omo la nsoro npa e ki

0: ni ka
1: ki ni o le fi kan se woman to wa legbe mi
2: oko mi jo mo se be
0: ti yira re nigba te eyan ti so nkan asese ti o da ninu ile re o so fun o oju ese ogbele mo nko wa eyin tele yi oju ese na lo ti ma je ka yo mo ke se
3: Daye olo ti je ke je pe mi fe o
1: igba ti mo de ti wa gba de because ti mo de wa ya
3: nsin
1: ile ti suwa
3: da wa ujo wa nsin so ma ti podo kan okay odo na be se de ma wo ru kan ba ye ti ni eyan ogun okunrin lo ni gugu wa eh pe ka to wa sele nsin eh ni so yi pe ko gbe obirin okay ko gbe omo yen lo ti odo ba be bo ma se wa lodun kan
1: okay
3: je pe ẹ̀kọ̀ fẹ́ sí ìyàjọ́ ọmọ yẹn ni
1: o kí wá lè tẹ̀lú pẹ̀lú yẹn náà
2: ìgbà
3: tẹ́ ẹ̀ ti lè ní tó ti ta ṣe mọ́ ṣe o torí pé obìnrin tẹ́ bá gbóbìnrin láyè fún kankan ibi ẹ̀gbà láyè fún kankan okè ìyàtọ̀ fún yẹn ó jẹ́ nǹkan míì gan ibi gan lóbìnrin yóò fi padà sí o so bó ṣe jẹ́ ọmọọ̀rẹ́ tèmi lélẹ̀ lẹ́yìn tẹ́ láfaradà ọmọ òkìjà àgbà kó fi mú lọ sọ́dọ̀ bàbẹ́ ẹ pé ètò
1: ọ̀rọ̀ kan náà ń sọ yẹn ṣá.
0: Hello.
1: Hello, e ka san sa.
0: Ah.
1: Ki ma pale ru e mo.
2: Komi jo.
1: Oruko yin sa lati bo.
2: Jo.
0: Mini Said ata oko lati tagba ki aran yan
2: ba. Ejo e ba mi be.
1: E ba mi ba obirin so. Lero.
2: E ba mi be. O ti try fun mi ko se ko jo bi le gbo mo yen le.
0: Oh. Ibere o ki se onise.
1: Kini tumo yen?
0: To ba fori si. Ohun la ki.
1: Ẹ má ṣe nǹkan tí màá fi kọ̀yìn lọ́mọ ìyá o.
0: Mọ gbọ́ àbúrò. Ṣé ó wá da kó wá padà wá mọ́ ọ̀fẹ́ tí ò yẹ kó o fẹ̀ síta?
1: Sáṣìírí
0: wọ̀ ni
1: àbá ṣìírí ẹ̀.
0: Ṣó wá jẹ́ kó rí bẹ́ẹ̀.
2: Ṣé
0: kó o dìbò láṣìírí tẹ́lẹ̀?
2: Ìwọ
0: wá jẹ́. Ọkọ̀ gbatúgba kákọ̀ọ̀hún ó dá kí n bèrè béèrè ṣé kàtẹ̀ wá ní ṣé ò lè gbọmọ tọ́
1: ẹ̀. ṣé mi ò lè gbọmọ tọ́.
2: sọmọ
1: tó bá ní irú àwọn ìtàn rándanrandan bẹ́ẹ̀ lèyàn máa ń gbà tọ́.
0: ṣe bí lọ́dọ̀ tiẹ̀ inú ọkàn ẹ̀ ọkàn tó fi gbà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀.
1: mọ̀dá
2: ẹ̀ṣẹ̀
1: ẹ wá máa lọ.
2: Jo
0: Olani
2: jo
1: eleyin e so pe baba mi ko
2: Olani jo o ti wa fe doju oro iru bayi o ti se dada fun mi tele o ti wa fe doju oro iru bayi e omodun kan la so ron pe yi ki se omodun mewa e Olani jo ah
4: hello sir
1: e ka so
4: e ku ise olorun o dara po mo ni
1: ami mami
4: ti le iro ni o fo ma le so fa. Mo fẹ́ tẹ ibi ọ̀tọ̀ níbi tẹ̀mí fẹ́ yí àṣírí.
1: Okay.
4: Ṣé ẹ ti ká bá pè ní àṣírí ni o.
1: Okay. Àdéhùn kọ́.
2: Ọkọ mi jọ o.
4: Àdéhùn náà ni ó farabalẹ̀ tó ọ̀pọ̀ mi yóò dára fún yín.
1: Àmì.
4: Ẹ ti gbìyànjú Ọlọ́run lọ́jọ́ mi yóò sì mọ ẹ̀tẹ̀ síwájú. O ti nífẹ̀ẹ́ ọmọbìnrin ló ti nífẹ̀ẹ́ rẹ̀ náà. Ẹni bẹ́ẹ̀ ṣé di ọdún kan mo mọ̀ pé nínú ìbànújẹ́ ọkàn ni àmọ́ ẹ mẹ́kàn kú òǹbẹ́ ẹ jẹ́ ká fi ògbóǹtọ́mọ ni ó dà lọ́jọ́ iwájú.
1: Kó wá jẹ́nu lémi ló ti máa dà.
4: nínú ilé yín kan ṣe rí gbogbo ọmọ tí í ṣe gbogbo ọmọ tẹ̀yàn bá bí nínú rẹ̀ ó ní mo ń ṣe èèyàn mọ rẹ̀
1: lọ́jọ́
2: ọmọ tẹ̀yàn
4: ní àgbà ọlọ́run ní jẹ́kọ̀ orí rẹ̀ èmi mo fẹ́ kẹ kí èyí àbúrò mi ò ṣe ẹ má jẹ́ tí wọ́n bá ń tẹ́jú mọ́nú ilé yìí oníkálukú ló ní nǹkan tó wà nínú ilé tí
1: ìyá sọ́kùnrin tí ò sọ fẹ́ mi kẹ́kọ̀ọ́
2: ó mú lọ sọ̀rọ̀
4: kí ṣe ìlú ọkọ̀
1: mi

0: o ti lori balẹ mi mẹyin lara ẹ tó wá bùra kiri nìyẹn pẹlú àdé tí mẹlá ní tẹlẹ àná ọdún kan o yóò sọ padà bí tó ti yé ti ròyìn re àbúrò mi yẹn ọwọ atọ́nu kẹta ń sìn ojú àtọkọ mi lọwọ.
1: Kìí ṣe pé mo dọ́kọ̀ kìí ṣe pé mo dọ́kọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ kí n bá mi bọ́kọ̀ mi ni ọmọ yẹn kéré ọmọ kékeré ni.
0: Tí n bá débẹ̀ lọ́jọ́ tí n bọ̀ tí n bá bá ọmọ yẹn nílò yín.

0: cannot use your full time on this program for the sake of next program. Please minimize your banter or intro so we viewers and listeners can enjoy your program. I'm not leaving Ibadan again, and I always watch you online with some guys. We watch you. As you know, I be a jula ti ka gbogbo nkan ti e so aso akadie nbe bi ati ri gbogbo e tan eh sugba eh e je ki se bayi ka mu ipe meji si ko to di pe a mo lo abeke o ti kuro nle afi ko da omo e ki lo ti e pe oruko e mi o ran ti oruko e na
1: lulu ati fe
0: hello bi won ti fe hello ka so abeke ti fe oruko yin lati bo
2: Abigun
0: lati domi ni. Lati kan fun iyawo mi ni mo.
2: Abigun. Ala ni oku amumora.
0: E se ada fun yin, eyin le ri mi.
2: Oku atemora.
1: Ah, temora bawo.
2: Temora ni o. Temora ni eni omo eku gan ko yin o pe ku roju.
0: Oto.
2: Wo gan lo ye ka ki ku roju.
0: Ada fun yin.
1: Ah.
2: Ṣugbọn tori omo ti wo gangan bi. Ni wo ba gba jade nisin, to le jade, to le omo re na jade.
0: Awon mi na lawon jade.
2: Awon bo toju omo. O fun ni bi odun kan si tabi osu mefa
0: ki
2: omo yen o fi mature die o fi le gbo fun baba re
0: ti won ba ti wa fun mi ni johnson
2: to ye ko se tele o
1: si dada fun
0: ti won ta modele so mi fun mi saju gbo na nko
1: ni le se be fun oko mi yen gidi
0: o ti pe pe
2: lamure ni o dire lamure
3: Bi omo ti wo sanwo sunne ra bi omo ti wo sanwo omo gbe ra
1: o di cho loni a fi chochogun sugbon enu araye lebo awon obirin loro ikanju awon nkan ti o sele to je pe eni le wo tan e ma dana be awon ara yin to ba gba yin ni room ran be won ma sa lo o ti gbogbo e ba dojuru tan o e je ki aduro gege bi obirin ati iya omo ati yawo rere baba te ri awon okunrin mi to je pe awon alase kokan fe ma wa lodo won e je ka wa duro tori ojo waju awon nkankan mi wa to je pe teyin o fi jade laye bo logorun adun laye yo ma je ibanuje okan fun ni o ani damu ani kowo boru e o
0: ami
1: ati nlo loni lagbara lowo olohun a pada wa lase ledumare lose to nbo lori eto sa pe ni ki la ri gbo Fola Shadi Ajala loruko temi ti mo nje 08056815340805668154
0: Oluwasina Alayo Ogun Ede ofo ma le so fa loruko temi nje fo nko 08059483093 lele fi pe mi leyin to titi ola te tun pade awon akegbe wa ti lotula ni flat keji benga o yato ati ifolakere mighty ni dede akoko kan na lagun kan ire atayo la fi pade o digba o
4: lagilu FM 96.7
5: plenty money for my backyard plenty money for my house yo
6: e kaabo si ori eso se daada la bayin oje otun bi oruko mi ni oluwa niye thomas idowo mo ni alejo pataki ti won se ni ohun pataki lati so fun wa loni alejo wa e daruko yin fa won ara ile
7: mo ki ni le loko lodo ati leyin ode tayo popo sisin ohun loruko te bi nje esun popo
6: e kaabo alejo wa ki wa lo gbe yin wa sori eto loni
7: e se atokun ki to so n to gbe mi wa si ori eto loni mo fẹ́ kí mo gbèsè tó ń bọ̀ mí pátápátá kí wọ́n mú báírò wọn àti ìwé tí wọ́n fi kọ̀wé sílẹ̀ tàbí kí wọ́n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n kọ nọ́mbà ìsílẹ̀ ni.
8: 09053542725
7: lẹ́ẹ̀kan sí
8: 09053542725
7: ní báyìí n tó gbé mi wá sí orí ètò rèé. gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ló ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ ni nǹkan dẹ̀ ń wọ́n si gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwọn náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó tó gbé mi wá sí orí ètò náà nìyí thousands of people are graduating every year they don't have job many are jobless some people even have job but they can't feed their family with the job they have a lot of people things are turning upside down in our country every time what are we doing what do you want to use to assist the government for everything we blame our government I want every head that is hearing me everybody that is hearing me I want you to write this number down
8: 090-53-54-2725 090-53-54-2725
7: ọpọlọpọ gan níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ wọn ò tó wọn jẹ ọpọlọpọ náà ló sì tún níṣẹ́ lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ tó jẹ ṣùgbọ́n tó ń gbèrò láti tẹ̀síwájú láti tún síwájú sí i àtẹni tó níṣẹ́ lọ́wọ́ àtẹni tó níṣẹ́ lọ́wọ́ ni àǹfààní yìí ló wà fún bẹ́ẹ̀ni kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ this is an opportunity we are bringing it to you at your doorstep just grab it once you lose this opportunity you may never gain it again that is the reason why you need to seize this opportunity it is free gbogbo títí ń gbọmọ pátá ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn text your name and your location to the number
8: 0905 53-54-2725
7: text your name and your location to the number orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá alára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni a fi ní nọ́mbà àti ticket tẹ́ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ mówó wá ẹ̀rọ ni wọ́n gba bí wọ́n ṣe ń san lánàá àní ẹ mówó wá o nítorí wàá sì ti ná yín lówó kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ kan wá kẹ́ ẹ wá fi ti ara yín gbọ́ we are going to train you how you can gather money in this company Own Your Life Enterprises Limited and you have chance to speak with our boss
8: Ambassador Rahma
7: mo si gba ladura wo pe gbogbo eyin te ba wa didun o na ni osun osun e se idi te fi wa lori eto na ni
6: e se adupe alejo wa ko to ri bi pe a mo tata pise lori eto loni number one mo nfa ke tun ba pe lekan si fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé ẹ tún bá wa pè lẹ́ẹ̀kan sí.
8: 090-53-54-2725
6: ó dàbọ̀.

0: ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣe ẹ̀mí ẹ̀dá rán sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ilẹ̀ funfun Balawu ni fẹlẹlẹ nílùú Ibadan ibẹ̀ la kalẹ̀ sí 96.7 FM. Ẹ máa gbọ́ wa.
1: Rẹ̀mí àti Rẹ̀mí lórí ìlàjìlú 96.7 FM. Wọ́n tún bọ̀ nàrà yọ. Àkọ́tún ètò ṣọwọ́ ń yá. Gbogbo ọjọ́ Tuesday àti Wednesday láago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Wákàtí kẹ̀tọ́ àìgbọ́dọ̀ má gbọ́ pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General àti Rẹ̀mí Adésínà Big Man Presenter. Eléyìí ló yẹ ládùn. Entertainment tó super. Kọ́kọ́s lètò ṣọwọ́ ń yá. Ẹ má gbégbó ẹ̀. Ètò bábá ètò ní sà. Pẹ̀lú àwọn àràbàdà Boys Ọlọ́run tí ò ní ronú. Rẹ̀mí àti Rẹ̀mí. A new entertainment program with excellent vibes. Ẹ̀rí kéèké lórí ètò. Kò ṣe é má gbọ́ ètò ní ṣọwọ́ ń yá. Ẹ̀yin náà máa darapọ̀ ní gbogbo aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday àti Wednesday lórí ìkànnì yìí lájẹ̀lú 96.

0: ńlá ẹni rẹ́rẹ́ là ń wá o elédùmarè èyàn rẹ́rẹ́ là ń pè à ń pè ọlọ́run
1: elédùmarè
0: báwa ṣe o ẹni rẹ́rẹ́ là ń pè
1: ọláfa
0: ajagunmalẹ ọsẹ jẹ ọsẹ oṣùn mọmọdé oṣùn náà o gbígbọ́ ntajá
1: kíkà ń tàgbò
0: ọ̀rọ̀ rùn rùn. Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé kó lóko tuntun
1: ìsúsẹ̀ tuntun
0: ọ̀gá àpamọ́ tuntun.

0: ẹ máa bọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ facebook ti lágelú ẹ máa wò wá ìgbójú àyẹ̀wò wa ń bẹ̀ ẹ fi comment sí kàkà. Èyí àmọ́ bí tẹ́ ti ń làǹfààní àti gbọ́ wa tẹ́ ti ń wò wá.
1: Àtẹ̀jíṣẹ́ ti wà ń bí lára àwọn ọmọ tó gbẹ̀yìn arúgbó wọn wọn náà kí gbogbo rẹ̀ mí àti kọ rẹ̀. Alàgbà Ọlábọ̀dé bọ̀mí fowó bọ̀mí fọmọ bọ̀mí fàlàáfíà. Àkọ́bí ọmọ tá a fi tọrọ ẹ̀rí nǹkan ni Olúyẹmí tèmi nìkan Olúwa tó sìn. Yáàfin Adélẹ́yẹ ṣeun yáàfin Fámojúrọ̀ ìtùnúnú yáàfin Ọládàpọ̀ Tìmílẹ́yìn àti Pásítọ̀ Èyé Bàbá Wòlé testimony ojú òní tì yín àti rí gbogbo bó ṣe ń lọ lágbára ọlọ́run ọba ojú òní tì yín.
0: Lórí Facebook bákan náà Ọládélé Sunday mú ìwá wọn ní ẹkú ètò lovely program from Gbaremu Ọlọ́ba Ìbàdàn.

0: Ẹlẹ́wọ̀n.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ni mú yín kúrò ń bẹ̀ báyìí.
0: Àmì yóò
1: jẹ́ ara Ọlọ́run.
0: Àmì yóò.
1: Ọlájídé Abọ́sẹ̀dé ńlá tàpátá.
0: Àbí.
1: Ṣé gbogbo nǹkan tí ìyá yẹn ń sọ̀rọ̀ lé lórí yẹn? Ó ṣe rí gan nìyẹn, ó pé lóríṣiríṣi ọ̀nà. Ọ̀tọ̀ ni opó tí ò lọ́kọ. Agbé àdásọ̀ kan nìyẹn. Ọ̀tọ̀ lẹni tó lọ́kọ ayé

0: sí o. Ẹ káàbọ̀ sí orí èso ṣe dáadáa làbá yín ọdẹ ọdún bí orúkọ mi ni Olúwaníyè Thomas Ìdòwú mo ní àlejò pàtàkì tí wọ́n sì ní ohun pàtàkì láti sọ fún wa lónìí àlejò wa ẹ dárúkọ yín fáwọn aráalé.
1: Mo kí nílé lóko lódò àti lẹ́yìn òde Táyọ̀ Pòpò Ṣinṣin òun lorúkọ tèmi ń jẹ́ ẹ̀ṣẹ̀ púpọ̀.
0: Ẹ káàbọ̀ àlejò wa kí wá ló gbé yín wá sórí ètò lónìí.
1: Ẹ ṣe àtọkùn kí n tó sọ ohun tó gbé mi wá sí orí ètò lónìí mo fẹ́ kí gbogbo èsì tó ń gbé mi pátápátá kí wọ́n mú báírò wọn àti ìwé tí wọ́n fi kọ̀wé sílẹ̀ tàbí kí wọ́n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n kọ nọ́mbà ìsílẹ̀.
2: 09053542725
1: lẹ́ẹ̀kan sí
2: 09053542725.
1: Ní báyìí n tó gbé mi wá sí orí ètò rèé gẹ́gẹ́ bí a ṣe ní ìgbà.

0: time? What are we doing? What do you want to use to assist the government? For everything, we blame our government. I want every head that is hearing me, everybody that is hearing me. I want you to write this number down.
1: 090-5354-2725. 090-5354-2725.
0: Òpòlọpọ̀ náà ló sì tún níṣẹ́ lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ tó jẹ́ ṣùgbọ́n tó ń gbèrò láti tẹ̀síwájú láti tún sún síwájú sí i. Àtẹ̀ntó níṣẹ́ lọ́wọ́ àtẹ̀ntó níṣẹ́ lọ́wọ́ ni àǹfààní ìlú wà fún. Bẹ́ẹ̀ni, kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀? This is an opportunity. You are bringing it to you at your doorstep. Just grab it. Once you lose this opportunity, you may never gain it again. That is the reason why you need to seize this opportunity. It is free. Gbogbo etí tó ń gbọ́ mi pátá, ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn. Test your name and your location to the number.
1: 090-5354-2725.
0: Text your name and your location to the number. Orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn. Ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá lára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni òun. Òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta. Ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni. A fi ní nọ́mbà àti ticket tẹ́ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ ṣe kó owó jọ, àní ẹ mówó wá. Ẹyẹrẹ́ ni wọ́n pa bí wọ́n ṣe ń sọ lọ́nu, àní ẹ mówó wá o. Ohun tí ìwà sì ti náà yín lówó kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni ẹyẹ kan wá kẹ wá fi ti ara yín gbọ̀. We are going to train you how you can gather money in this company, Own Your Life Enterprises Limited, and you have chance to speak with our boss,
1: Ambassador Rahma.
0: Mo sì gbà ládùúrà wò pé gbogbo ẹ̀yin tí ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù. Ẹ ṣe ìdìtẹ̀ fúnra lórí ètò náà nìyí.
2: Ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó máa tàtà pèsè lórí ètò lónìí. Nọ́mbà mo fẹ́ kẹ́ ẹ tún máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé. Ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí.
1: 090-5354-2725.
2: Ó dàbọ̀.

kúrọ̀lẹ́. Ìròyìn kàgbá ńlá ayé la mú wá sí tìmọ̀ yín láti kàn yín lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nínú ti ìbàdàn. Ṣeun Àrìbìkọlá ló kọ́ mi ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹni tó jẹ́ ọmọ oyè lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ADC Atiku ló ti ṣe àtìlẹyìn fún ìbéèrè àwọn òṣìṣẹ́ fún àfikún owó oṣù orílẹ̀-èdè ti ìpínlẹ̀ ti Rivers tí ó ní í ṣe pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣòfin wọn ni wọ́n ti darapọ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Edo láti jẹ́ kí ìdásílẹ̀ ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ kí ó wáyé. Ẹ̀ka ti adarí ológun ti ń bẹ̀ nílẹ̀ ti Burkina Faso ni wọ́n ti ṣe ibùdó tí wọ́n ti ń rọ tí wọ́n ti ń ṣe àtúntò wúrà ní orílẹ̀-èdè ọ̀hún láti jẹ́ kí èrè gọbọi kó wà ní orílẹ̀-èdè náà. Àjọ tó ń bójú tó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ń wo ìwòye láti ṣe àtúntò sí orílẹ̀-èdè lè tí yóò gba àlejò ìdíje eré bọ́ọ̀lù ti ilẹ̀ adúláwọ̀ fún ti ọdún 2027. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti the African Democratic Congress ADC Atiku Abubakar ló ti sọ̀rọ̀ ìfi ọwọ́ tì lẹ́yìn fún ìbéèrè òṣìṣẹ́ láti jẹ́ kí wọ́n ṣe àfikún débá owó oṣù. Inú àtẹ̀jáde tó bóde ń lu Abuja ẹni tí ó jẹ́ adarí lẹ́ka ọ̀rọ̀ tí ń bọ́ta láti ẹ̀ka ìpolongo ti ààrẹ ọ̀hún Yun Frank Shaib ló wípé Atiku ní ọ̀pàbẹ̀ ìyàbẹ̀dùn owó ilé tí àwọn òṣìṣẹ́ ń gbà tó jẹ́ owó oṣù tó kéré jù lákòókò yìí yún 1,000,000 ilé tí ó ní kò ra nǹkan kan láti ìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo rọ̀bì. Bẹ́ẹ̀ ni ó fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ wípé ń ṣe ni wọ́n jẹ́ kí ìyà kí ó jẹ àwọn òṣìṣẹ́ látàrí bí nǹkan bó ṣe gbówó lórí láti owó tí wọ́n wọ ọkọ̀ sí owó oúnjẹ owó ilégbèé àti àwọn ìgbáyégbádùn míì. Ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ ń gbà kan rí ọ̀hún ló ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣe ìgbésókè owó oṣù láti 100,000 sí 80,000 àwọn òṣìṣẹ́ ni wọn ò láǹfààní àti gbé ìgbésí ayé tó rọrùn látàrí pé wọ́n yọ owó ìrànwọ́ lórí epo. Atiku ni ó tún wá ṣe àfiwé ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó òṣìṣẹ́ tó kéré jù àti àwọn ilẹ̀ adúláwọ̀ tí àwọn náà jẹ́ orílẹ̀-èdè tí wọ́n ń pèsè epo tí ó sì ṣe àpẹẹrẹ pé àwọn tí ń gbé tó jẹ́ òṣìṣẹ́ nílẹ̀ ti Libya, Algeria, Equatorial Guinea àti Gabon ni wọ́n ń gba owó tí ó pọ̀ ju ti ilẹ̀ Nàìjíríà lọ bá a bá ṣe sí owó náírà ilé wa. Ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC Peter Obi ni ó ti ṣàlàyé pé bí òun bá gòròyè gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ Nàìjíríà wọ́n dá owó ìrànwọ́ epo padà lákòókò ti ìṣàkóso òun. Òbí lọ ṣàlàyé ọ̀rọ̀ náà nínú ìpàdé ti gbọ̀ngàn kan tó wáyé ní ìlú ti Sokoto fún eléyìí tí wọ́n fi ń ṣàlàyé tí wọ́n sì ń polongo ìbò fún Òbí Kwankwaso ti ọdún 2027. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ ti Anambra ọ̀hún lọ́pàbí yábìdún ọ̀rọ̀ náà tó sì wípé òun ṣetán láti kọ́kọ́ gbójú agàn sí ìwà àbàjẹ́ ńlẹ̀ Nàìjíríà náà ní kété tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí ààrẹ. Nílẹ̀ yìí ó ké sí ti kéré ti kèrè ọmọ ilẹ̀ Nàìjíríà láti fọwọ́ ti ẹgbẹ́ òṣèlú ti NDC lẹ́yìn sí ipò ààrẹ nínú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní ara kan eléyìí tí òun kọ́kọ́ gbájúmọ́ ní òṣèlú tí yóò jẹ́ kí tẹrú tọba tìjòyè kí ó gbáyé gbádùn nílẹ̀ Nàìjíríà. Ilé-ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ ti Rivers ni ó ti ṣe àtìlẹyìn báyìí fún ìdásílẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ ló ń darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Edo tí ó sì ń kéde ìfọwọ́tìlẹ́yìn rẹ̀ fún òfin náà. Bẹ́ẹ̀ bá gbàgbé àbádòfin ọ̀hún ni wọ́n ti kọ́ gbé lọ sí iwájú ilé-ìgbìmọ̀ aṣòfin
ele ti won si n se iyiriwo re ninu ijoko ile ni ojo 14 osu kesa odun ti a wa nbe yi ninu osu ta wa nbe yi ni won salaye siwaju ninu ijoko ile na nbe ti won tin se atungbeyewo atunto ofin ile wa ti odun 1999 ibe ni won ti tari e siwaju ile ti won si n se ibuwolu ati ifowo ti leyin fun idasile ka ile ise olopa ti ipinle siwaju igbese na ene ti o je adari legbimo asofin na yun amae wule ni o pe akesi awon to je akegbe re ni legbimo asofin ti won si n fi ifowo ti leyin si igbese are Bola Ahmed Tinubu lati se idasile ti eka ile ise olopa ipinle ki dukia emi awon ara ilu ti n gbe ni ipinle na ati ni yika ile Nigeria ko le wa labi abo agbarijọpọ ẹgbẹ awọn to ni ẹbu ifọpunlẹ Nigeria ni wọn ti ke si ijọba bayii lati dẹkun kiko awọn epo rọbi lọ si ilẹ okere bẹẹ ni wọn rọ ijọba apapọ lati jẹ ki awọn ẹbu ifọpo ti nbẹ ilẹ Nigeria ri iṣẹ ṣe ni akoko ti o tọ ati ele ti o yẹ ẹni ti o jẹ alaga fun ajọ ohun mọmọ ọya rekua ìlọṣẹlá yọrọ náà níbi tí ó ti ń ṣe ìtẹpẹpẹ àwọn ètò àlàkalẹ mẹwàá ọtọọtọ níbi ètò àpérò ti àwọn tí ó ní ẹbu ìfọpúnlẹ nàìjíríà tó wáyé nílé ìtura ti èkó tẹ nípínlẹ èkó ọyárèkúà lọṣẹlàyé pé ẹka ti epo rọbí ńlẹ yìí ńlọyẹ kí wọn kó gìrì mọ kí wọn sì jẹ kí àwọn ẹbu ìfọpo ti ń bẹ lábẹlé kí àwọn náà kọ láàmì láàkà ọṣàlàyé inú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí wípé àwọn ẹbu ìfọpo ọ̀hún tí wọ́n bá láǹfààní sí epo rọ̀bì ńlẹ̀ yìí ihun gan ni ó fún wọn ní orí ọ̀fẹ́ láti nàyẹ́ kí wọ́n sì ṣiṣẹ́ dáadáa ó tẹ̀síwájú inú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ ọ̀hún gan ni yóò tún jẹ́ kí iṣẹ́ kó pọ̀ lọ́pọ̀ yanturu lábẹ́lé kí ẹka ọ̀hún náà kó sì nàyẹ́ dé ẹka ti ìdáṣẹ́ sílẹ̀ ilẹ̀ Nàìjíríà orílẹ̀-èdè Burkina Faso ni wọ́n ti ṣe ibùdó tó jẹ́ bí ẹbù tí wọ́n ti ń ṣe àtúnrọ̀ wúrà ní orílẹ̀-èdè náà lábẹ́ ìṣàkóso ti ìjọba ológun ti ń bẹ ní orílẹ̀-èdè ọ̀hún ìgbésẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé wọ́n gbé láti jẹ́ kí ọ̀rọ̀ orílẹ̀-èdè náà kí ó tún bọ̀ gòkè àgbà sí ẹni tí ó jẹ́ adarí níbẹ̀ Ibrahim Traoré ni ó ṣàlàyé pé àwọn gbé ìgbésẹ̀ náà láti jẹ́ kí orílẹ̀-èdè ọ̀hún má rògbò kúlé kíkó àwọn èròjà láti ilẹ̀ òkèrè wọlé mọ́ orílẹ̀-èdè ti Burkina Faso báyìí lọ́jẹ́ ìkan gbòógì nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé wọ́n ń pèsè wúrà tí ó sì jẹ́ wípé àwọn tó jẹ́ aláṣẹ ibẹ̀ ni wọ́n ń jà fitafita láti jẹ́ kí wọ́n bójútó ẹka ọ̀hún bó sì jẹ́ wípé àwọn ìgbésẹ̀ míì tó ní í ṣe pẹ̀lú ìjà ni ó ń suyọ̀ lákàtà bẹ̀ lábẹ́ ìṣàkóso ti Traoré ni ìgbésẹ̀ ọ̀hún wòye pé ó gba ipá ọ̀tàn láti jẹ́ kí orílẹ̀-èdè náà kó jẹ́ ibùdó tí wọ́n ti ń ṣe àtúnrọ̀ wúrà pẹ̀lú ìpèsè ti wúrà tí wọ́n ní ongogbo sí ìjọba Traoré ni wọ́n ti gbé ẹka kan kalẹ̀ tí ó ti tó bí ọdún méje báyìí láti bójútó ẹka ọ̀hún àwọn iléeṣẹ́ ti ń bẹ̀ ní òkèèrè ni wọ́n ti wá ní àǹfààní báyìí láti ní ìdá bíi 15 nínú iṣẹ́ ọ̀hún tó sì jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ti ń bẹ̀ lábẹ́lé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lò lábala ti aré ìdárayá àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn ń wo ìwòye látàrí wípé àìgbáradì tó fún orílẹ̀-èdè ti Kenya ohun ti Uganda tí wọ́n ni wọ́n gbàlejò ìdíje ti ilẹ̀ adúláwọ̀ ọdún 2027 ìdíje ọ̀hún ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹfà títí di ọjọ́ 17 oṣù keje nílẹ̀ ti Kenya Uganda àti Tanzania tí wọ́n dìjọ sowọ́ papọ̀ máa gbàlejò rẹ̀ níbàámu pẹ̀lú àlàyé àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ ni wọ́n ṣàlàyé wípé àwọn ń gbìyànjú àti gbé ìgbésẹ̀ náà lọ sí apá ti ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀ látàrí wípé àwọn tó jẹ́ èròjà ti ń bẹ nínú àwọn tí wọ́n ó gbàlejò ìdíje náà
ẹni kò jìnà tó ìròyìn wá fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè ti morocco south africa àti ilẹ̀ ti algeria ni wọ́n ti kà sí báyìí lákòókò tí ọ̀rọ̀ ọ̀hún lọ ni ẹni tó jẹ́ ààrẹ fún àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èèyàn patrice mosepe ni ó ti fi léta yányáyányá wípé òun ní ìgbọ́kànlé nínú orílẹ̀-èdè ti kenya uganda àti tanzania pé wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà láti gbàlejò ìdíje ọ̀hún. Kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹni tó jẹ́ ọmọ òye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc sípò ààrẹ àtikukù ni ló ti ti àwọn òṣìṣẹ́ lẹ́yìn fún ìbéèrè àfikún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ìlẹ́gbẹ̀mọ asòfin ní ìpínlẹ̀ ti rivers náà ti darapọ̀ mọ́ ìpínlẹ̀ ọ̀sùn òun ẹdún láti ṣe àtìlẹyìn fún ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ orílẹ̀-èdè ti burkina faso lábẹ́ ìṣèjọba ológun.

fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lóríitàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí ló pin ìròyìn tó ń dé sétí gbọ́ yín láti kànnì lagelu 96.7 FM ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà lagelu fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yún facebook lójú ewé lagelu fm 96.7.

ilé oníjóná ti jó ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti pa. Ẹkú ilé ẹkú rọ̀lẹ́ ẹkú dédé àsìkò yìí. Níbi gbogbo tọ́lọ́wọ́ bá mi ti ní kẹ́ máa lórí ọ̀fẹ́ àti gbọ́ ìkànnì yìí.

ta tin fe lelele ta tun fe ni lelele ile funfun balawa lagbala oke mo kin loruko igbimo alase oludari ikanni yi kaabo sori akotun eto so obumo obumo leto yi eto to ni se pelu asa ati se grammar ti ede isele ayika isele agbegbe isele orile ede ati awon itakan tayin ro pe ma sugbon ti e mo eko la wa nko lori eto yi o yoruba si bo won ni aki dagba si nta abamo nte yoruba ti mo ko mo na no ọpọlọpọ ọrọ ló ní àsìsọ ọpọlọpọ èdè ló ní àsìpè fífọ ní tọfọ pípè ní tegede kíkẹ ni wọn kẹwì pípè náà pẹsà sísun náà sùn jálá sobumọ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ga wa number one ọ̀gá Túndé Ọmọláwúwo ó fi kan olóòtú ètò yìí ọ̀gá wa kébùgì Adéọ̀sùn lórúkọ mi Káyọ̀dé ló tẹ̀lé Adéọ̀sùn Káyọ̀dé New Vision ọkọ ìyàwó ẹ̀ Dọlápọ̀ ń bẹ́ ń bì í. Ọ̀rántí ìjẹjọ́ àbí.

0: orí ètò yìí nìkan láti lo studio manager méjì papọ̀ a dúó ti ra wọn tọ́bílá bàmà ya fẹ́ ń bẹ pẹ̀lú mi ikọ̀ ṣoògùn mani àti bàbá oníbèrè yíò ní ọlá mi lè kan láwo infinity óyá jáàrin sò ń bẹ̀ óyá ilé ẹjọ́ náà ti jó ilé aláyọ̀ náà ti yọ̀ bí alátẹ̀wọ́ náà ti wọ́n ń pa á ẹ̀yìn ẹlẹ́gbẹ́ mi tẹ̀ ń fún wa lẹ́bùn gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀jẹ̀bùn tànátàná ti lọ nìyẹn tún lè jẹ̀mí lónìí o ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹja lórí káàṣì ẹ̀ kí n tó kí àwọn tí ń fún wa lẹ́bùn gan káàṣì ẹ̀ ẹ̀yìn tí ò ta ò mọ̀ lè jẹ́ káàṣì ẹ̀ ẹ wo ẹ̀ ń sọ lórí káàṣì ẹ̀ báyìí kí n tó dà á ta oríṣi ọ̀nà méjì lẹ́lẹ́ fi ta káàṣì ẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé káàṣì ẹ̀ ní àkànṣe ètò fún àyájọ́ òmìnira gbogbo káàṣì ẹ̀ tẹ́ ti ń ta láti bí ijọ́ mélòó kan a yí papọ̀ níparí oṣù ni ṣùgbọ́n ju gbogbo ẹ lọ 25,000 naira ń bẹ lónìí 50,000 náà tún wà ń bẹ ẹ jẹ́ wọn akọ yìí bọ́n ṣe máa ń ṣe ẹ wo ẹgbẹ́ fọ́mọ ìyá àdìsá ẹgbẹ́ fọ́mọ bàdíọ́lá ẹgbẹ́ fọ́mọ bọ̀dá kàbírú ẹjọ́ ọmọ ó bá yín ta àǹtí síátà a ní ẹjọ́ ọmọ ó bá yín ta ẹgbẹ́ fọ́mọ ẹ jẹ́ ń kọ òun ó tètè grapple ẹ. Every day, yẹn méjì ti pè mí ní ìṣẹ́jọ́ mi stadi ọ̀ṣun ẹjọ́ mo fẹ́ bèrè wọ́n ní wọ́n gbé fọ́mọ ni ṣé ẹ ti gbé fọ́mọ mo fẹ́ kọ yín báyìí ni o ó lè jẹ́ yín lẹ́jẹ̀ 50,000 yín àbí 25,000 naira o ṣé fóònù kékeré lẹ̀ ń lò bó bá jẹ́ kékeré bó bá jẹ́ nílá ẹ gbọ́ bí ẹ ṣe kọ́kọ́ tà báyìí ẹ tẹ star ṣé ẹ ti tẹ̀ ẹ́ star 347 ẹ ti tẹ star 347 ẹ tún á tẹ star 1004 star 2# ẹ ti tẹ star 347 star 1004 star 2#. N tó máa gbé wa ni let's play cashier. On Lagelu 96.7 FM. Àwọn àbí pé mélòó lè fẹ́ ta pé 500 naira lẹ́yọ kan. Ẹ̀yẹ kan mú ẹ̀ mú márùn-ún gbà náà 2005 ni 500 × 5. Iye tẹ́ ẹ bá mú yóò jà yín sí 500 naira lẹ́yọ kan. Ẹ̀ ẹ bá fẹ́ mú ni ká ẹ press. Kí lẹ mú ṣẹbẹ́ ti send yẹ. Èyí ẹ mú ń tẹ́ ẹ bá fẹ́ mú kẹ́ wá sẹ́ndì ẹ̀ ìmí tó gbé wá ni pé bò lè ṣe fẹ́ sanwó ẹ gbọ́ ó rólù ó lè jọwọ́ nẹ́tíwọ́ọ̀kì ó wá sọ pé press 1 bank transfer press 2 USSD code ń tó gbé wá yẹn gangan èyí ẹ mú bank transfer ó yẹ tún wá sẹ́ndì ẹ̀ báhùn aká nọmbà tó gbé wá yẹn ẹ lọ lé oní pos ó ti sọ iye tẹ́ ẹ̀ san o iye tẹ́ ẹ̀ mú náà fi multiply 500 dí o ẹ̀yìn ó ti sọ iye tẹ́ ẹ̀ san ó yẹ ìrìnsùn bẹ̀ tó bá wá ṣe pé www.cashier.ng náà lẹ́lò iye bákan náà processing rẹ̀ gbọ́jẹ́ ìrìnkò èèyàn ní ṣe pẹ̀lú àwọn nǹkan kan kọ̀ọ̀kan tànà sọ bẹ́ẹ̀ ò lè ṣe ó yẹ jẹ́ ìrìnsó lórí ètò máa kọ́kọ́ yí 25,000 naira báyìí tá a bá ti tẹ̀ka polówó ọjà dé ṣùgbọ́n ká tó dé ó yá 09123708675 ẹ mọ bí mo ti ṣe lánàá kí infinity tó bí ní béèrè kẹ́ ẹ tó mú béèrè ẹ kọ̀kọ́ mú lọ́dọ̀ tèmi ṣùgbọ́n àṣebáà ń lónìí gbogbo bere tan mu lodo temi lana na gba Richard Cardio asiba loni tori asiko hello
1: eh koto
0: olon lo leto
1: e ma tesi waju
0: ase ami so bu mo le ngbon
1: ile jesu lati omi ade
0: ki le pe
1: yes lati omi ade
0: lati omi ade o le tin pe wa
1: ben
0: mama se be ki wa na abe fe mu bere
1: o fe mu bere
0: o ya e mu bere
1: number 9
2: ibere keso number 9
1: ben
2: number 9 lo bai sanbe gomina ipinle oyo lowo lo bai oni engineer oluseyi abiodun makinde
1: ben
2: wa ni ke ba wa daruko awon meta to ti je seyin e ma daruko won lekun rere ni o se npo oruko meta la ma nko sinu form ta ma nlo oruko meta meta ti kokon won je
1: adebayo alawo alkala christopher
2: christopher adebayo alawo akala akoko
0: mama ta kokon ya ti fun yin sugbon christopher ni ma nsaaju se gbon ehn akala ni o gbeyin
1: na isiat adeola ajimondi
2: odi meji
1: eni keta alaji lam adishini
2: e di so kono laarin
0: egba
1: ejen so mi
0: ah an opportunity ta fun yin ori ofe ni
1: ayi ma bi yin
0: iru alaji lam adesina yen nisin alaji
2: lamidi
0: ona lapo
2: adesina
0: eh yo ti lo na sugbon infinity se kan fun mi le
1: njogun lori mi eto yi mo so pe dada
0: olodun na le pe ko dogba an fe bun ta
2: se ni mi di
1: eh ani e mo bi ni
0: aha binu e be ko la nkan
1: eh ko la nkan
0: imi iwo le ni te fe fi di
1: mo ni baba oba wa tan ti joba nisin awon ni Rashid Adewolu Oladoja
2: Senator Rashid Adewolu Ladoja
0: ka bisi o
2: oya mu bere oya mu bere mi number 7 won gege bi akosile ilu oni won kosile to ni ibejiju lagbaye
1: ilu to ni beji
2: ilu ti won ti
1: ko la nko
2: ilu won le ko la nko
0: se ko la nko ni down ni
1: da tun ba wa mo
2: o de wa ro ipinle oyo lo wa o e ma ba wa
1: ko
0: ti a di eko la nko o pada de gboro infinity ti won pe ni mr eko la nko re o 0912370 8675 eru a ma ba mi teyan ba ma se laseju abi ti ba nse daada aya ma fi so loko ba de bi kan ba ni ejo ile ta le lo ah an lo le lagelu fm e di gboru eri a do ma wa pe ah awon to ro pe won mo ladugbo to ngbe won mo eyan ni en lo le awon to bi lo ba ajayo mo ya fe ni fe dapo amuloko won gbe yin debe abi ke le lo aregbe splash eru won ba mi gan o ba gbo kada bo ba wo moto wo mo le rojo nu moto o re won ti kale iwo de mo ejosa abe ni ikeji mi sa gbe nkan o yato o ti suwo nu 0912370 8675 wo agbamo bi won ni gbe aye pe afi ki n fesi laye di te meru gbogbo oro lo leti so won gbo oro ko le yan fesi si eyan da kembo mi bi gba ti o mo nti o so o leti o ko mo ba suwo ni o ai je be awon boys o bo hello hello odo yin lo tin re o isodo wa
3: hello
0: hello ma
3: e ka san
0: e mo kuro le mo ni
3: e se an e mo tesiwaju
0: aha na ti lo emi e tun je mi loni
3: owo labi abileko owo labi lati tapati
0: yes ma mama o ya
2: ibere keje wa nle
0: mm
3: ifo ora ni
2: igbora eti fi se faje ni eti gba igbora ni oya mu bere mi
3: ibere keta
2: yi en mama wa ti mamu won ni idalu ni selu se mo pe meta ni o ma nle su ni lebadan eyo kokan ni won ma nta isu ni pinle ni ilu eko
3: ben
2: se mo pe isu tutun oni won pe ni egbodo ele ti ba ti wa ti pe to wa nle le ma npe ni egbe besu yen megbe abi egbe
3: ben
2: awon ni kini yato to wa laarin sonyo ati dundu
3: sonyo ni su pe ma gbe tori opon ta ma le kekete merun
2: won ti ge won le ge odidi kan si bi mejo won
3: le ge odidi kan si bi mejo ti won wa
2: awon le ni merin
3: ben
2: okay
3: dundu ni su ti won ba be ti won be bo le fi po din abi ti won fororo de oni dundu
2: sonyo ni ele ti won ge ti won o ti se abi ti o ti de
3: to le po lara won le ge eyo kan odidi omo su kan won le bi si mejo won wa le si merin lori opon inu won ma pe sonyo
2: dundu lele ti won ge ti won di
3: ja fe po din abororo
2: e ti gba ye mu bere mi
3: ibere karun
2: Yoruba ma ni ti o ba nidi obirin o kin je kumolu won wa ni kini yato to wa laarin kumolu ati bere
3: ni akobi
2: akobi wo
3: akobi obirin na ma pe bere
2: kumolu nko
3: ikumolu ni obirin obirin ti a ma pe ni kumolu ni obirin to ye po ni olori ebi ti o so kokorin kankan mo
2: e ba mi yan ni e dada
0: dan re dada
3: ikumolu ni obirin o ni to ba ni bi obirin je kumolu
0: owe le ntun pa ki se ba se po owe ni tumo re lo
3: tumo re ni pe kumolu ilo obirin to ba je le mo su to dagba lagba
0: momo
2: iro obirin wo
0: e ma gbo tori asiko wa iro obirin wo ni je ikumolu
3: obirin agbalagba to ti dagba to je obirin inu ile ti e se yawo ile omo osu obirin to ba je omo osu
2: e je ka ran yin
0: lowo e ma gbo
2: e gbianju won to le e ma pe ninu owo yen e gbon ni ti o ba nidi obirin o kin je kumolu won ma ra pe obirin to ba je kumolu a je pe ku ti mu akinle
0: won lonu
2: obirin to ma je kumolu a je pe nigba ti o ba si okunrin kankan
0: mo okunrin ni won gbagbo pe olu iro e so ba hun.

0: mẹ́ta ká sọ ẹ́ sí ipò ọgbọ̀n. Play 3 and get 30 tickets. Star 347 star 100 4 star 2 hash. Gbogbo ẹ̀yin oní POS tẹ́ ń pè wá pa ẹ̀fẹ́ ní bánà rẹ̀ ẹ̀fẹ́ ní kóòdì ẹ̀. Wọ́n ti ń bá yín ṣiṣẹ́ lé lórí. Ó ti bí ń pé mélòó lẹ́fẹ́ ta oyè ẹ̀mú kan 500. Ẹ multiply rẹ̀ ẹ sẹ́ndì ẹ̀. Ó bí ń pé bò lẹ́sẹ̀ sanwó oyè ẹ̀mú. Iye tẹ́ ẹ̀sán náà gbé wá yẹn oyè ẹ̀sán lọ sán, mò ń bọ̀. Ẹ̀lọ́ oṣù Obù mọ́nà ètò óyá.
1: Ẹ̀lọ́
0: ọ̀ká ẹ̀sán.
1: Yẹmi Fífẹ́lá ni láti
0: ìwòrò. Ìwòrò òdù, ìyá tí a jẹ́ wà lórí ètò lánàá ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wà láàrin tó gba recharge card?
1: Tó gba recharge card.
0: Ẹ
1: bẹ́ẹ̀ fún mi lẹ́bùn
0: mi. Ṣé ẹ gba recharge card?
1: Mo gba recharge card.
0: Ẹyin tó wọ̀ lẹ́gba ọ̀hún, ẹ bá jù bá ń lọ wọn àbá fún yín. Èmi bẹ́ẹ̀
1: ni àpá. Ẹ nígbà tí mo bá ṣàbẹ̀rẹ̀ kẹta tán.
0: Ẹ gbà tán.
1: Mo gba hẹ́yìn láti ìkẹta ni.
0: Ẹ̀dúró ṣe bẹ́ẹ̀ lọ́mọ tí ń lọ school.
1: Mo
0: lọ́mọ tí ń lọ. Tó bá gba 80 to 100 ó ní bí wọn ó ní tí wọn ó kọ fún. Ṣé ọmọ lè gba 40 kan wá fún ní é?
1: Ọjà ló fàyà ẹja mú
0: tòní. Kìí sọ̀rọ̀ ó sàyà. Ṣé ẹ ti gbà pé ẹ̀jẹ̀bùn lánàá ni tẹ́ ẹ jẹ́la fún yín?
1: Orí ìkẹta lẹ ti mọ ẹja mi kò sí wàhálà.
0: Ẹyin ẹ mọ. Ẹyin náà.
1: Àlọ́là lè mú mú lónìí.
0: Ẹ gbogbo ogun àṣetì ayé yín tiẹ̀ ti bàjẹ́.
1: Àmì àtẹ̀yìn náà.
0: Ẹ bá ta káṣí ẹ̀gán ẹ̀ tún jẹ.
1: Ọ̀dà mo ti gbọ́.
0: Óyá.
2: Óyá mú béèrè.
1: Mú béèrè kẹta.
2: Ìbéèrè kẹta ti lọ.
1: Ó ti lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìkeje.
2: Ìbéèrè keje náà ti lọ.
1: Ìkẹwàá.
2: Ìbéèrè kẹwàá wà nílẹ̀.
0: Ìkẹwàá wà nílẹ̀ ìkẹsàn ti lọ.
2: Ìbéèrè kẹwàá yìí òwe ni. Má ti pa òwe yìí ẹ máa wá fún wa ní òwe kan tó jọ tàbí tó súnmọ́. Wọ́n ní ohun tó ṣe ẹni bọ́lẹ̀kẹ̀ díẹ̀ tó ta ohun ló ṣe ẹni tó rà tí ó rówó san. Wọ́n wá ní kẹ́ ẹ fún wa ní òwe kan tó súnmọ́ tàbí tó jọ òwe yìí.
1: Ọ̀nà kan owó ẹja ní mú kí títà ọmọ rẹ tómi dúdú.
2: Kò tiẹ̀ súnmọ́ ra
0: wa. Ṣé owó èyàn gan ṣé wọ́n gbọ́dọ̀ bí ọmọ pé kó kọ òwe tó bá kọyìn fún tíjà rẹ̀ ṣé tíjà ò ní nà pa.
2: Ẹyin náà ẹfòye tí nǹkan
0: tẹ́ ẹ sọ yẹn. Ọba ẹgbẹ́ wà ẹ kì ní ṣe yóò máa kì.
2: Ẹfòye tí nǹkan tí mo sọ àti tẹ́yìn náà sọ yẹn ṣó súnmọ́ra wọn.
1: Agbìyànjú ẹ̀wò náà ni òwe pọ̀.
0: Òwe pọ̀.
2: Àlẹ́ lè tó súnmọ́ eléyìí tí mo wí yẹn ni kẹ́ ẹ fún wa.
1: Ọmọ ẹni èlé ṣèjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábìlẹ̀ kẹ́ sí di ọmọ ẹlòmí.
2: Ṣé kí n tún òwe yẹn pa fún mi kẹ́ gbọ́?
1: Ẹ tún pa òwe gan. Òwe tẹ́ ẹ pa igi òye mi dáadáa. Ó yá ẹ̀jẹ̀
2: tó gbẹ mi. Èyí tí òjẹ̀kẹ́ mọ̀dáhùn rẹ̀ náà nìyẹn. Ohun tó ṣe ẹ ní bọ́lẹ̀kẹ̀ díẹ̀ tó ta òun náà ló ṣe ẹ ní rà lọ́wọ́ ẹ̀ tí ó rówó san.
0: Mọ̀mọ́.
1: Ẹ
0: rántí àbí.
1: Ẹ rántí o.
0: Ṣé ká fún yín lápẹẹrẹ ẹ̀kan nú ẹ̀.
1: Ẹ fún mi ní sample.
0: Ẹ mọ̀ gbọ́. Bí ìgbà tẹ̀yìn bá ń pòwe pé àrùn tí ń ṣe 100.
1: Nítọ̀dún.
2: Ẹ̀pẹ́ tó sábọ́ yá
1: dé.
2: Ìgbọ́lẹ́yà ló ń ṣe.
0: Ṣé ẹ ti gbọ́ ti ń súnmọ́ díẹ̀díẹ̀.
2: Pé ibi ó ń ṣe lágbájá, òun náà ló ń ṣe tàmẹ̀dù. Ibi tí mi ní owó lọ́wọ́ tó ní kí n fún ẹ lówó. Tí mo bá ní kò sí, ìwọ náà tó bí mi torí pé kò sí lọ́wọ́ ẹ ló fi bí mi léèrè. Èmi náà tí mi ò ní fún ẹ kò sí lọ́wọ́ mi lò jẹ́ kémi náà fún ẹ.
1: Ẹ̀rọ ẹ̀jẹ̀ máa fi yín náà ó di já mi.
0: Ìyá dáadáa. Ẹ ṣé o. Hello.
1: Hello.
0: Hello ma.
1: Mrs. Ṣogun sọ bí lẹ́tọ̀ ọ̀tàn.
0: Àwọ̀ tán ta pẹ́tẹ́ àbí?
1: Bẹ́ẹ̀.
0: Ó súnmọ́ agbègbè Adé Ọ̀sun.
1: Bẹ́ẹ̀.
0: Ó yá.
2: Ìbéèrè.
1: Ó ti gbìyànjú ti bí
2: yẹn. Ẹ gbìyànjú ẹ.
1: Wọ́n ní tó ṣe àfàlàmàgbè tó fi dẹ́kun rírí tó bá ṣe gúnmigún àwọn kòkòrò rẹ̀ yìí.
2: Má mi kò súnmọ́ tó ẹmú mi wà.
1: Ẹ jẹ́ mú nọ́mbà tèmi ń gbà yẹn.
2: oye mu number ti yin
1: number 10
2: number 10 na lele te gbianju yi
1: number 11
2: number 11 won ni eni ma je oyin nu apata ko ni wo enu ake se mo pe oyin nu apata ninu owe yi ati enu ake akan lo ede ni o wa ni ke fun wa ni oro eyo kan fun oyin nu apata ke de fun wa ni oro eyo kan na fun enu ake bi won se lo ninu gbolo yi ben ke de fun wa ni oro kan na fun enu ake
1: oyin nu apata en to ba ma fun aferensi bayi eni to ba ma se aseyori ko ni wo iya to ma je ni die to se aseyori
2: oro eyo kan eni ma je oyin nu apata
1: oyin e je aseyori
2: yes
1: eni ake je iya to je
2: e je ka fun yin oyin nu apata yen a le pe laseyori a le pe ni oro a le pe ni igbadun enu ake yen a le pe ni iya a le pe ni idojuko ibere keta ti lo mami
1: ere wo lo ku le
2: e mu bere ibere si
0: e mu ibere pon
2: ibere ogun
1: okay
2: ibere ogun lo bayi se fe se
0: ku cashier 25,000 la npe ti o gbe yi o number yen bere pelu 0703 o pari pelu 625 cashier 25,000 naira
3: the customer you call
0: lengbo
3: please try
0: ko gbe ko raaye ti e gbe ah ta si owo ta si wa yi 0803 625 25,000 naira ni lo yi iye ma da n beere si yin lo
1: wa ti fun mi
2: ibere ke lo le mu ma
1: mo ni ibere ogun
2: ibere ogun ibere ogun lo bayi se mo pe adeda awon nkan to fi jin ki wa po gege bi onje ati eso o wa ni ke daruko onje marun tabi eso marun ta ma ka loke ke de daruko marun na ta ma hu lati ta ma hu lati nu ile
1: a ma hu ege
2: ikini
1: a ma hu anamo
2: odi meji
1: a le hu esuru
2: odi meta
1: a le hu epa
2: odi merin
1: okay aja ki ki da e se si won ka kan kan ma hun na le pe
2: be ni ma
1: won le ka se so abi eso
2: to ba ti je jije
1: a le ka ma ngoro
2: ikini
1: a le ka osan
2: odi meji
1: a le ka ijepe
2: odi meta
1: a le ka agbalumo
2: odi merin
1: a le ta oro
2: oro odi marun e ri dagbe pe ile ni tin wa carrot
1: carrot
2: alubosa na ara won tuber crops na lo na ile ni tin ma wo nu inu ile lo na tin ma wo e je ka fun ati fun yin ati fun yin ma mi ati fun yin oye mu bere kan to ku
1: Ibere kefa.
2: Yes. Okay, ibere kefa wa nle. Ibere kefa yi mo ma fun yin ni owe kan. E ma fun wa ni owe kan to sumo.
1: Ah.
2: Se e fe ni e fe mu mi.
1: Aja mu mi o. Ibere kejo.
0: Oya,
2: ibere kejo yi current affairs le para jasi o.
1: Se le ni gba ati ni Yoruba.
0: Ah. Mejeji.
2: Ye pe le ti mo so fin gba pe mo fun e lati ri dowo ni amọ ro gan

0: ṣó yá
1: ok ṣé ẹ mọ̀ pé ká tó bọ́ sí ìjọba lágbádá ní 1999 àwọn ológun ló ń ṣèjọba bọ̀ ọwọ́ ológun wo ni Alhaji Lamidi Ọ̀nà Ọlápọ̀ Adésínà ti gba ìjọba.
0: Ọmọ ológun wo ni Lama Adésínà bí.
2: Bẹ́ẹ̀ ni mo.
3: Ìyá tó ń tún wá bí. Ẹ mọ̀.
0: Ẹ jẹ́ a ronú sí ẹ̀dá fún o.
3: Ṣé fẹ́ bí ọmọ ni àbẹ́ fẹ́ lọ gbá fẹ́ ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀. Ẹ̀dẹ̀ ti try tẹ́tí gba méjì. Ṣé ní nọ́mbà Infinity lọ́wọ́?
0: Mo ní nọ́mbà wọn lọ́wọ́.
3: Fún yín recharge card ṣe gbọ́ ti lọ ẹni àkọ́kọ́ tá a pè fún ₦25,000 kò gbé ẹ̀mẹ́rin la pè é ìmí ìlà tó ń pè yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú 0 ṣe tún gbọ́ 0904 ó parí pẹ̀lú 992 káàṣì ẹ̀nú o àbẹ́ẹ̀rí tó sì ń ká mi láà ni pé ẹ̀mọ̀yẹ ọjọ́ àti ìgbà tí wọ́n ti máa tábọ̀ ró ní yìí wẹ́ bí wọ́n bá jẹ́ lónìí wọ́n sì lè jẹ́ lọ́la lè pa àwọn ó jẹ́ $1,000,000 ₦25,000 n là ń pè wọ́n hello bàbá ṣe bísí báyìí ni àbí ká fẹ́ lòmíì
4: mi ò bí sí o
3: kí ló dé tà ń pè yín tẹ́yìn ò tún pé ẹni àkọ́kọ́ ò gbé ẹ̀mẹ́rin la pé.
4: Ó ẹ̀sẹ̀ wọlé sí ni bàmí.
3: Ó dá mo ti gbọ́ yín orúkọ yín àdúgbò wo lẹ ti ń pè wá. Bàbá ṣe jẹ káàṣì ẹ̀ṣẹ̀ jẹ rí.
4: Àmì ò jẹ́ rí o.
3: Gba olẹ̀ tí ń ta.
4: Mo ṣe bẹ̀rẹ̀ lónìí náà ni.
3: Onílẹ̀ bẹ̀rẹ̀.
4: Bẹ́ẹ̀ ni sá.
3: Ẹ mà ti jẹ́ ₦25,000 báyìí.
4: Ọlọ́mọ ṣeun
3: o. Bá wà di ẹni ẹ̀lẹ́ lówó tó kù lọ́wọ́ ilẹ̀ tó fi ta.
4: Mo ní ọ̀tọ̀ ọ̀nà àkáǹtì mo dẹ̀ fi ₦500 ta ogún ₦300.
3: Ó ti yé mi.
4: Mo
3: ra káàṣì orí fún mi. Ó ti yé mi gbogbo ẹ̀mí òbí ilé ì kẹ mọ̀ rò páwọn nẹ́tíwọ́ọ̀kì ló ń pè yín tá bá pè yín ẹ ṣe ò wọ́n pè yín ẹ jẹ́ lọ sórí ₦50,000 báyìí Infinity ṣáwọn ìbéèrè tá àti ìdáhùn wa.
1: Kò sí àwọn ìbéèrè tá àti ìdáhùn wa lẹ́yìn eléyìí tí màmá tí wọ́n mú kàn yìí a dẹ̀ ń pé bọ́yá ilé mi lè fi ṣe fàájì.
3: Ẹ jáwò hello.
0: Hello ẹ káàsán
3: mà.
0: Ìyé
3: ògo olúwa
0: ló ń pè látọ̀dẹ̀
3: yálé. Ògo tí ń bẹ nínú ògo àbí. Ó yá mọ̀mọ́.
0: Mo fẹ́ mú gbèrè tèmi torí ìbéèrè tí ó wà nílẹ̀ yẹn ni ò mọ̀.
3: Ẹ mọ̀.
1: Ó yẹ mú gbèrè.
3: Ó yẹ mú gbèrè tí.
1: 21. Wọ́n ní gbogbo ìlú ló ní oríkì. Àmọ́ nínú oríkì náà ó ní àwọn line tí a sábà máa ń jẹ lẹ́nu dáadáa. Fún Ìbàdàn sì wá ní ìjọ Ìbàdàn ó máa jòrò sùn ó máa jẹ̀gbínjẹ̀ kara wọn ẹlòmí ó lè má mọ̀ jù bẹ́yẹn lọ. Ní òwe ní Saki ẹ fún wa ní line tó kọ́mọ̀ nínú oríkì wọn. Wọ́n á ní Saki Ogun.
0: Saki Ogun ò mọ̀rọ̀
3: àbí. Gun ò mowó ló ń wò ní àbí ọ̀rọ̀. Ọmọ olúbo lẹ́yìn mọ̀mọ́.
0: Ọtún
3: state
1: ni. Wọ́n á ní Saki Ogun ò rọ kinní kan.
0: Ogun ò rọ kin. Àti Ogun ò rà kin. Mo tún wá ń gbọ́ pé ẹ̀mí ìsìnkà dáadáa.
1: Abẹ́kẹ̀ prove fún wa n ta fẹ́ mú jáde gangan ni abẹ́kẹ̀ prove jáde fúnra náà ni abẹ́kẹ̀ prove fún wa bó ṣe jẹ́.
3: Ìyá ti láwọn ọmọ.
0: Mi ìmọ̀ dáadáa.
3: Ẹ ṣe. 0912300-8675 ni nọmba tán fi ń pè wá. Infinity torí ẹ̀ ni tí ó fẹ́ jẹ káàṣì ẹ̀ 50,000 yìí ẹja ṣe báyìí ẹ máa ń ṣàlàyé àti kínní àti tẹ màmá òun dáadáa ká máa lọ.
1: Yorùbá wọn máa sọ pé Saki Ogun ọ̀rọ̀ ikin àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà bọ̀lọ́pọ̀ ìgbà wọ́n mi máa sọ pé Saki Ogun ọ̀rọ̀ ike kò kí ń ṣe ike ikin kíní.

0: ṣàbúrẹ̀dá ṣùgbọ́n olóòrùn máa ń ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ dáná sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹ̀mẹ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ìlàjìlú fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Akíntún bí ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sòwò sọ́ọ̀tì bí ti bò ìdí ni pé dílà rẹ̀ òníjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káyà ti nàìjíríà uc tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wọ́n bí tó o ti ń tà wọ́n ẹ̀gbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní tán wà lólúyọ̀ lè ń bàdàn níbi tí akíntúndé kò sí ni tí ó sọ kan rẹ ẹgbẹ títí iléwu báwọn èèyàn ṣe lọkọ mbẹ tí wọn ń ta lóríṣiríṣi tí wọn sọ bẹẹ dọfíìsì pẹlú ìlànà tẹlé ní lọsọtò náà ní mọtò tiwọn tí wọn ń ta tó jẹ tuntun àti tòkunbọ tíwèé rẹ pé pérépéré tó fọkàn balẹ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa kí n fọ nọmba wọn kó o pé wọn 08169328487 lẹẹkan sí 08169328487.
2: Lọ́rọ̀ bàbá làá kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro ẹ̀jẹ̀ kájọ gbọ́.
3: Ìlera lọ́rọ̀
4: kàrà ó jí pépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn ara títa ṣángun kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́ àìlègbápá gbẹ́sẹ̀ kórí ó máa laago kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìsétọ̀ àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀ àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alárẹ̀dá ló mú alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó máa lè tapá kára ó máa gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 08138855308 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alárápín ọláìmọ oníṣan.

Alárìmọdé yìí, Àbọ̀lọ́rí ọmọ Sàlámì, Lágìlú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

0: akọ̀dà yìí aṣẹ̀dá ọ̀run àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà afàgbà àfọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà mọ́nígbàtọ̀rọ̀gbà nígbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gba agbada lọ́wọ́ alágbada sapata mọ́ alágbada lọ́rùn mọ́ alágbada ṣùgbọ́n kàtà ń jọ gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbẹ̀ tó takọ̀ gbangba sí gbangba wálíà yíká àgbà ńlá ayé tẹ̀ ti ń láǹfààní àti bọmi déédé àkókò yìí akẹ́yìn kú rọ̀lẹ́ o akẹ́yìn kú déédé àkókò tá a wà ń bẹ̀ yìí torí wípé ilé ayé ọ̀hún ti fẹ́ gbẹmí kún báyìí àmọ́ bíi tí dúníyàn ọ̀hún ti ń rè kábíyèsí rẹ̀ olódùmarè akẹ́yìn káàbọ̀ ságbàlà òdìdẹ̀ rẹ̀ ẹ̀yà tó pínpín túndé ọláwọ lọlọ́ọ̀tún ètò yìí àṣìṣe àdìmọ́lá àṣìṣó wà ńlá mojú ẹ̀rọ ti ń bẹ̀ fún sáà tá a wà yìí fúnmi bínú gbẹ̀ngà àdìmúkù wá adéṣídà sunday àti bẹ́ẹ̀ sulaimon akínadé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n fojú sí bá a ṣe ń to kinní ọ̀hún ṣéun aríbikọ́lá lorúkọ mi the special one emilio torí ìjókòó na agbádá ńlá mìlẹ̀gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípo lọ́wọ́ pátátátá iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀ẹ́jú tuntun ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ayé kàgbá ńlá ayé lákòókò yìí bí n bá sọ fún yín pé nǹkan kan láyé bí n bá sì sọ fún yín pé mẹ́tàlá tó kọjá mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn tá a gbé wáyé ẹ ti mọ̀ wípé kìí ṣe àróríṣọ tàbí sinimọ́ àgbéléwò kan ni mo ń sọ fún yín lórí ètò wa níkànnì kejì lọ́jọ́bọ̀ thursday tá à ń ṣe lọ́wọ́ làwọn kan fi nǹkan kan tó mi létí mo sì ara ọmọ tàmí pọ̀ bá a ṣe ń ṣètò náà ni mo sáré yà síbẹ̀ lọ́jọ́bọ̀ thursday níkànnì kejì pẹ̀rù kí lè yọ máa ní fowó ṣe ńgbà ṣètò tán ó dijọ́ ẹtì friday lẹnìkan tún pè pétò ṣó tí ẹ pè ní àbí mo rí lórí status ẹnìkan ní whatsapp tó jẹ́ mọ̀lẹ́bí àwọn ẹni yìí tó sì ṣàlàyé fún wa ńgbà tí èdìbí ọjọ́ sunday wọ́n ti fi nọ́mbà ìyá ọmọ àti bàbá ọmọ wọ́n ti fi ṣọwọ́ sí mi lára àwọn tí ń gbọ́ ètò lọ́jọ́ náà tá à ń ṣe lọ́wọ́ ó yẹ ká parí ọ̀rọ̀ ó kọ alágbò yìí tẹ̀tẹ̀ orí ń tẹ́ alágbò ká fẹnu ẹ̀ jóná lánàá torí a ti gbìyànjú tó lórí ẹ̀ tẹ́ mọ̀ wípé ẹni tó jẹ́ baálẹ̀ fún gbogbo àwọn ọlọ́sùn nílùú ìbàdàn wà lórí ètò ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn tí wọ́n sì sojú gbogbo àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe pátápátá ọ̀rọ̀ ń lọ bẹ́ẹ̀ ó kọ tí wọ́n fi ń pè é tó jẹ́ alágbò ẹni tí ó jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ alágbò nípínlẹ̀ ọ̀yọ́ náà aláàjì amúbìkan àti gbogbo ẹgbẹ́ alágbò pátápátá àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òrèjì alágbò torí wọ́n lágbò ní ń tà àgbo ni ó sì fi bojú kí ni wọ́n wá sọ lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí bá láǹfààní àti gbà wá ẹ gbọ́ nírọ̀lẹ́ yìí o bí mo ṣe wí síwájú pé àyà àjẹjọ lọ́yẹ ká ti fẹnu kinní ọ̀hún lọ́yẹ kí a ti fi jóná kí gbogbo ẹ sì ṣẹnu dèndé síbí ṣùgbọ́n àwọn tó wà lórí ètò lọ́yẹ àyà àjẹjọ ọjà láǹfààní àti na kinní ọ̀hún ń bẹ́ àwọn kan bẹ́ẹ̀ lé agbára rànlẹ́ yìí tọ́jẹ́ pé gbogbo abiyamọ ti ń gbọ́mẹ lákòókò yìí pátápátá bẹ́ẹ̀ bá gbálàyé tí wọ́n fẹ́ ṣe ẹ kọ́kọ́ tara pòrò ẹjẹ́ sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí yé káàgbá ńlá ayé ẹ máa bá ń bi ọlọ́run ọba àlá láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ yanjú ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà yé káàgbá ńlá ayé ẹ máa bá ń pe jésù kí ọ̀rọ̀ yìí kí ó padà já sí ọpẹ́ kó sì já sí ìyẹn tori to ba ti je mo oro pe omo omo wa nbe emi ma ngbe lati bi teyan ti loyun ijo ti ya o je loru tara re oni ya ko lo be ti o fi de osu mesan inu irora ojo bi mo awon onimo science so wi pe bi igba teyan ba to iku wo ene ki obirin ki o ro bi paapa koda e ton fi abe gbe ni o iye to wa lati bi tolorun seda re ni o nbe yan wa tomo tan inu lasigbohun kene kan si ji ko si ni ise ajomo gbe omo tuntun omo jojolo omo keke eloyan laayo be yan ti e so polohun o mu sohun fun are mo polohun o mu e ba nki omo nigeria o ko yin ti je
1: oruko mi ni olasukan mi
0: e sumo microphone yen die si ke wa so
1: oruko mi ni olasukan mi asmawo
0: olasukan mi
1: asmawo
0: adugbo wo le ti wa
1: erun
0: mo fawon ti ko ba mo agbegbe erun mo ona bo ni erun mo wa
1: ona lalupon
0: ona banki olodo abi eyan koja banki lo siwaju lohun o ko ti yin ti jaba
2: o ko temi ni Taiwo Isiaka
0: Taiwo Isiaka
2: beni sir
0: won jo mo osu mefa gbe
1: beni sir
0: bawo lo isele
1: o sale wi pe emi atomo yen ni ajosun ni ale so o si to time to
0: eyin ni ya omo eyin le bi
1: beni emi ni ya omo
0: kisi won gbe so yin
1: won o gbe so mi rara
0: okay
1: emi ni mo bi so ki n fun omo lomu mo si ji ibi to mo sun si mo wo egbe mi ri omo mo wo gbogbo aye ka bedi mi ri mo ba lo si yara bi awon egbon re sun si mo lo ba egbon won agba to sun ti won pe ya mo ji o si jide nle se o ba mi ri omo o lohun ori ah o ni o ba mi ro omo emi ati e asatun jo pada si yara odo mi ohun ohun wa ni ohun koju si ona oju window emi duro bayi mo koju si ona odo re bayi bo se koju si ona oju window yen o si ka wole ri o fe ma sun ekun mo ni kilo sele to fe ma sun kun ko sare ko le so n tori emi na wa gboju sona bi ti sa n tejumo to n wo yen mo ri pe won ti re net ibe ni mo ti ri wi pe won ti je mo mi gbe lo o ibi ti mo ti pariwo bode ti mo ti ko awon egbon re mi jeje ato na pe won ti gbe omo mo mi lara o ibe la won eyan ti ji ladugbo ti an ti ji wa ba mi
0: ojo wo lo sele
2: on the 16 osu kesan odun ti a wa yi majuma 17
0: bi ago melo le wole lo sun lale eni suru se ji loru bi ago melo le pada ji te wa discover pe ko somo legbe yen mo
1: mi wa ago tori mi ri omo mo o ba mi leru de bi wi pe ki n wa ma wago ibe ni jijin ni yen ti mu mi pe nibo ni omo yi wa omo to je wi pe ke ti mo ra koro nibo wa lo omo yi o wa ibi ti mo tin wa ka ki ise ran ti ago mi ran ti pe lati wago
0: ibi te tori mo tori video te fi han mi o ibi te tomo yi se eyan le nawo latoju window
1: eyan le nawo bo
0: ma ni
1: laye ibi ganan lo ni mo tesi emi mo sun ni bi oju window
0: so tumo si pe nto hun wonu le to yen e si ji
1: alorun ti mo sun ni ojo yen mi sun reri laye mi
0: kan ni si olorun eyin te n gbo waye ka gba laye ni oleye bo si je aro ba ni odo yin ba bo si bi asa abiola yali yali ni hamburg ni janne haniha mbule ba nigeria de baye baba mr taiwo abi
2: beni sir isiaka
0: bo ti e je pe ti so fun mi labi aso sugbon for clarity sake injo na yin o si nle abi
2: beni sir
0: emi le wa nle
1: awon egbon omo yen meji pelu eyin aburu oko mi an di meta ni yara
0: aburu oko yin obirin
1: beni pelu omo to sonu yen lo fi la fi pe marun
0: ko sonu ko sonu e padare
1: olugbo olon
0: e padare
1: sure
0: awon igbese won ti gbe lori e
2: na bi oro yen se sele ti emi ti gbo o la si lo si police station Iyanofa won de so wi pe ko ni abai si odo awon ipe Ogungbade police station ohun ni ki a ma lo igba ti ade Ogungbade police station won ni ki gbogbo wa ka wa even te mo gbogbo awon landlord ni adugbo atawon ile ti won sun wa gbogbo na ni won wa ku lati lo si police station won fo wa won ye lenu wo won de ko statement awon na si le even awon meteta ati aburo mi na so ni aspect yen won ni pe ka wa ni ojo keji a de ton lo ni ojo keji ojo keji ni won so pe awon ma transfer case yen lo si police station AKS ni
0: anti kidnapping squad anti,
2: yes
0: okay
2: ni dugbe so a de de be na the same thing na awon na ko statement wan ni ni ojo na so but before that time tori ni ale ojo na ti a pada de ni ni after 10 a ri ko kan ti won hide the number
0: okay
2: to woni
0: leyin 30 station de
2: ni ojo ti sele yen sele gangan
0: okay
2: so bi to 10 en ko yen woni o so ro gan ni ale ojo ti sele yen sele gangan
0: okay
2: ale on the 17 yen gangan
0: okay
2: oni ko yen woni igba ti ko yen wole o sadura gan to po koda egbe awon na la jo wa ninu ile pe lawon yen wa na ti won ba wa kedun isere to sele bo se wa n soro o n sadura o so de bi pe ta dada wa ta n se o ka continue re boya ni olohun wo to fi fe sanu wa o koda iye omo gan olohun lo mo nti o se fohun to ti olohun fi ran wa si ohun o sadura gan to po o soro gan to po de bi pe oro yen gan a ti gbagbo pe o da pe Olorun ran eni yi si won ni so on that line o pada so fun wa pe odo hun lo mo wa
0: omo te n wa
2: omo ta n wa
0: okay
2: o de so fun wa pe eni to gbe omo yen lo gbe wa so do hun pe o gbagbe ye phone re sile pe phone to wa gbagbe sile yen in lo hun mu to n fi get number re gangan so n wa bi le pe kini kan ti o fe gba o wa so wipe number ti le san owo pe in lo n fi pe wa so a de jo so o koko ni 140,000 in la ma san pe iye omo gangan fun akitiyan to se yo san 70,000 emi na pe akitiyan ti mo se emi lo san 70,000 mo ni gbogbo to wa nle bayi tori aro kan in to sele yen pe 60,000 ti n ba gba account mi jo 60,000 sugbon iyen ko ni issue ati sanwo ede si nkan ti o ni sugbon ko je ki a ti koko ri
0: omo na
2: so deni ko si wala pe ka send 60,000 e pe number op to wa send si mi o so wi pe woman yen to gbagbe phone to hun pe to gbomo wa sodo hun yen pe o ni o ni op yen pe odo re ni owo ma wole si mo de send o ni ohun ma confirm lodo o de confirm lodo o tun pe pada pe o ti confirm e o
0: okay.
2: Si wa ni ka jade niyan asa jade awa ati awon to je landlord chairman adugbo an lo bi 11 ni gbogbo ata jade koda bo se nse apejuwe bi eni to ma yata yan
0: o sapeju adugbo yin pe bayi ni egba o bayi ni ke egba o
2: o se clearly de bi pe e se bi adugbo la jo ngbe koda o so pe isale lalupon in lohun ti n bo pe ibe lohun gbe pe a le ma do hun ma
0: sugbon hun da yin mo o
2: hun mo wa
0: okay
2: so o de ni olokada na ni ohun wa ni emu pe Olorun re ni si wa pelu bo se soro Olorun fe fe ni yi ke wa ni awa go ni e mu pe boya abi wo lo ti ejo omo gbe ni o se omo wa o sa ti lo wa lo gbe o si ti fe pu wa o fe gbe tori pe en ti o gbowo gidi o le ma be 60,000
0: be
2: ma be 140,000
0: be ni
2: o ni bo omo so o
0: million ni be ni
2: so kan ti wa na sa n bale pe ah a ma dupe o ibi ti olorun ni omo wo so kale si asa send o si a de jade gbogbo bi to ni a du si ibela hangisi ari tedi 130
0: loru
2: loru ni titi gbansasa ngbo ya o di pe number re ko number bc
0: mo fowo atomo mo fi di yin lenu awon social media wa won ti lanfa ni ati re video te fi han mi le kan won je won gbe sori kan ni facebook ka won yan le ri nkan ta nso kan ri won se ya net ti enwi ibi to mo sun gba mo ti e koko wo video mo koko wo pe ah bo le yin o se lanfa ni ati gbe omo nibi to je kolofin bayi won te ti awon department ti nbe loke lohun ja lanfa ni ati lo audio re eyin mo Nigeria te ngbo wa yika gba nla ye ile okay she picture mo na lo wa loju ni wa loju e yi picture mo na ni yi ile ti ya yi ti won gbe ni yi ati awon mo ah lanfa ni ati lo audio abi
3: mefa omo mefa ni o
0: ma ntun video nbe lati bere
3: yawo mefa won gbe o lade ni e erun mu adeleya
4: isale oja loke odo
3: isale oja
4: o ma fa like o
3: eh ko lo bala nu ko ma sanu fun wa o erun mu la wa o won jo mo gbe mo ju o won jo mo wa gbe mo ju o ni adugo ni adugo erun mu oju window ninu erun mu ladeleye lalupo
2: o si wa na ni
0: o ni agbara o o ni agbara o ojú òpó ọ̀hún ló iná sá lọ nẹ́tíwọ́ọ̀kì nàìjíríà yìí kọ́lọ́hún olódùmarè kan ṣàánú wa ni ọ̀làgbà àpọ̀ nígbà tí wọ́n ń to nẹ́tíwọ́ọ̀kì lọ́wọ́ òkè ó ti bọ́ sí padà ọ̀yà òun náà ló hàn lójú kékeré nìyẹn ẹ mú wá mo a lè gbé sójú kí n láti bí báyìí kámẹ́rà ó gbé ẹjọ́ wọn kọ́ parí eléyìí náà ẹjẹ wọn parí ilé ọmọ oṣù mi ló wà níbi tẹ ẹ ti gbé dání ọmọ oṣù mi ilé inú ìtàn gbé dání yìí ojú ẹ ti gbó sí ń bí lóòótọ nẹtíwọ́ọ̀kì òun ló ń yí àbí ọ̀dà nígbà tí ń to nẹtíwọ́ọ̀kì lọ́wọ́ bàbá ẹ kọ̀ntínú ọ̀rọ̀ yín.
2: So ní mómẹ́ǹtì yẹn tí mo rí pé nọ́mbà rẹ ń kọ nọ́mbà bc kí ni ó dé ta ni bàbá yìí ń pè tí nọ́mbà fi ń kọ nọ́mbà bc. So ìgbà tí àwọn tí awájọ angolf wọn ṣàpadà kúrò pé ẹ wo ẹ bọ́ta ẹ jẹ́ kí a discussing nípa ẹni tí a rí.
0: ó ní kẹ wá pàdé òun bì kan láti wá gba ọmọ lẹ́yìn tẹ send owó sí tán lẹ wá dúró sí di 130 lóru.
2: So bí gbogbo wa ṣe wá wà papọ̀ ẹni ẹni tó tún jẹ́ fírẹ́ndì mi.
0: Tẹ́jọ wà ń bẹ̀.
2: Tẹ́jọ wà ń bẹ̀.
0: Ok.
2: Ló wáá pè.
0: Ó pe ọ̀rẹ́ nọ́mbà yẹn tún pe ọ̀rẹ́ yín náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok.
2: So ẹni yẹn wà surprise pé.
0: Báwo ló ṣe mọ̀ pé ẹjọ́ wa papọ̀.
2: Nọ́mbà mi. Kò ó àárín yẹn gan ó sókún kò sí mi gan pé bó ló ṣe pè.
0: Ní táìmù yẹn
2: ta hot time. Torí pé n tó pè fún. Ó ní pé kó pè mí.
0: Ok.
2: Ó sọ fún mi pé ká máa lọ sílé
0: láàgò kan òru láàgò kan àbọ̀ òru
2: àbọ̀ tí a ti ń lọ tòtú. Ó ní pé kó pè mí kọ́ mọ́ pàjọ wà papọ̀. Ó ní ó pè é ìyẹn wá ń bilẹ̀ pé níbo ló ti gẹ́ẹ̀tì nọ́mbà òun. Ìyẹn wá sọ pé lálùpọ̀n ni olódó lọ́wọ́ ẹnìkan ní olódó lòun ti gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ ọwọ́ ẹnìkan lólódó. Ó ní ìyẹn kọ́ láti ẹ̀fẹ̀ lọ pé kó pè mí kó sọ fún wa pé ká máa lọ sí ilé pé tó bá ti dago mẹ́fà
0: ìdájí
2: pé òun ó pè wá ibi tí a ti rí ọmọ wa òun ó sọ fún wa. Kódà ó tiẹ̀ tún sọ débi pé ìyẹn tún sọ fún wa pé wọ́n lè wọ́n sun pé ìgbà tó ń pè wọ́n gan pé wọ́n ń sunkún ni ìyẹn ni yá tètè pé padà o ẹkún tán sun yẹ kò ràn o òun gan òun tẹ wá léwu pé ẹkún tán sun nǹkan òun ò tẹ wà ní gbọmọ wa gan mọ ìyẹn bá tún a sì jọ wà lẹgbẹẹ ara wa so a sá rò pé ó tún wá pè mí padà gangan ó tún wá ní wọn sọ pà ń sunkún ajá ó tẹkún náà ṣé kò wà tẹkún ni ó ní ẹkún tẹ ń sun gan ni ò ní jó òun ò gbé wa labá tún nu jú nu.
0: Ẹ sunkún mọ o.
2: A sunkún mọ o. Ọ bá ní o sì wà náà. Tó bá ti di sísì ní àárọ̀, òun ó sọ bí tí a ti lọ gbọ́nà wa. The same thing ní àárọ̀ àti five mo ti ń pè. Ó ní òun ti ẹsẹ̀ jí ni pé ká mọ̀ bínú. Kódà ilé ìtì ẹ̀ tún sọ fún ní ká tó kù ní bí 1:30 sí 2:00 ká tó kù pé kóun ò ti ẹ̀ gbọ́ fọ́ìsì ọmọ òun. Ó ní kwẹ́sàn tó mọ̀ béèrè mọ̀ dàpé bọ̀ ọmọ ẹ ti sùn pé ọ̀dọ̀ ìyàwó òun ni
0: ọmọ sùn. Ọkàn yóò tún máa balẹ̀ díẹ̀ díẹ̀ pé wẹ́ẹ́ bóyá ó fẹ́ tún fẹ́ gbowó díẹ̀ sí ni o.
2: Ń gbò sì tún di táìmù ta tún pè ó ní òun ti ń lọ sí ibẹ̀ báyìí ṣùgbọ́n ìtún sẹ́yìn di owó ìyẹn ní five yẹn náà látún kò sí ọ̀rọ̀ mi. Asa tún fa débi pé ó tún padà sẹ́ndì 15,000 naira sí.
0: That is on the 18th.
2: On the 18th, yes.
0: Okay.
2: Ní àárọ̀ kùtùkùtù.
0: Okay.
2: Ibi tó tún ní a lọ dúró sí.
5: Pẹ̀lú owó chat card 1,000.
2: Gbogbo káàdì tá a jọ lò ń jọ́ ní èmi náà mo tún ra káàdì 1,000 tàbí jọ ń sọ̀rọ̀.
5: Ọjọ́ sọ 6,000.
2: 60 mọ́ ọkọ̀ ṣe sí lálẹ́.
0: Okay. 16 lọ́jọ́ kejì àtiwọ́ káàdì.
2: Àtiwọ́ káàdì 16 ó jẹ́ 76,000.
0: Okay.
2: So ó dẹ̀tún ní ká lọ dúró síbi tí ó ní adúró sí adúródó more than 1 hour.
5: Ilé epo ní ìyànẹ́rùn.
2: Níbi èyí ní
0: ìfọ̀ ìyànẹ́rùn. Òun náà dákọ̀ ilé epo ìyànẹ́rùn.
2: Kódà gbogbonú lálùpọ̀ kò síbi tí ó mọ̀. Gbogbonú lálùpọ̀ kò síbi tí ó mọ̀. Ibi tó ti ní ká wá bòun. Ní lálùpọ̀ lálẹ́ ọjọ́ tá ń sọ yìí táwa gangan ti dìtàmì pé a wulẹ̀ lọ bá ń bẹ̀ ṣé bó olóró ọ̀kadà ni àbí àwa lè rinṣẹ̀ wà. Ó ṣàyàrí ni pé tẹ bá wá ẹ̀ lè rohun. Wọ́n da ibi tó ní adúró sílẹ̀ inú igbó náà la kàn ń gọ kí inú àbí sáwà dúró títí gbansá sáà máa sọ ọ̀kadà bí. Gbogbo bó sì ṣe ń dákọ kò tiẹ̀ kódà kò fẹ́ yọ kan kò fi pé méjì. Ṣùgbọ́n nígbà tá a dọ́dọ̀ àwọn ọlọ́pàá ní dùgbẹ̀ tí wọ́n sọ pé a máa track
0: nọ́mbà tó fi pè yín
2: tó fi pè
0: okay.
2: Wọ́n dẹ̀ ṣiṣẹ́ ní orí ẹ̀ wọ́n dẹ̀ padà get back sí wa pé ẹni tó ń pè wá o àti Abéòkúta ni details ẹ̀ tí àwọn rí o Abéòkúta
0: ló ń gbé
2: ó sì mọ èyí tí ń ṣẹlẹ̀ lẹ́rùn mú tọ́ba bí ń lè pé kí ní ṣẹlẹ̀ làbí òkúta ń jẹ́ mo wá mọ̀ mẹ́ ṣékèèṣe pé rọ́ǹgì kínní náà ní nǹkan tí iṣu yìí ń gbé wá wọ́n sáà náà wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ báwọn máa mọ báwọn ó ṣe ni. So asa kúrò ń bẹ̀ ní ọjọ́ yẹn tó wọ́n fi gbogbo dítẹ́ẹ̀sì gbogbo bí wọ́n ṣe gẹ́tẹ̀ gbogbo everything gbogbo wọn fi hàn wá ní ọjọ́ náà. So ìgbà tí mo wá padà pé àwọn ọlọ́pàá ẹ̀ pẹ̀tọ̀ níbo ni iṣẹ́ ṣe dúró pé ẹni yẹn bó ni ó ṣe ń lọ wọ́n ní àwọn ti pe àwọn ọlọ́pàá wọn ní Abéòkúta
0: okay.
2: Ìkan bá wọn ṣiṣẹ́ ní orí ẹ̀ tínú tèmi tẹ̀ ti dùn pé tán bá tẹ̀lé iṣẹ́ lórí ẹ̀
0: wọ́n gbọ̀mọ̀ wá o
2: fi wá sí Ìbàdàn láti ìgbà náà ni bí mo ṣe ń sọ̀rọ̀ àti ìgbọ̀n kankan.
0: Ẹ sì lẹ sanwó tracking náà o ká má wulẹ̀ tí ì sọ yìí ẹ.
2: Bẹ́ẹ̀ ni mo sanwó tracking iye tán ní kí n san òun náà ni mo san kódà káàṣì ni mo san iye tán ní kí n san náà mo san ṣùgbọ́n ó bá mi nú jẹ́ pé irú ẹni tó gbá mi tó tún dá wà láàmú kì í tún sorí kan ló dà láàmú gbogbo
0: tó lọ́mọ ń bẹ lọ́dọ̀ òun.
2: Bó lẹ́ ṣe wá sọ wípé ẹ ti track ẹ̀ ẹ̀dẹ̀ ti gẹ̀ẹ́tì ẹ̀ ṣé bí the next thing ní kárí. Ó ṣe wá di pé àwa gbọ́ nǹkan kan láti ìgbà yẹn.
0: Ẹni tó jẹ́ arúkúrò fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Olayinka won ma gbo abaye o ma gbo eto yi dada agboy eso soke agbon kan fun so eso
2: won ti se investigation lori eni yen
0: okay
2: yi pe awon ri pe scam ni
0: scam ni o ti e je scam ko je scam e bi won ti e kokko present ti e na pe to owo tracking te san o e de play awon voice note na fun won to fi n pe yin to lohun lomo lodo te jade loru
2: wa lodo o wa lowo wa bayi o wa lowo wa bayi pelu wo ta wa san fun e wa so yi pe scam a ke se bi scam na se bi ebole na lo na o ise to se to fi gbowo lowo eyan e jo se bi te ba mu n bile pe se bi wo lo lomo n be lowo e to fi gbowo lowo mi
0: ejan bi ni bere kan ejan bi ni bere kan mo bi na ngba ta n bara wa so la bi aso sugbon ki gbo yin baje la nfani ko ba ti mo ba le gbo se abe le kan ja
2: ato
0: eyan atin ke ejo ni gbo lo wa so to lo si ri o
2: emi atin ya ko ejo ni gbo lo wa so
0: e si ke fi la dugbo te n gbe boye ni kan te roju e ri boya lati bi ose kan ose meji o ni gbere gbere ti n sole sona because en to wa re net yin o ti mo pe ni boglare ko to wa o ijo na ko lo to mo pe ni bo ti mo pe ile yi o ko si boglare nbe that is number 1 number 2 ni wi pe ibi ti ya yi te omo si a pada show video yin te n gbo wa network un ori bakan bakan ni ibi ti ya yi te omo si ke se bi teyan le nawo lati ta ti o gbe omo
5: window yen ga
0: ko possible so tun mo si pe o wonu nle ti my alaja alaja eleya ni e si e ti e ta gbu kara e je rara omo na o ko pariwo ko wa mi ko sunkun
1: ko ke rara ke si so omo to je ko gan na ma fi gbogbo ara san koda bo se wa yen ta ba mu nkan legbe re abi erora fowo kan gbo weso ke bayi loju orun yo ji
0: yo ji
1: be ni ke so ma ti ma fi gbogbo ara sun bo se wa yin
0: ora ibu so sinu nlo fi o si agbado ha eje mo soju opo le eje mo nigeria te ngbo lakoko yi o dele o eje ada ogun papo ona wo lagba se gbagbe bi ibi te ibi ti oro ore nte to gbe fori sole si emi ti e kokko ro pe ngba won so fun mi monia se wa ni lo sele ele ba ke lo check awon mo ti won ni won gba lowo ore nte won ni won ti are esu ore nte kele to sele agore nte lomo se kan to hun na o towo o ti te ti o na wa ndi ise pe a n jiro omo fomo nkan kan ni si apolowo ọjà na ẹja apolowo ọjà ngba ba teka apolowo ọjà de eyin te n pe mo n ri ko lojo opo mejeje ni ti n dun garan garan yi e da si mo n bo e ku kalẹ.

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 p.m. níbi tá ò ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò ẹ̀jẹ̀ kájọ̀gbọ̀.

0: eyin agbagba tin gbo wa nle e ja se bayi nigba ti won to foran video ohun lowo e ma bori kan ni Facebook obalana ba zoom camera ohun ko gbe picture omo yi picture omo ti a nso ohun re o eleyi o ti pe bi omo osu mefa nbi na abi o ti pe bi omo osu mefa lapa abi ba zoom camera ohun ki o gbe ko gbe oju omo yi aise mo enikan le Kevin eni to jo tabi ko jo won na ngba ti asiri ti ore nti alagbo ti o tu enikan na lo Kevin omo omo yi to n gbese bi elegun yi bo lo se sele nkan nkan ko wa to di pasiri tu aise mo olohun le lu eyin na lati je bi ke Kevin pe oju omo yi ohun le won re kan ni Facebook wa yi lagelu 96.7 FM ba n zoom camera n siwaju die ba n zoom e siwaju ko lanfani ati clear die si apa bi o ti zoom camera on o ti zoom oju e le nwo yi o ohun le nwo ni oju woran ye ni Facebook o lagelu 96.7 FM okunrin ni abi be ba ke fin oju e dakun be ba pe mi nda yin lohun be si pe le se olopa e le pe 615 ke ni eto te gbo o lori eto odidere o bye won pe mi won si da yin lohun oju ele nwo e ba mi share lori kan ni Facebook ejo tori tolohun ejo kari ile ko kari oko olohun wo se riri la se lowo olohun lodumare ola gbara po egba
1: now awon olopa wa ni awon olopa ti nbe labekuta ti arrest abi kile ti pele kan
2: bẹẹni bi won se so fun mi nani
0: se ngba ti won wa arrest e se won fi le pada ni abi ki lo sele
2: a gbo nkan kan mo le gbo nkan kan mo won so pe awon ti get eni yen awon de ti arrest
0: e pada gbo nkan kan bayi la se lowo olohun 0912370867 tabi 081-4249-1006 inu ojo opo mejeji ti o bo si apa mi hello
3: omo ba Bolaji Ajibola Ademola Oku lati le ruwa
0: oya n gbo
3: yi
0: eya to pa
3: mo se lagba lowo lo seri kini e o pe ka o to ba pe scan mi o pe number baba o de scope won pe nikan lo fun o gbo mo kale o wa mo number e igba to gbo mo kale ba lo se mo le pick number en ti o fe ji omo e lo lori phone that's number 1 o to wa pe ore wọ́n wá lè ní wà ládókúta ṣérí tó wá jẹ́ pé scan ni tó ní inside information ni tó mọ̀ nípa ẹ̀
0: tó tún dárúkọ àdúgbò tó ń dárúkọ àdúgbò
3: ọ̀rẹ́ wọn ẹ gangan káwọn ọlọ́pàá tẹ̀ nínú kọ́tẹ̀ nínú lọ́kọ́ ń gbára wọn tí ò tí yé ebi gangan tó ó dẹ̀ ń dà mí lórí ẹ tó wá lajú wọn ni kò tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ní àwọn kí báwo ló tẹ̀ sí lè ṣẹlẹ̀ báwo ni wíńdò jìnà sí ẹnìyẹn wọlé báwo ló ṣe wọlé ìbò làwọn yòókù wà ó lọkọ wà ó ló ń lọ síbi ṣé wọlé ó ṣílẹkù ṣé wọn tilẹkùn lẹyìn tí mo wọn ẹkọ gbogbo
0: ìgbà kan wá tẹtẹ lẹkọ. ọmọọba Ajibọlá ilẹkùn wà títì àbí bẹẹ kọ ṣe ẹ rí fídíò tá a fi bọ ta lẹẹkan abẹ rí.
3: mi wo
0: a tún fídíò ń gbé bóyá torípẹ ìwo lẹ fi sọ àlàyé tẹ sọ.
3: ó ṣiṣẹ́ lé lórí rírí ló máa jẹ́ lágbára lọ́wọ́
0: náà
3: Bọ́lá
0: hello
3: odidere
0: ẹyà àtọ pẹpẹ
3: àríbíkọlá kò ní bàjẹ fún orúkọ mi ní alábọkọ ìyàwó ẹ báàbí ìdáfẹjọ lómi akẹlẹmi ọlọrun kò bá wa sí rí pẹlú ọlọ
0: téwọn
3: ò dẹ ní ẹnìkan ó ní àwọn ìjọ ní àwọ torí ẹni tó ṣiṣẹ yẹn tó súnmọ wọn ni o tó mọ gbogbo ìrìn àjò wọn tóbi pé nọmba àwọn kò mú níbi nọmba ẹnìkan tó gbàgbé fóònù ó tún wá pé ẹnì kejì tí wọn jọ wà ní ibẹ yẹn ẹni pé ó ti di àdìtúbà wọn sodiye bóyá kí wọn wádìí dáadáa ẹni tó súnmọ wọn gangan ń lọ ṣiṣẹ yẹn tí wọn gbégbé sẹ lórí ẹ nígbà tí wọn ò dé ti pé wọn níbi tí wọn ti mú ẹni tí wọn mú yẹn àwọn gan lẹtọ àti lọ pé bóyá lóòótọ́ ni wọn ti ẹ mú ẹni àbí wọn ò ti ẹ mú ẹni.
0: ọlọpàá ni ó wà alàbá látọlómi ọlọpàá ni ó wà ṣe àtọ̀nà wọn lọ síbẹ̀ kì í ṣàwọn ni wọn ó lọ tó láǹkan náà àrẹ́sì ẹ ẹ get ṣóyè yín wọn ti kú lórí lójú òpó. Hello.
4: Ẹlẹ́ ẹ̀kọ́ ètò ẹ̀ máa tẹ̀síwájú.
0: Ẹ ṣeun kọ́yìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀.
4: Àdúgbò ìfowópamọ́ láti ní láti dá pàdé. Àbúrò ọkọ wọn tẹ́ ní ń bẹ lọ́dọ̀ àwọn.
0: obìnrin
4: tó bẹ́ẹ̀ ni ìgbé tẹ́lẹ̀
0: ẹ̀bọ́ tí a jọ ń gbé náà ni àbí
5: àjọ ń gbé tẹ́lẹ̀ ni nígbà tó yá
0: ẹ sọ̀rọ̀ sókè
5: àjọ ń gbé tẹ́lẹ̀ ni nígbà tó yá ó kúrò lọ́dọ̀ mi kò pẹ́ tó kò pẹ́ tó wá sọ́dọ̀ mi padà òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀
0: ok wọ́n ti bẹ̀rẹ̀
4: lọ́wọ́ wá àdìwó lọ́dọ̀ àbúrò ọkọ wọn náà
0: ọ̀dà ìwákùwà
4: làwọn àkàtọ́ bá
0: tí eléyìí tá ń bábọ̀ ń jọ sí àbí o ti rebete o ti ẹ̀tọ́ labalábẹ̀ òun náà àwọn nǹkan tá a bá tún fẹ́ gbé nígbèsẹ̀ ẹ má jà tí ìná ń bẹ́ lórí atẹ́gùn ṣùgbọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá o èmi fúnra mi ò pé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá à ń sì béèrè ẹyin àgbààgbà tí ń gbọ́ wa ń lé lẹ́sọ pé ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà àwa ó pè wọ́n á sì béèrè ibi tí ọ̀rọ̀ ń bá tún wá padà forí sọ sí ọmọ nàìjíríà tí ń gbọ́ wa náà ó padà láǹfààní àti gbọ́ ẹjẹ́ mẹ́nìkan yìí ṣe. Hello.
6: Hello.
0: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
6: Ọláńdé ló ń sọ̀rọ̀ látàkẹ́lẹ́ mi olómi o.
0: Ọyá pápápá ẹ ṣeun.
6: Ọ̀rọ̀ yẹn kẹnu díẹ̀ sá wàláì ọ̀rọ̀ yẹn kẹnu bẹ̀rù mo kàn wò ní gbé because ẹni yẹn gan lè di guy kọ́mọ̀ ẹ̀ pé abinẹ́ẹ̀tì ló gbà fi bí ọmọ
0: àkọ́jú tó mọ ẹ̀rọ pàdé tó gbà lè tó bá janẹ́ẹ̀tì ó lè di guy kó
6: lọ́gbọ́n janẹ́ẹ̀tì ẹ̀ka tó bẹ́ẹ̀ ní ilé gangan ló gbà wọlé.
0: Àní ilẹ̀kùn wà ń títì.
6: Nígbà mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn náà mo mọ̀ kọ́ bá wa ṣe ọmọ yẹn ní rírí.
0: Àmì
6: ọ̀pọ̀lọpọ̀ àjọ torí ọ̀nà kan bá yẹ kan bá wọn ṣègbè tí àgbà yẹn kan gbé kan kí wọ́n tẹ̀ sílẹ̀. Àtẹ tó kúrò tó bá káàmù náà kan wúwa jáde. Ẹgbẹ́ lè ní ọkọ̀ torí owó tó lè káàmù kan tí ó ń ba àwọn ẹlẹ́dẹ́ nínú jẹ́ tó bẹ́ẹ̀ yẹn. Ká jẹ́ káàrẹ̀ tó káàmù náà kan yẹ ká rí kó jọ torí ọ̀nà kan ti jẹ́ lórí ẹ̀. Ọlọ́run ṣe ọmọ yẹn rírí fún wọn.
0: Àmì ẹ ṣeun tẹ pé tẹ dá sí ẹni náà láǹfààní àti.
7: Hello. Ojú dẹrẹ o.
0: Ẹ yà àtọ pẹpẹ.
7: Ẹ ṣeun sàrí ìdàgbà ọkọ látọ̀nà yẹn. Ṣe rí abala àwọn ọlọ́pàá ẹ̀ lè mú tiẹ̀ fẹ́ wù. Nígbà tí wọ́n sọ wípé káàmù ni èèyàn. Ìyẹn wọ́n ṣiṣẹ́ tó péye ẹni yẹn ṣé wọ́n lọ béèrè àwọn ìwádìí ní ọ̀dọ̀ àwọn tó rí ṣe pẹ̀lú fóònù tó di eyín láti lè mọrú ẹni tí ẹni ẹ̀gbọ́n bá sọ̀rọ̀ bọ̀dà tẹ́yìn wá. Ṣẹ̀mọ̀ kan tó lè sọ pé skáàmù ni nǹkan. Ògó tẹ̀ jẹ́ skáàmù gan pàápàá ó yẹ kí wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́. Ṣó di eyín ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ á ti padà jáde bóyá skáàmù ní tòótọ́ o bọ̀dé mi ò lérò pé skáàmù kó má yẹ pé bọ́yọ owó ti kan wọ́. So irú ẹni yẹn dẹ̀ irú yìí tó ṣẹlẹ̀ lé wọn tí ẹ mọ̀ pé tó bá já sí pé kò ṣòye ebi nẹ́ẹ̀tì ni ẹni yẹn bá jáde àbí bá wọlé ilẹ̀ kò ní tì sí inú.
0: Bẹ́ẹ̀ni.
7: So ó ṣeéṣe bóyá bi nẹ́ẹ̀tì náà ló bá jẹ́ ló bá wọlé tó dẹ́bà jáde ṣùgbọ́n ọlọ́run á ṣe rírí àbí àwọn ọmọ ọ̀dọ́ òrèé pé ẹwà tọdún sí ó
0: dàbẹ̀ ní pé lápọ̀tọ̀
7: ẹlòmíì ti gbàgbé gan
0: bẹ́ẹ̀ni
7: ọlọ́run á ṣe rírí ẹgbẹ́ ètò.
0: ẹ ṣeun ẹjẹ́ ǹjẹ́ kẹ́ ẹ máa lọ ibi tá a bá tún padà bá a dé a fún ọmọ nàìjíríà lábọ̀ mo sì gbàgbọ́ nú ọlọ́run pé yóò gbọ́ tiwa a padà rọmọ yìí nkè iṣẹ ọmọ tí ó sọnù láṣẹ lọwọ ọlọrun lódùmarè ẹ máa lọ.
8: Ẹ ṣe.

0: tó ẹyà àgbààgbà tẹ́ ǹbẹ́ lẹ̀ yìí tẹ́ sí láǹfààní àti mẹ́wàá lórí ìkànnì facebook adébáyọ̀ tìmílẹ́yìn ọ̀gbẹ́ni ọdẹ́yẹmí ọmọ kúrè igi kẹ́hìndé amos ibrahim sulaimon sulaimon again odunuga olúwa kẹmi orí ìkànnì facebook ni mo ti ń kà yín bọ́ta dorcas adébùkọlá ọ̀nà fowó pé àbí fọwọ́ pẹ́dẹ̀ ni ẹ má bí tí ń bá pè dáadáa o torí ìtọ́lọ́hún ọláòyè daud tanimọ̀lá wọn ni ọlọ́hún yóò ṣe ní rírí ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. A sì ń pọ̀rọ̀ wọn ní sówè ní kápẹ́ ní padà ńlá rí àrònú báyìí o nta ń jẹ lẹ́nu tí ò tí ì tán ilẹ̀ tún gbọ́nwọ́ rẹ̀ ṣàwòyí o bó o ní yóò ṣe jọmọ oṣù mẹ́fà gbé torí tọ́lọ́hún wọ́n jíwọ́ gbé ni wọ́n dàgbà wọ́n bá jíwọ́ gbé ṣọ́ dàgbà débi tó dàgbà dé yìí ibikíbi tọ́mọ̀ òun bá wà dákúmọ́ fọlọ́ǹbíọ́ alẹ́ má sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ bọ́ ọba ti dá padà tó ní ọ̀dà ọ̀fẹ́ dá padà a ò sì fẹ́ ká sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ a ní sọ nǹkan kan lórí ẹ̀ mọ́ ṣùgbọ́n bá wa dá ọmọ yìí padà fáwọn òbí ẹ̀ ntí ó bì ní ó bì ní ntí ó sì bìyàn yóò bìyàn bọ́ ọba lérò pé o ṣe ohun jẹ́ ntí ó bì ní yóò bì ní ntí ó sì bìyàn yóò bìyàn ìyún bẹ́ẹ̀ lábala abẹ́hùn ẹlòmíì ti wà ní agbára ràn lẹ́yìn àwọn náà sì ní nǹkan kan tí wọ́n torí ẹ̀ wá torí ó ti tó bí ọ̀sẹ̀ méjì bí n bá ṣe àbí bẹ́ẹ̀ kọ́ tá a ti wà bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tá a ti wà lórí ọ̀rọ̀ yìí yàtọ̀ síyun ẹnìkan àwọn kan náà ti mú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí àbí ká sọ pé ìdílé adágbádá àbẹ́ẹ̀kọ́ wọ́n ti mú wá sórí ètò yìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ gbogbo ìdílé adágbádá pátápátá tí bá ń gbọ́ mi rọ̀lẹ́ yìí bóyá nìkan ní bẹ́nu mọ̀lẹ́bí tí ń darúgúdò sílẹ̀ tó fẹ́ bo ọkọ̀ yín jẹ́ ẹ tètè bọ́ta kẹ́ẹ̀tì bọ́ta igbákejì rèé o tí wọ́n máa mú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdílé adágbádá tí wọ́n máa mú wá bàbá ọkọ̀ yín ti jẹ́.
1: Olúkunlé Láṣẹbì kan lórúkọ mi.
0: Kílẹ̀ pé.
1: Olúkunlé Láṣẹbì kan.
0: Olúkunlé Láṣẹbì kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé àpètán ni Ọláòṣẹbì kan àbí Láṣẹbì kan.
1: Láṣẹbì kan.
0: Ok kí ló ṣẹlẹ̀.
1: Sọ́fíọ́ Musiliu Oṣuọlálé Adágbádá.
0: Ok
1: ní ilé adágbádá lóòpó.
0: Ìjẹ́ ìpè mọ́gàjì ni wọ́n.
1: Wọ́n pe mọ́gàjì náà pera wọn.
0: Mọ́gàjì náà pera mọ́gàjì ilẹ̀ Ìbàdàn.
1: Wọ́n ní mọ́gàjì ilé adágbádá làwọn gbà tí mi fi kówó fún wọn.
0: Ọ̀yá à ń gbọ́.
1: Wọ́n bá ní wọ́n fi lẹ̀ lómi ní sókà ní wọ́n pè mí ní abala òní. Nígbà wọn dẹ̀ gbowó yẹn lọ́wọ́ mi. Ìgbà tí màá padà lọ bẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀ àṣà àwọn kọ́ ló nílẹ̀.
0: Ok.
1: Àṣà àwọn tó nílẹ̀ ṣá lèmi kúrò ń bẹ̀. Wọ́n tẹ̀ tún ti gbowó pé àwọn ò bá ń san lé àwọn ò bá ń san kó wọ́n ti gba 10,000 bí ẹ̀mẹta lọ́wọ́ mi. Àti 2002 láti wà ní 2022 láti wà lẹ́nu ẹ̀. Nígbà mo bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ kan fún mi lórí ọkọ̀ níbi 2024 bí wọ́n dá 50,000 àbí padà láti gbà yẹn mo ti ń bá pè wọ́n àgbẹ̀ fóònù mọ́. Orúkọ wọn ni Musiliu Oṣuọlálé Adágbádá nílé Adágbádá lóòpó yíọsà.
0: Èló lẹ kó fún wọn.
1: 300,000 pẹ̀lú 10,000 mẹ́ta owó òun bá mi ṣanko.
0: Ọjọ́ 330.
1: Kò mọ owó taba lọ bẹ̀ pé a fẹ́ lọ síbẹ̀ èmi àtọmọ wọn wọn pẹ́ mọ́ ẹ ní Dàmọ́lá Adágbádá tèmi àti èmi àtọmọ náà ti lọ ó kéré jù á fi 6,000 á fi gbọ́ kadà lọ bẹ̀ àti lọ bí ẹ̀mẹrin tí wọ́n kàn máa tàn mí tọ́kàn dá mi láàmú ṣùgbọ́n mi ò ṣí gbogbo yẹn.
0: Ṣé wọn ò fún yín ńlẹ̀ ni àbí tí wọ́n fún yín ẹ̀fẹ́.
1: Wọn ò fún mi ńlẹ̀ mo débẹ̀ mo fẹ́
0: ṣe. Gbọ́dọ̀ wá ń ṣán.
1: Wọ́n kàn ń gbowó lọ́wọ́ mi ni. Bàtẹ́ mi ò tí tètè bẹ̀rẹ̀ tí mi ti rẹ̀ dì wọ́n ní kí n pé yóò ti ń pọ́n o àṣẹ kàn ń gbowó wọ́n kàn ń gbowó yẹn ni wọ́n àṣà. Ǹjẹ́ ọ̀ màá débẹ̀ kí n lọ ṣe corner piece làwọn tó wà ládùúgbò ń bẹ̀ kí n bo kí n má dúró o pé kì í ṣe ẹni ẹ ló nílẹ̀ o.
0: Mọ́gàjì ilé Adágbádá.
1: Nǹkan pẹ̀lú àwọn fún mi nìyẹn sà.
0: Nílẹ̀ Ìbàdàn yìí náà.
1: Ló pọ̀ yẹ sà. Musiliu Oṣuọlálé.
0: Ẹyẹ ọmọ Nàìjíríà tẹ́ ń gbọ́ wa gbogbo ẹgbẹ́ mọ́gàjì pátá nílẹ̀ Ìbàdàn kábíyèsí forí adé o kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ó wà nínú òfin àti ìlànà ìgbékalẹ̀ àwọn mọ́gàjé ọ̀dánilójú dáadáa ngbàtí bàbá ẹni tó jẹ́ ààrẹ oníbọn ti ilẹ̀ ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè akin alábí ńgbà tó fún wa mọ́gàjé wọ́n á ṣàlàyé àwọn nǹkan kan tọ́rọ̀ mọ́gàjé wọ́n á ṣàlàyé fún wa ó wà nínú òfin àti ìlànà wọn pé wọn ò gbọ́dọ̀ ṣe òjòrò lẹ̀ ẹni tó jẹ́ adarí fún gbogbo àwọn mọ́gàjé pátápátá ńlẹ̀ ìbàdàn náà sì ń gbọ́ wa lákòókò ọba gbọ́ wa ààrẹ tó jẹ́ mọ́gàjé ti ń gbọ́ wa ó kọ́ wọn lẹ́ẹ̀kan sí i.
1: Musili Oṣuolale Sofia tún ni wọ́n Sofia Musili Oṣuolale Adagbada nílẹ̀ Adagbada ló pọ̀ yọ̀sà.
0: Ẹja sójú òpó lẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní òpó ilé ọ̀sà àbẹ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lápá àbòmí ńlẹ̀ ìbàdàn ẹ bá ń ké sí mọ́gàjé Musiliu
1: Oṣuolale
0: Adagbada o tọ́ra àti pè wọ́n wọn jẹ́ òwò fún wa ẹni wọ́n sì talẹ̀ tí wọ́n láwọn fẹ́ talẹ̀ fún láti bí ọdún mélòó.
1: Ọdún kẹrin ni.
0: Ọdún kẹrin.
1: Bẹ́ẹ̀ni.
0: Kábíyèsí ọ̀gbọ́dọ̀ gbọ́ láàfin o pé mọ́gàjé ń talẹ̀ ńgbà ó wá talẹ̀ tán ilẹ̀ òfegè ló fún yàn. Ẹ̀ló. Ìlú ò lẹ ti ń pèsà. Ẹ̀ló. Ojú òpó wọn kò ṣe dáadáa ni ẹ má bínú o kì í ṣàwà láre kúrò níbẹ̀ ojú òpó wọn tọ̀ dáadáa kò tọ́ ni o. Orí mọ́ sọ pé ẹ káàsán mọ́kọ́ béèrè pé lùwọ́ lọ́wà tó nàìjíríà nọmbà ló gbé wá bó bá kọ́ má ṣe pé 091-237-8675. Ẹ̀ló. Ibi tẹ́ wà yìí ń pariwo yóò rèé bété o. Ẹ̀ló. À ń gbọ́ yìí. À ń gbọ́ yìí.
2: Ẹ̀yin ẹ̀bọ̀ wò ẹ̀bọ̀ wò ẹ̀bọ̀ wọ ẹ̀rọ bá bẹ̀rẹ̀ yóò wá ká wọn nígbà wọn wá talẹ̀ ìyàn wá rí wà á bí owó onírú ṣé wọ́n fẹ́ gbẹ́lẹ̀ ọ̀rẹ́ sọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ tó gbọ́ ẹgbẹ́ra yíkú gàjì ṣé mọ́gàjì a máa ṣe ní nǹkan báwọn ṣé débìrì fún ọgbẹ́ ìṣẹ̀lẹ̀ ìgbà wọn bá wà ń kó ọba ayékáyé ní
0: ọmọ kí ló ṣàwọn ojú òpó yìí ẹ lákòókò yìí o ọyẹ ẹ ti wọlé ẹ ti wọlé. Ẹ̀ló. À ń gbọ́ báyìí à ń gbọ́ báyìí. Ọyẹ àti ń gbọ́ báyìí. Ọlágbára o ọlágbára o ọlágbára o ọlágbára o. Ẹ̀ló.
3: Ẹ̀ló
0: ẹkúrọ̀lẹ́ o ọyá o.
3: Nígbà tí ẹ pe wọn tí wọ́n lè wádìí tí wọ́n gbọ́ ọ̀rẹ́ sí ni wọ́n lórí kò yẹ pé kí wọ́n gbà síwájú bí ipò wọn ni wọ́n rẹ bí wọ́n yọ wọ́n mọ̀ sí àjẹ́ ni àwọn mọ́gàjì ni wọ́n gba mọ́gàjì jẹ́ nìyẹn.
0: Ẹ bá ń ké sí mọ́gàjì adágbádá lórí ìkànnì Facebook ẹ má bá ń táìpù ọkọ̀ wọ́n gbọ́ bá go viral tí kábíyèsí bá sọ̀mọ́ wọn sáàfin pé tò ẹ̀yìn mọ́gàjì mi máa bọ̀ o èé ṣe tí ò ń gba owó lọ́wọ́ èèyàn tó ò sì fún lẹ̀ wọ́n sì ní ọ̀dáwó padà á tún ké sí ọ. Ẹ̀ló.
4: Ẹ̀ló.
0: Ó ti kílíà báyìí ẹ ṣeun.
4: Ẹ ṣeun. Ṣàyẹ̀dà ta ọkọ ni.
0: Ọ̀yà.

0: lórí àwọn gáàjì ó ṣe mọ́ gáàjì àríọrí wọn ò lè gbọ́ ilé kí wọ́n ké kọ́ gbọ́ sí lórí ẹ̀ torí gbogbo akitiyan wọn lórí pé bóyá bíbàdàn á ṣe da gbogbo èmi ní ilẹ̀ ìyá talẹ̀ kan fihàn méjì mẹ́rin débi pé ẹni tó wá talẹ̀ tí ò wá tí ò fúnyàn ní ilẹ̀ mo mọ̀ pé wọn ò lè gbọ́ kí wọ́n fojú re wò ó so mo mọ̀ bọ́ ẹ ń gbọ́ wa yìí kí wọ́n jọ kọ́ bá wa dìde sí kọ́ má sọ ilé ilẹ̀ ìbàdàn sí òkè ọ̀hún tó já sí pé ilẹ̀ di ọ̀rọ̀ kéèyàn máa filẹ̀ lu jìbìtì àti ẹ gbúdọ̀ gbọ́ láàrin àwọn tó já sí pé ọba wa lọ́la kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: ẹ ṣeun ẹ kú ètò ẹ ṣeun tẹ pé tẹ dá sí ẹ ṣeun. hello.
2: arigi kọ́lá.
1: bàbá.
2: àbàbá ni láti olómi lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́.
1: àṣẹ o
2: láti olómi. èmi ò bá ní ẹjẹ́ á pé ààrẹ wa mọ́gà ìyá àríọrí iṣẹ́ ń gbé lọ́wọ́ tí gbogbo èèyàn mọ̀ torí pé wọ́n gbìyànjú gidi gan lórí àwọn mọ́gàjì wọn tí wọ́n kó sábẹ́ láti mọ́ ta ẹ̀ pé ààrẹ mọ́gàjì àríọrí káfẹ́jọ́ mọ́gàjì yẹn sọ ń bàbá ké tán ààrẹ wo bá wa wú ọ jáde torí èèyàn dáadáa ni ààrẹ mọ́gàjì àríọrí
1: ìyẹn tí wọ́n ẹ̀ kó ètò. bàbá ẹ lè máa lọ àákàn sí mọ́gàjì ààrẹ mọ́gàjì bó bá ṣe wá jẹ́ ẹ láǹfààní láti gbọ́ wa. ìhùn lọ bẹ́ẹ̀ ọjọ́ ọ̀hún rebi àná òórùn sì ń rebi àti wọ̀ ẹ já gbálàyé tí àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ alágbo tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ òrèǹtí alágbo tí ẹnu kùn rùnrùn tí wọ́n sì ní àgbo náà ní fi ń bojú a sì kàn sí wọn. ẹ̀lò ọmọ yìí tí wọ́n jẹ́ ara àwọn ẹgbẹ́ alágbo náà ní sì ń jọmọ gbé ẹ̀ sì ń wòran kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n wí ẹ̀ kú kalẹ̀.
3: ọ̀sá ọmọ alágbo ní nightel àmọ́ lórí rédíò gan ni mímu gan sígbà tí ẹgbẹ́ wọn sórí rédíò ti ń pín gbé ọmọ ìgbà tó gbé ọmọ aráàbòdè tó gbé sí ẹ fi gbé àtàwọn ọlọ́pàá fi gbé ọmọ bòde wá ni wọ́n sòrò ìfún wa táàrí kò tagbó rárá kò sì kọ́ sí alágbo kankan lọ́dún ẹ̀rí kankan wa kọ̀kọ́ sí àgbo rárá àti mọ̀ rárá ọjọ́ orí kíni tí wọ́n máa sọ rẹ̀ elágbe ìlú la fi mọ̀ èmi ò rírí.
4: ṣé gbogbo àwọn tó ń tàgbò púpọ̀ ni wọ́n wà ní ẹgbẹ́ yìí.
3: gbogbo wọn kọ́ o gbogbo wọn kẹ́ wà ní ẹgbẹ́ wa o.
4: kí ló dé.
3: nítorí ọ̀kọjá wípé àwọn lè jẹ́ wọ́n lè lọ ọlọ́kọ kí wọ́n lọ fẹ́ oníṣègùn kí wọ́n pé ìkíní ìmọ̀ israel ìkíní ìmọ̀ israel kí wọ́n fi gbé gbàgbó àmọ́ wọn mi mọ̀ sí ìlú tọ́ pé nígbà wá tó di pé wọ́n bá kan nǹkan bẹ̀ wọ́n ó tún fi gbádùn wa padà náà ni tọ́jú pé wọ́n ó tún tọ́jú wọn tí wọ́n fi gbádùn. nínú ọjà wa gan a ti lọ rédì tá a ti mú yàn bẹ̀ nínú ọjà wa tá a ti lọ rédì lọ nígbà tó yẹ pé ẹni tí ń ta sọ́ọ̀fù tí ń ta àwọn ọ̀sán kankan tó tún wá tó gbàgbé tì àmọ́ àti ẹ̀ mú wá síbì tí ẹ̀ kó àwọn ìgbò kalẹ̀ tẹ́ sọ wípé kí ló kó egbò yìí lọ́ba ti pé ń wò náà kí ló kó owó ọmọ nkankan bẹ̀ ó sì ń tàgbò bá a ṣe mú náà ni àgbọ̀dọ̀ gbàgbé lórí rẹ̀ mọ́ wọ́n sì dánwò fún èèyàn bíi mẹ́ta nù wọn tọ́lá wọn ti ẹ̀ kó ndọ́nà fẹ́ tó mẹ́wàá.
4: inú ọjà ń bí
3: náà nínú ọjà tí wọn lọ kún ọ wá wọn lọ kún ọ láti ta àgbẹ̀ bí ọjà tí èèyàn máa fọwọ́ ẹ̀hẹ̀ mú àwọn gbàtà wọn náà dé ta ká adápẹ́sàn lu àwọn náà ọwọ́ tàwọn náà bọ́ àwọn náà fẹ́ yìn ẹ̀yìn tọ́jà wọn ṣègùn tí ẹ kó lẹ́kẹ̀ẹ́kọ́ ní àfàsàn lẹ́kẹ̀ẹ́ kó kọ́kọ́ o tọ́láwò òdìgbò lu iṣẹ́ ìṣègùn tẹ̀ ń ṣe lè fi pẹ́ ìgbàgbó wa jẹ́ ń bọ̀ lẹ́sìn kọ́ wọn ṣẹ́ ìgbò a ní wọn padà wọn padà wọn láàárọ ìmọ.
5: àwọn ọmọ wo sí tí ò dá ẹni tó bá jà láàrin pé wọn bára wọn jà tá a sọrọ fún àti wọn ọgbọ wọn ó di gbà wọn ó sì sanwó owó tó tu. tí a bá sì ti wá bẹ̀bẹ̀ tí wọ́n yan gbogbo àwọn èèyàn tí iye ọjọ́ tí wọ́n bá fọ́ iye ọ̀sẹ̀ kan wọ́n fọ́ lọ́sẹ̀ méjì ni yóò san fún fáìnì ó sì tún gbà rẹ̀. tí mo tẹ́ mo lè gbà wọ́n ní mọ̀rànsí náà ni wípé wọ́n mọ̀ ta nǹkan burúkú wọ́n mọ̀ ta nǹkan tí ọ̀hún ìyá rẹ̀ ọ̀tà ní tí ìyá rẹ̀ ọ̀tà tẹ́gbọ̀n ìyá rẹ̀ ọ̀tà tábìlì ìyá rẹ̀ ọ̀tà tó wá nílò wọ́n mọ̀ ta gbogbo tó bá rí bẹ̀ bí ní ọmọ ọmọ fúnra rẹ̀ lọ́kàn bẹ̀ wọ́n lórúkọ náà kí wọ́n mọ̀ bó kọ alágbó jẹ́ wọ́n mọ̀ kó kọ ìyá aláya wọn jẹ́.
6: àyíṣà tó àkàn bí ìyá lèbà.
7: orúkọ mi ni ọládọ̀tún jẹ́lílà ń bẹ̀ kan àárẹ̀ alágbó ní ìpínlẹ̀ ọ̀yọ́.

0: Jorente, Gideon Somedewa and Iborisa Nkankan. Eri to ba intervene da Alagbo mo, e le ri leke lowo Alagbo. Te ba wo na oja lodo wa nisin. Eri pe bo an tan tagbo. Awon te ba ri leke lowo e. Leyin leke yi e le ri ileke funfun. E ti mo ko ni so losun Alagbo lawon. Seri omo ya omo baba kan la je oni gbogbo wa. Ṣùgbọ́n ìbáṣepọ̀ tó wà láàrin ara wa tá a fíjọ́ ọmọ ayé ọmọ bàbá ó ní pé àwa là ń tajà tí wọ́n ń lò fún wọn orí epo ni o orí ẹyẹ ni o orí kíbákan ni àwo ni o bí wọ́n bá tún fẹ́ ṣàgbo àwọn ìgbò lóríṣiríṣi ewé ọwọ́ wa náà tí wọ́n rà tá a fíjọ́ bí nǹkan kan náà mu àwọn náà wá mọ̀ nísìnyí irú àwọn ìsìn àmọ́ bá a ṣe lè mú orí àti kinní kan pọ̀ tí ó fi di méjì ṣùgbọ́n àwọn ọmọ sẹ́yìn wọn wà rà lọ ẹ̀wò àwọn là ń gbódò wípé ìyá ẹ̀yẹsẹ̀ tí kánùdé ni ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn tí kánùdé ni tí wọ́n lọ rí lóríṣiríṣi irú àwọn babaláwo tẹ́ ń sọ yìí àwọn là ń gbódò pé kán wá rà ẹ̀ tí wọ́n láti ní gbogbo ìlú sá náà ti ń wá síbẹ̀ láti wá ra nǹkan so n tó dá ọ̀pọ̀ nù lẹ́yìn kò ṣàjọ ṣe kankan unless tá a bá ní patí tá a fẹ́ ṣe tí wọ́n bá pè wá tán bá ti pè wá pọ̀ ọmọ ìyá lájọ jẹ́ àjọ ọmọ ìyá ń bẹ̀ tí wọn bá sì pè wá a máa jókòó ara wa.
1: ṣùgbọ́n ìkúrò èdè báyìí ìkúrò ń tí alágbèyí ṣọ̀nà ẹgbẹ́
0: ẹ̀. Mọ́ra rí.
2: tí òun yẹn àgbààgbà ti ń gbọ́ wa ọjọ́ òun ti rebi àná òun ti rebi àtiwọ̀ ó ròkè fún tòní láti pè mí lẹ́yìn ètò 07036268688 07036268688 àwọn máa bí ọ̀bẹ ní bẹ́ṣù àtẹ́lẹsẹ̀ àṣìbẹ̀nà wò à ń lọ lónìí àtúpadà wa ń jẹ́ mẹ́jọ ẹgbàá ní amádé báyìí lánìí dé bá ń lé ṣé wọ́n á rí ibi kọ́lá iná ń jó ògiri ọ̀sán iná gorí ilé fẹ̀jú tó

0: ìṣòro àtàwọn olórí ẹ̀mí. Nígbà tí Prata Dr. P.F. Talabi, wọ́n a máa ṣiṣẹ́ àránṣẹ́ nínú ìjọgbọ́n Fire Church International Quarter 19. Dr. Oladosun Adédàpọ̀, Ọ̀fẹ́lẹ̀lẹ̀, Bello Street, Ìbàdàn.
1: Jésù ìgbọ̀nà àtúnṣe wọ́ndà.
2: Máma wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin náà Ọlọ́run agbé yín ga torí pé agbára yín wà síbẹ̀. Jésù ọmọ Ọlọ́run olùgbọ́ pé wa ògo ni fọlọ́run lókè ọ̀run. Jésù olúwa wa mọ́mí àti dáàdì èmi ọmọ yín wòlíì àti àlùfáà tí gbogbo èèyàn mọ̀ sí Prophet Dr. P.F. Talabi láti ilé iṣẹ́ ránṣẹ́ Gọ́vania Church ní fẹ́lẹ́lẹ̀ Bello ni mo kí yín pé ìrànlọ́wọ́ Ọlọ́run máa dìde fún yín. Ẹ ó rí àánú gbà ògo ni fọlọ́run lókè ọ̀run. Ọ̀nà àbáyọ kẹta láti ja ogun ẹ̀mí ká sì ṣẹ́ ogun ẹ̀. Ọ̀nà mẹ́wàá ni mo fẹ́ sọ bọ̀dọ̀ mo fẹ́ sọ ìkẹta fún yín báyìí. A ti sọ ọ̀nà àkọ́kọ́ òun ni máa gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Number two, máa gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àdúrà rẹ̀ máa kò máa sọ̀rọ̀ Ọlọ́run sínú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé máa gbàdúrà kíkankíkan láìsinmi láìṣàárẹ̀. Máa gbàdúrà kíkankíkan. Bíbélì sọ fún wa nínú ìwé Luke chapter 18 látorí kìíní ó sì pa òwe kan fún wọn nítorí pé yíyí pé ó yẹ kí èèyàn máa gbàdúrà nígbà gbogbo kí a má sì ṣe sàárẹ̀ wípé onídàájọ́ kan wà ní ìlú kan kò sì bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀kẹ́ tí kò sì ṣe ojúṣàájú ènìyàn opó kan sì wà ní ìlú náà ó sì ń tọ̀ wá wípé gbẹ̀sán mi lára ọ̀tá mi lákòókò kákòókò tó dá lóhùn ṣùgbọ́n ní ìkẹyìn ó sì fi fún àlàyé pé bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run tí èmi kò sì ṣojúṣàájú èèyàn ṣùgbọ́n nítorí opó yìí ń yọ mi lẹ́nu èmi yóò gbẹ̀sán rẹ̀ kí a má bàa fi wíwá rẹ̀ nígbàkúgbà dá mi lágara. Yé gbọ́ persistent prayer ó gbúdọ̀ dúró tó o bá fẹ́ jìjà ẹ̀mí àwọn ogun kan wà kò gba àdúrà swẹ́ father ní the name of Jesus. Àwọn ogun kan wà kò gbà bẹ́ẹ̀ sà àwọn kan wà ogun yẹn ó kéré ogun àlùbásà ogun ẹ̀fọ́ ni but ogun àgbọn ogun tó le koko bí ewé gbogbo nǹkan àgbọn ló máa ń le ewé rẹ̀ gan àdá ò le ge tó bá gbẹ tán ẹ sà àgbọn gan fún ara rẹ̀ kó tó bó ẹ̀yìn ẹ̀ ìwọ gan ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀wọ̀ aṣẹ́ wa fọ mọ́lẹ̀ àwọn ogun tó le koko ìwọ náà gbúdọ̀ le koko ó gbúdọ̀ máa gbàdúrà láìsinmi láìṣàárẹ̀ kìí ṣe ìgbàgbọ́ tá à ń ṣe léni tó jẹ́ wípé tó bá wá ṣọ́ọ̀ṣì léni ó tún dọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún èni tó bá wá ṣọ́ọ̀ṣì léni kìí wá ṣòru kìí wá pre revival kìí wá bible study rárárárárárárárá àwọn ogun kan wà tí ò lè ṣẹ́ bẹ́ẹ̀ yẹn sà ó gbúdọ̀ máa gbàdúrà persistent prayer ó gbúdọ̀ ní persistent prayer bí o ṣe ń gbàdúrà kíkan láìsinmi láìṣàárẹ̀ ó pa òwe yìí fún wọn obìnrin yìí opó ni adájọ́ kan wà nbẹ kò bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ni kò bẹ̀rù yàn kìí ṣe ojú ṣáájú ṣùgbọ́n opó yìí ń tọ́ lọ ní gbogbo ìgbà kò jẹ́ kó sinmi kò jẹ́ kó balẹ̀ gbẹ̀sán mi lára ọ̀tá mi gbẹ̀sán mi lára ọ̀tá mi a tó kanlẹ̀kùn ẹ̀ gbẹ̀sán mi lára ọ̀tá mi tí adájọ́ yìí májísrèètì bá ti fẹ́ bọ́lẹ̀ pẹ̀lú tinted glass a tó kan kí gáàsì ẹ̀ gbẹ̀sán mi lára ọ̀tá mi o tó bá tún lọ lé ọ̀nà ilé ẹ̀ nílé adájọ́ a tó kan géèsì ẹ̀ ta ní èmi opó ni o gbẹ̀sán mi lára ọ̀tá mi o adájọ́ yìí wá wí pé ha kí n bá tiẹ̀ lè sinmi torí obìnrin yìí èni ni bó ṣe dé kóòtù bọ̀ ní kóòtù ó sì gbẹ̀sẹ̀ ẹ̀ sà ó ní báwo ni àwọn tó ń képe lọ́sàn-án lóru ọlọ́run kò ṣe ní gbẹ̀sán wa lára ọ̀tá wa máa gbàdúrà kíkankíkan bí ogun ẹ̀ bá ṣe le tó làgbàdúrà gbúdọ̀ le kì í ṣàdúrà tárétárétárétáré yìí o gbúdọ̀ takuti à ń pe àdúrà kan ní ṣọ́ọ̀ṣì wa nígbà kan wọ́n pè ní takuọ́lọ́jì a máa dúró odidi ọjọ́ mẹ́ta a dúró nínú ṣọ́ọ̀ṣì a máa kígbe bá gbàdúrà tó bá ń gbàdúrà kíkankíkan o gbàgbọ́ wípé láìsinmi láìṣàárẹ̀ pé ọlọ́run máa fún ọ ní ìṣẹ́gun o gbàgbọ́ wípé o máa ní ìṣẹ́gun láìpẹ́ láì jìnà máa gbàdúrà persistently máa gbàdúrà súnkẹ́súnkẹ́ kò síbi tó lè gbé ẹ dé o àdúrà òun ni ọ̀pá ìṣẹ́gun sà persistent prayer demonstrate that is a dependent of God ó sọ fún ọ wípé o gbẹ́kẹ̀lé ọlọ́run yóò ní ọlọ́run mìíràn o gbẹ́kẹ̀lé ọlọ́run dẹ̀ mọ̀ pé ọlọ́run máa bá ẹ ṣe òun ló ṣe ń gbàdúrà láìsinmi láìṣà àdúrà ẹ̀dẹ̀ máa gbà ọlọ́run máa ṣe bí adájọ́ yẹn ṣe pé jẹ́ kí n ṣe ìdájọ́ kí n gbẹ̀san yìí torí pé kó obìnrin má bàa sinmi ẹ sà dánìẹ́lì ó gbàdúrà ní ọjọ́ kìíní tó ti gbé ọlọ́run ti dà lóhùn ṣùgbọ́n kò rí èsì o be si gbadura kikan for 21 days bibeli pe ah olorun wa gboju we latonu pe gbe lo se daniel ati fun ni kini o wa ran enge michael ko wa lo trace je gabriel lo na wa ri pe balogun pasha o ti di lowo to ba je pe daniel ti dake lojo akoko to ti lo simi bi 21 days ba se nse yi ti o gbadura yen continue olorun a ro ko ti fun a ro pe ohun ti da lohun ko de ni riesi awon balogun pasha awon emi okoko awon alagbara ebi okoko aye awon ogun to je ki baba re o na na lo eh sa won nilo adua gidigidigidi eh sa o gbudo ni determination pe afigba ti adua mi ba gba ni ma to siwo aroba kataya bagunika saria o gbudo ni dependent po olorun ni mo gbekele mi o le sogun mi o lafa mi o lelebo mi o lene kankan olorun olodumare olorun emi awon oli gba adua mi eh sa a si gbo o gbudo ni adajo yen wa wipe bi emi o ti e beru olorun ti mi o beru eniyan ti mi o soju saju eniyan sugbon ki obirin wiye fi wiwa re yo mi lenu e je ki fun to nbere e je ki mu se fun o si riba mo gbadua gbogba wa na ta fe gbadua ni ki kankan be yen se njagun emi to se segun niyan o adua suke suke o ko fun yan ni segun emi to ba fe jagun emi to ba de fe segun o gbudo ma gba persistent prayer lo san lale laro esa ni January 1 to 21 ni ododun la ma gbadua a ma gbadua mi o de ni ko loju kan pelu awe ati adua to ba di on 15 awon kan wa gba biribiri a wa gba biribiri papo esa awon ye de ni eri won wa duro 7 days to gbeyin 15 to 21 bi eyan se gbadua niyan o elomi a ma chi fari elomi a ma kegbe aladua o kin kegbe ni church aladua kin kegbe ni church aladua ma da lo church lo gbadua ni o de ma gbadua agbayori mommy persistent prayer give you breakthrough o de ma ri breakthrough o ma ri ona bayo agbara adua o gbonu aye gbogbo ona lo jasi govaya gbogbo ona to jasi shalem pere di odo so pe govaya ni mo lo ni felele belo wa gbe edebe gbogbo ona to jasi express bole ni ana felele ni express so pe god's vineyard church felele belo ni mo lo wa gbe edebe pe misi ori ago yi 08033542436 08033542436 abi ko pe mi sinu number yi 08169737265 08169737265 olore de ma dayo

àti méjì tó gbogbo ọjọ́ àánú Wednesday látàgọ́ mẹ́fọ́ òwúrọ̀ sáàgọ́ mọ́kànlá ni ó pọ́fẹ́tọ̀ pọ́pẹ́ ẹ̀tàlà mi Vegas Royal Church International Headquarters lápàṣẹ fún Bíṣẹ́ńgà ọlọ́run ikán náà là borí ẹ̀ ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ̀ ọmọ mi jáde láṣẹlẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ti ẹ̀ náà ìdìyanu máa bọ̀ òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà orí rẹ̀ ló ti fẹ́ ṣe ìyanu ní Wednesday ọ̀sẹ̀ yìí o látàgọ́ mẹ́sàn-án sí mọ́kànlá 9 a.m. to 11 a.m. ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ènìyàn kájọ gbóhùn àdúrà sókè yíyanu fara hàn lábẹ́ ìfàmì òròyìn ọ̀gbọ̀rọ̀ ṣé ó rọ àtàwọn olórí ẹ̀mí.

0: Agelu FM Jagaba Gbogbo Radio Maru
1: Koko jojo kirakita ojojumo ohun ironu igbese aye to da lojo waju a ma mu kokon oporuru tabi kaya o ma bale ta npe ni stress le de gese to le yori si airorunsun ke eyan ma gbagbe nkan to ba wa ri be royal rest herbal capsule ni ko yan layo egbogi ashwagandha to je okan lara eroja indian ayurvedic medicine ni won fi se ajo dabda ki si fon tenu ma je ki aibale ayada ogule ma je ko sakoba fulera ati agbara re royal rest herbal capsule ni ko ma lu kara o ji pepe tokunrin tobirin lo nlo ile ise vital royal integrated service Services Limited. To wa ni number 7 Obafemi Awolowo Ikeja nipinle Eko lo nse o si wa lawon ile itaja ogun yibo jake jado orilede yi awon number ibani soro won ni 0806 655-5103 tabi 0703-039-8601 Royal Rest Herbal Capsule egbogi tara nfe
2: elembe yen yara le je alafia ni mo ba yin ewo oro ilera gangan logun mi wa adura mi lasiko yi ni pe ki eleduwa fi ilera to peye jinki wa ama iwa gba o se koko ka mu awon kan ti eleduwa ti fi sakani wa lo nitori e ni ile ise kan ti oro ilera jelogun se ni ka mu eto yin wa fun yin ile ise yi la npe ni Vital Royal Services Integrated Limited ise ti won ni ka fi egbogi ti awon eyan ti nlo latodumo du pelu eri ka fi se awon ogun to n gba awon eniyan sile lowo ipenija nipa oro ilera awon egbogi ile india ti a mo si ayurvedic herbs ni a fi se awon ogun yi lati le ran awon eyan lowo lati gbe igbe aye pelu okun agbara ati ilera ti o peye eyi ti ma koko ba yin soro nipa re ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi se eyin egbogi ashwagandha yi ni a mo fun bi o se ma ba ni kapa iporuru okan eleyi ti awon oloyinbo mo si stress ki aye eyan ma lu pipipi o ma ba ni kapa e tawon oloyinbo n pe ni heart palpitation o ma n fun ni ni ifokanbalẹ o si ma n je ki okunrin o le se dede ninu ile o tun ma n je ki ilera obinrin se regi to fi je pe ole ayo o le ma so ninu iyawo ile o wa fun okunrin ati obinrin royal rest yi a ma fun ni okun a ma fun ni ifokanbalẹ latara egbogi ki n to bo sori ikeji boya e fe bere bere ni abe fe ra awon ogun yi tabi fun ko te ba fe mo nipa awon egbogi yi e pe 0806-861-5751 tabi ki e pe 0806-655-5103 ikeji ti mo tun fe ba yin soro nipa re la pe ni royal guard egbogi neem extract la fi se egbogi yi o ma n fo eje mo o ma n wo ya aja pelu awon arun to n yo si ni lara bi irore isaka ati ita o ma n mara jolo o ma n je keyan dun wo loju o si tun sise bi ajidewe amarugbo takebe ni o beyan ba n lo ki je keyan o tete gbo loju ka to bo sori eleketa e je ki n fi to yin leti pe awon ogun wa ti ni onte nafdac leyi to n fihan pe o dara fun lilo ǹjẹ́ yín ti ẹ̀ ń wò pé àwọn bo lẹ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdójúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdójúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdójúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misgar pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mosque. Nìbàdàn Maka Road àti Shilajit oògùn ajẹ́bí ìdani ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ Vital Royal Services Integrated Limited tó ń ṣe àwọn egbògi yìí wà ní number 7 Ọbáfẹ́mi Awolowowe Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbògi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-51

0: túndé ọ̀rẹ́ mi àfijù nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí àdúrà kan péré mojú
1: kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú oṣù rìsọ́ọ̀tì.
2: Bí tí bò
0: ìdí ni pé díláàrí òní ju mọ́tò méjì péré lọ tokunbọ ká àti nàìjíríà uc tó gbé kẹ́gìlì lórí pé o fẹ́ ta yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọdé kún padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n pa dínlọ́sọ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dínlọ́sọ tò kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní dínlọ́sọ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Ìlera lọ́rọ̀.
4: Karahun jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 08138855308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
5: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
6: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
7: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
8: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
5: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Felele, Ibadan. Telephone
9: 0807-112-4000. 0807-112-4000.

tọjú táyé lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ lágbèló fm 96.7 òkè gájòkè ètò tó ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé tàbí mọ́tò nọ́mbà táyé pèsè ni destiny ti pè lẹ́ẹ̀kan 091-23-70-8675 ẹ̀yin tẹ́ ẹ ní ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ní ilé ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tẹ́ fẹ́ tà bákan náà là á máa kà lára messages tí ń bẹ níbí yìí ẹni yìí sọ wípé àwọn ní ilẹ̀ tó jẹ́ half plot of land táwọn fẹ́ tà ilẹ̀ yìí ń bẹ ní plot 5 block 8 olúwo village ìyún ní agbègbè odò òkun ní odò ọ̀nà kékeré ẹ ti mú odò ọ̀nà kékeré ní ọ̀nà old lagos road ilẹ̀ tá ń sọ yìí plot kejì sí ojú títì ní ìyún third road odò ọ̀nà ni àwọn ní survey plan àti land sales agreement fún níbi tá à ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ plot kan bẹ́ ẹ lè ní less than 12 million naira ṣùgbọ́n ní yí sọ pé àwọn nílò owó ní yàjọ́yàjọ́ wọ́n ní pé half plot yìí 3.7 million làwọn fẹ́ tà jálẹ̀ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí àáfi nọ́mbà wa síta kẹ́tù tó parí ìyún nọ́mbà ilẹ̀ ẹ sẹ́ndì whatsapp ètè sí ẹ kàn sẹ́ndì pé ẹni interest nínú ilẹ̀ odò ọ̀nà ló bá tán bákan náà plot ilẹ̀ kan ń bẹ lágbègbè tèmídìrí a ní tèmídìrí yìí ó súnmọ́ olóòsàn oko dáadáa ìyún ní agbègbè doc lámúlòkọ ilẹ̀ tá à ń sọ yìí open land ní ẹgbẹ́ ojú ọ̀nà ló wà yín ò láàrin ìlú kódà iwájú ilé gan ló wà ẹ ti mọ bí kílé jẹ́ two plot kéèyàn wá fi plot kan kọ́lé kó fẹ́ ta plot kan tó kù ilẹ̀ yìí ní land sales agreement bákan náà ló ní red copy survey 5 million naira ló fẹ́ tà á ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá lóun tẹ́ fẹ́ tà nọ́mbà tẹ́ ẹ pè sílẹ̀ kò sí 091-23-70-8675 nọ́mbà tilẹ̀ òkèèrè ìyún ní +234-814-249-100

0: ilé tó jẹ room and parlor self contained márùn ni àwọn ti kọ ilé yìí dé roofing level nbẹ ni òkè ọlọ́rọ̀ yìí ò ní agbègbè ọpẹ́lú yẹrú ní omi àdìyó ilé tá ń sọ yìí ó ní àwọn ti gbé kọ̀ǹga síbẹ̀ àwọn ti ṣe sọ́kàwé orí standard plot of land tó wọn 60/100 làwọn kọ́ lè yìí sí àti kọ́ dé roofing level 9.5 million naira ló fẹ́ tà á. Hello.
1: Mo kọ́ ọ̀pọ̀.
0: Ẹ káàlẹ́ màmá kí lè fẹ́ tà má.
1: Ẹ jọ a ní nọmba àkọọ́dù.
0: Mọ́tò Honda Accord tẹ́ ẹ fẹ́ tà lágbègbè ibo ló wà.
1: Ológun
0: ẹrú kí ni condition mọ́tò yìí mà.
1: Kò sí ọ̀rọ̀ kan tó ṣe tokunbọ ni
0: àwọn tí ìgún nílẹ̀ yìí rárá.
1: Ẹni tó ní náà ni wọ́n wà fún bíi month kó tó travel tó wọ́n fẹ́
0: tà. Àwọn tí register ẹ àbí.
1: Wọ́n ti wọ́n ta mọ́tò wọ́n ra wọ́n ta
0: náà. Ẹ̀hun tí mo mí ìwé pé ṣé wọ́n ti gba plate number sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ti register ẹ̀ nù. Mo ṣe register ẹ̀ wọ́n ti kúrò nítòkúnbọ̀.
1: Okay.
0: Wọ́n ti kúrò tó tán ti lè register ẹ̀. Ṣùgbọ́n ẹni kò tí ì ju oṣù kan tán fi gùn nílẹ̀ yìí kan tó padà.
1: Bẹ́ẹ̀ni.
0: A jẹ́ pé gbogbo owó òyìnbó ń bẹ lára ẹ̀ ọ̀n tí ì ṣe kankan Bàdámúrí Rìwáyọ̀ tí ì tọwọ́ bọ̀. Kí ni yí ayẹ̀ model wo ni.
1: Mo ti send gbogbo ẹ̀ sórí kíní WhatsApp
0: ẹ ti send ẹ sí WhatsApp wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Èlò lè fẹ́ tà mà.
1: 9 million
0: naira jalè. Ó dáa mà. Plot ilẹ̀ kan bẹ tẹ́ni yìí fẹ́ tà. Lórí plot ilẹ̀ yìí wọ́n ti kọ́ ilé 3-bedroom flat sórí ẹ̀ ó sì ní ilé yìí window level làwọn kọ dé. Nbẹ ní agbègbè Aba Teacher ní omi àdìyó nílùú Ìbàdàn tá a wà yìí survey plan nbẹ fún ilẹ̀ yìí bákan náà ni land sales agreement nbẹ 5 million naira péré òun ná fẹ́ tà á. Bá mi ti wọlé. Hello.
2: Hello.
0: Yes, Ayika Alesa ní pápápá kí lè fẹ́ tà bá mi nbẹ nbí.
2: Ilé
0: 3-bedroom flat lè fẹ́ tà níbo ló wà. Níbo ló wà sà.
2: Hello
0: sà. Ilé tẹ fẹ́ tà yìí 3-bedroom flat.

0: tẹ raye pe wole ateyin te nwa nkan te fe ra number yi ohun ni ke send di WhatsApp details nte ba fe si 0704238395 le kan se 0704238391 yo da fun eja tun pade lojo mejo lori akoto eto oju tai loruko loto eto yi oga wa kenneth ogoje loruko asis adimola olumuyi wa adeye loruko titemi ti gbo yin masire bi la poste mo kuro nbe ba mi ti wole agbara lowo logudugba kan ah o si ngun mi oruko ti ngun yen ni destiny ja lo le kin to gbagbara wo
1: baba tun de avif destiny mr destiny lo so pe o daro ka fi re pede lojo mejo
0: akoni igba wa se nbo mo kuro nbe ese te ngbo lagi lo
2: 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio, Maro Wancho.
3: Akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní Lágelu FM 96.7 pẹ̀lú Ògúndúgba. Ògúndúgba lóògùn àkàrun mágbàjì atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ olódùn Mario Màṣẹ́hun lórí ẹ̀bùkà bìtì kàǹkà tó yọ̀ǹda fún Ògúndúgba lóògùn àkàrun iṣẹ́ ọpọlọ tó yanrantí àtẹ̀dẹ̀ àsìkò tó ki pápá bí ọbẹ̀ àpọ̀n létí gbogbo olùgbọ́. Ògúndúgba lóògùn àkàrun atọ́kùn ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ atọ́kùn tí kì í rojú láti ṣèwádìí ohun ìṣẹ̀ǹbáyé gbogbo tó ń tọpa ọ̀rọ̀ kan dún àṣà àti ṣe dórí gbogbo àwọn akọni tó ti lọ mọ́mọdé ọba bàtàn yóò bá rọ̀bá o àrọ́bá bá bàtàn yẹtuyẹtu èdè lẹ́nu Ògúndúgba lóògùn àkàrun lórí ètò akọni ìgbà ìwọ́ṣẹ̀ ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago mẹ́sàn-án alẹ́ títí láago mẹ́wàá alẹ́ bẹ̀rẹ̀ ní Lágelu òkè ga jòkè níbi tẹ́ ti máa gbọ́ tuntun ara ètò lórí àwọn akọni tó tẹbi ṣàṣàrò ibo ni a ti ṣẹ̀ wá ẹ máa gbọ́tàn lẹ́nu àwọn tó tún tàn sọ bí ọba mágbàjì baálẹ̀ àtàn tó bá tún sojú wọn yọ́ọ̀ka akọni òṣèré oníṣòwò oníṣẹ́ ọwọ́ tó ti lọ ètò akọni ìgbà ìwáṣẹ̀ gbangban kan sí ìpàdé dalẹ̀ tuesday pẹ̀lú Ògúndúgba lóògùn àkàrun àgbádárì gèdè.
4: Kàn ó ti dé o, Ògúndúgba ti dé o, àkàn ó ti dé o, Ògúndúgba ti dé o, ẹni bá ti sun.

oye ku mo bo mule be lo gbodo da mi inu bibi eru won ni poru edo fufu ofa ni pa ofa ade afun ofu angba ti nbe laarin ota aye wa ni ku din ba se gbe mu kwa oto oto lo ye ku o ma ye un si ai san ni ba se gbe mi ogudugba loogun ai san ni ba se gbe mi se oto oto lo ye ku o ma ye mi si tori pe gbogbo alawe obi bayi ohun ni ku pa oto oto la ye ofu a obi si oye ku ni ku iku ye lori ogudugba loogun atan o gbogbo eyin ololufe wa te n gbo wa lori eto te n dono si wa te yo mo mo wa oye ku ni ku o iku ye lori gbogbo wa atun de lale iba ti de ati juba fọlọrun oba aseba fe eyan etun wa ba wa se ale dase to lo ko olootu eto yi eto ye eto wa eto akoni ti igba wa se nile ise radio elero ami onjeje ile ise radio ti lagelu ikani merin deni ogorun to ndo to le meje oke to gajo ke ta wa kale sile funfun balawo o po na felele ti nbe ni ilu ibadan ti mita yo mo yi ladun ko aboro o ni olootu eto yi Ademola Asis Asiso Asiso Dimo amoju ero ni oju oni ti ohun o je eyan nu aye yi pelu ase Olorun o je eyan ase Olorun oba mi gun to loko awon ti ajo nkura wa ka ki ta fi seto akona igba wa se japo japo omi ade o lo wa ti fi ibe lo wa ti da keke luke obi to n tin lo daula ati enu ma gbagbe ogudugba kan o Olorun be o e ja pere ka laare o japo japo o yi o so bákan náà ni Ismail ọmọ akéré náà lè wà lákéré àbí ojú òní tí ọ orí ìrì ọkànkè pẹ̀lú àṣẹ Ọlọ́run bákan náà ni olúwa ń bẹ lélẹ́sù akúṣẹ́hùn àní ìṣẹ̀ṣẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bàbá mi Peter Agboola ní fìdítì eba n kó ní fìdítì olú ti fìdítì ti fìdítì kábíyèsí mo kí yín o bẹ ṣe ń ṣe òun náà ni ẹ máa ṣe o ẹlòmíì ó dépò ìwọ oníwà lẹlòmíì máa wù nígbà tí ọba ti dépò ìwọ oníwà lẹlòmíì máa wù nígbà tí ọba ti lówó ṣùgbọ́n tó bá dépò tàbí tó bá lówó ìwà ẹ̀tọ́ jẹ́wọ́ tiẹ̀ ní àmọ́ wù ṣùgbọ́n ni a bínú léèrè ìwà tí ọmọ wù ní ọmọ tí ọmọ tí ọmọ aráyé lọ́rùn ní ọmọ wù ẹ máa fi ojú wo ẹlòmíì pé èèyàn rè ni nígboro ẹ wà á gbé gbogbo ara yín ẹ wà á dà dé tán ẹ dà gbogbo ara yín dé tán báyìí ẹ̀yin ẹjọ́rọ̀ míì ọ̀sẹ̀lẹ̀ tó bá jẹ mọ́rọ̀ owó ìgbà náà lẹ́mọ̀ wípé ẹni tí mo ti finú tà sírú èèyàn báyìí ni àgàgà tó bá jẹ mọ́rọ̀ ọ̀lẹ̀ tó wá mọ̀ wípé ó mọ̀lẹ́ wọ́n mọ̀ fóun níbi éékà kan tàbí méjì tàbí mẹ́ta ojú olóye jù bẹ́ẹ̀ lọ wà láyé iṣẹ́ lórí pé ò ní ṣe diẹ mọ́ ká ṣe diẹ mọ́ ọ́ mọ̀jẹ̀ ń parọ́ fún ọ ká ṣe diẹ mọ́ àmọ́ pé alágbájá pẹ̀lú bá ṣe jọ wà nígbà bá ti promise ẹ̀ léka méjì tàbí mẹ́ta ọ̀rọ̀ bá bù sí fáwùsì ni o wà láì fáwùsì tó ògúrúgbà lóògùn àkànwò yẹ tó rè lálẹ́ yìí ara yẹ mẹ́jẹ̀ ń wà náà nira o ìnira ò da etí gbogbo tá a tún jẹ jẹ̀gbádùn ètò talẹ́ yìí
ẹyin náà ò ní bá wọn wà nínú nira ṣùgbọ́n bẹ́mi ṣe máa tẹnu mọ ẹyin náà ẹ má fọ ọmọlàkejì sínú nira torí nǹkan mí kọ́ igbá àmú bomi ẹni igbá àmú gbẹ̀san o èmi a máa sọ tí n bá ṣe ni wọ́n gbà èpè kọ́ àdúrà sì kọ́ sọ fún ògúdúgba pé ògúdúgba ntọ́ ọba sì ṣe lọ́ gbà lọ́nà yìí san fún ọ o ò ṣépè fún mi o ò sì ṣàdúà fún mi èmi gan ti mà wípé tí n bá ṣe ni wọ́n gbà ìwọ náà wàá sọ fúnra rẹ pé gbogbo ìwà tó ń wù gbogbo òṣè rẹ pátá ẹni kọ́ lọ́hún fi san lẹ́sàn tọ́ ọba ti lè rí wí lálẹ́ yìí iṣẹ́ ọwọ́ rẹ ò dáa má ṣe ìkà ọ̀dà má ṣe ìkà òṣùn à ta ló ń tọ̀hún tí ọ̀pọ̀ ọmọlàkejì lẹ́kún jayé tóun náà ò ní padà wàá sunkún yóò padà wàá sunkún ìgbà tí ó sunkún tiẹ̀ sílẹ̀ nìkan ọ̀mọ̀ básìkò ẹkún onítọ̀hún bá wá tó ayé ọmọ bá ṣèdárò láì ní mọ̀ wípé kẹ́ni láì ní mọ̀ wípé ẹ̀sán ké adéwálé àdèmọ́lá à ń padà bọ̀.

0: orí ètò yín ètò wa ètò akọni ìgbà wáṣẹ náà la sì wà iléeṣẹ rédíò ẹlẹrọ amí ìjìjì iléeṣẹ rédíò ti lágilú ìkànnì mẹrìndínlẹ ọgọrùnún tó ń dó tó lé méje òkè tó ga jòkè tá a kalẹ̀ sílé funfun báláwo òpópónà fẹ́lẹ̀lẹ̀ ti ń bẹ nílùú ìbàdàn bí mo ṣe ń bá a bọ̀ ká tó lọ fún ìpolówó ọjà inú àṣeyọrí kábíyèsí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ni o ẹ rí i pé kábíyèsí ó tó gorí àlééfà àwọn ajagun palẹ̀ wọ́n pọ̀ bíbà nínú ìlú yìí ṣùgbọ́n gbà ń wọlé dé ọba mi òkè sọ pé kí àwọn ajagun gbalẹ̀ kí wọ́n wọlé sinra tá a bá wá sọ́lọ tá a sọ́bọ̀ ọ̀kan lọ́mọ òdúà àbí olóyè sanusi àfi ká kí wọ́n o ọmọ ìbàdàn tí ń ṣe ìbàdàn tí ń tòlú ìbàdàn ṣe kìí ṣe ọ̀rọ̀ ẹnu tí wọ́n bá gbọ́ pé àwọn ajagun gbalẹ̀ kan wọ́n ń bẹ̀ ń bì kan nílùú ìbàdàn lónìí o wọ́n ń yọ̀ bẹ wọ́n ń yàdá ẹ lọ yẹ̀ wọ́n wò òkèrè wọ́n ti wá kìí ṣe náà lùi torí pé àdúrà wà ti gbà nílùú ìbàdàn tó ẹ rí wípé ọ̀rọ̀ ọlẹ̀ mo ní bóyá ńlá ìṣètò lálẹ́ yìí pẹ̀lú àṣẹ ọlọ́run bàbá mi ààrẹ gbogbo mọ́gàjì tilẹ̀ ìbàdàn olóyè asimiyu adépọ̀jù ariori wọ́n ń bọ̀ wá sórí ètò ṣe é mọ̀ pé ọjọ́ kẹjọ la máa ń sọ ń pa àjókòó tí ẹ ń jó èyàn ní ààfin olùbàdàn tó wà lọ́jà aba ọjọ́ ìṣẹ́gun àtọjọ́bọ̀ ni ẹ fi máa ń jókòó àwọn tí sì ń lọ ń bẹ̀ a máa ń fi tòyín létí torí nǹkan míì kọ́ torí àwọn tó jẹ́ wípé ọmọ ṣe o ọ̀rọ̀ ọlẹ̀ ọjẹ́ wọn lógún àwọn kan sì nígbàgbọ́ wípé káwọn ọ̀sà máa talẹ̀ àti ilẹ̀bí àti gbogbo ẹ̀ ni làwọn fi lè jẹ́ èèyàn tí èyí bá ṣe pé ẹni tó bá rìn lọ́nà ẹ̀tọ́ ẹnìkẹ́yẹ fi owó lẹ̀ tí ò bá ti rìn lọ́nà ẹ̀tọ́ kò fi ṣe nǹkan rí o èpè kọ́ o àdúrà kọ́ ṣùgbọ́n nígbà tá a bá wò sùnsùn pé a pa ọmọ làkejì lẹ́kún ilẹ̀ tí wọ́n bá ba wá ńlá ti tà tí wọ́n ti tà ti pẹ́ tí wọ́n kàn sì dì ní bí èsìn wọ́n sì tún bọ́ ọbẹ̀ padà wọ́n sì tún ń tà á sórí wọn ò wá pé mọ́ ni ọmọ ṣe o mo kí mọ́gàjì adépọ̀jù asimiyu ariori ara gbogbo mọ́gàjì nílẹ̀ ìbàdàn ẹ ṣe o ẹ kú iṣẹ́ o béèyàn bá lòun ọ̀kẹ́kọ̀ọ́ kọ́ lọ jókòó níbi wọn ti ń jókòó lọ́jà aba yọ wàá kẹ́kọ̀ọ́ kúrò ńbẹ̀ yọ mọ̀ pélé ayé kò sí nǹkan kan ńbẹ̀ mo kí mọ́gàjì ilé ọdẹ́kù tí wọ́n jẹ́ akọ̀wé bàbá ti pọ̀ nǹkan sí mọ́gàjì ilé ọdẹ́kù wọ́n ti pọ̀ nǹkan sáà náà la o bí bàbá ṣe máa sọ̀rọ̀ bí a ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ bí wọ́n bá tiẹ̀ ní tinú wọn ná tẹ́lẹ̀ kódà àwọn náà tún kẹ́kọ̀ọ́ sí tọ́lẹ́rù máa bà mí kọ́lọ́n jẹ́mi bàbá rí orí ogun o tẹ́mi wọ́n bá gùn síbẹ̀síbẹ̀ wọ́n gbéjoko kalẹ̀ ni ta ni ọ́ tẹ́rí sí torí pé ọ̀pọ̀ tá a gbójú okùnlé ọ̀jẹ́ ní agbá àwọn tẹ́yìn ọmọ rò wípé olóyè ni wọ́n wọ́n sòótọ́ irọ́ ni o bó làwọn náà ó ṣe jẹ́ ń bẹ̀ ẹni ń bẹ lẹ́mí wọn akínyìn o mọ́gàjì ògún délé bùkín mọ́gàjì bàbá mi àjàyí amadu lóje eyin na se dada to fi dori magaji ile onilu laleku so baba ri orin ni o mo gbo gbogbo eni to ba te ba fun yan lowo lori joko yi ta be de kan tewo gba bye bye bye bye eni o sele si o si bura to ba nile baba re ni sugbon nu oro ti baba ma so baba ni ti nkan ba da wo enikan papo iwo so fun polo won da ademola kan so fun polo won da ah ole ni o ba ni la kaye yo pada lagbaja majo lo won da nkan kan mo surrender fun o iru e logudu gba se ni jeta eni yin esito lale yi eja loju oja ta ba toju oja de oro nbo e ku kale
1: Olajide FM 96.7
2: Bẹ́sẹ̀lì ìbùgbé ayọ̀.
3: Ọlọ́run ti ṣetán láti ṣe bẹ́ẹ̀ ni àti àmì sí ìlérí rẹ nínú Bẹ́tẹ́lì ọdún yìí.
4: Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, also known as the Triumphants, presents Bethel Encounter 2026 with the theme Yes and Amen. 2 Corinthians 1 verse 20.
3: Ìlérí àti máa jẹ̀mú ọjọ́ pípẹ́ tí ò tí ì sí ìmúṣẹ fún. Máa bọ̀ wá ní ìrírí ìgbàlà, ìṣẹ́gun, ìgbédìde àti ìwòsàn. Níbi tí Ọlọ́run yóò ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn bíi Prophet Israel Afolabi, Prophet Oduayo, Prophet Joel Olalere, Prophet Abayomi Oyelola, orí adé ọjọ́ náà ni Kábíyèsí Gbadé Àlàdé, Alájùmọ̀lẹ́kẹ́ ti Àjùmọ̀lẹ́kẹ́. Àwọn olórin ẹ̀mí ọjọ́ náà ni Sam Sacks, Adufẹ́ Ankriu, Ayobami Adeleye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìjọ Sanctuary of God for Salvation and Fruitfulness Ministries, aka The Triumphant, ló wà ní Balogun House, Molusi Street, Molete, Ibadan.
4: The settlement Prophet Gbadero Olumayowa Ayobami is inviting you to be blessed. For my inquiries, please call 0806-017-1933 or 0805-874-3523.
3: Bẹ́tẹ̀lẹ̀ kanta tọdún yìí, ọ̀nà mi àlà lórúkọ Jésù.
5: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá àwọn ẹjẹ́ kí n jayé sí ti independence day cashpot àwọn oníborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ìlàdínú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage anybody ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
6: Togas, Togas, Togas. O tọjú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíńtì wí ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Ilé iṣẹ́ Togas tó ti báwọn òdì ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni ó béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ló ti yín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo ògbó wa wa ni NAFDAC ti ni won te gbogbo eyin te wa fe mo ba wa duro po ile ise togas te fe mo kogo wa ni opoko oyoku abeyi te fe mo ra leyo yo tori wi pe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise togas multi dynamic concept fun akala express blanco buster nilu ibadan tabi ke mo pe wa ni ile ise togas sori 09032949024 ile ise togas lo ni ani fasan lugba gbogbo ti si oye agbara gbogi bile ka
2: Glory Prince.
7: Beto idibo 2027 se nbo lona yi. O se koko ka won oludije atawon egbe oselu ma tate jade se kede ipolongo idibo kaakiri ilu. Glory Prince ti se tan lati je ku rorun pelu edinwo nigba te ba se printing sara aso, fila, banner ati bebe lo lodo wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
8: Glory Prints, put your message on display.
9: Sisi gbagada ilẹ̀ lẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sílẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sẹ̀kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
10: Ọ̀rọ̀ rí ọjọ́ wàá sì máa tà ní wìtì wìtì.
1: Lagilu FM 96.7.

0: So, mori gbogbo eyin ti e wa ni oju ero aye lokara. Eku fe wa o. Alaji aye la bogo doctor. Oju ni ti asiwaju Ahmed Dauda. E seun seun. Iya beje legusi latodo oba. Adupa lowo yin Adebayo ti mi leyin. E seun. Ajibola Tajudeen Ojimi. Daoud Ojimi Daoud Omeso Oju ni ti yin o Ayola Fausat ya fi Bunmi Bello Adunmi Adesugbeni Akim Onaleye Shaina Abi Oladebo Joshua Oluseyi gbogbo yin Elaki e ri pe mo so pe lori orun le ati kikabisi o si ntuba o tuse boya awon eyan ti e n follow wa lori nto je mo oro le nbadan se a le so wi pe o si yato pelu igbimo ti a gbe kale loja aba oye ka ti e so pe ka awon eyan be gba ti e lu yan logun enu tori ta ba n soro le na loni akoni igba wa se ni o ademola so mo pa won ba nla wa ngba won jagun lo ti a jagun bo won wa nduro si bi kokan awon ti a je olori ogun ngba na la npe lo lori oko won wa nfi awon kokan bi kokan bi kokan bi kokan eyun e la won mo isin iran karun ni won o won wa so wi pe baba wa fun won le ni to ti le logorun odun to ti le ledegbeta odun won e daye ngba na o a baba to tebe won omo won o isin ni won sese wa ri tan so to pe baba won kabiyesi gege bi are magaji se ma so ofin Nigeria na si tun so bo ba gbogbo lale yi o leto lati le enikankan pe baba re lo fun nle ma to ti le logorun odun awon amofin to ji o ye wa pe to ba ti pe 50 odun o le lo bi kan ko wi pe baba re en lo te be bedu bi awon kan ti won gbera lati won ati ayonda abule fun pe ko leyin ana wa nkaaki won gba le nle awon oloye kan si nte won leyin wi pe looto ni baba won ni le nbe eje bara yin soro en fun awon eyan bi meji laye en ba ntele ijoku oja baun se joku re ni abi esi joku re ta lo wa nbe 091 2370 8675
1: ko
0: ja ka o aye ma je nwa na nira o
1: oruko ti re o ko tade iya ta so na eke aya de lamba wa
0: e chin chin
1: ilé pàtí agbẹ́gbẹ́gbẹ́ lọ káàbà lọ pàrọ ìyàtọ̀ gbẹdẹgbẹ bíbá tó láti gbé òkè àgbáyé àgbẹ́ amúlòkó gbẹdọ̀ ìgẹ́yẹ gbogbo àwọn ọmọdé ìgbà yẹn bọ́ gbàgbé rẹ̀ kárí rẹ̀ pẹ̀lú àwọn èèyàn dáná pẹ̀lú àwọn èèyàn báyìí rẹ̀ bá àwọn ní wà ní nílẹ̀ àwọn kódà àìsàn àìbí ibi
0: láti ẹkí ẹ dúpẹ́ lọ́wọ́ olùbàdàn kẹ́sì dúpẹ́ lọ́wọ́ ọmọgàjì àríọrí ti a fara wọn kalẹ̀.
1: àbí èsì olùbàdàn àdúgbò lọ́wọ́ yín o.
0: ní sókí.
1: àwọn ọmọgàjì àríọrí àdúgbò ẹgbẹ̀rún náà o. ìṣòro ilẹ̀ bàjẹ́ o.
0: ẹ ṣeun ẹja fẹ́nìkan láàyè sí ẹja fẹ́nìkan láàyè sí ká fi dágbére ká máa lọ.
2: ẹ
0: kalẹ̀ bàbá.
2: àmì
0: àṣẹ.
2: alhaji amowe. Dọ́kítà Ayilabogo láti àn látẹ̀.
0: Ẹ bá ní ṣé ní sókí tọrọ jù.
2: Ẹ̀rí àbá rí ọrí ní tí ò bá mọ̀ a man of integrity hard working energetic gbogbo nǹkan ló wà lára bàbá dáadáa yìí. Èmi ti mọ̀ wọ́n ti pẹ́ o.
0: Ẹ sọ sókí ọjọ́ ti lọ.
2: Níjọ́ sí mo ti mọ̀ wọ́n nígbà bàbá Ọbásanjọ́
0: wọ́n
2: fẹ́ di olórí orílẹ̀-èdè.
0: Ẹ ṣe tó bá di ọjọ́ mẹ́jọ ẹ̀yìn sí ojú òpó lẹ̀ kálukú ọ̀wà sọ ni tó bá mọ̀ nípa bàbá rí ọrí pẹ̀lú àṣẹ ọlọ́run ẹni yẹn ṣètò ọjọ́ mẹ́jọ o bi o ba ti se da e so e ti an ba gbowo lo re e fokan e so han ati gbo meji lale an lo lale ina nu eh adupa lo eyin te ba ni dasi magaji e da kon le da gunduro barista daniel aramide alaji ramani eleyin gold are musulumi ake akinbile alaji rashid yola ogunse se alaji abdul hakim endurance are musulumi bodija to vidori alaji oloye sadu akilapa bale akilapa alaji isa olowo aye to vidori alaji rafu sanje elegba wa ti oloye said abiola lawa magaji ile fun setan e pade wa ni otunla eyan ni ojobo la ago mefa lori eto yin eto wa eto oriki ile wa e pe mi sori 08032159 09 sa ko ni fuku furi sogi ah alaji kabiru jalaruru latabijan e n wo wa ketekete n gbo wa o oju oni ti yin na oni tanwo eh eya ko ni fuku furi sogi ajaka oni je ko jimo lo ngbo sese ogurugba loogun akanwo yin ni raye ma je wa na ni ra ni ro da o ran yo lasun okokan laja ni dimo ayibiri o da aro

0: so mo tun kiyin ka bo sori eto yin te ma gbo lo so seun eto adayeba magaji ile oloje nti letoko oloye ewe nje adegoroye ege adubi agbe fagori ite otun lo awo ti le ibadan ka afata magaji ile oloje kai na ni kara o le o
1: ara gugu wa o le olotu
0: aje daro ma je o
1: awisi afogbun
0: won ni aya bele obesi ari ijakule atako ki won pe eyan ni isin pe to wa agbase o lagbaja ko debe ki won pe won ti gbe fe lomi ai lagbaja o to ba di lola o a fun olowo o tete ma bo sugbon gba ti e debe daddy owo te eyin na le ni ki won ah wo oni binu ni bukata atawọn ọmọ ọjẹ iṣẹ ni wọn tun lọ sanwo ileiwe awọn ọmọ yi ẹ dakun ẹjọ ṣe ijakule laipẹ abi atako inu odunfa ewo lọ sọrọ npa nkan yi kini lo si le jọna abayọ.
1: ẹ ṣe olóòtú mo kí gbogbo ọmọ kóòtù òjòrè ti ń gbọ́ mi o àbọ̀rú àbọ̀yẹ̀ ń lé gbogbo babaláwo mo kí gbogbo ẹ̀yìn magaji mi lé pé kára ó lé o ìlọsíwájú gbogbo lẹ́bàdàn lọ jẹ wá lógún.
0: bẹẹni
1: ajíǹde arọ ọmọ jẹ o
0: àwọn
1: apáta ni faisan ló gbà àfọwọ́ gbòkó tó wọ ẹ rí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ohun gbogbo lọ́wọ́ orí ni bàbá wa mọ́nimọ́ni wọ́n ní mọ̀ tọ̀sẹ̀ ló lọ yọ ọ́ ilẹ̀ tí ọba sì tójú ẹni sú ẹ̀dá kan wa lè rìnrìn bẹ̀ lókun bí kò sẹ́ni tó mẹnu ẹni tádùn àti ń gba ọ̀rọ̀ ara èèyàn gbọ́dọ̀ súyàn ẹni ọ̀rọ̀ ara rẹ̀ bá ti sú ó ti jẹ̀bi èṣù nu àní jẹ̀bi èṣù lóòótọ́ àti lódodo orí la fi labú orí láàrọ̀ gidigba fi ṣe ti ẹ̀lálẹ̀ odò orí ló gbé gbogbo àwọn lọ́ba lọ́ba wa tí wọ́n fi dé adé owó orí ló gbé gbogbo àwọn àjòyè tí wọ́n fi ń lo gbígbára àlẹ̀kẹ̀ orí náà ló gbé gbogbo àwọn aṣáájú orílẹ̀-èdè wa tí wọ́n fi di ẹni àpèsè lónìí orí gbogbo wa ò ní takò á.
0: àmì àṣẹ ìdùnnú
1: rẹ. bá rú ọ lójú obilẹ̀ léèrè ohun gbogbo lọ́wọ́ orí ni. ńgbà tí odunfa kan sọ fún wa ní inú odunfa òdì méjì ó ní adíndí òdì adíndí òdì adífáfẹ́jì òdì èyí tí wọ́n mọ gbọ́run dèé tí wọ́n sì mọ gbélé ayé tù èdìdí ẹ dì mí ẹ mọ yá tù bá a bá digi lóko bá a bá gbèdélé tutula tù èdìdí ẹ dì mí kẹ́ ẹ mọ yá tù wàràwàrà bá a bára yọ lọ́jà bá a bá mú délé tutula tù èdìdí ẹ dì mí kẹ́ ẹ mọ yá tù wàràwàrà odoluwo ọrọwọ akasa itu wọlẹsẹ ọba orisa odoluwo ọrọwọ ayé òní di wa lámọ̀rẹ̀ aburú.
0: àmì àṣẹ o.
1: orí wa ti kà lára tẹ̀ ń wò yìí òòsà kan ni lọ́tọ̀ òòsà ni orí wa babaláwo orí òun ló dífá fún orí orí ń ti ìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé orí wa dé agbede méje ayé òun ọ̀run gbogbo ẹ funfun lọ ṣáwó orí wọ̀ tó wò sí orí ọ̀rẹ́ nìkankan ó mú kan kéjì ọgbà ilé babaláwo lọ sọ́run ló kúkú mẹ́ni tì ọ́lá wàjà tí ọ̀run mi lọ dàfá fún orí òdì méjì lòdù tó wù lójú ọpọ́n ń bá ní korí orúbọ eku méjì abìlúwéré ẹja méjì abìyọ gbàdà ewúrẹ́ méjì abàmúrẹ́dẹ̀rẹ́dẹ́ ẹyẹ abìyẹ́ torí kí àjíǹde ara kò lè máa jẹ́ ti orí orí bá kẹ́ bọ rú ẹnu lójúbọ orí kọ̀tọ́jọ́ kò tó sù ẹbọ orí fín ẹbọ orí dà ẹbọ orí dòde ọ̀run kókóókó ìjó bá ń bíjó ayọ̀ bá ń bí ayọ̀ ojú tí ń ti ìkọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé ó ti yan ìpín tiẹ̀ mọ́lẹ̀ ní ìpín ojú tọ́yàn pé gbogbo ibi tó ń bá dé gbogbo ohun tí bá ń lọ kedere ni kó wọn mọ̀ rí gbogbo ẹ funfun lọ ṣáwó ojú rí àmì kan dondo lọ́ọ̀kan níbi tí orí wà lọ́ba débẹ̀ ọsọ papọ̀ mọ́ orí ìpín ti mú ni pé kọ́mọ̀ gbòòrùn gbogbo nǹkan tí bá ń lọ bí mú náà ṣe ń rìnrìn àjò tiẹ̀ bọ̀ ní agbede méjì ohun ọ̀run ìmú náà débẹ̀ ọsọ papọ̀ mọ́ orí ìpín tetí ni kọ́mọ̀ gbọ́ gbogbo ohun tí bá ń lọ lóde ayé bí etí náà ṣe dé agbede méjì ayé ohun ọ̀run ọgbọ́ páwọn èèyàn kan ní àtẹ̀dó sáàrin etí náà sọ papọ̀ mọ́ orí ọ̀run wá débẹ̀ ọ̀run wa náà sọ papọ̀ mọ́ orí gbogbo ara wa wá débẹ̀ gbogbo ara gbé orí rù orí wa wá di ẹni àgbéká orí wa wá di ẹni àjífọ̀rọ̀ rere lọ àwárò ṣàkun ṣàkàn tí dání gbè láì sórí ẹni ẹ̀rí báyìí orí bá ń jó orí bá ń yọ orí yin babaláwo babaláwo yin fáifá náà wá yin olódùmarè ọba lọ́run ẹni tí ìrìn àjò rẹ̀ torí ń ta kò ti má mọ̀ bọ́ tí ń dáwọ́ léṣẹ́ tí ò ṣeé ṣe ti ń gbére rẹ̀ fẹ́ lò míì tá a bá dáfá fún ẹni bẹ́ẹ̀ wàjà tọpọ́n sún tọ́yẹ̀ là tọ́ bá jẹ́ pé òdì méjì lòdù tó hù lójú ọpọ́n a aabo ori funru eni be ta ba ni keyan wa bo ri kesi asodun ori bibo yi wa ni akose o itori kaluku ba gba ipopele la fi beere ke se pe ka kan pe nkan bayi lori mi gba mo ti mo ntori mi ma gba ma tose lo loyo han baba wa so pe ile ti oba toju eni su eda kan imorin be rin lokun a menu eni tadua ti ngba agban lori elomi ma gba ori elomi a ma gbeye tu ori elomi a ma gbeye le orisirisi nkan lori le beere fun ni nke tutu ta ba wa ku akose re o tun ni ifa ta se ninu odu faudi meji fun eni ta ba bo ori fun e mo pe mo ni agbede meji aye ohun orun ni ori duro si ibe ni gbogbo re gbogbo ti ba ninu oju odu faudi meji okun ti an fi di iru wale latoja e ri pan ya wa kan be ti an fi we eko pon iru to fi di sin ati okun mariwo yi mo pe
0: den
1: iru re la mo lo fun ru an se bayi won si lo to fi di sin
0: adi tu la adi ru na
1: okun ta fi di yo wale lati oja bo se je pe won di yo nu ora yi won o fi okun di ni bi ta wa ti ra ni ki pa eni ta ra yo lara re lara ituma re na ni pe kona ola okun ti an ba fi digi wale latoko ta ba ti pa gbogbo awon nkan ipo eye abiye nitori ajinde ara loju odu faudi meji ka jinde ara ko le ma je ti eni ta bo ori fun a wa ku akose ori bibo ya wa bo ori fun ru eni be bi an ba deru eni be lati orun mo tun ile aye e ri bayi ngba tori rubo tan tori dolopo eni ori wa njo ori wa njo ori wa yin babalawo awo yin fa ifa wa yin olodumare oba lorun ijo ni wa njo ayo ni wa nyo ni se be gege ni babalawo mi senu ere kifa adindi odi adindi odi lodi fafeji odi eyi ti won mo gborun de ti won si mo gbele aye tu edidi edini ke mo ya tu baba digi loko baba gbedele tutula tu edidi edini ke mo ya tu wara wara baba ra yo loja baba mu dele tutula tu edidi edini ke mo ya tu wara wara odoluwo orowo o odoluwo orowo odoluwo orowo o odoluwo orowo akasa ituwo lese o ba orisa odoluwo orowo eko ti fai ko wa ni pe gbogbo eni tona ba ndi mo ori wa ko mo pada leyin wa ori wa ni kabo odi meji lodufa to ba wa soro la le npa wi pe ori la fi so gbogbo o sakan ni ori loto ninu igbesi aye eda
2: to adupe ko lowo yin eti to gbo yin lale yin eti na oni di pelu ase to lohun oba boye awon eyan ba wa ti wa so pe awon fe kan si bo ni ki won o se rin
1: lati bi ki bi ewo ko tin bo wa si oje gate e so kale laarin oja oje e bere bi an tin ta eni ke gbe okada de oju sosi atare mu loki ofa baba asale eni le oloye winja du le nlo won na kale mi si yin lo kan san ero ba ni soro te le pe mi si oni 080 332 601 41 I 080 332 601 41 tabi 080 53 45 92 23 I 080 53 45 92 23 Adegoroye Ige Adubi Agbefagori ite loruko temi oroye otun oluwawo general fun gbogbo ile Ibadan magaji ile olu oje ofoje Ibadan land odi meji lodufa to ba wa so

0: alẹ́ yìí nípa pé orí wa ò ní há o ẹ̀làbọ̀ rú o ẹ̀làbọ̀ yìí ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrò fún.
1: Bàbá pẹ̀lú àpọ̀ ni àbòkó wọlé kẹ́ olúwàwọ̀ ọtún olúwàwọ̀ olùbàdàn ọmọ ìlú àkàrà ọkùn ibi ewébẹ̀ ń jẹ́ àtẹ́gbò fìdí tì sí náà ni adékòròyè ìgì àdùbí ń kẹyọ anuma bí ẹyẹ ọkùn o. Ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ́wọ́ ọ̀tún olúwàwọ̀ olè ìbàdàn olóyè ewé ń jẹ́ adégòròyè ìgì àdùbí ẹgbẹ́ fagorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ oníṣu lónìyàn kéèyàn ọmọ ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mírí ọjà dẹ́gbẹ̀ rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀ta ọṣọ̀wọ̀ gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ ni ètò wá máa rú orí tó bẹ́ wáyé máa bà lọ́dọ̀ ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwàwọ̀ olè ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀ ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé ń jẹ́ àdùbí bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwàwọ̀ olè ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
2: Lágelo FM jàgàbá gbogbo rétíò.

0: ẹja tún máa kíra wa ká lẹ́ka àbùsùn ètò yìí ó tó jọ méjì ó tó jọ mẹ́ta èyí tí à ń gbòòrò
1: èyí
0: tí a lórí ọ̀dà èyí tí a nù lúngù ẹ̀ka lẹ́ o ẹ̀ka àbùsùn ètò tá a pè ní. Oyin ladun lori ikani lagelu 96.7 FM a je joro yi tan tabi tete olohun oba mi oke na lo pe a je a tun ti je o
1: sola
0: a ti je o
1: oba bo se sola
0: adupe npe okun
1: abi ti won olohun leti o
0: olohun oba mi oke to so fun orun lojo si o ni iwo orun mo gbojuse oso iwo osupa mo gbojuse oruse ko nile baba ko ni titi ye mo ori e lo ko olohun oba mi fi soro ki yin ni fawon ti o mo lolohun ba ta ma pe kabiyesi o
1: e wo sa olohun
0: oba pe dida lo nje olohun oba mi ka olohun oba mi mo jonje adidun ni lowo te ri oni jo to be talaka wo lai lai ka olohun oba mi mo ya jule ki gbogbo eda to da sori oke pe ara america ni jo yoju sole ede nigeria ara bodi je oni jo yoju felele ara felele oni jo yoju solo nsogo ara lo nsogo ni jo yoju si bere nbe o ibada e ka le o ipinle oyo e ka le orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka alẹ́ àgbáyé ẹ̀ka alẹ́ ẹ̀ka àárọ̀ ẹ̀ka àsẹ́kù déédé àsìkò yìí níbi gbogbo ilẹ̀kílẹ̀ ẹ̀ bá ti ń láǹfààní àti máa gbádùn wa àtúgbá látùgbá ara wa láǹgbẹ̀ yẹn ti jiná àti gbédè èyí tèmi lórí ọ̀dà gbàǹjọ ẹwà làǹtí mi ń ta àwọn tèmi ń bèrè pé ọládẹ́sì international mo pé òun mo pé kí ló ń tà gan-an nísàn a ṣètò àdídùn fún yín lórí àsìkò tó dùn mọ̀ràn ìmọ̀ràn yín ẹ jaládùn ẹ̀ dáadáa
1: ìwọ
0: àjọwọ́ ọ̀dẹ́rẹ́ ọwọ́ láwọlé sùn báyìí a láǹfààní àti gbádùn ara wa bí ìkà sí nǹkan òjò ti rọ a gbé stress kúrò láà a ti ṣiṣẹ́ lọ látòrọ a gbé stress kúrò láà ẹ bá wa wọnú yàrá ẹ ṣí àwọ̀ ibi tó yẹ kẹwàá náà lẹ́wà yìí 96.7 gọ́gọ́ ni room number yẹn òkè gájòkè ńlẹ̀ ìbàdàn ibi gọ́gọ́ láwà tá a ti ń gbá látùgbà ara wa o ó pamọ́ ojú ẹ̀rọ fún sáà tá a wà yìí a sì so ní tẹ́ gbèrà tẹ́ fílà àǹfààní àti gbádùn ẹ̀
1: dáadáa
0: kókó lóòtú ètò yìí olúwa ṣínà aláyò ògùn èdè ọ̀fọ́ máa lè ṣọ́fà
1: kó
0: kọ ṣeun ọba lànà tó wà lójú òpó facebook tẹ́ fi rí mi wò kétékété lókọ̀ túnde adégbènrú àmọ́ ó tp mc tp tọ́ta lẹ́nu pọ̀dà pọ̀dà àpọ̀dà alẹ́ làwọn
1: ọmọ
0: lọ́jẹ́ ń tẹ̀ró
1: lọ́dọ̀ yẹyẹ yẹyẹ onígbà ẹ̀
0: má ròyìn rárá o
1: aláta ìsúẹ́súẹ́
0: àtúndé àwọn kan ní sọ wá sá prapra ni ó ṣáájú prapra lọ.
1: mo tajú kọ́ mo bá rí ìyá mo kàn tó bẹ̀rẹ̀ tó ń mújọ́.
0: olúwa tó sì ẹdùn ọ̀dà ara kọ ètò yìí ni.
1: ojúbọ sá yìí ti ṣàwárá wọn jàmọ́ tí mo wí yẹn.
0: wọ́n láǹlé kan bá ń délé.
1: british dúdú dábà nílùú jà.
0: elizabeth jẹ́ mo kí n káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i kọ́láwọlé adẹ́ni ìkọládẹ́sì international ló ń kọ́ mi. látàsìkò yìí títí wa gòkò gbẹ̀rẹ̀ tèmi àti ní lórin ìlú lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan gèdè tó gbayì lápá bí nlẹ́ ti gbọ́ alẹ́ yín máa dùn ní mọ̀ràn ìmọ̀ràn yín ó máa dùn ní yùngbàyùngbà.
1: mo dábíjọ́ mo lọ sílùú ghana.
0: ṣe ń gbádùn ẹ̀yà
1: ṣeré mo lè gàbọ̀ mọ́.
0: ètò ti bẹ̀rẹ̀ lápá bí ẹ mọ̀ pé mo ti sọ fún ilé ẹ̀kan pé lórin lọ́lọ́kan ọ̀jọ̀kan ó wà lápá bí ilé ìtọ́ ẹ̀kọ́ aláǹfààní àti gbádùn ara wa ẹ jẹ́ fún yín ní orin yìí jẹ́ kẹ́ ẹ tún gbádùn ẹ̀ sọ wájú sí i ta ló kọ́ gangan ṣẹ́gun blessing ṣẹ́gun dressing máa ti dóde ẹ̀ ẹ́ ẹ̀ jẹ́ ń tẹ̀ sí ilé tí ẹlẹ́mẹ̀rẹ̀ kù kalẹ̀.

0: ẹ káàbọ̀ sórí ètò ìtẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa kí í káàbọ̀ sórí ètò lóyìn ládùn kan ní lájẹlú ńlá wà yìí o
1: bàbá ayọkú
0: 96.7 gọ́gọ́ ni room number yẹn ọ bá wọ bí ọ̀ṣìyàwó ìbútó ẹ̀kọ́ wà náà lọ́wọ́ ẹ̀ ó yin kú òun bẹ́ẹ̀ o ìṣòro àgbàdo ara wa bíi kàṣí nǹkan fàájì yẹn ò ṣeé dání ìkọjẹ́ náà o ẹ̀yin tèmi ó yẹ máa bọ̀ lójú òpó facebook ẹ wá jẹ́ ká wá máa kíra wa ẹ máa máàkì rẹ́gísítà ń bẹ̀ ẹ wá lágẹlú 96.7 lójú òpó facebook. ṣé ẹ rí ipò ń wọ̀ lápá bí màkórin wá fún yín gan-an mà ni ṣeré kì í ṣàwàdà o. ẹ ti mọ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ lábala àkọ́kọ́ tá a máa ń wọnú oríṣiríṣi nǹkan ayọ̀ kan fìkan sí kan kìkan bọ̀ kan. màá lọ ọ̀nà ìjọ ti yá lápá bíi sún ẹ̀yìn túndé sún ẹ̀yìn ààyè tó wà ń bí gbẹ́ everybody láti jó sún ẹ̀yìn lọ́kọ́ la sì sòójọ́ nítorí ọlọ́run o.

yìí bá ní iṣẹ́ tó lè fóúnjẹ sórí tábìlì àwọn èèyàn 0806 8784932 0806 8784932. Fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sójú òpó yẹn. Agbọ́n tọrọ ọmọràn náà ń bẹ́ẹ̀ láǹfààní àti gbàrà ní ìmọ̀ràn. Ẹ wo ẹ já bèrè ètò gọgọ ní sọ.

àwọn èèyàn tí wá sọ àlójúòpó Facebook. Oyè Wálé Ọpẹ́yẹmí bá wà sí Goddard's wọn ní ẹkú ètò Bami Kolades International Alóyin Ladun Crew. God bless you, sir. Àwọn ń gbádùn wa láti rú wa. Happy Creation Adébáyọ̀ wọn ní ẹkú ètò Adolas Junior. Ọláyẹmí Ọlásùkò wọn ní ẹkú ètò Bami. Ayé Odùọlá wọn ní You're welcome, sir, láti Yejide. Fọlákẹ́ Fúnmilayọ̀ Òkè Àrẹ̀wò wọn ní Lóyin Ladun Lẹ́tọ̀. Good evening, Kolades and Lóyin Ladun Crew. You're welcome. Àwọn ni yáyá láti lò ṣẹ́yìn wọ́n pé ẹ̀kú iṣẹ́ o. Ọmọlára ìyákọ̀. Wọ́n náà kí wa káàbọ̀ sórí ètò yìí. Wọ́n náà lè kí wa wá lágẹ̀lú 96.7 lọ. Lágẹ̀lú FM 96.7 lójú òpó Facebook. A máa kíra wa lápá abẹ̀yẹn. Adékúnlé Ridwan Wizzy, wọ́n ní we dey enjoy the program. Ẹ jẹ́ máa gbádùn ara wa ǹjọ́. Gbádùn Famia. Àjì rẹ̀ butu lápá bí. Bẹ́ẹ̀ni òótọ́ ni. Òótọ́ ni pàlódodo. Abala àkọ́kọ́ lórí ètò àbàlàgbé Adébẹ̀ ti ibi táàsì láǹfààní àti gbéra Adénú Olúngù. Ẹja tún mú wa rántí. Tí máa ṣe bọ̀ wá ngbà tá a wà kéke. Láwọn nǹkan tó yẹ pé tá a bá rántí à lè gbàgbé. Lásìkò tó yẹ pé ọ̀rọ̀ àwọn òbí wa ń gbà yẹn. Ọ̀rọ̀ tán bá sọ báyìí máa dòfin lójú ẹsẹ̀ ni. Bẹ̀rù òbí rẹ kẹta ń bí ọ. Àwọn nǹkan má ní gbàgbé eléyìí tí ń ṣẹlẹ̀ ńgbà tá a wà kéke. Bẹ́ẹ̀ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ ń pàṣọ sọ.

0: lálẹ́ yìí àgbàdùn ara wa kìí ṣeré kìí ṣàwàdà àgbàdùn ara wa ò kìí ṣeré kìí ṣàwàdà bẹ́ẹ̀ bá wọnú yàrá yìí bí mo ti sọ lẹ́ẹ̀kan pé ẹ ṣe àwọ̀ ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà yìí lágẹlú 96.7 FM. Tí gbogbo ìgbà tó yá pé àwọn òbí wa wọ̀nyí fẹ́ sọ nǹkan lẹ́ẹ̀mejì bá ti sọ nǹkan lẹ́ẹ̀kan báyìí. Ọba tí wọ́n á ṣe mìsìmìsì tó ń ṣe bí ẹni pé kinní ó kàn mọ wòran ni. Báwọn òbí wa bá fojú kọ̀rọ̀kọ́ndú tán fi nà ọ́ láti ọ̀kan ó tún dẹ́ṣẹ́ wọ̀kọ́ mọ̀ ń bá wí ojú ń bẹ o. Ìkíwà àti mọ́mí rẹ̀ kí ẹ jọ lọ sóde àríyá ẹ wá wà lóde àríyá bóyá ọ̀rọ̀ mọ́mí ẹ wá sọ pé èlì tó ti jẹun. Ṣé wàá jẹ ráìsì? Mọ́mí ẹ lákọ́kọ́ sọ̀rọ̀ ó máa jẹ kẹ́rí ó máa jẹ yẹn presentation yẹn body communication yẹn bọ́ ṣe present ọ̀rọ̀ yẹn.
1: Àwọn tó ń pẹ́ lọ́dọ̀ náà wá.
0: Ìtumọ̀ ẹ̀ ni pé èlì sọ pé ó jẹ́ o.
1: Kájà ní
0: ẹ̀. Àwọn máa jẹ.
1: Adédèjò òyìnbó wa.
0: Àbíkẹ́.
1: Choices, honorable people, computer, demand, confidence, modern experience. Òun la ṣe.
0: Kí mọ́mí ẹ̀ máa jáde lọ tó dé mọ́mí ẹ̀ kan máa jáde lọ pé tó dé mo fẹ́ dé ní ìsinyìí o gbogbo àwọn abọ́ aṣọ yẹn mú rí dájú pé ọ̀fọ́ kó mọ́ kí gbogbo ẹ̀ ṣe dáadáa kó yan kẹntẹrẹ lọ. Wọ́n ti kọ́kọ́ sọ fún ọ kó tó di pé wọ́n fẹ́ gbangba wọn lọ wẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ fún ọ. Wọ́n wá gbà tí wọ́n fẹ́ mọ jáde gangan wá sọ fún ọ pé Túnde tó bá wù ẹ́ kó jẹ́ kí n bá bọ́ yẹn ń bẹ o tó bá wù ẹ́ mọ́ fọṣọ yẹn o tó bá wù ẹ́ mọ́ ṣe gbá o.
1: Wọ́n lò ní ohun tó gbà yìí àwọn lọ́ba náà bá ń pè wá orin tá a kọ́kọ́ ní kankan mi ò sẹ́ni tó kò bí ti àwọ̀ àìdúró ní ìjò lábá.
0: Lásìkò ìgbà yẹn àwọn òbí wa tó yẹ pé tá a bá jọ wà ní àwọn ibì kan wọ́n fẹ́ mọ kí pé ọmọ lágbájá wọ́n fi ẹ̀kọ́ àṣà ní nílẹ̀ Yorùbá wípé bọ́ bá rí lágbájá tó ju ọlọ àbí ìyá lágbájá ó lọ kí alágbájá nìyẹn ó kí wọ́n fi ẹ̀kọ́ yẹn wọ́n fi kọ́ wa dáadáa.

0: lásìkò ayé òde òní tí a wà yìí sóṣìrí bẹ́ẹ̀ ṣá gbogbo àwọn nǹkan tí mo sọ kalẹ̀ yìí ni wọ́n lè sọ pé èlì ṣó o ti jẹun
1: nígbà
0: jẹ ráìsì kọ́ra pé mọ́mí èlì á wá fi body communication wá fi bá a sọ̀rọ̀ pé wọ́n ti mọ́ díjú sí i ó lè ní mọ̀mí sí mi ṣé pàǹtí kó sí yín lójú ni mọ́mí kí ló ṣe yín lójú.
1: Àìdá
0: tàbí kankan sọ pé ó máa jẹ
1: ó wá dá
0: ó máa lọ jẹ́ lọ́wọ́ kan ti ẹ̀ nìyẹn àwọn ọmọ gen z wọn ò rán yàn àwọn láńlé kan bá ń délé àwọn òràn èèyàn ń ti hàn wọn ò mọ̀ dá tòlótòló ń tiwọn ni

sáwọn òbí wa ń gbà yẹn ṣé wọ́n le ni ni wọ́n ń kọ́ wa ní ìkọ́ ìwà ọmọlúàbí láwùjọ. Sáwọn òbí òde òní sáwọn náà ṣé wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní àwọn ìkọ́ yìí tó bá yẹ pé wọ́n ń kọ́ wọn sáwọn ọmọ mú lò. Tá a láǹfààní àti gbéyẹ̀wò rèé. Mo gbàgbé pé mo sọ fún yín lẹ́ẹ̀kan. Páàtù gbẹnu sí káàṣẹ ẹ̀. Ìgbà méjì dundo. Alẹ́ yìí 25,000 ń bẹ̀lẹ̀ eléyìí tó yẹ pé tún gbẹnu sí. *347*1004*2#*347*1004*2#*347*1004*2#. Ẹ dá ẹ̀yẹ̀ kẹ́ ẹ lọ́mọ rẹ wó sí. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹjẹ́ ń sáré tajà náà tí n bá ti padà dé látòjọ́ ọjà. Ẹ̀yin olórí. Ìwà lọ sọ́dọ̀ àwọn olùkọ́ mi.

0: Ìjì ayé òní jà ọmọ
1: ìpínlẹ̀.
0: Ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì. Bíbélì sọ nípa wọn nínú ìwé ìfihàn orí kẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ ìkẹrin ó ní afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì. Ní ẹsẹ̀ ìkeje ó ní wọ́n fi agbára káká. Ogun agbára káká dópin láyé rẹ̀. Ìjì bá ń jà yàn gbogbo ẹ̀ ó di agbára káká. Àti jẹ, àti mu, ìgbèsè, àgbàná, oríṣiríṣi ogun ni ìjì máa ń gbé wá. Òpin máa dé sí. Lọ múra àdúrà àkànṣe ẹlẹ́ẹ̀kan lọ́dún 24 hours marathon prayer. Ìdè já ọjọ́ Wednesday on the 30th yìí láti aago mẹ́ta ọ̀sán. Títí di ọjọ́ Thursday ní aago mẹ́ta ọ̀sán. Ìwó ròdì ló ti wọkọ̀ olúwo tó bá dé olúwo junction. Bíkẹ́ ọ̀kadà máa gbẹ̀bọ̀ ní àtàmátàsí. Bọ́ ọba wá olùdó dán kó lẹ́rìí. Wàá sì ní àǹfààní láti rí bí wòlíì. Èmi sì máa sọ wípé tọba dọ́dọ̀ wòlíì. Ìwọ kọ́ ló sọ tó bá wá. Ẹ̀mọ́ náà máa gbẹnu mi fún àṣírí ogun rẹ. Wàhálà ànúgbà orúkọ mi ni wòlíì Ajílórí àtàmátàsí.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ìlera lọ́rọ̀.
4: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ́ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ́ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó mọ̀ lè tapáí, kára ó mọ̀ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
5: Ara lẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàyè Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn, ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan. Tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà. Àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí. Ẹ ṣe ra odidi éékà kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà nílẹ̀, kẹ́ẹ̀rí kẹ́ẹ̀rá ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base 1 Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn, and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: What?
8: My love, what happened?
7: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will you be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK?
7: CDK?
8: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Ah, pastor, continue the wedding.
9: Yay! Walk on down, talk together.
1: Express yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today. Telephone 0707

0: Baba Ibaruba.
1: Ọba Isara.
0: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi ń sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn, ká máa mí gúlegúle, àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lú kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífá ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Isara àgbà ìṣègùn tó ń bá ìṣàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
2: Sisi gbagada ilẹ̀kùn iléeṣẹ́ agbófinró lọ́jọ́kọ́jọ́ gbagada ilẹ̀kùn ilé ìwòsàn nígbàkúùgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ilẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò sẹ̀ kéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
3: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtì wìtì.
4: Lagilu FM 96.7.
5: Koladex International Bunyi Badunde Lunyi Ladun Little.

0912370875. Last level carry +234 8142499106 +234 8142499106.

0: ṣe darapọ̀ mọ́ wa orí ètò yín ètò wa lóyìn ládùn òun náà la wà yìí tán sí láǹfààní àti gbádùn ara wa lórí ìkànnì lágẹlú 96.7 FM ó ké gájù kílẹ̀ ìbàdàn lórí ìlú lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ilé ìtakú fún wa fún ìgbádùn tiyín tẹ́sí mọ́ gbádùn ètò lọ bí kàṣí nǹkan. Hello, ẹ kalẹ̀ kó ètò kó ẹ bẹ̀rẹ̀ tí ń pè é bá ń pa rédíò tẹ́ fún wa ká gbọ́ ara wa yé.
1: Ẹ kalẹ̀ o.
0: Yes.
1: Ẹ̀rọ̀sà.
0: Yes, sir.
1: Báyọ̀ lórúkọ mi láti lọ̀rọ̀ àwọn àbájọ́ lóhùn ìjẹran ni
0: o. Ok, tẹ́lẹ̀ ìjẹran ìjẹ adìẹ ìjẹja.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́lẹ̀ wọn jó oúnjẹ lásán ni pé báísíkẹ́ lẹ máa fi jẹun mo rántí lọ́sẹ̀ tó kọjá.
1: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tẹ̀ ń sọ èmi Yorùbá máa ń pè ní bọ́mọ ẹni ọ̀mẹ̀ta àìtàn.
0: Bọ́mọ ẹni ọ̀mẹ̀ta àìtàn. Ẹ mọ̀ pé irú àwọn ẹ̀tàn báyìí ó tún dá yàtọ̀ sí irú àwọn bíi pé Túndé lọ́ba ń ra àròdan iwá kéèyàn rán mọ́ ní ọmọ tó yọ ọ̀gbọ́n.
1: Mi ò fẹ́ bẹ́ẹ̀ bá gba ọmọ lẹ́kọ̀ọ́ kan.
0: Àṣìṣó
1: iṣẹ́ yìí ni ọmọ bá lọ.
0: Ṣé ti ràn ọ́ ní ọmọ tó yọ ọ̀gbọ́n rí? Mo ń gbọ́ yín sà.
1: Nígbà náà wà títí bá bá lóko báyìí bàbá wa tẹ bá mú àwọn oúnjẹ òbùjọ ọnù wa tá a jọ wà lóko àti bàbá gbọdọ sọ kọrẹ yìí orí wọn ò rí pé ọ̀tọ̀ sí ọlọ́run láti sọ bẹ́ẹ̀ ṣe jọ àwọn tí wọ́n wá ṣèjọ́ òbù lọ́dọ̀ wa tó gba àwọn bá ní ilé yá náà ní iléeṣẹ́ yá so àwa náà ti mọ ojú yẹn débi pé ọkọ̀ ọjà bẹ́ẹ̀ so làwọn bá dé lọ́yá náà ní ẹyá so àwọn yẹn
0: ṣe ṣe nínú. Ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ
1: ṣeun o. Ẹ̀lọ́ sá.
0: Yes.
1: Ọlá.
0: Hello.
2: Ọlá rẹ̀ ń sanná sánà.
0: Ìyá ẹ kálẹ̀ o.
2: Ẹ mọ̀ kálẹ̀ mọ̀ pé òun dàgbà rọ.
0: Yes, sir. Yes, ma.
2: Ẹ̀ka yẹn ọgbà.
0: Yes, ma.
2: Ẹ mọ̀
0: ní oṣù. Yes, ma.
2: Ọmọ tí ọmọ ẹ̀gbọ́ ìjẹ́ ẹ̀. Bẹ́ẹ̀yẹ̀ bá jẹ́ ọmọ tí ọmọ ẹ̀gbọ́ téèyàn jẹ́ ẹlẹ́gbọ̀. Yóò fi tá a bá bí ẹtì mọ̀mọ́ mi tó bá gbẹ́jẹ̀ sókè báyìí bó tí mo tún mọ ẹsẹ̀ mú ò láàrin ní ìní ọgbọ́n èyí tá a mọ̀ sọ̀rọ̀ bá lè gbẹ́jẹ̀ tá a mọ̀ ó gbé kò sí pé owójú ó sì mọ̀ wò ó ni mọ́mì ṣe fẹ́ ràn án nígbà mi.
0: àbí sépàǹtì kó sí yín lójú.
2: tá a bá fẹ́ dúdú wá àyè ohun èsì àbí pé òun ọmọ wí mọ́mì sì lédè tẹ̀ ìtọ́jú lédè wọ́n ọ̀rẹ́ mi sọ mí ẹ sọ mí o mọ̀mọ́ ní sọ̀rọ̀ lé ká sọ yín á lè dá yàrá ọ̀dà gbogbo orí ẹni yẹn lórí ìsọ̀lálẹ́ olùfẹ́ yẹrí fúnnu àfi wì í wọ́n ọ̀nà mi lójú ọ̀sán o mọ̀mí o náà yẹn lójú ọ̀sán o ó tún wọ́ọ́rí ọ̀sán tó pamọ́ o sì jẹ́ tó lè ti ju kàwá lọ ni ọba kí ìyàn báyìí láàrin o ọ̀fẹ́ kí ọ àdúrà ni ọgbà o.
0: Ẹ ṣeun
2: o. Ẹ yẹ ká máa fi ohun tó ká máa fi kún àmọ́ wa.
0: Bẹ́ẹ̀ni.
2: Ara Yorùbá ni.
0: Èrèdí nìyí náà ta fi múrú àwọn nǹkan báyìí wá ń dá
2: sọ̀rọ̀. Ògbó ò ní sí.
0: Ẹ ṣeun o, ẹ ṣeun o, ẹ ṣeun o.
3: Ìmọ̀lẹ̀dé o.

0: tó bá ti dọwọ́ aago mọ́kànlá kọjá bí ìṣẹ́jú bíi mélòó kan aago mọ́kànlá àbọ̀ kọjá bí ìṣẹ́jú bíi mélòó kan a lọ yí koto fún káàṣì ẹ̀
1: aláríyá méjì ló pàdé
0: ẹ̀ mo gbàgbé o ọ̀ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báwọn
1: mo
0: fẹ́ jẹ́ tó mọ̀ sí aláìgbàgbọ́
1: ọlọ́ni tó má ṣe wọ́
0: wọ́n sì ń sọ fún mi lásìkò yìí pé ìwọ gangan ọlọ́jẹ
1: oníjọ́lọ́pàá
0: ọ̀tọ̀ wá ta lásìkò yìí tó yẹ pé ó wá dàbí ẹ pé wọn ò pè ọ́ wọn ò ṣe ní pè ọ́ rárá o tíkẹ́ẹ̀tì rí o tí ìbàjẹ́ o jẹ́ ń já o sí o àárọ̀ ọ̀la ọ́ gbà pé ayọ̀ méjì ni mo wá láàárọ̀ wọn kọ́kọ́ yí kan lórí jẹ́ kán mọ̀ pẹ̀lú top striker bó bá tún di aago mẹ́wàá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn ò tún yí kan kí wá ló kí ló ń rò ó mọ́ lọ mọ́ rò pé bóyá pé o jẹ́ o jẹ́ kẹ́ *347**1004*2#*347**1004*2#*347**1004*2#. Lọ́mọ tá báyìí bó o bá ti dá iná yín tí mo pè é sórí fóònù rẹ jẹ́ jẹ́ ń farabalẹ̀ tútù pè fún ọ *347**1004*2#*347**1004*2#.
1: Oníjọ́lọ́pàá.
0: Ó ti tẹ́ àbí.
1: Alárìá méjì pàdé.
0: Ó ti sọ fún ọ pé o lè tẹ pẹ̀lú ₦500.
1: Ọmọdé àjọ ọ̀tẹ̀
0: náà máa ṣe. Ó yá tẹ one mú one bó o bá ti mú one. Yóò gbé bank transfer USSD lo bank transfer yẹn. Lẹ́yìn tó bá ti mú bank transfer yẹn yóò send account number kan sí ọ. Ibẹ̀ ló tẹ owó sí o lè tẹ mẹ́ta mẹ́rin márùn-ún jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n owó tó kéré jù tọ́ lè fi ta owó ni ₦500.
1: Ó máa ti já sọpẹ́.
2: Ọ̀rọ̀ ti já sáyọ̀.
0: Ó máa já sọpẹ́ fún ẹ lálẹ́ kì í ṣeré kì í ṣàwàdà.
1: Ìlérí ọjọ́.
0: Wọ́n ti ń ronú nípa pé wọ́n ló tiẹ̀ ṣe lọ.
1: Ẹ ti dogo.
0: Òótọ́ àwọn ọmọ yìí ti wọlé.
1: Ọ̀mí ti já sáyọ̀.
0: Ó wá wò ó pé gbogbo ohun tó kúkú lọ láti kúkú tà. Ọ̀rẹ́ ó já sọpẹ́ torí pé
2: ẹ̀kọ́
0: ọjọ́ sí ti dogo. Káṣe ó tún bizarre.

ẹjẹ́ lọ yí kò tó fún ká ṣe ẹ̀ lóní pàápàá. Ayé kì í sáré pé nọ́mbà òun 08138 05 lọ parí nọ́mbà yẹn. Ẹjẹ́ ò bóyá wọ́n gbé o, ẹjẹ́ ò bóyá wọ́n gbé, ẹjẹ́ ò bóyá wọ́n gbé, ẹjẹ́ ò bóyá wọ́n gbé. Ó ti ń dùn. O tin do, o tin do, o tin do.

0: ètò ń tẹ̀ wájú lápá bí.
1: tẹlifíṣàn àkọ́kọ́ ní láfíríkà ìlú ìbàdàn.
0: ẹjẹ́ lọ sọ́dọ̀ tunde adégbènrú àmọ́ otp.
1: ilé olú ọlẹ́.
0: aláṣẹ ẹgbẹ́ yorùbá kálọ̀ kọlù.

0: Ibadan ni mi, omo Ajorosun ni mi, eyin onile Oloyole ni mi, ajegbeje karan afi karan forun. E ka le o, eyin ti a nilu Ibadan ati agbegbe ete tin gbo wa. E ka bo si abala se gbowe. Se gbo Yoruba ti de la sale ni yen. E je ka sare jo fi bara wa sere ka jo fi keko laarin ara wa. Tunde Adegbunru lo ko temi o, amo OTP yin na ni MCTP ti o common to sha proper to sha normal. Ori ero bani soro te ma pe si tan si ti ma ti fi ibere ti ma ti fi sowo si tan si nsinsin. Ibere ti mo ko wa lale awon ibere to dun to ro bete bete bi eko ni o ti ye yin ka sare ti mo ma se ju si yin bayi. Ke na se yin ke ma han ke ti mo ju pada si mi. O ye ja gbegesi. Ti on so wi pe ni ile Yoruba ti a ba fi eke ile ta ba fi pa oruko ranse si eniyan. Kini won gbiyanju ati so ki lo tumo si eke ile o ta ba fi paroko si eniyan ki lo tumo si eyin kan ti wa nbe eyin ti e ti pe ro bani so ta ti n pe wole o da ko ro o 0912370 8675 lati le okere plus 2344249106 plus 2344249106 ini ori ero bani so te ma pe mi si la sale yi te fi ma dan ibere mi ta nile Yoruba tan ba fi eke ile tan ba fi paroko ranse si yan ki na gbianju ati so ki la n bara wa so ki lo tumo si e je ngbo onda hello eni kan ti wa nbe niyan
1: hello e ko ipo
0: eto ni oluwa lo nto e ka le ki loruko yin mo le tin ba wa soro
1: wa lo kura ti wo ko e don da se se ni
0: e fe da si o ye ba da si
1: ya e ke bi nkan ti mo kan ba ri so a le se aye si nge aye ati jo because aye ati jo ama so do grammar
0: Iya oko mi
1: ati ani ti ni pe embodi
0: Iya oko mi se wa pelu
1: mi
0: se ngbo mi ma se ngbo mi
1: o ngbo yin o
0: ati ku ni abala yen ati bo si abala ta ti ma ju ibere sita
1: okay
0: ta ma ni pe Yoruba ehe ibere la nbere bayi ti Yoruba ba fi eke ile ta ma fi paroko si yan ki na gbianju ati so
2: Bẹ́ẹ̀ni
0: ayo ìyá mi kalẹ
2: o àbí àlọ́gbà ẹ̀ máa ṣe
0: àmì ìdùmàrè
2: orí yóò ní dàrú ẹkú òun làkàrọ
0: àmì ìyá mi
2: àgbẹ̀kọ akóre dédá sọlá ni látàgò olúndé ìbàdàn
0: obìnrin takuntakun mo ń gbọ́
2: yìí bẹ́ẹ̀ mi ṣe wò sí tí wọ́n bá fi ẹ̀kẹ́ ránṣẹ́ sí yàn wọ́n pe oúnjẹ pé ọwọ́ arólé ni
0: kó wá rólé ìyá mi ẹ gbìyànjú ṣùgbọ́n kí èsì òun
2: ọ̀dà jẹ́ ọmọdé tó bọ̀
0: ẹyọ ẹ ṣeun ẹ̀kọ́ láǹkọ́ yìí tún jù mí ta ẹ ṣeun tá bá sọ wípé wọn fi ẹkẹ ilé wọn fi paroko ránṣẹ kí ni wọn bá ń gbé ìpè yẹn jẹ kí ẹnìkan ti wà ń bẹ tí ó gba ìbéèrè mi. Hello.
3: Hello.
0: Ẹ kaalẹ̀ bàbá mi.
3: Ẹ kaalẹ̀.
0: Yes sir. Kí lorúkọ yín mulẹ̀ ti ń pè wá.
3: O kú láti Johnson Airport.
0: Airport nílùú Ìbàdàn. Tá bá sọ wípé wọn fi ẹkẹ ilé wọn fi paroko nílẹ̀ Yorùbá ó ní túmọ̀ tó tí wọ́n ń pè.
3: Ìtumọ̀ sí ẹ. Wọ́n yìí ìtumọ̀ rẹ̀ ni pé mẹ́gbàdì ilé yẹn ó ti kú.
0: Ó ti papòdà.
3: Papòdà.
0: Ẹ kú ọgbọ́n ṣùgbọ́n kí èso òun bàbá mi. Ẹ ṣé o. Ẹ ṣé o. Àfi ń kẹ́kọ̀ọ́ ni. Ẹ̀yin o. A sùn padà jọ gbéra wa débẹ̀.

0: Hello.
1: Ekale baba mi, ki loruko yin bo le tin pe wa?
2: Abi ke lo pe lati dare.
1: Lati
2: dare.
1: Dare.
2: Bari.
1: Ba
2: fe ke le saparo ko ran se ti yen, won ni ko mo bo le kiakia ni.
1: Ko mo bo le kiakia ni waran si sa. E ku igbo. E ku igbo ju tugba ke so. E se o. Yoruba dun lede. Inu mi mo dun pe mo jo mo Yoruba. Awon kokon wa ti won pe ni communication laye atijo afi ifira ni bara ni soro ka fo ranse ka fi nkan kan ranse ton ba ti fi ranse bayi o ti yi awon ton ba fi ranse si awon wa npe nkan kan ni ekele ni le Yoruba ton ba fi ranse kini won gbe oju ati so fun eni ti won fi ranse si kini itumo re ni ede Yoruba e je npe ero ba ni soro yi le kan si mo mo pe nikan benbe o tin so kulukulu lokan re ti o fe pe o pe lale 0912370 8675 0912370 8675. Hello
3: kale kito
1: e kale baba mi ki loruko yin bele tin pe wa sa
3: oruko ti ni engineer Oladele Sarafa lati Apata.
1: Engineer Oladele Sarafa
3: ben
1: ijo ba down bere yen
3: itumo re ni pe kiyan dake roro lori oro kan
1: kiyan dake roro ko so kan
3: lori oro kan
1: e se yen ku igbeyanju sugbon ki sun inu mi ndun ti ma tin ri awon esi bayi o je ki o ye ni wi pe awon eyan ronu lopolopo gbogbo alajo fin keke ni gan ti mo ju si ina e kona le mi na nko e lo ta lo wa nbe e kale baba mi ki loruko yin bo le tin ba wa soro yin
4: lati
1: magana e ba n down re
4: itumo re ni pe eni yan yo je magaji
1: yo je magaji
4: okele na se
1: se okele se mo tun mo nkan tan pe le okele
4: be ni e ka so uno won so ti wa bi ole to re je magaji abdo e bi
1: e seun e ku igbe
4: e se na wa kan ti wa ti ko
1: le fi si be o ye mi e seun lati magana lati le okere awon ara abroad no mo ibe yen o +23481424910 6 ah baby am ba le assist yo ti mo so kule kule lokan won ba n pe mi ran hello
3: kale baba
1: e kale baba mi
3: yes
1: ki loruko yen
3: ko eto
1: oluwa lo n to awa ko o
3: eto wa ni wo o
1: ko ni wo ami o ki loruko yin mo le tin pe wa
3: oruko mi ni Morufu Obateye lati Owode Egba.
1: Lati Owode Egba. Gbogbo Owode Egba n kọ lalẹ yin.
3: Gbogbo wọn wa o.
1: E ba n dan bere yan ni waran si sa.
3: Ekele.
1: Eyo. Wọ́n fi paroko
3: ránṣẹ́. Ekele túmọ̀ sí pé kí èèyàn dákẹ́ rọrọ.
1: Ọ̀dà.
3: Kò má sọ nǹkan
1: kan. Kò má wí nǹkan kan. Ẹ ṣeun, ẹ kú ìgbìyànjú. Kì í sòrò ẹ jẹ́ ju òrùjọ́ ẹ lẹ̀ tán bá sọ yí pé ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé ẹyọ
3: ìgbà alámọ̀ ní ló fi ọwọ́ ti ẹ̀ bá ògiri
1: ẹ mo wá fẹ́ kẹ rílétì ẹ kẹ sún mọ́ òye kẹ fi òye gbé ìtumọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ ń sọ ẹyọ gẹ̀tì ẹ ṣeun ẹyọ tí wọ́n bá sọ wípé nílẹ̀ Yorùbá tó bá sọ wípé wọ́n fi ẹ̀kẹ́ ilé wọ́n fi paroko ránṣẹ́ sí èèyàn tí wọ́n gbìyànjú àti sọ ni wípé àtìlẹ́yìn gbẹ́ngbẹ́ng ó wà fún ènìyàn náà torí ẹni Yorùbá fi wọ́n sọ wípé ìgbẹ́kẹ́ ní fọwọ́ ti lé àwọn ti àtìlẹ́yìn fún wọn kò sí nǹkan kan tí ó sì ọ́ ṣe ti bá ń sẹ́ri pé Yorùbá dùn gan léde lábalábẹ́ bó ṣe lọ́nà ẹ jẹ́ mú ẹlẹ́ẹ̀kejì kí n file báhun torí àsìkò wa wọ́n ní òsì àsìkò lọ títí ìyá ó sì wá dùn mí torí mo kó wá gbódì gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ rí nkan ni semi ko ni semi mi o olohun si ni fi wa lota lowo e sa mi o ke si gbeto adura mi e se o tun de adegbe o lo ko temi amowo tp a tun pade to ba de jomejo e se o.

0: Hello.
1: Ẹjọ́ kalẹ̀ o.
0: Yes sir, ó kọ́ ní ilẹ̀ tí ń pè yìí.
1: Orúkọ mi ni Razak Amoru láti Ọ̀ranyàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá.
1: Mo láwọn ìgbádùn yín ni o.
0: Ẹ ṣeun.
1: Ìgbádùn tó jáde ìrìn ọmọ tó bọ̀.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ tún lo orin àìlá ọmọwúrà mi láti apá àbí bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Lágelú 96.7 FM òun náà làwọn àyè tá a ti ń gbádùn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ẹjẹ́ òun ìpè. Hello.
1: Ẹ̀kọ́lẹ́ sọ.
0: Yẹ́n sà yí káàbọ̀ sórí ètò ọkọ̀ ìmìlẹ̀ tí ń pè yẹ.
1: Ìgbàdúró sọ̀rọ̀ láti Ìbàdàn.
0: Mò ń bà dọ̀. Ẹ bá ń pa rédíò yẹn tí ògbéjì ká lè gbọ́ra wa yẹn.
1: Ní olómìnira.
0: Ó yà mò ń gbọ́ yín.
1: Ẹ pé kò rí.
0: Yẹ́n sà.
1: Àwọn ọba dàrí lágbàtà kí ó ṣe pé.
0: Àmì.
1: Àìláwọ̀wọ̀.
0: Alẹ́ ẹ bá ń pa rédíò yẹn tí ògbéjì ajínláwà. Ẹ bá ń pa rédíò yẹn tí a bá ti ń pè wọlé. Ẹ lè máa fẹ́ gbọ́ra yín kí ẹ tún máa gbọ́ rédíò padà. Hello. Ọjà bíntín ẹ jẹ́ mú orin yìí láti apá àbí ẹ̀mí mọ̀ ẹ̀ kú kalẹ̀.

0: káàbọ̀ sórí ètò ìtẹ̀báṣẹ́ ń darapọ̀ mọ́ wa ẹjẹ́ mú ìpè láti apá bí ẹlọ́ọ̀já ẹ̀lá ọmọ wúrà náà la fi ń jẹ mú kí àgbàlá apá bí ẹlọ́ ẹ kú dédé àsìkò yìí o.
1: Ẹ káàárọ̀.
0: Yes.
1: Ẹ kú àjọ̀lá.
0: Yes.
1: Àgbàdo
0: yìí. Ẹ bá wa pa rédíò yẹn ká lè gbọ́ra wáyé. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Mo rán àgbàdo yìí dáadáa, ẹ kú ètò kan.

0: Hello.
1: Kola Bells International.
0: Yes, I can was read to
1: Allah fi to.
0: Allah
1: omo ba gbenga gbajumo asiwaju patapata ka fatana ti de abado e ka bo sori to e ku ah gbadan na mo ran dada ngba ti mo wa ngekere baba to bi mi ni gbajamo ni to n pe ni ba bin salon la sikol ba e won man pe record e man ta record so wo won ba tin plan ba mo o pe kini won lo ile nso bi ohun yusuf aruna kankan mama o pe kini nko e man like ijujuju gbo awon ni dai lo nigba ti a ti pinnu wa n dagba ti ma n gbọ àwọn orin ẹmú lisin fún ọrọ àdá àwọn pé orin làwọn eléyìí o àwọn ọmọ wúrà akọkọ kọ lọrọ gbọ ni o ọlọrọ bá gbọkẹ lọrọ o ṣe àti pàápàá mo tún láìkẹ fún lónìí kan pé mo máa ń gbọ nípa ìpè tó bá wọ sídìí lọ ṣeré tá àbá ní kó stop ni stop ló fà tó fi jẹ pé láfà tó kú tán rẹkọọdù ẹ méjì tó padà tún jáde Fọlọ́n 19 àti Fọlọ́n 20. Fọlọ́n 19 yẹn àwa kì í ṣe lónìí wọn. Fọlọ́n 20 25x40 méje jáde tẹ̀lé àwọn láfà tó kú tán ni. Ẹ̀rọ lọ wo pálí ẹ̀ dàdá ìrìlẹ̀ èdè lára ẹ̀.
0: Ẹ̀rọ
1: pátá tó kú.
0: Ẹ̀rọ lẹ́fẹ̀ẹ́nu méjì.
1: Mo fẹ́ kẹ́ fún mi ní no mi ò tẹ̀ fẹ́ yẹn rárá. Mo fẹ́ kẹ́ fún mi ní Fọlọ́n 2. Àjòjì kì í bó nílẹ̀ dulẹ̀. Ẹ̀rọ mẹ́rin tó lóun fẹ́ ṣe bí ọba Fọlọ́n 2.
0: Àlàáfíà fún tó wọlé yìí o àwọn ṣèbéèrè fún Volume 2 orin àyìnlá ọmọwúrà ẹjẹ ń bá wọn wo láti apá àbí ẹjẹ ń bá wọn wo Volume 2 rọdà. Hello.
2: Hello.
0: Yes, ẹ káàbọ̀ sórí ètò.
2: Bẹ́kọ́sì mú un bèrè lẹ́ẹ̀kan.
0: Àní ẹ̀ mo ṣì ń gbọ́ra mínú rédíò sí ẹ tẹ́ bá ti pè wọlé ẹ pa rédíò ká lè láǹfààní àti gbádùn ara wa dáadáa ẹ bá ti pa rédíò kò sí ìṣòro kankan á gbádùn ara wa dáadáa ẹ dákun torí fún àǹfààní àwa náà ni ẹni tó pè láìpẹ́ yìí kó tó di pé ẹ pè bọ́ ṣe pè wọlé mò ń gbọ́ bí ẹni wípé wọn ò pa rédíò bóyá rédíò mi wọn ń gbọ́ ni mo ṣáà ń gbọ́ bí ìkéde àti ìpolówó ọjà ẹ dákun ẹ pa rédíò tẹ bá ti pè wọlé ẹ dákun. Hello.
3: Ẹ
0: káàbọ̀ sórí ètò.
3: Ẹ kú ètò.
0: Yes sir.
3: Ẹ ti fún wàtájì ìrúgbó ni.
0: Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí. Yes sir.
3: Ìgbà náà wà àìdámọ́ràn àti pé.
0: Ẹ ṣeun. Wọ́n
3: ṣàdà nínú gbogbo ẹ̀rọ lápáta látòkè délẹ̀. Ẹ fún mi ní àwọn kì í ṣe lóde wọn.
0: Okay.
3: Ọ̀rẹ́ ẹ̀ máa tètè bọ̀.
0: Ọ̀dà ẹ̀ṣọ́ wọn.

ìkànnì ìlàjẹlú 96.7 FM onílẹ̀wà àti ẹ̀tí láǹfààní àti gbádùn àwọn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ìyọ́n ni lórí ètò yìí ètò wà lórí ìnádùn lórí ìkànnì ìlàjẹlú 96.7 FM.